0: ẹja jọ kì í
1: haleluya meje
0: ẹja jọ yẹn ẹja da gbogbo ogo pada sọdọ rẹ ọgbọ tawọn eyan wa kan so e ba ni ẹja gbadura

done a prayer without action. Oh no, Koto. Ọgbọ̀nrin àjò làwọn ọmọ Ọlọ́run nínú Bíbélì. Wọ́n rìn nínú ìwé alápẹ̀lẹ́ Al-Qur'an. Bẹ́ẹ̀ bá ń lojú ogun. Wọ́n dọ́lọ̀ mà. Wọ́n fi t'Ọlọ́run síwájú. Wọ́n mọ̀ pé ogun tó dé bá wọn yìí. Báwọn ọba ṣẹ́gun rẹ̀. Àwọn ní àtìlẹyìn Ọlọ́run. Àwọn gbọ́dọ̀ rí gbà. Àbí kí lẹni fẹ́ sọ? Ọkùnrin kan bẹ nínú Bíbélì. Willy sọ ń gbọ́.

0: ọlẹ́ ń dọ́láyé dọ́lọ̀run ni ẹ sá wọn àwọn gripa
1: ó máa lọ bí iṣẹ́ wa
0: torí pé wọ́n ní ẹ sá wọn jọ
1: wípé inú ọgbọ́n ojú wa làwa yóò ti máa jẹun
0: mọ̀dáyé kan
1: lójúmọ́ tó mọ́
0: èrò tó kójà yìí mọ̀ pọ̀
1: lójúmọ́ tó mọ́
0: ara ẹja tẹ̀sí wọn ṣé mo ya àwọn èèyàn tí wọ́n dìde ṣé wá mo ya àwọn èèyàn tó lúwa mi lúwa dé náà dé àlọ́wọ́ ṣẹ́gun yẹn ẹ̀dọ́láyé tọ́lọ́run ni aláàfin tiẹ̀ ṣe àrógúnṣẹ́ tá a tẹ̀sí ọgbọ́n ìmọ̀ ara wa nìkan ṣoṣo a mọ̀ gbàdúrà a wà mọ̀ kópa tiwa gẹ́gẹ́ bí ẹ̀dá èèyàn ẹbí lọ́wọ́ àwọn agbófinró ẹbí lọ́wọ́ àwọn ọmọ ológun ọmọ ogun orí ilẹ̀ àbọ̀ ọmọ ogun orí omi àbọ̀ ọmọ ogun orí òfurufú wọn tó gbéra tòun ta wẹ́pọ̀n tí ń bẹ lọ́wọ́ wọn yíká orílẹ̀-èdè àgbáyé ni o wọn kọ̀kọ́ lórí ọ̀fẹ́ àti wojú rẹ̀ náà wọn bẹ́ẹ̀ pọ̀ lọ́hùn sìn wá lọ́ kó sìn wá bọ̀ ó nìkan lọ́ba jagun tí máa ṣẹ́gun ẹ kí ẹ kì í ẹ gbósùbà fún ẹ salute

0: of one mile so far. Karin di won ba yin so laaro yi. Seri number 1. Baba se ogun to wa ni waju wa. E gbianju e yo tesiku nbe. Te ba ti fi colorization si a ni rogun yen se o. Ogun agbe sumo mi. Ogun ajinigbe. Ogun ajinipa. Ogun terrorist. Banditi o ko te ri e pe baba rogun yen se e mo kun loda e ja so ni sakata para e mo fi esin bo e mo je kawon eyan wa ti won gbugun ti wa yi ki won fu ani line e yo kan ta ma follow ta wa pe muslimi ni gbugun ti kristeni tabi kan ni kristeni ni gbogun ti muslimi e ma pa loda yen o te ba ti kun loda yen a le rogun yen se o tori opo muslimi to je muslimi ododo ni o so fun yin pe e ma pe awon eni ni muslimi mo e ma pe won muslimi mo won se muslimi o e ma gbianju ati ko loda yen ta won were je gbogun ti e ba ti fun ani line yen ta ba ti nto a le rogun yen se ekeji e ma ja fi eya si fulani ni bandit ibo ni bandit hausa ni bandit yoruba ni bandit te ba ti fi teya si te ba ti so te sell idea yen line yen fun wa ba wa di mu a le rogun yen se a le ri se e ja jo gba pe laarin fulani awon yen buku nbe gbogbo won ko e ja gba pe laarin eya igbo awon yen buku nbe gbogbo won ko e ja jo gba pe laarin eya usa yen buku nbe gbogbo won ko e ja jo gba pe laarin eya yoruba yen buku nbe gbogbo won ko oda e ja farabalẹ gbo foran yi ayi no ti mi ata loba pade re o lori ikani abanidore eyin fulani kare egbon to wi o egbon to wi
1: chinese ni ru se bi fulani ni wo abi
2: fulani ni mi daddy
1: ki lo de teyan mo gbe yan
2: awo le gbe yan baba tori pe a ni business ta fi njan wo ide tun se oju ona wa awa gan obe lon ka le gbe yan lori business wa ti
1: oni o lawon fulani yen ti gbe eri se awon fulani ara yin na ni
2: awon fulani ni
0: mbo mo fe si kini kan ni o mo fe ki kaka ko disturb yin ati gbadun te gbadun yi
2: won wa ki se fulani ti Nigeria fulani Chad ni gbogbo awon to wa awon mefa ni ja wa mu wa awon mefe fa yen ko si fulani ti Nigeria n bi bayi bo won wa ni eni to fun wa ni information am eni to fun wa ni information e Hausa ni Hausa ni tori gbogbo bi won se n lo bi won se won ko mi le kete pelu e mo ma ma pe so Hausa ni eni ki o je gege bi oga awon yen gbogbo won ko se en to je Fulani ti wa n bi nigba ti won se ti won gba wa ti won gbe Chinese nigba ta won a Chinese sanwo ta wa na sanwo ti won ko nbe o ba gba ona be ku ta bayi lo ma tu gba won kan be won gbowo lo a se jade niyan lati ba yen Olorun ti je ka guro won mo so gbogbo nkan ti won se yen ti won pariwo Fulani won kan boruko Fulani je ni opo Fulani ta jo Fulani Nigeria wallahi ta'ala ya fe wala jo ba le ran ajeku ati ma pe Fulani lo itan wa le deran sinu oko ama pe agbebon anjinyagbe an kidnap eyan iyan ise se wa o ama wala pe Fulani kedere ati porisirisi awa Fulani ta wa Nigeria wallahi be mi se kere to imo si ma bi ran marun Fulani ototo bi ona marun awa to gbe wa nsin Fulani ni wan so bo ti o ba je ru awa ta jade pelu Fulani dada le gbon nkan ti won ti tori Fulani yen o yato si ti wa o yato si ti wa ba se jo wa pelu won be yen won pe awon ara awon le tawon yen tun sadua fun won ori whatsapp won ma pira won tawon yen tun ma sadua fun won tawon kan tun ma bere property won le lowo awon yen gan wallahi won so fun awon yen pe awon eran tawon gbe lo soja pa won o ti ta won pe tawon ba ti ta won pe awon bo awa le ran ti won so
3: eyin ti won mu
2: awa ti won mu awa le ran ti won so
4: won ti ri won ta
2: o ti ra won eran ti won ko won o ti ri won ta
4: won ti gbowo
2: nigba ti awon tawon egban wa wa kowo wa won ayo 2000 fe mi ninu owo yen inu owo dodo mi won ayo 2000 fun mi omo kan na wa nbe won ayo 2000 ninu owo ti en na egbon kan na tu wa nbe won ayo 2000 ninu owo ti en na won fun wa ni boya ma lo se ogun sinu abe ka lo satira ti ni e pe awa ati won akuku jo na owo yen na ni ara mi
4: pepe na ni
2: pepe
4: ojo mu won
2: ara sija orisirisi nkan ni wa ni kara wa nje yen ki wa to ju wa le ki wa to ma lo
3: pepe na na nu e to wa pe won se pe so wo
2: nje ti wa de gbe wa nje ti won gbe wa wa ni ki nkan ko ro po bayi mo ro po mo je won je die after agba bi iseju marun ti wa ri pe nkan ko se mi ni gbogbo na ba bere si nje so kini yan bayi kini yan
3: di wa be wa e to gbo nje wa so o su eyin gan na
2: wallahi o ti wa ta ba ti ni oruko mi ta ma je lati le change si kila ni a ba ti change wallahi a ba ti change ni ti bayi wa kan ma lo ngbo ni igba mi ninu igboro wa ka yo si bi kan wa ma gbo ti a ma da sa ta bandit ti o bandit ti di o a ko ma je be ni dog a ma ma lo nti wa ni
4: ati christian ni
2: to wa ti ko
0: se ti gbo account fulani kan re se ri e mo ja pa loda ariwo temi ma panu be ba ti pa loda te doju se yakan ipenija ta ni ale mo yan ale mo bori e o abi ki le ti fe pe tawon ti en se informant yi e gbo dara kunrin so olawusa ni se informant fa fulani to wa je won gbe oni bi orisi ede marun la won eyi na si mo ni yo ba wa lasan gada jo nso yi o porisisi oni ba won ba lati daada awon oni gbo eje ajo gba pe odaran be laarin gbogbo eya ka wa jo pe aro atodo finu wa ka jo gbokuti awon agbe sunmo mi e ma pa laro baba ti pa laro ko so pa rogun yese ama baba ti pa laro a ni pe bori ogun ohun gbera nle e ja se daada lawujo ijo kini wa o mo ke fi ijo keji ijo keda go wili mori wa o ni ri ijo kerin e ja ma wo boya lori ofe ati pada wa ni kia kia da fe so laaro yi opo die ake akin yemi lo kote meje bi joke ina ba wa wa a je pe ati bewo yara royin a wa lori ofe ati pada wa leyin royin amo bi won o ba ti wa awa na lanfani ati a utilize time yen ka de lo daada DJ Spada lo wa nbi e ku kale e ku juma
5: on radio FM 96.7
6: Toro ba ti jade asentele ni
7: soro ba mi fa keye soro ka gbo soro
8: oni mode ninu ase yo ni di arisa fun awon omo re o e wa wo aba mi to fi eto seto gbogbo n to da mi o ri office to le da lorun duro gbogbo ile pariwo go go go go go go go go go to ba ti jire duro to de gbo wupadu an tele ra won bayi o ye ki gbogbo ara ti so fo wupe wo li re logori afefe yen awon adura to je wipe ko jade lai si atileyin Jesu awon adura to je wipe omo ti nbe ni loyun gan ma imalara re we to ba gbe to yi fun igba kokko pastor fakeye mo ne baba labiya mo ni won pe mi eyi oro isitira pe na ni ki ngbe ka omo le laaro yi emi o mo ru ipo to wa lowo lowo baba mama to ti be si ni poruru okan to ti fe dabi wipe okan re fe ma sako to je ko ma ronu wipe si ola ma da bayi to ti je ki ronu ko mu obale to ba to je wupo ni agbara lati tesiwaju mo ye ronu eye ye ronu aba ironu odan kan ni se lo nba nkan je ni iwo se ari wupo so iretinu maka sebu e to ni bi eku pada leka yo si tun bo ni owuro je ti e wa ya lenu mama o so won ki eniyan ribi ti eku ti yanju isoro be na ni ki eniyan ma kun ko te isoro oro ati igbese lo ma tu kan to ti baje se
9: iwo na wa wa igbese to ma gbe nitori ola re ati iran re ma gbe ni yanju ledin wi pe je ki igbese re koju ekun lo je ki igbese re ko poju bo se nkun lo bo se ngbe igbese ni ko ma ni suru wi pe die die ni mu elede nwo gba ayo die die tolorun fun to ka si yi ti awon kan ba ri won agbegba pe ni church te wo re osu ase pe ore lawa Olorun yo se ti eni asepe iri asepe to ma je ki ose yo rorun fo yagba omo re gba ori asepe to ma je ki se yo bo si fun omo re o yagba ori asepe to fi rowo taja to fi ma toju ebi re o yagba ori asepe te de kankan o le salaye re o ya yo si owe re eni mode ninu ose yi bo luwa ti nbe ti emi re be lo ri anu gba oro omo re oni di alujanjan kijan lo ri anu olorun gba ire to fi ole yo pada lo se yi o kibi to ba di awon eniyan yo foju rere wo to ba fi meji ku meji yo pada di merin mai lowo o ni tori owo bara je lose yi oro jade lati bi ipaka owo gangan to ni tumo yo wale lose yi ose yi wa re ri de bank iwa to mo re o ye lo si next level omo re ma o ba take awon to ti koja re tele tele iwa awon omo re yo soro loke o ba mi o ti temi lu titi yo ti omo re leyin lose yi oba yo ni yo ni yo yo kuro ninu oko osi ninu ese Aba lola julo yo folake otama tama o ya lo ri anugba yo roju rere olorun anu yanju oro iwa atomo re alaru ti ki koroju yo pade re alanu olore la yo pade re o alanu kiloka yo fa soke lo se yi alanu kilele tu fa yo pade re o olore ti ki siregun o ya lo pade e ase ni lore mayin mu si ni loruko jesu orun ma gbe wa pade e omo re ma je eyan laarin eru Aba to fi yo je mi oku yo bu kun yin lose yi o. Aba mi o pika ola yo yanju oro re o. Wa koja ala ti baba re ti duro lose yi. O da o tu koja ala ti ran iya re ti duro. Asiri ire ajogo mo re ori tu si won lowo. Lose yi wa ni anito. Lose yi wa ni ajeseku. O ya gbe akanse ore. Akanse ope lo ma se lose yi. Aye re jade ni yara ropin o. Ti eri ba je ko ami an loruko Jesu ire aye re de. Iwọ le ri ta lọsẹ yi o mo duro niwaju Oluwa laisetan anu gbori wa soke lọsẹ yi ise omo re yan ma bo si lọsẹ yi omo re ma fe lalaye oba folake ni yo folake otomotomo o aranse si o aye re gbe gbe didi otu o aye omo re kuro ni budu awon oni wahala olowo le ti wo gbogbo agbaye yo wole yin san yo wole yin san lọsẹ yi oro to wa ba se ti le lo n gbe oni wo owo ti lọsẹ yi o owo ni je omo baba iya iya agbe mi ni loruko Jesu ani wa lowo owo ni jese mo wa mo ni loruko Jesu ani omo re owo re ma de oba mi osoro baba ojo yo so di eni buku lose yi oluwa yo da o se do kan re lodo olore o ya lo ye yo segun lose yi o oju re olorun yo si jibo iwa ti dile re lose yi oluwa yo pese fun pelu irorun o olore yo da oro omo re ro adura tenu mo mi re o ni dani kan rin ajo aye re ninu odun yi o Jesu yo ba yo ran olore si o baba igba eleyi gbo were were ba ire ma wole wa o wa pa yo rin irin ajo odun yi le je gbesi angeli akoba ko ni sabale omo re lori oba to ri otan yo yanju oro re o je gba ri tutun ni gbogbo agbegbe re o ni rogun alatako o ni somorun sowo eleni ni aye awon raja ko ni dore omo re o wa ri ogolo latara ise re wa jere lala re ninu idera wa lojo ayo lori ji ati omo re ijamba oni ta ni irajo se yi o oni lo irin ajo aloide oluwa yo gbe yin ro tile tile ile yin oni da oro yo dara fun yin ninu irajo ayomo oluwa dan se ro kan re loni o oni sise ise ebi ko ni gbo bi je loju re o dadi mo mi ma je o sun ose yi lowo ma de ori ko do le dagba lai so mi en kan ma fa odide o ka ni di petele nu leyi lose yi o gbogbo re ma lo sibi omi o omo ma se fun oje lose yi omo re ma ri ise yin igbeyin re yo poju ibere re lo ose anu re la wa yi ose oju re re la wa yi ọ̀sẹ̀ eré rẹ láwà yìí ọ̀sẹ̀ ìrànlọ́wọ́ rẹ láwà yìí ojú rẹ máa súnmọ́ pẹ́kípẹ́kí bí iṣẹ́ ọrùn wàá dúró gbàrẹ́ rẹ nílẹ̀ alàyè ọba tó ṣe ti sí òní yóò da ọlọ́run o ọ̀nà ńlá lọ́sẹ̀ yìí fún gbogbo ènìyàn ẹ rí tòwo ṣe ẹ rajé ná ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ ayọ̀ rẹ ni ọ̀sẹ̀ owó rẹ ni jésù olúwa náà ó ní àwọn àdúrà kan tán ní kí n gbà fún àwọn ọmọ ọlọ́run ní alẹ́ yìí ní orí facebook wípé kí àgbàdúrà kí ìgbà tí àkókò wa kó má kọjá wa lọ wípé àkókò tó yẹ kọ́mọ wọ́n ṣègbéyàwó kó má lè ńlẹ̀ wípé àkókò tó yẹ ká jẹun ọmọ kó má ṣe bọ́ sórí wípé ohun mèremère tá a lè gbádùn ní àkókò yìí ká ayé má bá wa sùn sí ọjọ́ alẹ́ ẹ wo aago mẹ́jọ ìrọ̀lẹ́ yìí lórí facebook àti tiktok ohun tó bá wá sọ ìgbà tí àkókò ló mú pàdé wòlíì rẹ bọ́jẹ́ kàlẹ́ndà bọ́jẹ́ aago ọwọ́ anything orúkọ wọn ò yí padà ń bẹ̀ bàbá alábìyamọ ni ẹnjiníà ṣe ara nìkan tó lè sọ ẹ̀rí rẹ̀ ní ìṣẹ́jú kan bẹ̀ yẹn.
10: Bíbá ẹni mo wà tí àbúrò mi ti pè mí torí ó ń ṣe process UK bó ṣe àṣepè mí ni pé wọ́n fún òun ní visa fún Italy nìyẹn gbàṣà wà lọ́ọ́ bèrè tickets wọ́n bá ní 2 million nínú program yẹn bàbá sọ̀rọ̀ pé ìwọ tó ń wá wo tickets ìwọ tí o fẹ́ lọ sílùú òyìnbó ó yá gba kinní mo ṣàmì àmì àmì mo ṣàpè ọmọ yẹn sí àwọn prayer points yẹn so mo fẹ́ dúpẹ́ ní ọwọ́ lọ ní Friday ni ó wọ Italy ni gbogbo ẹ̀ dẹ̀ ó dẹ̀ rí àánú ọlọ́run.
9: wọ́n ẹnjíníà mi kù ṣẹ́ jẹ́ wọ́n sáré sọ ìfilọ̀ eléyìí kí n tó máa lọ àìsàn àìsàn wọn rán mi ní jẹ́ka sí gbogbo abiyamọ àgbáyé gbogbo ọ̀sẹ̀ yìí àdúrà tí màá dẹ̀ máa gbà nìyẹn màá rọ mọ́ fi ètò orí afẹ́fẹ́ ọ̀sẹ̀ yìí ṣeré o ẹnìkan ní kí ni àdúrà tí mo fẹ́ gbà àdúrà wípé ò gbọ́dọ̀ mọ bójì ọmọ àdúrà wípé wọn gbọ́dọ̀ bọ́ bàtà ọ̀fọ̀ síwájú ilé rẹ lóṣù yìí ṣe orí ìpàdé kọ́lá ní ọ̀la a pè é ní ìpàdé mi ò gbọ́dọ̀ sunkún lórí ọmọ mi àìsàn ẹni tí wọ́n bá gbọmọ lọ́wọ́ rẹ̀ lójijì tó bá ba lójijì ó lè bá gẹ́gẹ́lì àgọ́ ara rẹ̀ ẹni tí ayé bá gbọmọ lọ́wọ́ rẹ̀ sà kò lè jí láàárọ̀ ọjọ́ kejì kó ló ń fẹ́ kú make up tó bá kun àwọn ará àdúgbò yóò fi sọ̀rọ̀ sí wípé ọmọ nípa nǹkan tó ṣẹlẹ̀ sí ọmọ rẹ̀ kó má bàa ṣẹlẹ̀ ni mo ti ké nínú àgùfọ́ ní àárọ̀ yìí o wípé jáde nílé ní ọ̀la o wọ́n dìídì ìrànmí ni mo gbọ́dọ̀ jẹ́ ẹni bá rán ni níjẹ́ là bẹ̀rù a kì í bẹ̀rù ẹni tá a jẹ fún àwọn tó bá mẹ̀tọ́ mi dáadáa lórí afẹ́fẹ́ yìí ó mọ̀ wípé mi kì í jẹ́rú iṣẹ́ yìí ó mọ̀ wípé mi kì í dẹ́dẹ́ pẹ̀rú ìpàdé yìí lójijì ṣùgbọ́n èyí tí mo gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo gbọ́dọ̀ tẹ̀ mọ́ létí o wọ́n lẹ́ni tó bá máa gbọ́ ẹjọ́ gbọ́ o wọ́n lẹ́ni tó bá máa gbà síbi lẹ́nu ẹjọ́ gbà o ibikíbi tó bá wà ní abẹ́ ọ̀run yìí ó yẹ kí n ti máa kéde ọ̀rọ̀ yìí látọjọ́ Friday ṣùgbọ́n wẹ́rẹ́ tó gbọ́ lẹ́nu mi yìí gbà bẹ́ẹ̀ o tó bá ti ń bọ̀ dọ́nà sí pàṣẹlú máa mú wá ní ọ̀la àdúrà rẹ̀ ni pé wọn ní bọ́ bàtà fọ̀ sílẹ̀ níwájú ilé mi bọ́ọ̀lẹ̀ ní kọ́lá àgbàdo ìjàyè lẹ́kọ̀ọ́ lọ́nà AIT yẹn sọ fún ọlọ́kadà kan gbé lọ sí Classic Arena Hall aago mẹ́sàn-án ni òwò àríre gbà torí pé ní díẹ̀ bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ gbogbo ènìyàn jákèjádò ló máa dá ọrẹ lẹ́ni ọrẹ yìí náà la máa fi ń sílẹ̀kùn ọ̀sẹ̀ tuntun bá ṣe ń dá lórí dáàdì mọ́mìlá máa dá lórí àwọn ọmọ ọrẹ ti tòní mo fẹ́ kó o ṣe bí ọlọ́run bá ṣe bùkún ọ tó ìwọ jẹ́ àrí wípé o dá sí ọrẹ ti tòní kò sí iye tó lè fi ránṣẹ́ o ò ní wálẹ̀ láéláé ọlọ́run bàbá alábìyamọ o ààyè ló wà.
11: Hello, hello, prophet 09060 57 11 10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14 Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
9: Abiyamọ o, a ò ní máa bọ́jọ mọ́.
12: La la la la la gelu FM jagaba gbogbo rétíò.

Osu Kefa Odun 2026 8 of June Ojo Monday

gbogbo ẹni tó ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi láàárọ̀ yìí. Ẹ̀yin tẹ́ ẹ bá lè rìkọ́ọ̀dù tí mò ń sọ yìí, màá bẹ̀ yín pé kẹ́ ẹ rìkọ́ọ̀dù ẹ̀, torí bóyá tẹ́ ẹ bá play rẹ̀ fún àwọn ọmọ yín, bóyá yóò ṣe nǹkan tó dáa nínú ayé wọn. Mo ti sọ fún yín pé láàárọ̀ yìí gbogbo ohun tí màá máa sọ yóò ní í ṣe nípa Nàìjíríà. Gẹ́gẹ́ bí bàbá wa ní Olúwa ti sọ pé kí gbogbo wa gbàdúà, mo sọ fún yín pé èmi náà pa ìmọ̀ pọ̀ pẹ̀lú wọn, mo agree pẹ̀lú wọn pé ká gbàdúà fún ìlú yìí lónìí pé kí gbogbo wa wà ní àìjẹ àti àìmu fún odidi 24 hours. Ṣùgbọ́n mo ní àwọn nǹkan kan láti sọ, màá sì gbàdúà fún ìlú yìí. Àwọn olórin kan ló kọrin, mi ò mọ ẹni tó kọrin yẹn, ṣùgbọ́n a mọ ń kọ dáadáa. Gbogbo wa là lọ́wọ́ ń bẹ́ẹ̀,

fún kí gbogbo olùgbọ́ mi jákè jádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbóhùn mi àti láti gbọ́ mi ní kùtùkùtù lónìí ọjọ́ Monday ọjọ́ ajé gbogbo ẹ̀yin tẹ́ ràjé jẹun ẹ dìde òní ní ọjọ́ kẹjọ nínú oṣù ẹlẹ́ẹ̀kẹfà ọdún 2026 today is 08/06/2026 ẹ gbé ọwọ́ lórí bẹ́ẹ̀ ṣe ń dìde bọ̀ lọ́sẹ̀ yìí orí ẹ̀ á sọre in the name of Jesus Christ ọ̀sẹ̀ tẹ wọnú ẹ̀ yìí yọjọ́ ọ̀sẹ̀ ìtúsílẹ̀ inú dídùn àti òmìnira ẹ wà á mọ tọ́ dáa jù gbogbo ẹ̀yin tẹ́ ẹ dìde ńlẹ̀ tẹ́ ń bọ̀ níbi pẹpẹ ọ̀sẹ̀ yìí lọ́ọ́ gba ìròyìn ayọ̀ ẹ kígbe ìròyìn ayọ̀ ariwo ayọ̀ ọ̀sọ̀ nínú lẹ́yìn òní lọ́jọ́ kẹjọ in Jesus name without wasting time gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run káàkiri pastor Dẹ́kúnlé Epaphras wòlíì yín ni ti ìjọ Comfort Life Mission International ìjọ tí bàbá mi gbé kalẹ̀ kà sí opposite Wema Bank èmi mò ń dún sí ọ létí ní gbogbo ibi tẹ́ ẹ bá ti ní àǹfààní láti gbóhùn mi ẹ máa bọ̀ níbi pẹpẹ ẹjẹ́ àdọ̀bálẹ̀ ẹjẹ́ àkúnlẹ̀ àtọmọdé ni o àtàgbà ni o àtọkùnrin ni o àtobìnrin ni o ẹjẹ́ àjọ yin bàbá mi bàbá rẹ̀ ọba tó pọ̀ ní ipá àtagbára mọ́mì sẹ́ lè kúnlẹ̀ dádì sẹ́ lè dọ̀bálẹ̀ òní lọ́jọ́ ajé àǹkẹ́ tó wá dọ̀bálẹ̀ ẹ mú owó kan dání lọ́wọ́ yín ẹ jẹ́ kí n sọ tẹ́lẹ̀ sí owó kan lọ́wọ́ yín wọ́n rìn mí sí yín láàárọ̀ yìí bó ṣe ń jáde lọ ìpinnu ọlọ́run fún ayé yín yóò wá sí ìmúṣẹ mo gba ọlọ́run gbọ́ pé dídùn lọ́sàn oṣù ọlọ́run ọba ń gbọ́ ẹ̀yin àyànfẹ́ ẹ wá dọ̀bálẹ̀ wá kúnlẹ̀ ẹ jẹ́ àjọ gbé bàbá mi bàbá rẹ̀ ga ẹni tá a lè fògo ẹ̀ fẹ́ lòmíì di owó yẹn mọ́ di mú ní ọwọ́ ọ̀tún rẹ̀ mọ́mì àti dádì àwa ò lè fògo ẹ̀ fẹ́ lòmíì ẹnjiníà mi tí rẹ̀ nìkankan torí ẹ̀ gbé ọlọ́run ẹ̀mí àwọn wòlíì ọlọ́run bíbélì ọlọ́run òjijì ni

0: Nigeria lọsẹ nkan jọra won a si fi ogo mefa ti 6 itumọ si iranlọwọ gbogbo eyin te ba gba olohun gbọ fun iranlọwọ olohun ninu ose yi o ba wa ke ogo mefa so ni bi te ba wa je kun yo kan yato mi mo bo se ke bo yo keun ni o bo yo se nkan kan ni o saje o yato si bo se mo ke tele somebody shout it hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah enikan ni kilade mo change ohun temi na ni mo fe ki nkan jora won fun mi lose ogo mefa ogo ogo ogo ogo ogo ogo fun jesu loki orun e tewo be se di owo yen mowo gbogbo eni to gbo mi laaro yi o tun ni ra owo mo laye isele yanu to ro ko le sele si o laye lojiji emi awon woli faye gba mama o lose iwa ta tajiri lose iwa riba ti se lose idunnu yo subu lu ayo fun ninu ose yi e tinu ogo bo sinu ogo e wa se ami yen ke fo oke mama baba luruko jesu lose wa baje gbogbo yo mo te nko wa e la gba olohun emi ase yori ba le you will succeed you will prosper and excellence is going to be your portion in Jesus name ewo gbogbo eyan omo olohun owo yen ni omo fowo kan laaro to ba tin jade to ba gbagbo what you don't believe you can't receive be yan ba gba nkan kan bo ohun to won le gba nkan yen and anytime to ba ti ji mo fowo kan owo yen mo fowo kan e je won ti baba mi ologun ajobo odan wo mommy ati daddy tin ba ti le ku on bi why ori facebook leti gba mi lalejo ni ago mefa bo but you by the 7:30 a pari e ah gbogbo eyin te gba no ti o lana e make sure mo fi gbogbo enu so pe e gbe pade mi lori facebook eni kan woli mi omo ti gba o tun di wednesday awon ti oba ti gba o di wednesday nje je mo pe ola tuesday la bere awe yen mo ti kede eyin na wo wo bi lu se nlo eyin te ba fe join wa eyin ranse olohun te ba fe join wa aye wa fun yin e jajo pade ati mu wema gege bi center ni church wa to wa ni gbagi is interdenominational iwo na wa ninu white and black e kan wo white and black e ja pade ni church ni ago mewa laaro ojo tuesday 24 hours of prayer ni ibe la wa titi oluwa ba wa gba awon mo ijade a fe se nkan meji a angeli si awon mo yen nibi ti won wa gbogbo awon to si gbe won si igbekun a re di si won asiri ibe niye so gbogbo eyin te ba fe ba wa join o fe join prayer yi e join wa to ba ti di $10 oluwa ni ka pade gbogbo eyin omo olohun gbogbo eyin abiamo ka jo se 24 hours of prayer e ja lo method adua na boya adua ngba baduo gba e ja lo mo so fun awon eyan pe ni igba ti won mu omo kan ti won pe ni Leah awa na jade ta te ti mo ko gbo omo church lo stars lo se protest loju titi a notice pe iwon ba niyan sise mo igba ta won mo se ensas ai mo ye ni to tun to je pe won gbe mi ni time ye bo bibeli ni oyin ja ti wa ki se ti ara o ni agbara ninu olohun e je agbadua wo ka wo nti o sele ngba won mu peter ijo fi tara agbadua nigba ti o ba se na kerubu hale tin wu bi akara tin wu bi kengbe ijo fi tara agbadua gbogbo eyin te ba fe join wa e kan wa black and white o bara won ko bara won kajo pade ni wema ni ago mewa ni ojo tuesday ko you anybody le awon abi amo ti mo padu amo gba eni eje a join gbogbo protest ta nse je npe ni protest gbogbo protest ta nse o da gan bo kini kan be to leju protest lo eje ka kigbe si olohun pe a fe ki awon omo yo wale sand and eddie a fe ki won wale ki olohun ko mo mo da won ajinigbe ajiyan gbe gbogbo awon banditi ko da won lederu a si fe rangeli lo e je wo boyo olohun gbadu abi onigbo leyin gba ta ba gba we yen tan a mo wo ti o sele fun ojo mewa e sa oluwa ni ki so fun yin pangeli ngbo nje yin bo enikan ni ki le wi yen ara ise ti angeli nse ninu iwe Hebrew chapter 1 verse 14 oni angels are ministering spirits oníṣẹ́ ìránṣẹ́ ni wọ́n the minister to the heirs of salvation. Ìyàtọ̀ tó kan wà ńbẹ̀ ni pé mọ̀mọ́ táńgẹ́lì ọba ṣiṣẹ́ fún ọ gbọ́dọ̀ wà nínú àwọn ajogún ìgbàlà. Ǹjẹ́ o ti mọ Jésù gẹ́gẹ́ bí olúwa tolùgbàlà? Because tó ọba dá Jésù mọ̀ yóò nira fún áńgẹ́lì láti bọ́ ọ jíṣẹ́. Wọ́n è jíṣẹ́ fẹ́ntì ọ ìbá ṣàjogún ìgbàlà. And that's why bọ́yọ̀ fẹ́ gba Jésù láàárọ̀ yìí káńgẹ́lì ò lè mọ ṣiṣẹ́ fún ọ. Torí ẹlòmíì kígbe mi ò ní testimony. Ìwọ lo ní testimony, àwọn èèyàn ní testimony 24/7. Ó ṣe é ṣe kọ́ jẹ́ pò sí nínú àwọn ajogún ìgbàlà. Gbogbo èèyàn dìde wá fọwọ́ sí àyà rẹ̀. Mọ̀ sọ tẹ̀lé mi lẹ́yìn. Ẹni Jésù mọ jẹ́wọ́ láàárọ̀ yìí wípé mo gbà ọ́ sínú ayé mi gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà mi. Ayé mi tó dọ̀tí bá mi mú kú o. Fún mi ní ayé titun látọwọ́ rẹ̀. Gbogbo ẹ̀ṣẹ̀ mi mo ṣetán láti dàálẹ̀. Mo fẹ́ máa tẹ̀lé ọ. Mo jẹ́wọ́ lónìí pé Jésù l'Olúwa mi. Mo pinnu látòní lọ pé Jésù lèmi náà máa sìn. Mo gba Jésù Kristì gbọ́ ẹlẹ́dọ̀run àti ayé. Mo gba Jésù Kristì gbọ́ ọmọ kan ṣoṣo Ọlọ́run wa. Mo sì pinnu láti òní lọ pé mo ṣetán láti máa sìn. Ẹ ṣe àmì àmì Jésù ìwọ l'Olúwa. Ohun tó rán mi ni mo sọ. O ní bí wọ́n ṣe ń gbọ́ pé kí wọ́n fi áńgẹ́lì wọn ṣiṣẹ́. Ẹni tí ì bá ṣàjogún ìgbàlà yóò nira fún áńgẹ́lì láti ṣiṣẹ́ fún. Gbogbo ẹ̀yin ajogún ìgbàlà bó o ṣe fẹnu tọ́ jẹ́wọ́ sí ìgbàlà tó o fọkàn gbàgbọ́ sí òdodo. Agbára ìgbàlà mo ní kọ́ wọnú ayé rẹ lọ. In Jesus name. Ẹ̀yin ọmọ Ọlọ́run wá dìde já gbàdúrà mẹ́ta yìí. Níbi tẹ́ ẹ bá dúró sí òní lọ́jọ́ ajé ẹ gbé ọwọ́ yẹn sókè ẹ kígbe bàbá. Jáńgẹ́lì ò jíṣẹ́ fún mi lọ́sẹ̀ yìí. Ẹlẹ́dàá mi jáńgẹ́lì ò jẹ́ iṣẹ́ fún mi lọ́sẹ̀ yìí. In the name of Jesus Christ. Wá rìn lọ síwájú orin lọ sẹ́yìn. Wá fẹnu sọ ẹ̀yin áńgẹ́lì mi lórúkọ Jésù mo tì ń ṣiṣẹ́. Ẹnìkan tí ṣe mo ti láńgẹ́lì náà nìyẹn. Nígbà tó ti lè jẹ́wọ́ Jésù kò ń l'Olúwa. Ọjọ́ tí ẹ̀dá bá jẹ́wọ́ Jésù kò ń l'Olúwa ni wọ́n yan àwọn áńgẹ́lì fún. Ìwọ náà dẹni tó ní nọ́mbà nìyẹn. O ti ládẹ̀ẹ́ títí áńgẹ́lì rẹ sì ni. Àdúrà kejì bọ̀ kí n tó gbàdúrà ẹlẹ́ẹ̀kejì ẹ mọ́ gbàgbé èmi mọ wàásù ẹ̀ fún yín pé angels they are messenger. Wọ́n mọ gbéró yín kíni. That's why ni wọ́n fi kọ Hebrew word wọn ni malaika. Malaika túmọ̀ sí the sent one, the messenger. Ẹni tí wọ́n máa ń jíṣẹ́. So lágbára Ọlọ́run lọ́sẹ̀ yìí bọ́ ọ fẹ́ bọ́ ọkọ̀ áńgẹ́lì yóò jẹ́ṣẹ́ fún ọ. In Jesus name. Ìyẹn nìkan kọ́ gbogbo ẹ̀yin àyànfẹ́. Ọjọ́ Wednesday là ń pàdé. Ẹnìkan ní Wednesday lágbára Ọlọ́run. Ẹ gbé ọwọ́ lórí kí n pàṣẹ. Ojú ò ní tì ọ lọ́sẹ̀ yìí. Wà á bàjẹ́ lọ́sẹ̀ yìí. Ẹ mọ́ gbàgbé tí n bá ti parí ní ìsìn mọ́ ń lọ sórí Facebook. Aago mẹ́fà àbọ̀ sí aago méje kọjá ìṣẹ́jú mẹ́wàá. Ẹnìkan ní kí ló dé tó fi yábà yẹn. Mo ti sọ ibi tí mò ń lọ fún yẹn. Ẹ jẹ́ kí n mẹ́nu kú ńbẹ. Kí láńgẹ́lì tó túmọ̀ sí kí tún níṣẹ́ wọn. Èmi mo sọ pé wọ́n máa ń gáìdì èèyàn ni. Wọ́n máa ń protect èèyàn ni. Ṣíṣe láńgẹ́lì máa ń dáàbò bóyàn. Mi tó fẹ́ padà lọ sínú yẹn. Kí lẹ́lẹ́kẹta táńgẹ́lì ó ṣe? Ẹ̀yin ọmọ Ọlọ́run, angel can provide food. Áńgẹ́lì a máa provide. Wọ́n a máa pèsè. Olùpèsè ni wọ́n. Ara iṣẹ́ tí wọ́n máa ń jẹ́ fúnyàn ni pé wọ́n máa wá pèsè. They provide. Kọ̀ wá sí tí wọn ò lè provide. Yín sì fún yín ní instances mẹ́ta tí wọ́n ti provide. Ó yẹ kí n gbé ọ̀rọ̀ àwọn ẹlẹ́rìí. Bọ̀ kí n tó ṣe yẹn, lọ sí ibi ara àgànná léyìn. Ẹni wọ̀ tó bá rí. Bó sì ṣe pé cardboard náà wọ́n fi ṣe wá fọwọ́ gbà báyìí. Pé báyìí l'Olúwa wí. Ìwọ áńgẹ́lì mi lórúkọ Jésù òní lọ́jọ́ ajé. Bá ń gbé ẹ̀tọ́ mi ti ń bẹ lọ́wọ́ rẹ̀. Ẹ̀tọ́ mi tí ẹlẹ́dàá mi ti fún mi bá ń gbé. Ṣé ń yọ lẹ́nu? Tí Ọlọ́run bá fẹ́ fún ọ ní nǹkan, áńgẹ́lì ni ó ràn. Áńgẹ́lì yẹn tó bá ti wá fọwọ́ kọ́ ọ mọ́ bá dákú kò ní gbé yẹ̀ wá. O lè wọnú ẹnìkan tí ó ràn sí ọ. Òun ló fi jẹ́ pé lọ́sẹ̀ yìí lónìí ẹ̀yin kan wọ́n á ràn àwọn èèyàn kan sí yín láti wá fẹ́vọ̀ yín. Àwọn èèyàn ń sọ testimony lọ́kan òjọ̀kan. Oríṣiríṣi nǹkan ní sì ń ṣẹlẹ̀. Gbogbo èèyàn ó gbé àná tí wọ́n pàdé èmi nísìn lórí Facebook, lórí YouTube. Mo fẹ́ sàmì. Mo fẹ́ anoint yín. Mo sì sọ ó ní ibì kan tó dúró sí tó fi anoint ara rẹ̀ láàárọ̀ yìí. Ẹnìkan ní wòlíì ẹni áńgẹ́lì mọ́ provide. They provide food and strength. Nínú ìwé First Kings chapter 19 verse 5. titi wo 7 titi wo 8 bibeli so pe angel oluwa si pada wa won lo ba elijah won si fi owo to won ni dide jeun nitori ti ona na je fun angel si wa ba won ni ko dide ko jeun angel lo gbo nje wa e wa mo kigbe angel mi onje mi ba mi gbe angel mi onje mi ba ngbe wa angel mi onje mi ba ngbe wa angel mi onje mi ba ngbe wa angel mi onje mi ba ngbe wa angel mi onje mi ba ngbe wa loruko jesu loruko jesu loruko jesu loruko jesu loruko jesu loruko jesu enikan ni kilo de te ngbadu aba yen Matthew 7:7 bi e ba se bere o ni e bere a o si fi fun yin ninu we number 14:28 o ni bi e ba se wi leti emi oluwa ni ma se se o nje re olodun ti fi ran won angel ni o gbe wa ba o ti ba nbo o le gbawo re nto omo o si le gbawo re nto omo o le joko bayi a kan wa bi content creator ni wa ba mo se bi won lo ba ri ti won o joko won ni mo me mu number kan tabi ki won ni oye enso eje lo ra nkan fun yin iru esele si mama yi e wo mama yi o tun be mi gan mu nkan wa nbe angeli
1: praise god
0: hallelujah
1: mo dupa ero olorun
0: iwaṣe
1: mo ra anugba
0: ki lo ko yin mama
1: o ko mi ni kai mi jimo
0: lati
1: agbowo
0: agbowo wa nbi
1: be ni
0: nice
1: 21 mo ti lo se yi ijo yi to mo da po olorun be lori oke yi
0: 2021
1: le de be ni tu wa be eh ah o mo so wa nujo yi mi le ko me rara omo mi na gan be nujo to wa ni won sha wo adu
0: pa do na wo to
1: wo to lo se fun mi e wo lu bi Monday ti mo lo ja bi ti mo tin taja mo ko so sile nbe ni
0: e ju be
1: o ba lo
0: ni bi oja yin
1: ni Saturday mo ti ju be mo ba wa church ngba yi o ba mi ara anu gba ara anu gba Lolly, no, the job Monday, so the war on the money in Taylor because I look badly only. My lord and Toku. But then it's so Monta, Monta get it, Monta would go. But I go marry Koda, one in Genosita, Yellow to buy, Mumbomeleja come back at the months by the months of the Moa to Bath, Moko with Anjat and Jalu and Mokoto. The king is taking a boy, Yakua, or can come back in me. Mama, say not that I'm by you, Awani. Yeleja, I don't go. I want no any. Bo Nigeria e se ri
0: ta ni si nteja
1: omo keji enu nteja
0: ni nteja
1: eso le mi nta
0: eso le yin
1: bo se ko
0: wa bere si se interview fun yin
1: iye okunrin to wa ni o to gbe moto wa
0: gbe moto wa
1: mo wa ohun na wa jide si mi ah Nigeria yi ko fara ro ko lo sa nu wa ni
0: ko lo o ko wa yo
1: ko ko wa yo be ni
0: bi po mo
1: o ni mo ki mo le se yin nta wa fe se wa ni ka sa ra anu gba to baba mi ti ra anu gba kin si be lowo mi ke ko lowo mi what mo mi lo mo jo o ti mo mi mo mo olohun
0: ojiji
1: ni o ti mo mi omo ba mi won pe mi oni ki la le se fun yin mo ni ta fa se fun e se fun wa oni ya gbogbo oja yi olohun ni ki mo se ko gbogbo eruku jade
0: e lo ru yoku bo
1: ni oru o mo gbe le iye to wa nbe o le lo o to bi 7000 oni e fi se sara iye leja e fun oyin ni
0: gbogbo oni e fi se sara
1: ka mo fun won ka mo fun won
0: ke forget eyin se sara
1: mi gbogede lo mo se tanda yin mo kokoto
0: I'm going to go to the hospital.
1: Nba wa debe ni bi sango lo na poli mi o de mo nkan kan me mo pa won kan kan wa to mo nfun je laanu aba wonu ile to tin ta gbo nkan mo ba gbe keke wa
0: iye gbe keke wa
1: iye gba keke keke to fin ta ja ni o
0: eh keke ti o mo fi ra nkan ni shopping complex
1: oni ya laarin 10 seconds
0: laarin 10 seconds ẹni sùn kí ló ní ẹ ṣe
1: gbogbo tí bá fẹ́
0: ó ní gbogbo ntẹ ẹ máa pọ̀ sí i ẹ máa rà lọ anáwó ẹ ibi ọmọ dúró sí ghana ló ọkà ọmọ jápé lóngòkè má àwọn mẹ́ta máa ṣe kòǹgì olóore sáré kó láàrin ìṣẹ́jú
1: pé moko
0: kí ni wá kó
1: moko sẹ́mu
0: ẹ kó sẹ́mu
1: moko miki moko moko sáko ntoma sáko ní 150
0: nǹkan 150 lẹ́kún
1: o kò ní gbogbo ẹ mi ní fóònù ni torí ilé gbogbo wa fún yín ni
0: tèmi lélẹ̀
1: miliki miliki tó gbọ́ fún mi àwọn ará abọ́dí dání kí lẹ́ fún wa miliki mo wà fún
0: ẹ ha miliki
1: ẹgbà oníléyìn ìlẹ́gbẹ̀ẹ́ fún yín mò ń gbọ́nà lẹ́nu ọmọ mi wà ní ọṣà mo ní ẹ̀lọ́ fẹ́ mi mọ́ ọ̀bọ̀ a ti jẹ́ nǹkan ẹ ti jẹ́ mọ́tò òní mo ti sá mọ́ ọ̀bọ̀ mo bá dé mo gbé lọ ni ọkùnrin bá dé ìyá ẹgbà 50,000
0: ó tún fi 50 lé
1: ó tún fi lé
0: ṣe ètò ẹbí mi gbé wá rè mo sorí ire o máa bá mú lẹ́yọ kọ̀ọ̀kan kí mo tó ń wá ṣe é ṣe kí lélẹ́yìn ṣe ṣàmúrè ẹwà rèé èmi nìkan tán ojú yín lórí ṣé ìtẹ́ ẹ bòrè.
1: Àwọn èèyàn kan bú mi pé a ní mọ̀ nǹkan yìí mọ̀ nǹkan bò ní mo ní kí mọ̀ tó ṣẹlẹ̀ ní.
0: Ẹni sùúrù màmá o sẹ́yìn náà ni ẹ̀yìn náà ni wẹ̀.
1: Gbogbo ẹ pọ̀
0: o pọ̀
1: o pọ̀ sí sọ fún àwọn mi náà mo ṣáà bàbá mi àyè kò fún bàbá mi náà o
0: yìí
1: kò fún bàbá mi náà o.
0: Sọ tán ṣé èèyàn máa jẹ wọn mọ jù báyìí lọ mọ ẹnàwọ́ kásí àmì lọ jẹ. Gbogbo company tó bá ṣe promo imekwobidaya gbogbo company tó bá ṣe promo gbogbo ilé iṣẹ́ tó bá ṣe ìdíje oríire ìwọ àtọmọ jọ ṣe àmì ẹ̀yin lẹ́ẹ̀ma jẹ. Màmá yìí láyé kan tó wá ebi ò ní pa ọ́ ṣé ẹ rí gbogbo ohun tí wọn bá mi kó wáyìí kò sí ètí mi èé jẹ ń bẹ tó bá ṣe nǹkan míì mo lè ní kí wọn wá ha fún yín ṣùgbọ́n eléyìí ẹ bá ń kó máa tètè kó lọ ìyàwó mi mọ̀ pé mo máa jẹrú nǹkan báyìí máa bá ń kó lọ nù màmá yìí ò ní mọ ibi ẹ wá ronú mi ẹ wá dúró ohun tí wọn bá ń kó wá ẹ jẹ sí o orin yín sì tún ń bọ̀ lọ́nà ìkọ̀ bí ó bá ṣe pé bíi mọ́tò márùn mẹ́fà wọn kó fún màmá bí ó ṣe mọ́ bá ń rù kan bọ̀ náà nù. Màmá dáadáa nù wọ̀ yìí èso lẹ wà ń tà níbo.
1: Ọjà oko ni mo ná dundun mo ná jáyè mo ná ọjọ́ mo dẹ̀ tí mo ta ọjà tó ń bọ̀ wá ṣọ́ọ̀bù tí mo ti rì àgbà tọkọ ní ti kú wọn ti ta lọ́dọ̀ wa òní mo ti ń máléjì káàkiri.
0: Màmá èmi gan fún yín 200,000. Mo fún ya ní 200,000. Mo fún 200. Èmi ní ronú pé yín lọ kélé fún bàbá mi. Àìmọye nǹkan tó ti wá sọ́dọ̀ rẹ tó rántí mi. Tẹ́ẹ̀kan dajẹ́. Ibi ẹ bá fi 200 bọ́jà yín dé ẹja mọ̀ wò títí December. So tá a bá ti ṣe tán bá yọ 200 fún ya yìí. Bá yọ 200,000 fún. Ẹ ní tán mọ́. Ẹ wọ́n ń gbá ìwà náà gbọ́n tí à ń sọ dálẹ̀. Náà báwo láńgẹ́lì ṣe tún máa ń wá? Ẹyin wo lẹ fẹ́ gba áńgẹ́lì lálejò? Ǹjọ́ jẹ́ mọ̀ pé nínú ìwé Genesis chapter 21 ní verse 17 títí 119 ibí láti rí obìnrin tí wọ́n ń pè ní Agai. Kí láńgẹ́lì ṣe fún? Wọ́n pèsè omi jáde fún. Wọ́n láńgẹ́lì Olúwa sì yọ sí. Ọba mú omi jáde nínú aṣálẹ̀. Nínú gbòbí tó ti ń sunkún kì í ṣe bẹ̀yẹn nìkan o nínú Genesis chapter 21 ìbí ni bíbélì ti sọ and 22 bí áńgẹ́lì ṣe lọ pèsè agbo bọlọjọ fún ẹni tí wọ́n ń pè ní Abraham. Ẹ kígbe áńgẹ́lì mi o yọ sí mi lójijì mo nílò rẹ ni. Ẹ wo táwọn èèyàn sọ dálẹ̀ eyin ayan fe me lo la fe ka a bi gbadura ni isin e gbe anointing won yin pade mi lori Facebook lori YouTube ati lori TikTok a fe se nkan kan ni ago mefa abo si ago meje koja iseju mewa lato la lo ale pada si normal time bo gbogbo eyin ayan fe e je mo lo ko to di pe ma mo lo e gbo eleyi lojo Wednesday nigbati a ba fi pari awe tan babo awon kan be ti o ri anointing o igba e a fun yin to ba dijo Wednesday wa si wema lati woro de wo moto gbagi ele fe so kale ni wema e bere church olorun ojiji ni bi garage yen enikan ni paper te so ni wo fun mi o dijo Wednesday na bo go se nje ti olorun e je mo lori Facebook gbogbo omo olorun ni ko mu ore ma raje jeun angeli mi o gbaje mi wa yo gbere mi ko mi yo gbowo mi te yo ibi to wo mi ba wa angeli mi ba ngbe atawon kankan na enikan ni woli oni mo sese ro re majemu mi san loni na bo gbogbo eyan omo olorun eru ebo maraje angeli mi o gbaje agbe alaje mi wa lori gbogbo en to ba mo ngibe pa won ta angeli gbaje won wa ni eri ma gbe testimony die ni sin lori Facebook ati YouTube so mo ni die yi san ida mewa ma ba won awon ma ra won bi 50 ti won san ida mewa won laaro yi san ore eti e na ko wa won ti baba mi ologun ajobo danwo enikan ni account number da this is account number 1966 36 38 73 19 66 919 66 36 38 73 Comfort Life Mission International Access Bank bi yan ba si wole elo eleyi 2017 42 90 47 2017 42 90 47 First Bank niye Comfort Life Mission International ni o tun gbe jade Wednesday o wa kejegbe mo ni nkan kan ti mo fe fi le awon eyan lowo ni ojo Wednesday enikan ni bi kini emi mo se leri e mi si fe so jade lori afefe enikan ni ese bibeli wo la fe ka Psalm 119 Psalm 120 121 122 123 124 Psalm ta ka ni lati 119 119 po die asikade 124 ha ati fe pari we Sam eyin omo Olorun ti won bi loni de mo bo e je ki so tele e kigbe ni igba meje yin te wa lori Facebook e share fa awon eyan meta gbogbo eyin te wa lori Facebook ko wa kigbe pe angeli mi ba n gbonje mi e je o sele lo sey testimony o sun lori afefe gbogbo eyin omo Olorun ti won bi e wa kunle eyin te mark wedding anniversary yen wa kunle juna mekapa aladasha mo so tele agbara olohun ti mu ni lo bi giga ko wonu ipinrawo yin e lo tayo ke serere adara fun yin happy birthday long life and prosperity happy wedding anniversary enikan ni woli mo fe so testimony 080 88 71 65 66 080 88 71 65 66 e send the message ire atanu ko ba yin

0: gilu baba ni oke gajo ke ni le oluya denbi 96.7 sani osani frequency titi wa o ese den bo wa
1: kari mondei apolori omo salami lagilu fm 96.7 felele lawa ta tin pase bi oba
2: Alagbara Israeli Ogoye o Oluwa gba ope wa gba ope wa lo mura bayi gbogbo eyan ojo Tuesday lola abe okuta o gbogbo eyan la gbogbo abe okuta kan pata ton daye toro gbogbo eyan te wa ni Olorun da e lo prepare te wa ni killer e me te wa ni olodo gbogbo eyan lo mura pata pata e ma pe ra yan ma kesi ra yin gbogbo eyan te wa lowo de e kesi ra yin pata pata ati ni aro otun la Wednesday ibi ta ma wa idoko community hall ni Sagam everybody elomura ago mejo ni ko tide to ra ago meji la ma pari ma de se canceli loju ese a pada si bagan ni e nibi ta ti ma se show ten ten o ma lagbara ju ni oro ojo Wednesday odi te iye lotula emi mi mo fe rin o fe dominira oluwo lona to ge te gbeda ni o ni atamata si ta ba si tin pari show mojumo Thursday o di jebu ode niyan ago kan la ma bere ti jebu ode loso a de ma pa titi ago beta o ma ni agba gbogbo mi ta ba ti gbebo a ma wa pa we jebu ode ti won ita lapo niyan oni akito mi de o to wa ni ta lapo leyin ojo oyibo ni bi area no market ni jebu ode gbogbo mi to tin gbo mi jase jado gbogbo agbaye
3: yes sir
2: to ba je gba koko to se ngbo mi re oruko mi oyi pada oruko mi ni woli I O Ajilore Atamatase Ogun Oni Bori wa Ogun Oni Bori aye wa Ogun Oni Bori ise wa Ogun Oni Bori aye wa Oran wo ni doju o ose ma pe wa in the name of Jesus ka to lo yin baba nla baba nla baba baba wa Olorun ti o pe meji tete lo gbo mi re si bi radio ba o je ko je bucket nla to kun boni bu yin opolopo ti o Amejo to ba ni fisi ma gbagbe owo ti mo ma ni ko ofisi.
3: Yes
2: sir. Ta ba ti pari adua tan yo mu yen lo toju e.
3: Yes sir.
2: Wa tun lo lojo keji be ni. To ba wa ya yo owo yen ko dapo mu wo ja e.
3: Eh.
2: Wa ri pe agba na ti gbe ti oni be ja mo.
3: Ara o.
2: Olorun se nbe ti emi nbe ni wa je ti mo duro.
3: Be ni sir.
2: Olorun gbo. O wo opoloko. Wa ba se da ni meji wa ni se yen ti daru. Be ti ma bere ma ni bo lo ti lo bere. Ko to te ri bo lu ise yen. Eh. Gbogbo ni woli iwo lo so pe ko se elomi awo nu marriage tan yo ma ka ba mo woli iwo lo ni ko lo enikan wa sodo mi
3: yes sir
2: bo se de se to mi na rabi wa te yin to wa bere ti sumara so ko si bi to ba lo wa ni ke fe ra yin ya lati lara o
3: ma
2: se o oni bibi rawo yin ati majemu aye yin la ma lo wo ngba ti mo si wo mo ri pe won ni jope o de bo be o fagidi lo loko eni to fagidi won lo duka bo to fi tuka o ni tori gbogbo bi ta won de na ti ni kan lo fera awon to ni kan fera won da ba ya won na fera sapo akaya ba mo ti wa de
3: o ti de o
2: eni kan mo gbo duwa ah ni ka ba eni kan fori o sori ko do mo je soro ni o ni to sele so na ni gbogbo eni to ni ba ni je lo re bi e wa mo so je de bi wo ni ibanu je yen tan Ose yi ma da, ose yi ma kora, ose yi ma kora, ose yi ma da, ose yi ma lana, ndani mo. So ti bo mi yan sibe.
3: Yes sir.
2: Eh o, so ti du owo yan ti mo ni oju si. Opolopo yo yan so ti fi opolopo yo si.
3: To
2: ba lana nti o enu o le kan si. O ya nwo mi yan si ara re. Mo ya o fun mo ni oruko ba bo ma tem. O ya ka gba ya si. Ndani mo. Ah. Awo yo mo to wa lana o.
3: Okay.
2: Nígbà tí wọ́n wá fún ìtọ́ni ẹ̀mí mímọ́ nígbà tẹ́mi ń mọ ohun tó àṣírí okun ẹlòmíì ń sunkún nígbà tó ń gbọ́ ìjìnlẹ̀ àṣírí ẹlòmíì ń gbin kàn án wọ́n ní kankan sẹ̀wò ní ètò àdúrà ló lè kọ́ ẹ̀bùn pé kárí ìrànká sọ̀bíṣàn àtẹ àbímọ ni ẹnìkan ò ní jẹ ìyàmọ́ àánú ni mo rí gbà
3: tí
2: gbogbo wọn dẹ̀ ń wá tọ́lọ́ dẹ̀ ń jẹ́ ká sọ ẹ̀ tó dẹ̀ ń gò tó dẹ̀ ń ní tẹ̀símọ́nì tó ní òwò ní ọlọ́run lélẹ̀ apọ́sù ló ní àgbékalẹ̀ àwọn ìjọ ó ní àgbé ìjọkà lórí apọ́sù àti àwọn wòlíì ayé bàjẹ́ ní táyé òbá bàjẹ́ wòlíì àti apọ́sù nìkan ló máa ń dájọ kalẹ̀ àwọn pásọ wa tẹ́kọ̀ wa àwọn evangelist wa ṣe fọ́rọ̀ o máa ń ní agbára jù ọ̀nà tí wọ́n máa ń gbà láti dá àwọn èèyàn ríboríbo ìwé pé sorí kẹrin yẹn tó ọba wo ó ní ó sì fi àwọn kan fún bi apostu o si ti fi awon kan fun mi bi apostu awon ni aposteli ati awon miran bi woli awon agba meji ni ati awon miran bi evangelisti ati awon miran bi olusu agutan ati awon miran bi kini olukoni mommy ati daddy ita woli ni pe ti kan ba daru ka wo eyan lo kan lo bere wo wani boni woli wa ariran ni to le to wa so ni to ba ri we for samuel samuel kini ni o ori e kesan wa ri bi Saul se damu gidigidi lori katakata so so wani karika ngba to mo do ma wi oni wo e je wa iranse olorun kan lo won ma wa iranse olorun lo ni o eni ti olorun ma n ba soro ti kin si je ko ro enu re ma gba si mu se e ra ta mata si be oni o su fu pe ẹni ọlọ́run kan wà ní ìlú yìí ó sì ṣe ọkùnrin ọlọ́lá gbogbo èyí tó bá sì rí a sì ṣe o aṣẹwà àtàmọ́ta sí ni mo sọ jáde ìyó àti mi ò ní dìrì àná mo ẹ̀dúrà kàbá àṣàkà wọ́n sọ fún mi lórí ẹnìkan ogun àkọ́kọ́ àti ilé ló ń jà ọ́ o ibi tó bàjẹ́ ò lè bá lọ síwájú mọ́ ẹ̀fẹ́ àwòlí ni agbára kan ló dùn ẹ lọ agbára yẹn máa tẹ́lẹ̀ kí má bàa gbàgbé jẹ́ kí n sọ eléyìí gbogbo ẹni tó bá wà ní abẹ́kúta pátápátá abẹ́kúta màá wà bẹ́ẹ̀ lọ́la o ọ̀la yìí ni o ẹ wo gbogbo èèyàn tó bá fẹ́ rí mi bí wòlíì tètè dé o wá wo mo fẹ́ ṣe kánsẹ́lì fáwọn èèyàn gbogbo àwọn tí nǹkan bá dàrú mọ́ lójú àwọn tó fẹ́ wà ní sí nǹkan àwọn tí òbọ̀ mi tó fẹ́ yà sí àwọn gbogbo ojú ògbé òtí ẹ̀ wọ́n ti àmọ́ tó ṣẹlẹ̀ tó ń fa ìtọ́ni ẹ̀mí mọ́ àǹfààní wà fún ọlọ́la gbogbo àwọn tó bá ń kó àkọ́pá sí ilé tọ́lọ́ bá lè jẹ́ bu yẹpẹ́ bẹ̀ wá ẹ̀dá àwọn olè ní ká gbé ìgbésẹ̀ kan fún un kọ́lọ́ wòlíì ni wípé bí nǹkan bá dojúrú tàbí tó bá di pé wọn ò mọ tó ń yà bógún bá dìde bí ìṣòro bá dìde tí gbogbo ẹ bá dé tàbí èèyàn fẹ́ gbé ìgbésẹ̀ ibẹ̀ ni wòlíì ti kọ́ mi lánàá àbí kẹta ni mo sọ nípa àwọn ọba mẹ́ta tí ogun fẹ́ padà nínú ìwé àwọn ọba kejì tí mo sọ ní orí ẹ̀kẹta tí wọ́n fi sáré wá wòlíì kiri níbẹ̀ náà ti ránṣẹ́ sí elisha ìyẹn wá ní kankan tẹ́wọ́ sí kẹta àná mo sọ bí lọ́bánì bó ṣe ni wípé òun náà bó síbẹ̀ ó tún wá wòlíì wá níbẹ̀ ni ẹ̀sì ayé rẹ̀ ti tà ẹgbẹ́ mi mọ́mí àti dádì gbogbo ẹni tó jẹ gbèsè ogun gbèsè sára lè wá nínú ìwé àwọn ọba kejì yẹn orí ẹ̀kẹrin wọ́n sọ̀rọ̀ nípa ọmọ àwọn wòlíì kan ọmọ wòlíì ni wọ́n pe àwọn wo náà máa ń pè lọ́mọ wòlíì àwọn ni ọmọ tí wọ́n ń kọ́ṣẹ́ ní abẹ́ wòlíì àwọn tán ní abẹ́ wòlíì ṣùgbọ́n tí wọ́n ń fẹ́ ìtọ́ni sí ẹnìkan níbi ti báwo lọ́ọ́ka ìwé first samuel chapter 3 ẹ̀rí samuel abẹ́ eli ló wà nígbà tí ọlọ́run wá ń bá a sọ̀rọ̀ kò tètè mọ̀ tó ọlọ́run ń bá a sọ̀rọ̀ eli ló tọ báyìí ni kò wí nígbà tí ọlọ́run bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ ìwọ samuel ṣáà sọ wípé máa wí torí ìránṣẹ́ rẹ lọ lọ́ọ́ka ìwé first samuel chapter 3 kì í má wé sí àkókò lórí ẹ̀ náà nígbà tí elijah náà wà elijah tí wọ́n ránṣẹ́ pè yìí abẹ́ elijah ibẹ̀ ló ti kọ́ṣẹ́ ọba wo ìwé second king chapter 3 yẹn wọ́n ṣàlàyé ẹ̀ nígbà tí josepha ti béèrè pé ṣé kò wá sí wòlíì kankan ní èyí tí àwa ìbá ti ọ̀dọ̀ rẹ̀ béèrè lọ́wọ́ olówà kò sọ́lẹ̀ kan mo ní wòlíì lónìí kéèyàn lọ béèrè lọ́wọ́ ẹ̀ tọ́rọ̀ bá ti dójú ẹ̀ èyí ó wà lọ gba ìtọ́ni nígbà tí wọ́n máa sọ ó ní ọ̀kan nínú àwọn ìránṣẹ́ ọba ẹ̀sẹ̀ sì dà wípé elisha ọmọ sáfàtì tí tú omi sí ọwọ́ elijah ń bẹ níyìí ìyẹn ni wípé ẹni tó kọ́ṣẹ́ lọ́ndà elijah so wọ́n ń kọ́ iṣẹ́ ètò àdúrà wòlíì ṣùgbọ́n wọ́n máa ń ní ẹ̀bùn wòlíì látọ̀run láti submission wọn kọ́ ọ̀nà níbẹ̀ ṣe submission ibi tí mò ń lọ rèé ọ̀kan nínú àwọn tó wá jẹ́ ọmọ wòlíì náà táwọn náà ń bu omi sí ọwọ́ elisha ẹ̀mí kan bà le ẹ̀mí pé kéèyàn má lè tọ wòlíì ládàtí béèrè pé ìṣòro báyẹn bá mi gbàdúrà lè tàbí ẹ ti ẹ gbàdúrà fún mi oh my god now inú gbèsè tó jẹ ló kú sí mo gbàdúrà fẹ́ nìkan àmì kú sí ní ìgbèsè mo máa sọ pọ̀pọ̀lọpọ̀ o gbọ́ pé wọ́n ń taṣọ wọn náà lọ ń taṣọ tó béèrè sí ẹnìkan wá sọ́dọ̀ mi di ọ́dà táì inú gbájí nìbàdàn ló wà tó ti ń taṣọ the next tó tẹ gbogbo ẹbẹ̀rẹ̀ sí dojúrú fún bí mo ṣe gbàdúrà kò tẹ tí ì bá mi sọ bó ṣe gbàdúrà mo ní arábìnrin ẹ̀mí ọlọ́run dẹ̀ sọ fún mi pé iṣẹ́ tẹ́lọ̀ níṣẹ́ o àmọ́ gbogbo tó ní í ṣe pẹ̀lú ìrìn àjò tẹ́lọ̀ anta bi button anta bi zipu anta sewing machine gbogbo to ba ni se ni ajo e olorun oni se lo ma shop aso obirin abusako oni se aso ni gbese tun ni gbese o ti fi pilupin o wa ni dalu ni ko lo se be o de jewo oni baba wo le kan ni ilu awon o lo so pe ko loko se tun o lo n ko lo n ko be lo loko se aso ah gbese lo fun lo si eni ke sa mi ha ni je gbese ah o da keyan ni woli kan to ba ni woli nkan ti se labele ko fura gbogbo eyan lo mura o lo mura bayi
3: yes sir
2: gbogbo eyan ojo tuesday lo la abe okuta o gbogbo eyan le gbogbo abe okuta kan pata ko gaye toro gbogbo eyan te wa ni olodun da eno prepare te wa ni killer eyan te wa ni olodo gbogbo eyan lo mura pata pata e ma pe ra yan ma kesira yin gbogbo eyan te wa lowo de e kesira yin pata pata ni bi ti mo lo re ni chapter 4 yen ah okunrin yen kan mo se o o de ku sinu oko igbese nigba to ku sinu igbese tan ni iyawo re se wa dide lo wa so woli olorun lo ah ase o ti won ni fine solution wa lowo o iyan wa ni kini won won lo ro kekere la won ni woli wa gbagbo afon o wa ni ko lo je opolopo ikoko ko wa ma ro ro yen si ororo mo stop o se bi ni pe won ba kekere tan ni yen o na fi san gbese ti won de fi di olorun mo ka iye second king chapter 4
3: yes sir
2: ah ewo bayi eni o ba mo ba se lodo woli opolopo a tun ma gbadura gbogbo oke lo nti lo gbogbo kini kan ni mo ma do to la mo ko ku ferin oni ko si gbogbo program eni to ki gbo oni mo ba de tin go lo n lo o so ye oke ba si daru ka wori oke awon pe tele awon gbogbo mo kan re ni ki lo ri mo ba ko ni kankan mo bo woli ma so asiri ogun re igbese to ma gbe to fi rona abayo nkan to woli wa fun
3: yesa
2: ma papa ko lo pa nwe ni bo olodo olodun bo mi dawun ijo kalbe mi o ki pastor church
3: very sir
2: mi o pastor ara ki sagomi temi ni ki joko to ba dojo e kan ko wa
3: very sir
2: e ki sun to ma se fun
3: yes
2: sir bi se to de ma gbe
3: eh
2: e wa wo e le bi gbo awon to tin wa o ata ba mu ti roko ta tu fi ti ra ti e gokun o se ni to ma ni woli ajuro ya tamata se bill lowo
3: ara o
2: owo se re 200,000 lo mu wa owo se re 100,000 lo mu wa owo se re 50,000 bi 20,000 lo mu wa ara o emi asalaye ohun to ma se igbese to ma gbe lo se be to ba nilo ko ran kan lo ran kan yen ti sise woli fun tori ise woli wa ise apostle
3: wa
2: ise awon pastor wa oh my god ene kan gbo ogun ni ja o obirin yen ikan toko re to jomo woli o se o le jomo woli ko ma jere woli abajo ti beli so ni ko ni ko ri ogun
3: eso
2: ogun o ni ti o ba gbo olorun gbo o ni a fi di re mule o to ba si gbo woli re gbo o ni wa sere a le fi di re mule ni church wa ni to bi oga akori a le fi di re mule koda o le je evangelist ni church a le fi di re mule koda o le do lori awon obirin eh nitori pe o gbo olorun gbo a to ba gbo woli re gbo oju kan na lo wa ni beli so pe to ba wa gbo woli re gbo igba e lo to sere re awon nkan kan wa ti a o le dispute ti bi beli ti fi di re mule tade si ogbon keta feda si olorun fa lo so ni we mercy ori kete se keje e mo shota ti ni baba o ni tori oluwa ki yi o se tetan ṣùgbọ́n yóò fi orin kọ̀ọ̀kan rẹ̀ han àwọn wòlíì ìránṣẹ́ rẹ̀ that is it responsibility wòlíì ni kò wá sọ fẹ́ pé lọ ṣe báyìí lọ gbà báyìí lọ rí báyìí that is it ìwé revelation gẹ́gẹ́ ká mọ̀ kankan tó bá revelation 22 ó bá lọ ọmú ní àti ẹsẹ̀ ìkẹfà lọ ó ṣe àlàyé áńgẹ́lì àti ìránṣẹ́ ọlọ́run tí wọ́n pè ní jùánù tó jẹ́ ọ̀kan nínú àpọ́sù jésù kìsì nígbà tí áńgẹ́lì bá sọ gbogbo ọ̀rọ̀ tán ó wá wọlé níwájú áńgẹ́lì áńgẹ́lì wá dá lóhùn pé rárá o má wọlé o tó bá ka verse 9 ó ní ìránṣẹ́ ẹlẹgbẹ́ rẹ ní èmi àti àwọn arákùnrin rẹ wòlíì àti ti àwọn tí wọ́n pa ọ̀rọ̀ inú ìwé yìí mọ́ ọlọ́run nìkan ni kò foríbalẹ̀ fún áńgẹ́lì ní méèkì ní wòlíì àti olókàmẹ́ o sọ pé méètì ni pásítọ̀ àti òun no o sọ pé méètì ni wòlíì àti òun ìlú sì pé áńgẹ́lì àti wòlíì wọ́n ń ṣiṣẹ́ pọ̀ tí ẹ̀mí ọlọ́run bá ti gba ẹnu wòlíì sọ̀rọ̀ áńgẹ́lì ni ó lọ ṣiṣẹ́ yẹn nígbà mìíràn sì ni áńgẹ́lì ni ọlọ́run yóò ràn sí wòlíì pé lọ ṣe báyìí gbogbo òní dà wá mo kàn ń yànnà náà eléyìí torí mo wà ní ọ̀sẹ̀ wòlíì mi ẹ wá gbọ́ mi gbogbo ènìyàn mo mú ní ṣeréṣeré ní ọ̀la ẹ tètè dé ní ṣàbí ọ̀ ní ṣàbí ọ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé ẹja yẹsùn ní láfẹ́ wá ìyẹn lábẹ́kúta jẹ́gbà tó wà nímọ̀ wẹ́gbà fò pé ìgbà ni mo gbẹ ní tó wà lógún ṣèkì lápapọ̀ tó ti lọ dé Lagos State ẹ lè rí mi ń bẹ̀ lọ́la mo fẹ́ ṣe kánsẹ́lì afẹ́ wádìí sídìí ogun yẹn afẹ́ mọ sí ló fà á afẹ́ mọ sí ìgbésẹ̀ afẹ́ mọ sí lọ́la àbáyọ ẹ̀mí mímọ́ ló máa máa tún fún wa àti ìgbésẹ̀ tá a máa gbé ní solution bá dé báwo ṣe máa ṣe nìyẹn o màmá kan ní church o ó wá sábẹ́ iṣẹ́ ìrẹsẹ̀ nígbà tó dé ogun lé ẹja gbọ́n tó lọ́wọ́ ṣùlá yẹn.
4: Orúkọ rẹ àti ibi tí o ti wá.
5: Orúkọ mi ni orúkọ mi lórí wàrẹ́ àti mi láti olúùdé olómi Ìbàdàn. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní gbogbo ìgbà ló máa ń ṣeun ní gbogbo ìgbà ní oṣù kẹfà mo fi àjọ̀dún sójú ọ̀nà mo bẹ̀rẹ̀ sí jáàpù mo ti fẹ́ ṣe Ọlọ́run tó jáde ìlú àkọ́kọ́ jáde sí ìgbọ̀wọ́ lé ICT mo tẹ̀ mo dúpẹ́ Ọlọ́run nìkan já tó ní wọ́n máa ń ṣe láìfù gbogbo wọn sì fún mi nìkan lọ ẹni tó fún mi 20 tẹ́ẹ̀nì mi ò ṣe ẹ̀mọ nira mo já mi ní láti ṣe gbogbo ẹ̀ mo dúpẹ́ o Ọlọ́run lórí kàtà máa tàfè wọ́n ṣe bẹbẹ fún mi mo rí ọ̀nà àwọn fáṣí ṣe fún mi tó fún mi 20 ìgbà náà tún yá tún di oṣù kẹjẹ oṣù tálọ ẹ̀ august hour ẹnìkan tún máa fóònù fún mi láti 130 láti rà ní kọ́sọ́mà mi ni o láti wo ni 130 mo rà ní kílókò ní ṣàlẹ́ǹjì tó ní páálí wọ́n dẹ̀ sẹ́ndì ẹni pé yàgbé ọmọdé wá sẹ́ndì 130 mo ní yé kí n tẹ̀fí ṣe iṣẹ́ olúwa mo ṣàdúpẹ́ àwọn lọ́rọ̀ àǹtàdì ní àtọ́mọ́ mi 130 mi ò gbá yọ́mọ ṣiṣẹ́ ìrànṣẹ́ mi ò ṣe ẹ̀gbá rí tó nínú ebi mo bá jẹ́ bíbà jábìnì tí mo gbẹ nínú ebi kò sí nǹkan kan wọ́n mi ayé ọ̀tá mi ìgbà tí wọ́n mọ ọjọ́ igan ọmọ mi kan lójú kí n máa bíbà ọmọ yẹn sá lọ dáàdì máa sórí yẹn gbà náà tọmọ mi sá lọ gbà náà ọmọ eléyìí ò sọnu ibi 2020 ọmọ yẹn parí skul gbà náà ni mo bá dé bíbà láti gbà náà alẹ́nfẹ́ sí mi máa ń wọta mọ́tà àtẹ̀bá mi gbàdúrà tí wọ́n mí níbi kí n kú ni máa máa rù èmi tí wọ́n rè báyìí nǹkan kò ṣe mímọ́ iṣẹ́ àwọn ṣẹ́gàn kò lọ déédé kọ̀dẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ kan yìí ra ni mo dúpẹ́ o Ọlọ́run tó mọ̀ mí náà fọ́gbọ̀n mi bàmọ́ tó sá lọ nígbà náà bẹ́ẹ̀ ni tí mo fi wá ń gbà náà apádà rí o bẹ́ẹ̀ ni wọ́n ní wá ní ẹ̀kọ́ sí nǹkan tó mọ̀ mi eléyìí pé gbogbo tá a lọ ni wọ́n sọ pé nǹkan ti ṣe láti ní rárá o nígbà náà arọ́ ọmọ yẹn àkọ́bí mi náà yóò mo ti gbọ́ mẹ́sẹ́gì pé àwọn kan bẹ́ẹ̀ mi yìí o ọmọ wọn ò sì mọ̀ mi mọ́ o ọmọ mi náà erí mi ṣe ẹ̀kọ́ mo dúpẹ́ ní gbogbo ìgbà tí ma ti tẹ́ bíbà ọmọ yẹn ibí náà ni wọ́n ti wọ́n sọ báyìí wọ́n láwọn kan bẹ́ẹ̀ ń bí àkọ́bí o yí pé ó yẹ àkọ́bí rẹ̀ kọ́ san wá ń wáyé wá ń tiri àṣàjáde ńjọ náà yí pé ọjọ́ ayẹyẹ ọmọ rẹ̀ àkọ́bí jẹ́ tó ń sọ náà ní gbogbo wa a sì jáde lọ kí mà pé mi tí mo délé báyìí ọmọ ìbáraẹ mo ò ṣe rí mo dúpẹ́ ọlọ́run ta mọ́tà sí yàmí lẹ́nu
4: o. bẹ́ẹ̀ ti lágbo olé oyé a máa ṣe lórúkọ yé. ìgbàjọ bí ìpèyàn ọjọ́ yẹn náà ló wá tó mẹ́bí ló.
5: bẹ́ẹ̀ ni ẹ̀kọ́gbọ́wọ́lé níbẹ̀ yẹn mo ti tẹ kò tó tó mo tún tẹ̀ mí sísì mọ́ tẹ o èmi ń jáyà pé mo fẹ́ sí nǹkan àkọ́kọ́ mo tún tẹ ẹlẹ́ẹ̀kẹ́ mo tún tẹ̀ sí mo lọ́ta mọ́tà sí o síwájú o sì ká ìpè yóò bẹ́ẹ̀ ni o wa mo ẹ̀jọ́ yìí
4: torí kó o jáde fún ẹ̀ ọ̀rọ̀ rẹ bọ̀
5: àmì
4: ìjọ yẹn ò ní wá
5: àmì o jésù kristi àmì jésù
4: ẹ̀dùn tó máa ń bẹ̀ tẹ́lẹ̀ tó bó
5: lóyún ìjọ bẹ́ẹ̀ ni o
4: máa ń yọ mí lẹ́nu tẹ́lẹ̀ kò sún táwọn máa jẹ ìjọ yẹn ò ti ẹ̀ tí àwọn èèyàn ń bù ú wọn fi ń ṣe lẹ́yà bóyá kò ń ti ẹ̀ta bẹ́ẹ̀ ni bóyá kò ń wó bẹ́ẹ̀ ni bóyá kò ń ṣe mọ́rẹ́rìn nígbà mo mọ̀ pé ó máa ṣe é ṣe ẹsẹ̀ kan ń gbọ́ mi ó máa ṣe é ṣe fún ọ.
2: mo ní májàmú ṣe ṣe. ẹ jẹ́ lọ ṣe wò mí sàn máa sàn. wọ́n máa fọ́ bá gbogbo ibi tó ń dùn ẹ̀ bẹ́ẹ̀ máa fọ́ bá gbogbo ibi tó dùn ẹ̀ wọ́n wá pọ̀ orúkọ jésù wá pe ẹ̀mí mọ́tẹ́lẹ̀ wá iná ọlọ́run àtàmátà sí wò mí sàn máa sàn gbà mí là máa là.
4: Máa bẹ́ẹ̀ ni ẹ̀yẹn yẹn
2: yes ma be o ya be lori ese ko ma dije pelu e ma mu kankan dani mo so jade ni oruko gbogbo ma temi mo oruko jesu o ya gba itu
3: se
2: ya se kala mu fe be ri eniye gbogbo so le se fe ma se bayi owo oruko jesu o ya ogun ya sha yes se kala o du ba lo o ti ri wo so niyan ewo ma se to le se ma pele lori ese ko ma ru la pa mo fe gbe ri eniye mo fe gbe ri eniye oruko jesu oro re je
3: amen
2: e ka ta ai ta ka ba ah ya ka ti ma ka ogun ya sha
3: amen
2: o ba ni ti gbe do awon kan sha isa igbowo lowo elomi aise gbese ni mo so yo mo wa iso to nse bayi nipa ina laga to le o ye gbe mi ona nla fo ona nla fo aise yan lo igbese yan lo agba nu yan lo ona nla ama wo so ida ni mo fi eh eya lo ku ti mo fe gba ama to to gbe ri e mo gbo nkankan nigba to lo so bi te awon kan sha iso gbese oluwa ni awon kan wa loni ore ti won fe san o da bi e di bere kan ni fun awon to ba gbagbo o ni ile awon to gbagbo awon lo se gba fun lati je omo olorun ata awon to gboruko mi mebo wo sa ri aka ta maria mo so hey agbara awon agba to fi di mere yen agbara yen te ri ba awon kan lo wo di mo won ba ona ri di melo mo ona ni oyibo di melo mi o ba de ni ki gba to re to fe so le ni ore asime ire tuntun ni sa mo duro ni ile ibudu agbara yi lati so tele ona to di ona yen ni wa ri o le ni mo ba je mi ko ma wa go mere abo kere gege le ni oluwa so wipe ire airo tele ati ona to ti din ede ma la eh oh my god iwe chronicle keji ori ogun oni to ba gbe olorun bo oni wa fi di e mule amo ti o ba gba woli e go ni wa serere akoko iserere de bai bi mo se so eh gbogbo ewo to ma fi ore rubo leni fun asina ati asedere bo se rubo yen loruko jesu o ya serere ona to ti din e ona yen mama yi ya nu na ma se oni gbogbo fun mama kan bo se rubo ti enu ko ruta wo me ebo ni ki se te yan gbogbo eyan to mo to mo loluwa ni ko rubo leni ebo sa gbogbo to ma lead ni lowo to bo ko ti le je to ba ise won je mo so le ni bo se se rubo yan ogun yan se de won na ba yo ha oh my god aka number wo lo fe lo ata gba won mejo ata gba won ma ma ti mewa o ata won to ma le gba won meji la edidi meje mu e se le ni pe won ti o se le o won ni aye gbe ogun merin dani bayi loluwa olorun obo gun wi gbogbo to ti dina ni ere so ata o ja ko aṣẹ́tì ọ̀gá number wo lo fẹ́ lò fún wọn tó wọn bá gbàgbọ́ ni sà olúwa ní nígbà tó wà fi jago mẹ́rin o kò jáde olúwa ní nǹkan tó ń kan lẹ̀kùn fún tó ń béèrè á dẹ̀ tu ẹ lọ́wọ́ mo dúpẹ́ lọ́wọ́ náà ẹ̀gbẹ́ bẹ́ẹ̀ ni ọlọ́run ṣe sọ̀rọ̀ ni olúwa ní káwọ́ kan rúbọ̀ tọmọkùnrin kan kó ẹgbẹ̀rún márùn ọwọ́ ẹ gbogbo yín lẹgbẹ́ ìyá ọmọkùnrin yẹn tó fi ṣe ìrúbọ ní ọjọ́ yẹn ó fi ṣe ìdíjí pẹ̀lú ọlọ́run ìgbà tó máa débi iṣẹ́ ẹ mọ tó ṣàṣẹlẹ̀ sí tọ́gbẹ́ akẹ́ ni mo yọ̀ sí òun fẹ́ fún ní ẹ̀bùn tí yẹn dédé gbé kọ́kọ́rọ́ mọ́tò lé lọ́wọ́ tó wá ń sọkọ́ bẹ́ẹ̀ pé prank ni ọ̀gá ẹ̀ nítorí ni prank ni ìṣe prank tọ́gbẹ́ bẹ́ẹ̀ dédé kọ ìwé tó file lọ́wọ́ tó dẹ̀ gbé mọ́tò yẹn fún Camry gbogbo yín lẹ́gbọ́n náà àmẹ́ni tó tún kàn lémi tó bá jẹ́ wọ̀nyí rẹ̀ ó yà náwó sọ́ọ̀ ìrẹ́ yà tó bá jẹ́ kó o fẹ́ tàfà ni ó yà náà fóònù yẹn síwájú
3: UBA
2: 1 0 10 2 4 24 77 5 0 50 80 but that UBA 1 0 10 2 4 24 77 5 0 50 80 oruko to ma ri nibe Christ artillery asamatasi ah gba kan number elekan si 1 0 10 2 4 24 77 5 0 50 80 eyan mejila akoko yen da bo ba je eya isoli mejila oluwa ti a pe omo eyin mejila fun jesu ta wa pe odun ni osun mejila bo ni oruko jesu ona le ire to mo ko le gba ka eyan mejila akoko yen da to ma akoko sere bo se se yen ire je owó dé ìbùkún yẹn ogun yẹn ti jẹ ní mo jẹ
6: bẹẹ. Gbogbo ènìyàn.
3: Gbogbo ènìyàn.
6: A kọ́ wo ẹbọ ìrúbọ rẹ àkọ́kọ́. Òun ni àkọ́so èso rẹ oṣù tuntun.
3: Àkọ́so.
6: That's why everybody lónìí.
3: Yẹ́sà.
6: La máa san rẹ àkọ́so oṣù.
3: Bẹ́ẹ̀ni
6: o. Má gbẹ̀yìn lónìí.
3: Má ti gbẹ̀yìn.
6: Òun ni ẹbọ èdìdí rẹ.
3: Yẹ́sà.
6: À ó san ẹlẹ́gbẹ̀rún méjì. Ìwọ tó jẹ́ gbẹ̀rún márùn ló lágbára. Ìwọ tó jẹ́ gbẹ̀rún mẹ́wàá. Ọgbọ ọpẹ bí ẹni tó rí àánú gbà àti wọn tó fẹ́ ṣe ìdámẹ́wàá mọ gbẹ̀yìn
3: bí
6: ẹkọ alákànnà bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan
3: sí
6: kọ́ sílẹ̀ báyìí o UBA 1 0
3: 10 2 4 24
6: double 7
3: 77
6: 50 80 80 Bolekosi UBA
3: UBA
6: 10
3: 10
6: 2 4
3: 24
6: double 7
3: 77
6: 50
3: 50
6: 80
3: 80
6: ah bo ba so wa lerin
3: amen
6: gbogbo eyan lo mura o lo mura bayi
3: yes sir
6: gbogbo eyan ojo tuesday lona abe okuta o gbogbo eyan la gbogbo abe okuta papata to leye toro gbogbo eyan te wa ni olodun da e no prefer te wa ni killer e me te wa ni olodo gbogbo eyan lo mura patapata e ma pe ra yan ma kesira yin gbogbo eyan te wa lowode e kesira yin patapata ah lisha bi o ni o Lisha Bio, so I let me let that yes man. You need a friend one you, Lisha Bio. Come on, Lord, what you told me along that way. You protect why, so I let me let that yes man. And you need a friend one, la back with a lembo. You know that who's in you, a back with a Lisha Bio, so I let me let that yes man. Lisha Bio, so I let me let that yes man. La friend one in you, la friend one, you are back with a Lisha Bio, so I let me let that yes
3: man.
6: So I don't know what is it. Go get it out. Ni ìṣádámù ẹ̀yìn tẹ wà ní korodu gbogbo ẹ̀yìn tẹ wà ní mòwe ìbàfò gbogbo ẹ̀yìn tẹ wà ní rẹmọ pátápátá bóyá ògìjò ni bóyá ìkẹ́nẹ́ ni àjọ máa pàdé ní ṣàgàm ní under sabo bridge sabo bridge ni o ní ìjòkó community hall ìyẹn lọ́jọ́ wednesday àwọn èèyàn àtúrà yèrè mi fún kánsẹ́lì àmọ́ ẹ̀yìn tẹ wà níjẹ̀bú òde ẹ lọ prepare o ọjọ́jọ́ thursday kẹ́rí abẹ́kúta àti ṣàgàm aago mẹ́sàn-án ni program wọn bẹ̀rẹ̀ àmọ́ àwọn tó bá fẹ́ rí mi bí wòlíì aago mẹ́jọ náà ti máa dé àmọ́ sẹ́rí ti ìjẹ̀bú òde yẹ aago méjìlá ọ̀sán ni tiwọn lágbà ọba tó láyé àtọ́ ní ọjọ́ thursday yìí ni o ní akitomide ọ̀ tó ń pè ní arcade ọ̀ akitomide ọ̀ tó ń pè ní arcade ọ̀ tó wà níta lápò lẹ́yìn ibi ọjà òyìnbó yẹn ìyẹn ní new market tó gbogbo ẹ̀yìn tẹ̀ wà ní ẹ̀pẹ́ gbogbo ẹ̀yìn tẹ̀ wà ní ajá ẹ lọ múra o lágbà ọba tó láyé àtọ́ ọjọ́ thursday la máa pàdé níjẹ̀bú òde ìjẹ̀bú òde ni o ní akitomide ọ̀ tó ń pè ní arcade ọ̀ tó wà níbi ẹyọ ọjọ òyìnbó yẹ níbi area new market ẹ̀yìntà lápò ni o níjẹ̀bú òde aago méjìlá ọ̀sán ni o dr ayébi iṣẹ́ aago gbadé aago mẹ́ta ni lẹ́yìn ẹ̀ma àádìrà fún kánsẹ́lì ìyanu máa ṣẹlẹ̀ ọjọ́ friday ni olúwo aago mẹ́sàn-án láàárọ̀ ni alẹ́rì àǹfààní kí ló jẹ́ gbogbo èèyàn tó so ẹ̀mí ẹ̀nu àní sọ ìjọba ọlọ́run ẹjẹ́ sẹ́lẹ̀ ìjọba ọlọ́run o bí ọlọ́run ṣe ẹ máa rí mi lórí facebook youtube àti tiktok lórí ajílóore àtàmátà fèké ya life bọ́lọ̀ ń bá gbà fọ́ tó ní àbẹ́là kan lọ́wọ́ tàbí ó ní iyọ̀ jájọ fi pàdé ní aago méje lórí facebook youtube àti tiktok àbẹ́là kan pẹ̀lú iyọ̀ jájọ fi pàdé bọ́lọ̀ ṣe bẹ́tẹ́ bẹ́ẹ̀ máa wá fẹ́ láwọn èdìdí àti àṣírí kan lágbà ọba tó láyé àtọ́ yẹta bá ti ń parí yẹn kánsẹ́lì ló bẹ̀rẹ̀ nìyẹn lágbà ọba tó láyé àtọ́ gbọ́ nọ́mbà tó máa fi bá mi sọ o lè fi bá mi sọ lórí whatsapp kò ní kí n hàdí ẹ sí prayer group mi kò lè máa forí kó ìfàdúrà time to time nọ́mbà náà rèé o 070-35-23-14-17 bọ́lẹ̀kẹ́ so 070-35-23-14-17 jẹ́ kí n gbàdúrà fẹ́ kí n sọ ohun tó ṣe ibi tó gùn rẹ ti bẹ̀rẹ̀ ta ló wà nídìí ogun yẹn bó ológun yẹn ṣe wáyé kí ni ìgbésẹ̀ tó máa gbé tó fi máa bọ́ níbẹ̀ ẹ̀yin tẹ báláyé kọ̀ọ̀kọ́ pé gbọ́ nọ́mbà náà lẹ́kọ̀ọ́ 070-35-23-14-17 àwọn kálàkà nọmba yẹ òde àgbọ́ kàkà nọmba yẹ lẹ́kọ̀ọ́ sí
3: UBA
6: 10-2-4-77-50-80 ogun ò ní jà
3: o
6: abọ̀ lọ́wọ́ kí n má bàa gbàgbé gbogbo èèyàn wednesday tó ń bọ̀ ní ten yìí ibi tá a máa wà ìdòkú community hall ní ṣàgàm everybody ẹ lọ múra aago mẹ́jọ ni kò ti dé torí aago méjìlá la máa parí màdé ṣe kánsẹ́lì lójú ẹsẹ̀ à ń padà sí ìbàdàn nìyẹn níbi tá a ti máa ṣe ṣóòru tẹ́ntẹ́ ó máa lágbára jù ní òru ọjọ́ wednesday ọ̀dí tẹ́ ìyẹn lọ́tọ́la ẹ̀mí mímọ́ fẹ́ rìn ọ̀fẹ́ dòmìnira olúwo lọ́nà tó ge tẹgbẹ́dá ni o ní atamátà sí tá a bá sì ti parí ìṣóòru mọ́júmọ́ tọ́sí ó di ìjẹ̀bú òde nìyẹn aago kan la máa bẹ̀rẹ̀ ti ìjẹ̀bú òde lọ́sàn-án a dẹ̀ máa parí títí aago mẹ́ta ó máa ní agbá gbogbo omi tá a bá ti gbé bọ̀ a máa wá fáwọn ìjẹ̀bú òde tiwọn. Ìta alápò nìyẹn o ní akitomide ọ̀ tó wà níta alápò lẹ́yìn ọjà òyìnbó níbi area new market níjẹ̀bú òde ọ̀la ní ti láfẹ́ wá ní lisa bí ọ tó wà lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ayẹyẹ tó a ò ní sọ ìjọba ọlọ́run jésù lóluwà.
3: Àfárẹ́ ìfọ́tẹ́
7: ẹ̀rí kan.

ti gbọ́n yín láti ìkọ́ni ti lágẹ̀lẹ̀ 96.7 òkè tó ga ju àwọn òkìlọ̀ martini salau lóníròyìn ṣubú ṣáájú ẹ̀gbọ́n àwọn kókó eléyìí ti oṣù yọ nínú ìròyìn ọ̀hún. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ni ó ti bẹ̀rẹ̀ sí ní ṣe àyẹ̀wò fáwọn orílẹ̀-èdè wa nàìjíríà eléyìí tí wọ́n ṣe tán láti kúrò lórílẹ̀-èdè ti south africa. Àgbáríjọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ NAND òun ni ó ti ń dúnkòkò báyìí láti gùnlé ìyanṣẹ́lódì àti láti fi ẹ̀hónú hàn látàrí bí wọ́n ṣe gbégi lé àwọn akẹ́kọ̀ọ́ kan eléyìí tí wọ́n bẹ ní ọgbà fásitì ti lautech. Ikọ̀ ọmọogun ti orílẹ̀-èdè ti israel náà ni ó ti ṣàlàyé wípé àwọn kọlu ikọ̀ ti ọmọogun ti zebula nípa ti beirut. Ikọ̀ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè ti morocco náà ni wọ́n tuntun pe ìwé ìpẹ̀jọ́ látàrí ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tó wáyé láàrin ikọ̀ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè ti morocco àti ti orílẹ̀-èdè ti senegal eléyìí tí ọjọ́ orí wọn bẹ̀ lábẹ́ ọdún mẹ́ta dín ní ogún. Ní báyìí ẹ̀gbọ́n ròyìn ọ̀hún lẹ́kùnrin rẹ̀. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ni ó ti bẹ̀rẹ̀ sí ní ṣe àyẹ̀wò fáwọn orílẹ̀-èdè wa nàìjíríà eléyìí tí wọ́n fún orílẹ̀-èdè ti south africa ti ṣe ìjókòó látàrí ìkọlù àwọn àjèjì eléyìí tí ó ń bẹ orílẹ̀-èdè ọ̀hún tó sì jẹ́ pé wọ́n ṣetán láti tàkóso kúrò orílẹ̀-èdè ti south africa nínú àyẹ̀wò ọ̀hún eléyìí tí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹrin oṣù kẹfà ọdún tá a wà yìí tó sì jẹ́ pé àwọn orílẹ̀-èdè wa nàìjíríà tí wọ́n ti ní èròngbà láti kúrò òun ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe àyẹ̀wò fún báyìí. Bẹ́ẹ̀ ló jẹ́ pé àyẹ̀wò ọ̀hún náà ló wáyé ní orílẹ̀-èdè south africa níbi ti victoria níbi tí wọ́n ti ṣe àyẹ̀wò níbi tí àwọn ọlọ́pàá tí wọ́n ti dúró mọ́ àti àwọn àjọ ètò ìtòrísí wọléwọ̀de lórílẹ̀-èdè wa nàìjíríà àti orílẹ̀-èdè south africa. Látàrí ìkọlù eléyìí tó ní ṣe pẹ̀lú ètò ààbò tó ṣẹlẹ̀ ní apá ti gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè wa nàìjíríà òun ni àgbáríjọpọ̀ ti àwọn ẹlẹ́sìn ti kìrìstẹ́nì eléyìí tí a mọ̀ sí can náà ni wọ́n ti ké pe ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà láti pè fún ìlú ìfararọ̀ àti láti jáwé sóbì fún ẹ̀ka ti ètò ààbò látàrí ìwà ìjínigbé àti ìpànìyàn eléyìí tí ó ti wá ń gbogbo ní apá ti gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè wa nàìjíríà tó jẹ́ alága fún ẹgbẹ́ ti can ń ti ṣe bishop ọ̀mọ̀wé barnabas túnde akin sọ́yà náà ni ó sọ̀rọ̀ di mímọ̀ lónìí níbi tí ó ti ń ṣàlàyé ọ̀rọ̀ ohun di mímọ̀ wípé ní ìpínlẹ̀ ti ọ̀yọ́ èkìtì ondo àti ti èkó tó jẹ́ pé ètò ààbò ti mẹ́ẹ̀ tó sì jẹ́ pé ìkọlù náà ni ó ti wáyé ní àwọn apá ibẹ̀ ibẹ̀ náà ló ṣàlàyé tí ó sì kẹ́dùn pẹ̀lú àwọn mọ̀lẹ́bí eléyìí tí fara kááṣá ìṣẹ̀lẹ̀ ọ̀hún àti àwọn tí ó fara kááṣá ìṣẹ̀lẹ̀ ọ̀hún ní tìbítọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà. Ibẹ̀ náà ti pè fún àdúrà dípẹ́ kí orílẹ̀-èdè wa nàìjíríà kí ó gba àlàáfíà ọ̀tún. Bẹ́ẹ̀ náà ti ké pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà láti wá ojútùú láti dá àlàáfíà padà sí apá àti gúúsù ìwọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà. Àwọn àgbáríjọpọ̀ àwọn adarí tó ṣe akẹ́kọ̀ọ́ ní apá àti gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè wa nàìjíríà ọ̀dọ́ ni wọ́n ti kéde báyìí pé àwọn yóò ṣe ìfẹ̀hónúhàn lónìí ti ṣe ọjọ́ ajé monday látàrí bí ó jẹ́ pé àwọn akẹ́kọ̀ọ́ kan eléyìí tó jẹ́ pé wọ́n kẹ́kọ̀ọ́ ní ọgbà fásitì onímọ̀-ẹ̀rọ ti ládòkè akíntola eléyìí tó ń bẹ nílùú ògbómọṣọ ní ìpínlẹ̀ ọ̀yọ́ látàrí látàrí bí ó jẹ́ pé àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún ọ̀dọ́ ni wọ́n ṣàlàyé pé ibi tí àwọn ti ń kẹ́kọ̀ọ́ ti àwọn eléyìí tó ní ṣe pẹ̀lú mímọ̀ ara àti nípa ti àwọn egungun títò ilé tó ń pè ní anatomy àti physiology eléyìí tó yẹ pé wọ́n sì yọ kúrò ní apá bí àbúrọ̀dá eléyìí tí ó wà bọ́ síbi eléyìí tí kò tẹ àwọn lọ́rùn nígbà tí ọ̀rọ̀ ọ̀hún jáde ló jẹ́ pé ní ti jẹ́ alūkkóró fún ẹgbẹ́ ọ̀hún ti ṣe olúgbẹ̀mí timothy àti àwọn tuntun jẹ́ akọ̀wé àgbà fún ẹgbẹ́ ọ̀hún ọ̀jẹ̀tọ́lá bátúndé àti àwọn tuntun jẹ́ olùṣàkóso fún ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún adm george náà lọ sọ̀rọ̀ di mọ̀ nínú ìbàdàn ìpè àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún náà ni wọ́n fi ẹ̀hónú hàn látàrí bó ti jẹ́ pé ilé ìwé ọ̀hún ni ó ti ṣetán láti tẹ tọ́ àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún lójúmọ́lẹ̀ látàrí bí wọ́n ṣe gbégi lé wọn láti mú wọnú ilé ẹ̀kọ́. Ní báyìí ìròyìn tilẹ̀ òkèrè
ikọ̀ ọmọgun ti orílẹ̀-èdè ti Israel náà ni wọ́n ti sọ di mọ̀ ní ọjọ́ ìsinmi bẹ́ẹ̀ wípé pẹ̀lú ìkọlù eléyìí tí wọ́n ibi tí wọ́n ti kọ ní ikọ̀ ti Zebula ibi tí wọ́n ti ṣàlàyé ọ̀rọ̀ síta wípé látàrí ìkọlù eléyìí tó wáyé tó sì jẹ́ pé ó tó bíi méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní oṣù tó kọjá pàápàá jùlọ látàrí àdéhùn eléyìí tó jẹ́ pé wọ́n kéde pé wọ́n tọ́wọ́ bọ̀ ṣùgbọ́n tó jẹ́ pé wọn kò tí ì tọ́wọ́ bọ̀ láàrin orílẹ̀-èdè ọ̀hún àti ikọ̀ ọmọ ogun ti Zebula nígbà ikọ̀ orílẹ̀-èdè ti Israel tí wọ́n ṣàlàyé báyìí pé àwọn kò ní tẹ̀tì láti máa kọlu àwọn apá ti gúúsù ti orílẹ̀-èdè ti Lebanon. Lákòótán ìròyìn ti eré ìdárayá ikọ̀ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè ti Mexico òun náà ni wọ́n tún ti fi ẹ̀sùn kan ikọ̀ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè ti Senegal látàrí mọ̀kárùrù eléyìí tó wáyé nínú ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tí olúwọ́n bẹ lábẹ́ ogun ọdún eléyìí tó jẹ́ ti ìdíje ti ilẹ̀ Áfíríkà níbẹ̀ ló jẹ́ pé ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún náà ni wọ́n fi kan òun wípé nínú oṣù kejì dín ní ọgbọ̀n oṣù karùn-ún ọdún tá a wà yìí olóòrùn jẹ́ pé àwọn adarí ayọ̀ ọ̀hún náà ni wọ́n ṣe mọ̀kárùrù eléyìí tí wọ́n sì ti mú ẹjọ́ wáyé lé àjọ ti CAF. Wọ́n ní àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti òwúrọ̀ ti tòní fún ọ̀kanjọ̀kan ìròyìn lè kàn sí wa lórí ìtàkùn àgbáyé wa pẹ̀lú tọ́nà www.lagiluefm.com àríkẹ́ ìdárapọ̀ mọ́ orí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti X wa pẹ̀lú tọ́nà lagilu fm 967 bákan náà ti Facebook wa pẹ̀lú tọ́nà lagilu fm 96.7 Túnde Ọ̀làwọ̀ olóòtú ìròyìn pẹ̀lú ìrànlọ́wọ́ Babatunde Mòrán kejì Martini Salau ló ti ròyìn ẹ kú òwúrọ̀ àsìkò ìmọ̀ra ṣé òní ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa.

lọjọ ìrìn àjàgo mẹ́rin. Ọjọ́ ago mẹ́rin kọjá ogún ìṣẹ́jú. Ẹbẹ́ gbóhùn Fulani kan. Ó wà lórí ẹ̀rọ ayélujára bí ajere. Ọ̀rọ̀ wa tó fọ̀rọ̀ wa lẹ́nu wò nípínlẹ̀ Ọ̀ṣun mo mọ̀ dáadáa. N ò bá mọ ẹ̀ ní gbọ́. Ó ní bá bá jẹ́ pé ọkọ mi wà bá wọn bá lè jẹ́ lẹ́yìn Fulani. Nítorí bá wọn bá rìn lọ títì. Wọ́n mọ̀ náwó sáwọn ni. Wọ́n bá ń dí tí wọ́n lọ. Kí làwọn kú máa gbọ́? Kí làwọn fẹ́ ṣe?

0: I won't be able to continue with this program. Ẹ jẹ́ gbogbo wọ́n gba gbogbo ta ba le gba bi adua ka lafani ati rin ajo kan mo wa le boko loko igbe kan ka si fi opin si agbesunmo mi laarin wa e fe pe oju opo te le pe mi si bo ba ni te fe ba mi so ni 08032954191 08032954191 emi ati yun ni pade ayo nkan se
1: Lagilu FM 96.7
2: Ìjẹun wọ́nà láti dáàbòbò àmúlò dátà rẹ̀. Ìdáàbòbò àmúlò dátà rẹ̀ wà lórí áàpù rẹ̀. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kó lórí fóònù rẹ̀ àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ̀ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò dátà rẹ̀ pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ̀ lálòpẹ́. Ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
1: Lagilu FM 96.7
3: Mo kí gbogbo ẹ̀yàn ọmọ Ọlọ́run káàkiri àgbáyé pé àkókò ti tó láti gbà lọ́wọ́ adániwáyé fún ìrìn àjò ọ̀sẹ̀ tuntun. Ẹ súnmọ́ yín yìí ká jọ gbàdúrà. Orúkọ Jésù, Ọlọ́run tí kìí dalẹ̀ má jẹ̀mú agbé ọ̀gá gba ọpẹ wa. Lórí àwọn èèyàn rẹ, ìwọ tó kọ̀ wọ́n lẹ̀, ìwọ tó ń fi ojoojúmọ́ ṣẹ́gun ayé wọn gba ọpẹ wa. Ọ̀sẹ̀ tuntun lábẹ̀rẹ̀ yìí, gbogbo ọkàn tó ń gbóhùn mí kẹ́ ráàánú gbà. Má jẹ̀mú àti àṣẹ àánú kò wọnú ayé yín. Má jẹ̀mú àti àṣẹ àánú kò wọnú ayé yín. Má jẹ̀mú àti àṣẹ àánú lórúkọ Jésù kò wọnú ayé yín. Ní ọ̀sẹ̀ tuntun tí ẹ bẹ̀rẹ̀ yìí, kí agbára Ọlọ́run kó gbé yín wọ̀. Agbára tí ipa ayé ò lè ka, agbára tí ipa ìka ènìyàn ò lè ka. Lórúkọ Jésù, ẹ gba agbára yìí. Agbára tí ogun kì í borí ẹ̀. Mo pàṣẹ lórúkọ Jésù, ẹ gba agbára yìí. Agbára tẹ́ ò fi ní fẹ́lì ní ìrìn àjò ọ̀sẹ̀ yìí. Lórúkọ Jésù, ẹ gba agbára yìí. Ọwọ́ àánú kò wọnú ayé yín. Èjì tí wọ́n pinnu láti fi jà yín lọ́sẹ̀ yìí kó dákẹ́ jẹ́. Gbogbo ẹni tó múra láti dààmú yín lọ́sẹ̀ yìí, Olúwa gbé wọn so. Kòtò tí ayé gbẹ́ sílẹ̀ fún yín pé ẹ ó kò sí, ẹ̀jẹ̀ Jésù dípa. Gbogbo ogun ilé olórogún tí wọ́n ní kó máa jà yín, ẹ ò ní bọ́nú ẹ̀. Ní orúkọ Jésù, kí ogun yìí kó dàwátì. Mo pàṣẹ, ọfà tí ìka ènìyàn ta ìràwọ̀ yín kó jáde kó gbiná. Ọfà tí ìka ènìyàn ta ìràwọ̀ yín. Ní orúkọ Jésù, kí ọfà yìí kó gbiná. Ọwọ́ tí àjèjì gbélé yín lórí, tẹ́ ò fi lè kọjá ipò tí ẹ wà, kí ọwọ́ náà kó gbẹ. Ẹ gbọ́ ohùn Olúwa lẹ́nu mi níbi gbogbo. Aláàánú tí ayé yín nílò fún ìrìn àjò ọ̀sẹ̀, kí Olúwa mú yín pàdé. Gbogbo ẹ̀yin tí ọ̀nà dí mọ́, ẹ gbọ́ ohùn Olúwa lẹ́nu mi kí ọ̀nà náà kó là. Gbogbo ẹ̀yin tí ègún àti èpè dí ọ̀nà mọ́, ní orúkọ Jésù, kí ọ̀nà náà kó là. Kí Olúwa kó mú yín gun àkàsò go. Gbogbo ẹ̀yin tí wọ́n ń dá dúró lójú àlá, tẹ́ ò fi lè lọ lójú ayé, kí ọwọ́ Olúwa kó mú yín sáré. Aláìdádúró ò ní ṣe, aláìfàsẹ́yìn ò ní ṣe. Gbogbo ẹnikẹ́ni tó ṣàìsàn lábẹ́ ohun mi, kí Olúwa kó wò yín sàn. Ìdí àìsàn já, ìdí àìsàn já, ìdí àìsàn já. Ẹ̀yin tẹ́ jẹ́ gbèsè Olúwa san, bá mi san gbèsè àwọn èèyàn rẹ. Gbogbo májẹ̀mú pé gbèsè ni ó pa yín. Ní orúkọ Jésù, Olúwa kọlu májẹ̀mú náà. Ẹ gbọ́ ohùn ẹ̀mí mímọ́ lẹ́nu mi. Ní gbogbo ibi tẹ́ wà lábẹ́ ọ̀run, gbogbo ohun tí wọ́n rì mọ́lẹ̀, tí wọ́n fi ń gba owó lọ́wọ́ yín, ní orúkọ Jésù kò gbiná. Ohun tí wọ́n sọ̀rọ̀, tí wọn ò fi jẹ́ kẹ́ ẹ lákòjọ, lórúkọ Jésù kò gbiná. Ohun tí wọ́n fi sórí àjà, tí wọn ò fi jẹ́ kẹ́ ẹ lákòjọ, lórúkọ Jésù kò gbiná. Gbogbo ilé ọmọ tán ti Olúwa ṣí, majemu ipe apostle babalola si gbogbo ile omo ti won fi epe ti ase ati agbara olohun ko si ki oluwa ko ya yin lenu mo pa ase ki oluwa ko ya yin lenu awon omo to tara yin jade ki won ye ite owo yin mejeji won te da owo ile ko yori agbara olohun ko mu yori omi te gbe dani ki agbara olohun ko wo be on gbogbo te ba lo fun ko sise fun yin ki a dani waye ko wonu e on gbogbo te ba lo fun ko sise fun yin o ti ri be o ibi oni ba yin gbogbo enikeni to di fun igbeyawo ki olohun ko da yin lare ki a dani waye ko da yin lo kokan yin o bale gbogbo akobi dori abi kan yen oni seru eyi ti mo wi di ase e ni eri ni oruko nla Jesu Christi oluwa wa mi ni uruko Jesu mo fi akoko ipeyin si pade olosese ni gbogbo ojo Thursday ni ijo Christ Apostolic Church Giga City a place of discovery and recovery laarin ago mejo si ago mokanla nibi ti olorun si na wa agbara ni alase bus stop arulogun ojo road Ibadan bi e ba fe pe wa fun oro eri e pe sori number yi 08039 13 17 58 oruko mi ni eso Solarin. See you with your testimony. Amen.

Ọlọ́run ní òkè ọrun àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn. Gbogbo ẹni tó tún sí alábàápín ọ̀rọ̀ Ọlọ́run yìí láàárọ̀ yìí tí Olúwa fún yín lórí ọ̀fẹ́ láti ṣe alábàápàdé ọ̀rọ̀ Ọlọ́run yìí láàárọ̀ yìí. Mo tún gbàdúrà fún yín o, lórúkọ Jésù, ayé ò ní fi ẹgba nà ọ́ bí ọmọ, ayé ò ní fi ọmọ nà ọ́ ní ẹgba. Mo gbàdúrà o, bí o ṣe wọnú ọ̀sẹ̀ tuntun, mo gbàdúrà ìpè oró lórí ọmọ rẹ, a ò ní gbọ́. Mo gbàdúrà gbogbo ẹni tó ń gbọ́ tèmi, ayé ò ní fọmọ rẹ tẹ́lẹ̀ ọkọ̀ wá sílé. Mami, ogun báyìí ló ṣẹlẹ̀ sọmọ rẹ̀ lórúkọ Jésù. Ìṣẹ̀lẹ̀ àgbọ́sọgbánù kò ní ṣẹlẹ̀ lórí ọmọ rẹ̀. Ẹgbẹ́ ọwọ́lé àyà yín o, gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbàgbọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run, ẹ máa sọ báyìí wípé ọmọ ò ní sọnù mọ́ mi lọ́wọ́. Ẹ máa sọ yí pé ayé ò ní ti bi ọmọ mọ́ mi. Ẹ sọ pé ohun tó sọnù lára mi, ayérayé wa jáde. Ẹ sọ pé látòní lọ, ọwọ́ ogun tó dìde sí mi, ẹ máa gbẹ. Ẹ máa sọ pé ọmọ mi kò ní dòkú láyé tí mo wá yìí. Ọwọ́ ọ̀tá kò ní tẹ ọmọ mi. Látòní lọ, ire àti àánú yóò tẹ̀lé ọmọ mi. Gbogbo ọmọ tí mo bí, màá rí ọjọ́ ayọ̀ wọn. Èmi ò jẹun ọmọ, èmi ò rí ọjọ́ ayọ̀ ọmọ. Lórúkọ Bàbá, ọmọ àtẹ̀mí mímọ́, ibi kò ní bá mi, èmi kò ní sunkún, àìsàn kò ní dè mí. Lórí ọmọ mi ò ní nànà dànù. Lórí ọmọ mi ò ní jìyà lásán. Èmi ò ní jìyà lọ́wọ́ ọmọ. Mo ti jìyà lórí ọmọ. Èmi ò ní jìyà lọ́wọ́ ọmọ. Ayé ò ní fọmọ lù mí. Ayé ò ní fọmọ dè mí. Ayé ò ní fọmọ mú mi. Lórúkọ Bàbá, ọmọ mi ò ní donígbó. Lórúkọ Tọmọ, ọmọ mi ò ní donígbó. Ọmọ mi ò ní dọlọ́tí. Ọmọ mi ò ní dalágbèrè. Ọmọ tèmi yóò dìde, ayé rẹ̀ yóò dára. Ọmọ mi yóò sáré, ayé rẹ̀ yóò gòkè. Ọ̀nà yóò là fọmọ mi. Ní orúkọ Bàbá, ní orúkọ Tọmọ, àtẹ̀mí mímọ́, gbogbo ibi tí mo bá dé ní ayé tí mo wá, ọmọ mi yóò ránú gbà. Èmi náà yóò ránú gbà. Bẹ́ẹ̀ ni yóò sì rí. Mo fọwọ́ sọ̀yà o, lórúkọ Olúwa, ọ̀rọ̀ mi yóò ṣẹ. Ọmọ mi yóò yè. Ọmọ mi kò ní kú. Gbogbo ọmọ tó sọnù, bàbá mi yóò wá wọn rí. Ayé mi kò ní bàjẹ́. Àánú yóò sọ̀rọ̀ lórí mi àti ọmọ mi. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run pátá ní àárọ̀ yìí, mo fi Ọlọ́run bẹ̀ yín. Ẹgbẹ́ ìgòrò kan, ẹ pàdé mi lórí Facebook. Mo máa wà lórí Facebook ní agbogbo mẹ́ta àbọ̀ lóru. Ẹ gbọ́ dáadáa o, ní ọ̀gànjọ́ òru, agbogbo mẹ́ta àbọ̀ lórí No More War Prayer Mountain. Ní ọ̀gànjọ́ òru, agbogbo mẹ́ta àbọ̀ sí agbogbo márùn-ún àbọ̀ ní ìdájí. Mo pè ní òru àwọn áńgẹ́lì. Bẹ́ẹ̀ náà ni lórí TikTok. Ẹ máa pàdé mi lórí TikTok, lórí YouTube àti lórí Instagram ní Bàbá Àdúrà AK47 Prayer Mountain. Ẹ jọ̀ọ́ sà, àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́. Lẹ́yìn tí n bá súre fún yín tán, ẹ ó fi òróró yẹn àná ti ara yín àti àwọn ọmọ yín. Ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́, ẹni tí ọ̀nà dí mọ́, tàbí ẹni tí ń wá ire kan, ó fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan, àbò fẹ́ promotion, pàdé mi. Òróró yẹn ni kò fi àná ìta ara rẹ̀. Ó dẹ̀ mọ̀ pé nípa ìgbàgbọ́, àánú tẹ̀lé ọ̀rọ̀ mi lẹ́yìn yóò dára fún yín. Ó kọ́ ọ̀rọ̀ Ọlọ́run wa tààrọ̀ yìí. Ó náà ni ìní Olúwa, Psalm 127. Ó ní bí kò ṣe pé Olúwa kọ́ ẹ máa gbọ́. Olùsọ jí lásán ni. Wọ́n pẹ́ síwọ́. Wọ́n tún fẹ́ jóúnjẹ lálàá. Ṣùgbọ́n ó ń fi re fún olùfẹ́ rẹ̀ lójú oorun. Kíyèsí, ọmọ èèyàn kọ́ ló lọmọ. Ẹ ń bá lòun fẹ́ fi ọmọ dà ọ́ láàmú. Ó fẹ́ dẹ Ọlọ́run láàmú ni. Ayé ò ní fọmọ dà ọ́ láàmú. Àwọn ọmọ ni ìní Olúwa. Wò mí, wò mí.

orúkọ Jésù ọmọ òní kú mọ lọwọ wa lọ òní bá o láàárọ Thursday àtàárọ Sunday ibikíbi tó bá wà èmi máa invite ẹni wàá pàdé àwọn ikọ̀ olódùmarè ní challenge nìbàdàn tẹ bá ti dé challenge ẹ wọ mọ́tò tó lọ sí Malete kẹ sọ pé lọ sí no more war lọ́dọ̀ bàbá Eke 47 ibẹ̀ yẹn máa ti dọjà àgbáyé ìwọ náà máa bọ o àárọ Thursday ni ó máa ní agbára aago méje àárọ sí agogo mẹ́wàá bọ̀ láàárọ ni iná àdúrà ó máa jò bẹ́ẹ̀ ni wọ́n máa súre fún àwọn èèyàn mo dẹ̀ gbàdúrà pé ìlérí ó ṣe fún ọ ẹ tẹ́wọ́ yín gbogbo ọmọ tó ti fọwọ́ rẹ méjèèjì gbé ò ní mọ ibojì wọn ó dáná ọmọ rẹ ò ní disappear àní ọmọ rẹ ò ní disappear orí ọmọ rẹ wọn ní ge ẹsẹ ọmọ rẹ wọn ní ge apá ọmọ rẹ wọn ní ge ọmọ rẹ ò ní sọnù ẹ sọ pé ọmọ mi ò ní sọnù ẹ sọ pé ọmọ mi ò ní sọnù ẹ sọ pé mi náà ò ní sọnù gbéwe gbéwe kò ní gbé ọmọ mi sàgbà sàgbà kò ní sàmì gbogbo ayé mi àlàáfíà ni mo máa fi lò ogun ìdílé kò ní borí mi ogun àdúgbò kò ní borí mi ogun ìlú yìí kò ní borí mi mo gbàdúrà látòní lọ ẹ máa ráàánú gbà rọ̀dá àkókò rẹ o ká súnmọ́ ọlọ́run gbogbo ìlànà tá ńlá gbogbo ńta ńlá kọjá rọ̀dá wo àkókò rẹ kó fi ayé rẹ súnmọ́ ọlọ́run ó bá lè súnmọ́ ọlọ́run ó rí ọ̀fẹ́ láti borí gbogbo ìdojúkọ yìí yóò bọ́ sínú ayé wa o God bless you lágbára ọlọ́run mò ń lọ sí Jerusalem ní ọjọ́ keje oṣù kẹsàn-án ẹjẹ́ àjọ lọ bó o bá ti dé tọ̀run rí yá jọlọ tayé àwọn orí ọ̀fẹ́ tó lè ṣe fáwọn òbí rẹ̀ rí láti ran wọn lọ but tó o bá máa bá mi lọ ẹ máa mú òróró méjì lọ́wọ́ ọ̀kan bàbá ti fẹ́ wọnú jọ́dánì olúwa ni dàlẹ́ yín lórí èkejì tá a bá ti jáde inú jọ́dánì olúwa ni dàlẹ́ yín lórí omi yẹn kan náà ni jésù fi ṣe baptism a máa dé òkú òkè kan tí a ń pè ní sinai bá a ṣe ń lọ yìí mo gbàdúrà yóò dára fún ọ jẹ́ ká òbí rẹ̀ lọ wo ẹnìkan tó mọ̀ pásítọ̀ kan tó mọ̀ tó fẹ́ kó lọ abẹ́nìkan tó ti ṣe ọ́ lórí kò ràn lọ sí Jerusalemu oore rẹ̀ wà ń bẹ̀ báwo la ṣe máa lọ oṣù kẹsàn-án kán mọ́ òróró méjì lọ yóò dára fún ọ phone number yìí ẹ pé tàbí kẹ́ ẹ send message èmi náà fẹ́ lọ Jerusalemu wọ́n join mi mọ́ group tí àwọn èèyàn wà yóò dára fún ọ ó ríran lọ́wọ́ o oore rẹ̀ o ṣe bẹ́ẹ̀ Jésù olúwa wa phone number ẹ lo phone number 08 06 48 14 55 08 06 48 14 55 gbogbo bí o bá yà sí lórúkọ Jésù ọ̀nà ó là fún wa ẹ tẹ ọwọ́ yín kẹ máa sàmì àdúrà ọ̀sẹ̀ yìí máa pè yín ní orúkọ ẹni tó láyé àtọ̀run ọ̀sẹ̀ yìí máa múre wá fún yín bó o ṣe ń gbọ́ mi níbikíbi tó wà ọ̀sẹ̀ yìí máa múre wá fún ọ àánú ó máa jáde sí ọ gbogbo ẹ̀yẹn tẹ́ ń ṣàìsàn ẹgbẹ́ ọwọ́ lé ibi tó ń ṣàìsàn ní orúkọ Jésù ẹni tó dá ayé àti ọ̀run mo lo orúkọ rẹ̀ lónìí ó yà gbá ìwòsàn ọfà àìsàn lára rẹ̀ ó yà kó jáde ọfà àìsàn lára rẹ̀ ó yà kó jáde báyìí náà jáde ìwọ ọfà àìsàn báyìí náà jáde ìwọ ọfà àìsàn báyìí náà jáde ọfà àìsàn báyìí náà jáde lára rẹ̀ báyìí náà jáde mo wí lórúkọ Olúwa ẹni tó ṣẹ̀dá ayé àtọ̀run ọfà àìsàn lára rẹ̀ ó yà kó báyìí náà jáde.

0: ṣáàtì ooo. Ànílágélu ìbábá ni òkè gájòkè nílé olùyọ̀dé ń bí 96.7 sani. Kọ̀sani fíkù ẹ̀sì tí ì tiwa o. Ẹ̀sì tẹ́ ń bọ̀ wá.
1: Kálímọ̀dé yìí àbọ̀lọ́rí ọmọ sàlámì Lágélú FM 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.

0: Wednesday. Only say Alamali Cup program. Awon eka ajo wa gbogbo. Nbe ni omi edio apata ajawele lagbele alaga oni tipa. Odo ona elewe ni White House. Eko tado ni le adegbite alafara ni le bolude. Gbogbo e ninu le jo sin wa ni Christ Center Ministry of the Church of God opposite Samuel Village Station eyin grandma Malete Nibadan. Akoko eto wa lori radio Lagele 96.7 ni gbogbo ojo Monday ni 6:50 a.m. si ago meje e ma ba wa pade Jesu loluwa.
1: Mo ki en kokan wa kaabo si kan yi mo ki kaabo si kan ni bi te gbe olorun lori ako ma je ma ti mu se e je ka gbadura loruko Jesu ilu yi o ya gba tutu ilu yi gba tunse owo olorun ala iko wonu ilu yi lo ko gba gbogbo awon kan ta ti jiko mo wa lara ko gba fun wa a gbadura olorun sanu fun wa sanu fun ile Nigeria sanu fun ipinle kokan sanu fun ile kokan ile ton sunku asun da lowo ah akoko yi ti de Olorun fe nawo yanu yo si nawo yanu gbogbo eto yin a o gba fun yin be lo tin be laye lo je pe baba ma ri eto gba ah a leader's lifestyle is a leader's style bi Olorun ba ma gbe to wa fun wa gbogbo awon adari wa an gbodo dide bi akoni gbogbo awon ranse Olorun gbodo dide bi akoni awon ba le le gbodo dide bi akoni awon adari o gbodo dide bi akoni nipa ta ba le bi akoni e ri pe Olorun fun re yo da si oro wa yo gbe to wa fun wa ko se nikan to lagba ti owo olorun ka but awon ni Genesis chapter 14 ari igbe aye ti olorun ti ato da awon adari wa nbe ngba ta ri pe ni ko si se ni ojo amefere oba sinari ari ku oba elisari ka lomeri oba elamu ati ti dali oba awon olede ti won ba bera oba solomu jagun pelu bisara oba gomara sinabu oba amda ati semeberi oba sebiomu pelu oba bella eri pa won yi marun ari egbe fo gbogbo won doju ja kora won sugbon loju ja yi ari pe won gbe nkan la lo won gbe nkan mere lo awa ri pe ipo ti adari gbodo wa la le gbe to pada fun awon meyin ni arika ninu igbe aye abrahamu eti e ko je apere fun gbogbo awon adari loni lede nigeria ile so wa ni ese kenla nipa ti abrahamu gbo pe adi arakunrin ohun ni igbekun ah gbogbo eyan adari wọ́n tó wà ní ìgbèkùn ẹja múra ẹja gbọ̀n sílẹ̀ ẹja ṣàánú ọlọ́run tó gbé àsìkò ọmọ nǹkan tí ó ṣẹlẹ̀ lákòókò yìí ẹ̀yìn adarí tẹ̀yìn adarí wẹ̀ dìde títí dé local government council ẹ̀yìn gbogbo akádìde àwọn ẹ̀ṣọ́ ọlọ́pàá ẹ̀dìde àwọn ẹ̀ṣọ́ jagunjagun funfun ẹ̀dìde àwọn ẹ̀ṣọ́ jagunjagun ẹ̀dìde ọlọ́run bẹ lẹ́yìn wa tá a bá lè dìde papọ̀ tí a jọ jagun yìí ọlọ́run ṣetán láti gba ẹ̀tọ́ wa fún wa a rí pé nígbà tí abraham adarí ó lead ó fi gbọ́dọ̀ sọ́kò yá ẹja dìde wọn nígbà tó sì dìde kí ló ṣẹlẹ̀ àwọn bíi tí ọ̀rọ̀ àyè tí àwọn tó ti train soldiers gbogbo wọn tẹ̀lé lẹ́yìn verse 15 ó sì pín ara rẹ̀ òun pẹ̀lú àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ sí wọn ní òru ó sì kọlu wọn ẹni ó sì lépa wọn dé kóbá àwa rí pé láàrin rẹ̀ ń kọ́ adarí tó ní ìgboyà ó gbàgbọ́ ẹ̀tọ́ padà báwa náà bá dìde àwa adarí lónìí àìrí àwa ẹ̀ṣọ́ lẹ́kajẹ̀ka tá a bá dìde àwa ìránṣẹ́ ọlọ́run adarí tá a múra sáájú wa dáadájú gbogbo tó ti sọnù tí ń pọ̀ ọ̀pọ̀lọpọ̀ lẹ́kún lónìí a ó gba padà fún wa bàṣẹ́sìn ó sì gba gbogbo ẹrù náà padà ó sì gba lọ́ọ̀tì arákùnrin rẹ̀ padà pẹ̀lú àti ẹrù rẹ̀ àti àwọn ọmọbìnrin pẹ̀lú àti àwọn ènìyàn yẹ pé lónìí ohun tí ọlọ́run fẹ́ ká darí kó ṣe nìyẹn ẹja fìbùyà dìde ẹja dìde pásítọ̀ ẹ̀yìn akọni ẹ dìde àwọn ọlọ́pàá akọni dìde àwọn jagunjagun ẹ dìde àwọn jagunjagun òfurufú ẹ dìde ọlọ́run ló fi sípò ọlọ́run lágbára láti lò yín láti gba àwọn wọ̀nyí sílẹ̀ ìbáṣe londo state ìbáṣe ní ogun state ìbáṣe ń sáfara gbogbo pátá ni ọlọ́run torí ẹ̀yìn sípò ẹja dìde

0: Ọlọ́run wà lẹ́yìn yín, ọba tó fi sípò, ó ṣe láti gbà fún yín, ó ṣe láti gbẹ̀tọ́ àwọn àtẹ̀lé yín, ètò pé wọ́n ti kó lọ yìí, ó ṣe láti gbà padà fún wa. Tí a bá wo ibòmíì wà, tí a rí pé àwọn adarí ìpèníjà sí àwọn irinṣẹ́ Ọlọ́run lèyí. Tí a bá wo inú ìwé kíní Sámẹ́lì orí keje yẹn, ẹ rí pé àwọn tí a ti kó lẹ́rù tí a kó lẹ́rù, wọ́n sá wọn bá àwọn irinṣẹ́ Ọlọ́run. Àwọn irinṣẹ́ Ọlọ́run akọni ẹja dìtì, àkókò wa rèé, ìdí ẹ̀ la fi gbé àsìkò, ìdí ẹ̀ la fi ń wàásù. Tí ò bá sí àwọn èèyàn ta la fẹ́ wàásù fún, tí ò bá sí àwọn èèyàn ta la fẹ́ ṣe àánú ayé wọn, tí àwọn èèyàn bá sọnù, tí a bá lè dìde kí a fàdúrà gbà wọn padà nínú àkókò báyìí, ẹ̀rí kí la jòkó sínú ṣọ́ọ̀ṣì fún ní pẹ́ kankan wa ẹja dìde. Ìbáṣe ṣọ́ọ̀ṣì, ìbáṣe mọ́ṣáláṣí, gbogbo akádìde papọ̀ ká gbàdúrà sí Ọlọ́run, Ọlọ́run yóò sọ̀kalẹ̀. Ṣùgbọ́n gbọ́dọ̀ kọ́kọ́ dé àtúnṣe ní pẹ́ kankan wa tí a gbàdúrà sí Ọlọ́run, ẹ̀rí pé Ọlọ́run ayérayé ó wà. Ọlọ́run mi wà Ọlọ́run kékeré èṣù nìyẹn. A láti gbìyànjú ká kò lọ́dọ̀ Ọlọ́run kékeré èṣù tó dá wàhálà kalẹ̀ nílùú lónìí, ká sì súnmọ́ ọ̀dọ̀ Ọlọ́run gbanigbani tó ń gba lọ́jọ́ ogun. Nígbà tá a rí pé àwọn èèyàn kégbe wá bá Sámẹ́lì nígbà tí Fínísítì àti Ísírẹ́lì ń jà, àti pé ọmọ Ísírẹ́lì that's verse 3 wọ́n sì pe Sámẹ́lì gba wá lónìí igbe ń dún sáwọn irinṣẹ́ akọni. Wọ́n ní ké gbà wọ́n, wọ́n ní ẹni ẹ gbà wá àwọn akọni irinṣẹ́ Ọlọ́run ẹ dìde ẹ gbóhùn sókè. Ẹni àkókò ti tó nígbà tí àwọn ẹ sì gbóhùn sókè. Sámẹ́lì ó gbégbèsẹ̀, ó lọ sínú àdúrà. Oníṣùgbọ́n kò tó gbàdúrà fún yín o. Ẹ̀yàn máa tẹ̀lé, ó ní ẹ mú gbogbo òrìṣà tó ń jádọ́ àgbàko lábà sọ. Gbogbo àwọn tó ń pààyàn, àwọn tó ń jẹ̀yàn, gbogbo àwọn tó lòṣà, gbogbo wọn bẹ̀ sí jù sílẹ̀ tó pé Ọlọ́run kì í dúró ti àwọn ẹlẹ́ṣẹ̀, kì í gbẹ ẹlẹ́ṣẹ̀ níjà. Wàásọ̀ àwọn ọmọ Ísírẹ́lì sì mú Bálímù àti Asaroti kúrò, wọ́n sì sin Ọlọ́run nìkan. Nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ kọ́ àìpé lójú ogun, Ọlọ́run ṣe kíni, ó ṣe kíni kan tí ó ṣe nílùú Ibai. Nígbà tí wọ́n sì ń gbàdúrà, àní pé bí Sámẹ́lì ti ń gbàdúrà Bastien ti ń rú ẹbọ sísun náà lọ́wọ́, àwọn Filistini súnmọ́ Ísírẹ́lì láti bá wọn jagun, ṣùgbọ́n Olúwa sára bó ṣe san ní ìdánrin. Ó pè sọ káàkiri gbogbo Nàìjíríà ń jọ́sí lálele àwọn akọlẹ́rì akẹ́rin lórí jáde. Àdàrí pé nígbà tí ó rí báyìí kí ló ṣẹlẹ̀, a rí pé àgbájọpọ̀ ogun wọ́n jọ já ní verse 11. Àwọn ọkùnrin Ísírẹ́lì sì jáde kò ní Misri, wọ́n sì lé àwọn Filistini, wọ́n sì pa wọ́n títí wọ́n fi dé abẹ Beth Kari. Ó jẹ́ pé verse 14 ìlú wọn ni èyí tí àwọn Filistini ti gbà kó lọ́wọ́ Ísírẹ́lì ni wọ́n sì mú padà. Àdàrí pé Ọlọ́run àánú rẹ̀ ó jà fún wọn. Tí a máa ní àkó tí a fi mọ ṣọ̀kan tàgbéra lẹ́sẹ̀ mọ́, Ọlọ́run ṣe láti jà fún wa bó ṣe jà fún ọmọ Ísírẹ́lì níbí. Ó jẹ́ pé a ti gbé àdúrà ọlọ́jọ́ méje kalẹ̀ Monday from 5:30 to 7 o'clock ni à ń bẹ̀rẹ̀ àdúrà yẹn. Tí a bá tún kó bẹ̀, a bá tún wò á tún bọ́ sí Wednesday 5:30 to 7 o'clock bákan náà. Níjọ́ Friday ìṣòro nìyẹn, ìṣòro ọpẹ́ la ó fi gba àtijọ́ yẹn. Dájú Ọlọ́run ṣe tán láti jà fún wa láti ràn wá lọ́wọ́. Ṣùgbọ́n ẹ láti mọ̀ pé bọ́lọ̀ bá ti wá gbà wá ní ọwọ́ ti ayé tó dàkúrò padà, ìjọ kan bọ̀ tó yẹ kó fẹ́ gbà wá lọ́wọ́ ẹni burúkú ni tí ń ṣe ẹni tí ń gbé àwọn èèyàn mi lójoojúmọ́ láti jẹ́ pé kó mọ lọ sí ọ̀run ìgbé. Bí ẹ pẹ́ ẹni kọ̀ọ̀kan wa tá a fẹ́ kọ́lọ́run kó gbà lẹ́nu kú, èyí tí mọ gbá àwọn èèyàn mi láàrọ̀ sí ọ̀run ìgbé. A láti gbìyànjú ká bẹ́ẹ̀ wá fún Jésù, ká gba jókòó gbogbo àti ògbàláwa tó péjọ ń bọ̀, tí a rí pé Ọlọ́run fúnra rẹ̀ yóò tún dábìrà, yóò nekú lára lájẹ pé kí ó pọ̀ ti ẹnu ẹ̀ sílẹ̀. Wọ́n gbàdúrà pọ̀ ti ẹnu ẹ̀ sílẹ̀, àwọn kan sí ìyá ayérayé, àwọn kan sí ìyá ayérayé. Ó jẹ́ pé nígbà tí Ọlọ́run bá fún ikú lọ́rùn láti pọ àwọn tó ti gbé mi sílẹ̀, tó ọ̀bá sínú àwọn tó kó ti gba Jésù Kristo lu agbọ́, nígbà tí ọba jáde lẹ́nu ikú báyìí àti ikú de ikú, èyí kì í ní jẹ́ ìpínlẹ̀ o. Inú wàásù ní pastor Ṣẹ́gun Fábílá ti mọ̀jọ Christ Center Ministry of Church of God. Ẹ pè mí lórí aago wọn kó tún lè gbàdúrà pẹ̀lú yín 08134600454 tàbí 08023521991. Jésù ń bọ̀ láìpẹ́ o, ẹ kú múra sílẹ̀.
1: Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọ̀rọ̀ ìgbàlà tí ẹ ti gbọ́ yìí. Ẹ ó máa bá wa pàdé ní dédé àsìkò yìí ní gbogbo ọjọ́ mẹ́jọ láàkókò kan náà. Fún ìmọ̀ràn, ìtọ́ni àti ìrànlọ́wọ́ àdúrà, ẹ ní àǹfààní láti pe àbá Olúwa sí orí aago yìí 08023521991 lẹ́ẹ̀kan sí 08023521991. Àlàáfíà.
2: Second and third Wednesday only. Say Alamalikot program. Awọn ẹka àjọ wa gbogbo. Nbẹ ni omi ẹdio apata ajawele lẹgbẹrẹ alaga onitipa. Odu ọna elewe ni White House. Ekotado nile Adegbite Alafara nile Bolude.

tó ti wanú tán o ọdà kò sí wa láburú ọlọrun ọmọ sọ gbogbo wa yọ ọmọ fi sọ rẹ sọ wa bó ṣe jẹnu ìsọ ọlọrun ìkẹ ọlọrun nìkan náà ni ká máa tọrọ ọba gbójú lé security kan èèyàn hanra rẹ léèmọ ni o sá máa tọrọ fún ààbò àti ìsọ ọlọrun olùnìkan lọ dájú lákòókò tá a wà yìí o security wọn ń gbìyànjú ni èèyàn làwọn náà o èèyàn security náà o ẹlẹ́ranra bíi ti abáyé náà ni ẹ̀ẹ́mọ̀jì àgbọ̀ ò sí ńbẹ̀ kò sì lè ṣe jura rẹ̀ lọ security ò lè ṣe jura rẹ̀ lọ bí n ti security bá mọ̀ ni ó sì kí ọ ọlọ́run nìkan la rí núròde olùmọ̀ràn ọkàn o òun nìkan ló lè fìṣọ́ ẹ̀ sọ wa ó lè dáàbò rẹ̀ bò wá lọ́wọ́ ẹni tí ń sọ ni tá a mọ̀ pé ń sọ ni torí pé ẹni tí ń sọ yàn téèyàn mọ̀ pé ń sọ yàn ẹ dákun à á ṣe é mọ bá ṣe para mọ́ nígbà tó ti di pé security gan ò lè secure ara rẹ̀ mọ́ ṣe mọ̀ pọ́rọ̀ ti di bá mi èèyàn bíi ti ẹ báyìí náà ni òun náà náà lẹ́ran ara ó níyàwó ọlọ́mọ ńlé ìtọ́ lọ́kọ náà lọ́kọ ńlé fún díẹ̀ èyí ààbò ọlọ́run nìkan dájú lórí gbogbo wa òun la rí núròde olùmọ̀ràn ọkàn lọ́mọ ibi tá a ti paramọ́ ibi tá a ti lè paramọ́ ibi tá a ti lè paramọ́ òní ọmọ pa wá mọ́ ńbẹ̀ bó ṣe máa jẹ́ ni ààbò ọlọ́run yóò dájú lórí kó wa wa bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi láàárọ̀ yìí lẹ́ni lọ́la àti títí láéláé ọ̀rọ̀ ti jáde àṣẹ gòó ẹ ní kàdàmú kankan ẹ jáde sínú ayé ẹ lọ ṣe rere kò ní sí wàhálà kankan ìdùnnú àtayọ̀ tẹ́ ẹ bá jáde náà lẹ́ bá wọlé àní gbọ́ láburú sẹ́nì kankan wa bó ṣe máa jẹ́ nìyẹn ẹ wá rí gbogbo àwọn amò òkun sìkà àwọn amò òkun sìkà gbogbo àwọn tí ń sọ ni tá a sọ ọlọ́run ó sì máa tú wọn láṣìírí lẹ́yọ kọ̀ọ̀kan ọlọ́run ó máa fi wọ́n mú yóò máa fi wọ́n mú fún ani sínkún báyìí sínkún báyìí la máa mú wọn sínkún báyìí ni bó ṣe máa jẹ́ nìyẹn o torí kì í ṣe èèyàn ọlọ́run ọba ni ó yá gbágbàgbá láti bẹ̀ adémídé ó rí yàrá wájú fortune fc góò méjì sẹ́yọ kan ni active na omuyesi yóò kan dondo ọ̀mí ayò kọ̀ọ̀kan ni ali fc àti akínrẹ̀mí jọgbá kí ni advance ṣe fún ewé ń jẹ́ wọ́n lóògùn ló fi nà á góò mẹ́ta sódò ewé ń jẹ́ fi pa advance yìí lẹ̀ o ẹ wá máa gbọ́ abiola náà na adéwọyìn góò méjì sẹ́yọ kan ọ̀mí ayò kọ̀ọ̀kan ọ̀làdémọ́lá 2099 fc ni ajọgbá ẹ̀kan kánú àwọn méjèèjì eléyìí ò rójú ilé ara wọn o elite àti umbro balùbalù ń tàfi ní ẹ́fìkì ní ọ̀hún ṣe àwọn méjèèjì ò rójú ilé ara àwọn òdòdó lọ́bádé ókè bó ṣe jẹ́ nìyẹn lápá abẹ̀ yẹn ó yá gbágbàgbá láti bẹ̀ yẹn àṣìdègò káṣẹ́ káṣẹ́ káṣẹ́ we go again láàárọ̀ yìí a tún ń tẹ̀sọ́wọ́ wájú sọ ìgbàgbọ́ yìí pé inú oṣù tá a wà yìí mídíẹ̀ cashport ọmọ tó wáyé ibi tá a ti nàró mílíọ̀nù kan fáwọn èèyàn ẹnìkan dondó gbé mílíọ̀nù kan lọ àṣìṣúà bá a ṣe máa ṣe kinní ọ̀hún nìyẹn ó ti mẹ́fíbọdì láà gbogbo àwọn tí ń gbẹ̀nú sí ti mọ bí ṣe ń lọ sẹ́ wá fẹ́ gbọ́ láàárọ̀ yìí owó ti ń lọ bí 1.2 million naira ni ó tún jẹ́ pípé wọ́n bá ti da ago mẹ́wàá kù sẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún *347*1004*2#. òun gangan ni ó sì gbé wa débẹ̀ má pọ̀ ọ̀gbọ́n o *347*1004*2#. máa gbọ́ bí pèlè owó ọ̀hún ó ṣe lọ láàárọ̀ yìí orí 50k láti bẹ̀rẹ̀ a bọ́ sórí 100k from there to 150,000 naira ká tó wá parí ẹ̀ a pàjú ẹ̀dẹ́ sí 200,000 naira ẹ̀yìn bá gba 200k láàárọ̀ ọjọ́ monday méjì àgbà ò sí ńbẹ̀ ẹ̀yìn yóò ti ẹ̀kọ́ rẹ́rìn díẹ̀ náà àbó tí ni mo wí ju gbogbo ẹ̀ lọ *347*1004*2# ni o wàá máa gbọ́ o. látàrí àwọn àyípadà kéékèèké kan tó dé bá platform cashier bọ́ ọba wa ń gbìyànjú rẹ̀ tó bá fẹ́ dàbí ẹni gbọ́ fẹ́ rí bákẹ́bákan ìwọ pe nọ́mbà yìí béèrè àlàyé wọn ó tún ṣe fún ọ kíkún torí àkókò 02013306194 02013306194 ó dẹ̀ lè whatsapp wọn kọ́ ọ̀ta sí wọn lórí ẹ̀rọ ayélujára lórí whatsapp ó lè ta sí wọn lórí nọ́mbà yìí 09026026314 09026006364
14 that is 14 asi won be yen na fala fala fala ye alaye kiku wa tu gbe ede be o ya gbagba gba DJ Spider se ki te waju ni abi ka loju oja o da ko buru DJ Spider nu o omo lile eyan Matheus na ni ore re o wa ni olide o wa live o si wahala o njaye oloba iyen lo lede Ghana awon takra o deku ma si all right Matheus ma jaye oloba ni Ghana o si wahala olon lo ni ori be DJ Spider na fe rin ajo kan laipe won oni ti be en te ti po DJ Spider ya roju oja ka lo pa akade

Ìrìn àjò umrah láti ṣàlékún imani kálẹ̀bà jìrì ayé jìrì àlìkìámọ̀ tún ti wá ṣí sílẹ̀ nílé iṣẹ́ Aljanna Travels fún gbogbo mùsùlùmí tí kìí fi umrah ṣeré láti wá bá a ṣe umrah oṣù keje tá lọ ní July 21 tá padà dé ní July 30 ìfowókọ́lẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí báyìí ìparí oṣù yìí ni ó sì kásẹ̀ ńlẹ̀ tó bá dẹ̀ jẹ́ umrah maulud lẹ fẹ́ bá wa ṣe èyí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026 ká fowókọ́lẹ̀ lójú ọjọ́ ló parí ẹ̀ ọ̀kan sì tún wá ní umrah December èyí tí ó wáyé nínú oṣù kejìlá ọdún 2026 ẹ tètè máa bọ̀ wá sí Aljanna Travels tó wà ní Nevada Plaza 140/142 Liberty Road Elewure Bus Stop Ibadan kó tó kásẹ̀ ńlẹ̀ o ṣe mọ̀ pé gbogbo ètò ni aláwọ̀ ń bá wa tò tó gúnrégé ní Aljanna Travels ìrọ̀rùn ni visa umrah pẹ̀lú return ticket àwọn bọ́ọ̀sì ọlọ́yẹ ló ń gbé wa kiri ní Makkah àti Madina pẹ̀lú ilégbèé ìrọ̀rùn tí ó jìnà sí Haram tó fi mọ́ sí yàrá ọ̀fẹ́ èyíkéyìí umrah tí ẹ fẹ́ bá wa ṣe ní Aljanna Travels ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pè 0904444-4945 a wà lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook àti Instagram @aljannatravels.ng pẹ̀lú Aljanna Travels ìfọkàn

0: bọ̀sùn
1: ṣé o sí
0: o ṣiṣẹ́ ni.
1: ẹ wo ọ̀kadà tá a fi ń ṣiṣẹ́ náà ló ti daṣẹ́ lẹ̀ yìí a sì rówó tún ṣe. mo tiẹ̀ ti fẹ́ sọ fún yín tẹ́ ẹ bá rí iléeṣẹ́ búrẹ́dì tó bá dáńtọ́ tí wọ́n èèyàn lè bá wọn ṣiṣẹ́ tí wọ́n sì mọ fún èèyàn lówó gidi.
0: ẹ ṣé bẹ́ẹ̀ kà wá ní ìwọ ni àbí apprentice ti ń kágolo.
1: ẹ agbá bẹ́ẹ̀ kà lẹ́ ń wò yìí. ẹ lọ bèrè mímú sílé kò. ẹ bí gbogbo nǹkan mọ̀ ṣe rí lọ́mọ jẹ́ mọ́ ṣiṣẹ́ ọ̀kadà.
0: àjẹpọ̀ bariwo iléeṣẹ́ Better Life Bakery inú o ìlú mọ̀ká iléeṣẹ́ búrẹ́dì tí wọ́n pariwo pa wọ́n nílò bẹ́ẹ̀kà tó dáńtọ́ tó sì lè darí ọ̀pọ̀ èèyàn lẹ́nu iṣẹ́ láti ṣe búrẹ́dì tó tàbí àkàrà jáde. káwa ní pẹ́gbà bẹ́ẹ̀kà ni ó ń tó tọ́ owó tó kéré jù tí wọ́n ń san ní Better Life Bakery fábà bẹ́ẹ̀kà tó lè dájẹ̀ mú bẹ́ẹ̀kì iṣẹ́ tó dáa ní 150,000 lóṣù. bákan náà wọ́n sì nílò àwọn abilékọ tàbí omi dan tó já fáfá tí etí jú iṣẹ́ tó sì mọ̀ sí ru ọjà ráńpẹ́ tó lè bá wa tẹ̀lé mọ́tò búrẹ́dì bá wa tajà fáwọn oníbàárà. owó tó nítumọ̀ làwọn náà ń gbà. wọ́n tún nílò mákẹ́tà ìyún alámòjútó ọjà. ètè máa lọ Better Life Bakery tó wà ní Malete Mbàdàn ní káwọ̀ọ̀sì kó lọ gbaṣẹ́ ẹni yára lògùn ń gbé o. nọ́mbà yìí ni ẹ pè sí 0803-930-8173 lẹ́ẹ̀kan sí 0803-930-8173.
2: Clash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
3: ẹ̀yin tèmi báwo ni o ṣe wá.
4: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kan wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
5: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
6: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
2: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807-112-4000 0807-112-4000.
2: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
7: Ibadan Mega Crusade 2026.
8: Èmi àwọn olè.
7: Ẹ̀yin ará ìlú Ìbàdàn, ẹ kú oríire o. Ìpèlà kan ti dé láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ìjọ God of White Calling for All Souls Ministries ń pè yín sí ìpàdé agbára lọ́jọ́ mẹ́ta. Èyí tí ó máa wáyé ní ìlú Ìbàdàn tí àkórí rẹ̀ ń jẹ́ àṣẹ tó ń darí gbogbo ayé. Authority that leads the whole world. Èyí tí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹwàá sí ọjọ́ kejìlá oṣù kẹfà 2026. Ìpàdé yìí ó máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́rin ìrọ̀lẹ́. Ibi ìpàdé ni Iléèwé Ọba Kíyẹlé Memorial High School, Alubua, Bashọnu Road, Ìdíàpẹ́, Ìbàdàn. Ọlọ́run láti ẹnu ìránṣẹ́ rẹ̀ Prophet Odedoyin Olaumi Ezekiel ti ṣetán láti gbá gbogbo ọkàn pàdé pẹ̀lú ọwọ́ agbára àti iṣẹ́ ìyanu. Ọlọ́run yóò ṣe ohun tí kò ṣe rí nílùú Ìbàdàn nípasẹ̀ ìpàdé yìí. Arọ yóò rìn, afọ́jú yóò ríran, láìsàn yóò gba ìwòsàn, ìrètí yóò padà wá, ìbùkún, ìtúpalẹ̀ àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yóò wà. Ẹni tí Ọlọ́run yóò lò fún iṣẹ́ àmì àti agbára ni Prophet Odedoyin Olaumi Ezekiel. Ṣetán láti gbá Ọlọ́run ìpè funfun fún gbogbo ọkàn pàdé. Àwọn bọ́ọ̀sì ọ̀fẹ́ wà láti gbé ọwá sí ibi ìpàdé láti Ìwòrò, Mọ́kọ́lá, Challenge, Ọjọ́, Ẹgbẹ́ra, Bírì, Ìgbàrẹ́ ti dé. Wọ́n pẹ̀lú ìgbàgbọ́ ẹ sì gba ohun tí Ọlọ́run ti pèsè fún yín. Fún ìbéèrè pé 08032803045 tàbí 09057137367. Ẹ tún lè tẹ̀lé wa lórí ayélujára Prophet Odedoyin Olaumi Ezekiel. Má ṣe padà sẹ́yìn, Ọlọ́run ń dúró dé ọ́.
9: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavor sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
10: S-E-L-A-R-R-I-E. Sálárì.
9: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
11: T-U-R-M-E-R-I-C turmeric.
9: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavor kan fún yín.
12: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavor pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti ata lè pupa, olùyípadà ayọ̀.
13: Someone
11: joy in Ibadan today. There's a young boy dreaming about a bright future, playing football and making his family proud. But every dream needs the right platform. That's where Reliance Future Football Academy, RFFA, comes in.
13: Ní Reliance Future Football Academy, ṣíṣètọ́jú ìdàgbàsókè ẹ̀bùn àwọn agbábọ́ọ̀lù níṣẹ́ wa. Kò mọ lórí pápá nìkan o. À ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa bá a ṣe ń jẹ́ akínkanjú, ọmọlúàbí tó ń tẹpamọ́ṣẹ́ pẹ̀lú àfojúsùn.
11: With expert and professional coaching, comprehensive football training, academic excellence and career guidance, RFFA is where your child, aged between 14 and 16 years, becomes a complete athlete.
13: Bá a ṣe mú ìdàgbàsókè bá àwọn ọ̀dọ́mọdé agbábọ́ọ̀lù, bẹ́ẹ̀ la mú àǹfààní àti gbábọ́ọ̀lù kàwé lókè òkun wá sàrọ́wọ́tò wọn.
11: Admissions are now open. Training season runs from June 1st, 2026 to May 31st, 2027. Visit us today at B30 Grand Mall, opposite Arisekola Albarika Shopping Complex, Bodija, Ibadan, or call 0806-246-8928 or 0915-015-4131. Visit www.rffacademy.org.
13: Reliance Future Football Academy. Ìpìlẹ̀ àwọn ògùn ọjọ́ ọ̀la.
14: Ǹjẹ́ ohun ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ? Ìdáàbòbò àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ, àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ́ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò dátà rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀.

0: kaabo pada latoju oja ikani lagelu na ni lagelu 96.7 FM oke gajo kele fa lafele le ni lebadan oya je ka mo le toro yin ere da todu ti gbe nkan si bo ba igba yin senda po mo wa elewo 1100 bi bi ga agri agba laye e jare kan ni bani dore Facebook ikani lagelu 96.7 FM abi je ka mo fan family lori Facebook ka jo ma agbara kasida oya gbagba po dinu o dinu idije French Open ti gbogbo wa tun mo si Roland Garros o tenu bodo lo gbin ose ojo Saturday la se ka gba tawon obirin ti ko waye o nibi ti omo bibi olede Russia yen omo odun 19 Mira Andreeva o ti lanfani ati jawe olubori ona omo bi olede Poland yen Maja Chwalinska mefa si meji 6362 o na ni opin fi de bi nkan se ri niyan o Mira Andreeva o ni new champion bayi o ta ba nso nipa ti Roland Garros in French Open okay ni ti awon ase kagba okunrin to waye lana Alexander Zverev olanfani lati gba Grand Slam ori akoko ninu idije ti French Open o bi yaje Flavio Coboli oba koboko pade lowo Alexander Zverev lana mefa seyo kan merin si mefa mefa si merin mefa si meje mefa seyo kan bo se fi yaje Flavio Coboli niyan o bi nkan se ri niyan ba so nipa idije ti French Open ta se kagba re waye lana oku Grand Slam meji bayi kodun o to pari oku meji bayi e mo pe ni bere odun oni Australia Open ti ma nwaye French Open na ni ma ntele ko to di pe yoku Wimbledon ki ase kagba US Open ko ngo to wa pari re todun ba nlo sope bi nkan se ri niyan o oya gbagba pa Niger Sportsman Football Academy mo woran mo wo mo re ran o ti ri polebun abi fi oro Zadok Zadok Johanna fi oro re na si ari kogbe anu ni zeri football abi anything to ba ni se pelu sport o le gbe yan from zero level to 1000 level laarin ka diju ka ya o le kokko mo ri bakan mo ri bakan sugba ta anu ba de bayi oro Zadok fi sare awo ko se be ba gbagbe o ti le losun kan ti bo ti e ti kokko soro omokunrin ohun ti ti e wa mo pe yo pada ti e wa di yo pada wa di nti gbogbo aye o mo fi oro re sawo ko se tori pe bi osu bi kan seyin bayi nigba ti won compile oruko awon ti o kopa ninu idije Unity Cup oruko omo yen je jade mo wa nso gba na lohun wi pe watch out for this guy o Zadok Johanna nigba na lohun mo nso bi agbabolu lati nu ko AIK lo le de Sweden pe watch out for him o because gbogbo igba ki igba ti oruko Nigeria player ba nse beyen emi ma ngba research lori gbogbo won mo ti ri omo yi mo ri awon awon foran re mo de mo die nipa story re lati igba ti won drop ni under 17 igba yen last under 17 ni last year won drop e nilu Abuja ati igba yen mo ti follow story omo yen igba toruko re jade bi osu kan seyin mo so npa e pe watch out for Zadok Johanna o omo yi agba bolu to yanranti ni o pelu awon ebu loloko ojo kan leyin igba yen o ni ko tun lanfani ati kopa ninu idije Unity Cup to je pe o ni ifarapa o sese n gbadu bo lawon club e ni rara o sese n gbadu bo ni ejo o ni simi ko to wa di pe oro transfer o se transfer wa jade o jade tanyanyan nigbeyin igbeyin Brighton and Hove Albion won ti lanfani ati kowole o kowole 21 million pounds ni agbabolu te pe gbogbo 2024 o si wa lu kaduna inu ko Icon Ala ibe na ni tin gba bolu yen Icon Ala Football Academy na gbo o gbogbo igba to si wa nbe eyi ara ta ara gogan baba lati lu Bauchi lati ipinle Bauchi oni iba Bauchi won ti bi omo odun 12 la lo ti de lu kaduna ju gbogbo e lo Olorun ti gbadà gbé kọlu ẹ family ti ẹ báyìí. Zadok Yohana ọtọwọ bọ̀ wí àdéhùn pẹ̀lú kọ Brighton. Brighton and North Albion àdéhùn ọdún márùn-ún ni o. Gbogbo bíi 2024 yẹn di bẹ̀rẹ̀ 2025 gan. Ó sì wà ń lu Kaduna tí ń gbẹ́ grassroots o. Triac scouting náà ni wọ́n ṣe. Ní agent yẹn rí gbé. Ọmọ eléyìí ní potential. Wọ́n ní ó ti lọ káàkiri Nàìjíríà náà wọ́n ní òwò ni potential wà lára eléyìí. Agent yẹn ló pe aláṣẹ yẹn CEO ikọ̀ AIK lórílẹ̀-èdè Sweden gbé. Ṣé ẹ fẹ́ gbọ́? Mo rí ọmọ kan bì yìí lórílẹ̀-èdè Nàìjíríà ń bì nílùú Kaduna. No more trial kankan. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ẹ mọ̀ wò lẹ́ẹ̀mejì. Ẹ kówó le. Ṣé ẹ rí tẹ́ ẹ bá kówó le? Tí ó bá padà yọwó, tí ò tí ẹ padà jèrè lórí rẹ̀. Ẹ yọ mí lára àwọn scouting yín. Ẹ sì mọ̀ compensate mi rárá. Ó fi gbogbo ọwọ́ sọ̀yà lọ́mọ yìí lórí. Àwọn yẹn náà bá wò pé ọmọ raw talent tí ò tí ì ní ìrírí kankan tí ò ní exposure kankan. Ó ní ṣe bóun ló ń sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ọlọ́dá kò sí wàhálà láti ibẹ̀. Ikọ̀ Brighton, ikọ̀ ti AIK, wọ́n kó €750,000. €750,000. Wọ́n fi kanjú kan mú. Wẹ́. Ìyẹn rìn sọwọ́ nù bísínẹ́sì náà ni. Gbogbo ẹ̀ lọ́nà gẹ́gù ṣe wípé yóò wé sì tọ́yán náà náà. Ẹ̀jẹ̀ á wò ó. Wọ́n kó €750,000. Wọ́n kò lè lórí ní 2025 ló fi dọ́dọ̀ wọn. Àfi bó ṣe di pé ó débẹ̀ tán ló di kanran jẹ́gbẹ́. Ẹ mọ̀ ọmọ tó wà ní grassroots tí ó rí facilities dán tó nǹkan tó wá padà rí níbi ọ̀hún yẹn. Bó ṣe wọ́ mọ́ wọn lọ́nbẹ̀ nìyẹn o. Bí eré bí àwàdà ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó tò. Wọ́n fẹ́ gbé ọmọ yìí gbé. Bọ́mọ yìí bá pẹ́ ju bó ṣe yẹ lọ́wọ́ rẹ̀ ọ́ gara jù. Wọ́n ti tò kalẹ̀ ṣùgbọ́n nígbẹ̀yìn gbẹ̀yìn. Brighton and Hove Albion àwọn lọ́jà mọ́ lọ́wọ́ £21 million. Just a year. €750,000 ni wọ́n rà lọ́wọ́ Icon Alan. £21 million. Within a year, £21 million. Lẹ́yìn tó túmọ̀ sí pé ẹ bó ṣe rí yìí, ẹ̀yìn gọ́sọ́gù, Ọlọ́run sì wá kọ́ ẹni tí ó jẹ́ ẹni tó ni Icon Allah. Ọlọ́run kọ mọ̀ ọ́n ṣe, ó fi sell on clause, ó fi lé lórí. Pé bẹ́ẹ̀ bá padà rọ́mọ yìí tà o, a ní percentage o, wọ́n ó tún gba percentage báyìí. Bó ṣe jẹ́ nìyẹn, ẹ̀yìn ẹkún lọ́mọ yìí bú sí ńgbà tó ń tọwọ́ bọ̀ wí àdéhùn pẹ̀lú kọ Brighton and Hove Albion. Ó bú ẹkún torí pé kò sẹ́ni tí ó ṣe tí ò ní sunkún. Ṣé yóò ro àti máa ṣe bọ̀ ni? Àbí gbogbo ẹ̀yìn gbogbo bí ṣe lílọ bíbọ̀ rẹ̀ ń lu Kaduna. Tọ́lọ́run òjò bọ́wọ́ bandit. Ṣé gbogbo ẹ̀ ní kóró mọ́ra wọn àbí kí ni kóró? Ọ̀nà dàdé yìí ò ní bú ẹkún. Ọlọ́run tó ṣe ti Zadok Yohana yóò ṣe ti gbogbo ẹ̀yin ọmọ tẹ́ ń gbá bọ́ọ̀lù náà tẹ́ jẹ́ grassroots. Mọ́ relent kó kọ ọ̀rọ̀ nìyẹn. Mọ́ relent. Tígbà tí retí ẹ náà bá dé báyìí, ó lè bá ọ níbi tó dà. Ok, Naija Sports Women Football Academy. Ìgbáradì ń tẹ̀síwájú o. Aago mẹ́ta lọ́sàn-án yìí, àwọn ọmọ tó gbáradì Marvelous Pitch. Tó wà nínú Liberty Stadium gangan ni o. Work hard, dream big. Akọmọ náà Naija Sports Women Football Academy nìyẹn. Aago mẹ́ta. Monday, Wednesday, Friday. Láàárọ̀ Saturday ni tàwọn ọmọ kéékèèké nínú Olúbàdàn Stadium. Báà ni yẹn ṣe jẹ́ nìyẹn o. Ẹgbẹ́ ni ẹ làjà. Àgbáfẹ́ Joyin Academy ó ti bọ́. Wọ́n yá gbágbá àgbọ́n àfi gagbága. Àwọn ọlọ́rẹ̀ sọ̀rẹ̀ náà kúkú ni. Ó ń lọ lọ́tún, ó ń lọ lọ́sìn, ó wáyé lánàá yóò tún tẹ̀síwájú. Ìmúra ni. Bó ṣe jẹ́ nìyẹn. Process ọmọ nìpẹ̀kun ọ̀la. Sáré gbé wà débẹ̀.
1: Akójúmọ̀ àtọkùn.
0: Akójúmọ̀.
1: Adẹ̀kọ́ oríire nù kọjẹ́ kan mọ̀. Àgbà ti lọ international.
0: Congratulations. Ẹ pàtẹ́wọ́ ẹ̀yin àbí ẹ̀wàgbà bẹ́ẹ̀. Ṣé inú yín ò dùn ni?
1: Wọ́n mọ̀ pé gbogbo wa lórí kan. Wọ́n fi ìwé ránṣẹ́ sí mi láti orílẹ̀-èdè Haiti.
0: Pé
1: kí àgbà wa jẹ gómìnà.
0: Lórílẹ̀-èdè Haiti.
1: Bẹ́ẹ̀ni.
0: Ìlú kan ń bẹ̀.
1: Ìlú kan wà tí wọ́n pè ní City Soleil.
0: City
1: Soleil.
0: Soleil.
1: Wọ́n ní kí àgbà wa jẹ. Òun rèé ṣe bí invite rèé.
0: Ó dàbí pé bíi compensation.
1: Official language wọn náà kọ́ fi kọ́ yìí.
0: Ok.
1: Wọ́n dẹ̀ tó padà send ẹ̀ ní English.
0: Bí ìgbà tẹ́ yẹn compensation pé ó sọ tíkẹ́ẹ̀tì nù. Ẹ ju gbogbo ẹ̀ lọ sí mọ́ níjà ti gbọ́.
1: tori ra tin so loju won bayi
0: igo buku tan na de na ni sin ah mo koko bayi
2: ebe ti so pe gbogbo nkan ti o ba fe sele ti o ba ti gba waju mi emi o le
0: embo e ti ri gbo eleyi bayi
2: te ba wo gbo eleyi ko nse ro eleyi ti awon kan ma ndi
0: se en wo e ri wa
2: ah yen ma wo se bi value le wo yi
0: really
2: e ko lori
0: e ri ranu
2: o mo le irokoto cheri nkan ti omo yen so mo ko ri ninu mi o mi prevailing mo ti open
0: okay won ti se mesi
2: yin mo ri ninu mi o
0: mo
2: ri ninu mi o mi
0: e kini o je si se e ti
2: mi ti tin ba wo details yen ti ba ri pe o work ah
0: to ba pay yin
2: ore ijoba o ninu odunsi o le joro
0: o ti pay dues e na no selu
2: ah o tre
0: tre eyan to gbe gbagun to so ticket ni so wa easy ni
2: ah ah she show le abi ki lo pe abi amita
1: only now official invitation to become the governor what story
0: mo ko lo to fe mi
2: mo ti ri show le abi amita abi bari baja
1: ala so re to lanfani ati waye lana denmark won fi ajele de ukraine meji se kan ni bo te pe fi gaga yo pari croatia won fi ajele slovenia meji se kan ni olede greece won ri ya lowo ile amaye kan do sodo morocco at olede norway amaye kan kan ni ecuador fi ajele guatemala meta sodo ni loru moju colombia fi ajele jordan meji sodo ni on te si waju leni ago mejo ku iseju medogun netherlands awon ati olede uzbekistan ni to ba tin di ago mejo koja iseju mewa olede france awon ati northern ireland ni ago meta oru peru awon olede spain ni bi nkan se je ni
0: all right mo se je niyan lapa be yen a loju oja bayi iwo to ba fe je commissioner nilu sole sole siri ni eiti to fe ba gba lo eyo ji si manager re e ma fa gba lowo owo nte fun jo ni fcc nwa o sowo raburabu ni o ko to se lo re o e ja roju oja da ba roju oja ta de ori loko christensen yo for the second time Eriksen jare christian Eriksen ori loko yo for the second time lana hey leyin bi odun marun tita kokko sele mi to sele lana sugba ju gbogbo e lo adupe fọlọrun laburu oni se kango ko ni se ko nge nikan kan wa agba olo e ja loju oja kade bi n ba de ka gbe yin de be bakan na o lede iran won ni won mo wole jade lo lede america ni won mo wole jade ko sa ya njoko ya repeti kabe nje bo la se je oro bo ti madrid nbo lowo si ibo ki ogun ati ti ibadan na ti won reti bayi e mo pe ba awon loselu o ti bi mo se nso nti ye won ibo ibadan na ti ati oke ogun ibo meyeji yen to ba ti le gbo ba ti ni kimi to lenu nbe o ba je ki won o fi ibo mejeji yen run olon ti enu ni pile oyo ibo ogun ati ibo ibadan na ti won ma jo monitor ni ke mejeji ni be je ibi is abi sorry southwest mo be so jare southwest mo be so ibo southwest ati ibo okeogun mejeji yen joka yi ohun orun ni nipin oyo e ja loju oja kade e ku kale
3: emi omo yin na ni o jali jani mo wa nita bayi lati le mo bi awon eyan se se da mo magic chicken flavor si oya espelli celery
4: s e l e r r I e salary
3: ah boda mi espelli no di salary oya lopin gbiyanju espelli turmeric
5: t u r m e r I c turmeric
3: e kare pali ohun isebe magic chicken flavor kan fun yin
6: ohun isebe magic chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
7: Oya, ẹyin omo lọwọ ijon o tun ti zẹ fufu osu marun akọkọ ninu ọdun ni awọn to tap ti gbẹnu si kaṣe lera lera loni back to back abẹrẹ latori new year cashport lọ sori valentine cashport easter cashport nko awọn eyan tun gbẹnu si yen lo ni gbogbo aye workers day cashport yen gan lọ fafa ka ma wa ti so nipa ileya cashport pẹlu ẹran agbo to sẹmẹkẹ kaṣe ẹlẹyin ju anu ti a omo ma lo fa ti ka se ba ti sade un o ma set yen ni
8: báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year casport tinú oṣù kẹfà yìí owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50 million naira ní àwọn olóríire tó lé ní ọgọ́ta tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀ ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀ àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o wednesday june 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì lórí Splash FM *347*1004#. Lórí Lágelú FM *347*1004#2#. Tàbí lórí website wa

0: ti ya o Oluwa lo ni Swagga Life for Sat 2026 ki Jesu ran wa lowo la kori e Wòlíì àgbà Bọ́ìsì Ọlọ́run Ọlá Best Ṣẹ̀wọ̀lẹ̀ Jésù Ìyanu Olúwa Praise Empire Seven Hallelujah Dance Drama àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Prophet Faith Ọmọlé Prophet Sàmìyè Pastor Ṣeun Oyewuse Pastor Wálé Kókóọlá Sunday June 14 ni ó gbìnàyà láago kan ọ̀sán. Kùndùnsì fún Unique Fertility tí wọ́n ní kí gbogbo èèyàn wọlé lọ́fẹ̀ẹ́ láìsàn kọ́bọ̀. Inú gbọ̀ngàn Mark 21 lórí Ring Road máa kàkún fàyà. Ó yá ẹ lè pe Swagga Papa tẹ́ ẹ bá fẹ́ special ticket ìjókòó Lọ́lá tàbí table reservation 0706-596-1824. Triple gbòsà fún gbogbo ẹ̀yìn èjìká tí ò jẹ́ ká sóyè lọ́rùn. Unique Fertility Pop Cola SMG Logistics Hexagon Rice Gold Mender Skylight Towers Homes and Properties KEC Groups Street Tavern Able TV Splash àti Lagelu FM ló ṣagbátẹ̀rù ìpolongo.
1: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver, a direct entry candidate, or converting from HND to university degree, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akran Avenue, Ikeja, in Ibadan at White House at Dewumi Street, Felele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijema Gbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
2: Ìjẹ́ ohun ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ. Ìdáàbòbò àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní Data Safer Mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
3: Látọjú ọjà ìkànnì Lágelu náà ni Lágelu 96.7 FM òkè gajò kele fálẹ́fẹ́lẹ́lẹ̀ nílẹ̀ ìbàdàn jẹ́ kọ́mọ̀ lè tòrò yin eré ìdárayá ilé tó dùn ti gbẹgbẹ nǹkan sí bàbá ìgbà yìí sẹ̀ ń darapọ̀ mọ́ wẹlé wo 1500 níbi kíbi káàkiri àgbàlá ayé lọ́ọ̀kan ní ìbánidọ́rẹ̀ Facebook ìkànnì Lágelu 96.7 FM jẹ́ kọ́mọ̀ lè gan ni lórí Jacobo Fan Family lórí Facebook lórí TikTok at Top Striker 100 lórí TikTok at Top Striker 100 oyè jẹ́ lọ pápá láti bẹ̀ inú díje fi ẹ̀yẹ àgbáyé orílẹ̀-èdè Iran dípò tí wọ́n fi ibùjókò wọn ìyẹn sílù ìlú Arizona ló yẹ kí ibùjókò wọn wà torí pé ìfigagbága wọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n gbà wọ́n máa gbá méjì ní Los Angeles wọ́n máa gbá ìkànnì Seattle ṣùgbọ́n báyìí orílẹ̀-èdè America ní físà táwọn fún wọn kí wọ́n jókòó lu Mexico wọ́n máa wọlé jáde ni o ìlú mexico léde mexico ni iran máa jókòó sí wọn kàn mọ wá wọlé gbá géèmù wọn ìyẹn ní orílẹ̀-èdè amẹ́ríkà tí wọ́n báyìí ti gbá géèmù wọn tán ọjọ́ yẹn náà lẹ́yẹ ọ̀sọ́ kàkódà ẹ̀wọ̀n ọ̀gbọ́dọ̀ ló 24 hours wọ́n tún padà sí mexico tó jẹ́ ibùjókòó wọn ni bí wọ́n ṣe tó kalẹ̀ nìyẹn o torí ńgbà tí wọ́n ń fún àwọn agbábọ́ọ̀lù àti àwọn tó tẹ̀lé wọn gẹ́gẹ́ bí backup staff ní fisa wọ́n ní ó lé ní wákàtí méje tí wọ́n fi ń interrogate interview wọn pé ibo wọn ti ń gbá bọ́ọ̀lù tí mò ń lọ gbá bọ́ọ̀lù fún ọ̀dájú ṣe player ni ẹ sá èló ni àwọn ẹyọ mú site ibi club ẹ wá ká lẹ́yìn ẹ coach lèmi o ọdún mélòó lè jáde bẹ̀rẹ̀ sẹ́ coach ta làwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ mi kí ni sẹ́ tiẹ̀ àní assistant mi ni ẹgbọ́n kí ni sẹ́ yín assistant coach lèmi kí ló dé tẹ̀fi já assistant bí coach rè ẹ kí ni tẹ̀fẹ́ ṣe fóun èmi ni amúgbálẹ́gbẹ̀ẹ́ rí gbáwo ló kó dání báyìí tẹ̀fẹ́ máa mú ọ̀sáàyè fàmúgbálẹ́gbẹ̀ẹ́ bọ́sẹ̀gbẹ̀ẹ́ bí ń tiyín ta lẹ́yìn kí ló wà nínú báàgì yín kámẹ́rà ni èmi ni kámẹ́rà máa wọn fídíò kìíní kan ní kínní ẹ má wọ rí kámẹ́rà máa ń wà ní amẹ́ríkà àti fídíò kìíní gbogbo ẹ̀ wà ń bẹ̀ ẹ bọ́sẹ̀gbẹ̀ẹ́ bí ń tiyín ṣé ká fọ́n fisa ẹ má fọ́n fisa o ta lẹ́yìn doctor medical kìíní lèmi doctor ńbọ́lẹ́tì ìwé ẹ̀rí yín dà fẹ́lẹ̀ ká làwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ doctor ìgbẹ́ ìwo ni doctor kó dání ti mú ẹ bọ́sẹ̀gbẹ̀ẹ́ bí ẹ̀yìn ẹ bọ́sẹ̀gbẹ̀ẹ́ bí ẹ fẹ́lẹ̀ ẹ má fẹ́lẹ̀ wọ́n ní bí wọ́n ṣàṣẹ tó gbogbo ẹ̀ nìyẹn tó fi jẹ́ pé fisa ń lọ bíi wákàtí bíi méje lẹ́yìn èyí wọ́n wá sọ fún ẹ wá rí gbogbo ẹ̀yìn tá a fún fisa yìí o kìí ṣe ẹ ní sùn o lórílẹ̀-èdè amẹ́ríkà o ju ẹ bá ní ìfigagbága ẹ wọlé ẹ báyìí ti ń parí ìfigagbága yín lójú ẹsẹ̀ lẹ́yìn ọ̀sọ́kà ẹ jáde padà lọ sí orílẹ̀-èdè mexico ibẹ̀ yẹn ni wọ́n fi ibùjókòó yín sí dípò arizona tó yẹ kí wọn ó dúró sí ọ̀jẹ́bọ́sẹ̀ lóhùn ọ̀jẹ́ orílẹ̀-èdè brazil wọ́n ti pe ederson silva agbábọ́ọ̀lù tuntun eléyìí tí ikọ̀ man u ṣẹ̀ṣẹ̀ rà yẹn láti wá replace agbábọ́ọ̀lù kan tó ní ìfarapa bàbá ń sọ nípa wesley texera eléyìí tó ní ìfarapa òun náà ni wọ́n ti replace ẹ̀ pẹ̀lú ederson báyìí o kẹ wá mọ wo nǹkan o ederson òun ò tiẹ̀ mọ̀ ó ti sọ kànó ń tiẹ̀ ibi ìgbéyàwó kan lọ wà nírọ̀lẹ́ ọjọ́ sátidé ọ̀rẹ́ mi nú rẹ̀ kan ti ń gbá bọ́ọ̀lù lórílẹ̀-èdè mexico ọ̀rẹ́ rẹ̀ rómúlò yìí oníṣe wẹ́dẹ̀ ìyẹn ní ìlú kan tí wọ́n ń pè ní campo grande ibẹ̀ ni ederson wà wọ́n tiẹ̀ ti bujọ lọ́ fra èsì kalẹ̀ ló ni wọ́n lọ bó mẹ́lẹ́rì dòdò wá ẹlẹ́rì dòdò tí ó sì lẹ́nìkan mú fóònù ẹ̀ pé a kí ló dé tí wọn ò tí ì sí ní amẹ́ríkà lónìí òun ò sí inú àti ẹ̀wọ̀n ni ó kọ rẹ̀ là ń wò yìí ó ní ẹ ti pè ọ́ òun pẹ̀lẹ́ lọ sùn sí jú síbi jọ̀lọ́ọ̀fù lẹ̀ àwọn èèyàn ti ẹ̀ ní kí ló dé kí ni ń tọ́sẹ̀lẹ̀ wọ́n nígbà tó náà rí wòyàn ọ̀hún ló fò ókè fáyọ̀ ṣùgbọ́n louis òun ò gúngún pásíwọ̀tì ẹ̀ lọ́wọ́ wá ni ibẹ̀ náà ló ti pelé ilé wọn ti àrẹ́ǹjì pé kọ́rẹ́ rẹ̀ kó mú pásíwọ̀tì pàdé ẹ̀ torí rio de janeiro ni pásíwọ̀tì ẹ̀ wà são paulo wọn ti rèé mú pásíwọ̀tì pàdé rẹ̀ ibẹ̀ ló ti tẹkọ̀ létí yóò gúnlẹ̀ láàárọ̀ yìí sínú ikọ̀ ti brazil láti tẹ̀lé wọn nígbà tó lọ́n ti ṣèyanu lọ́dọ̀ tápá àtọ̀bẹ̀hún ó yẹ pàápàá láti bẹ̀ christian eriksen orí lọ́mọ̀ kò yọ lánàá torí pé lábalẹ̀ lẹ́ẹ̀kejì ìfigagbága denmark àti orílẹ̀-èdè ukraine ẹ wò ó ń lọ bíi abala kejì yẹn ti ń lọ síbi tó lápẹ̀rẹ̀ díẹ̀ ṣàdédé ni wọ́n rí eriksen ó kàn di ọwọ́ má yàbá ọwọ́ tó dì má yàbá yìí ó lọ lẹ̀ bẹ́ẹ̀ ni ìyẹn bá sáré pé àwọn òṣèlú elétò ìlera thank god òṣèlú elétò ìlera dókítà tó gba ẹ̀mí rẹ̀ là ní bí ọdún bíi márùn-ún sẹ́yìn tó jẹ́ medical doctor fún ikọ̀ ti àgbọ̀jẹ́ tó léde di denmark tá a bá sọ nípa dr moten boese òun náà sì ní medical doctor ikọ̀ ti national team wọ́n débẹ̀ wọ́n sì ṣùrùbò láàrin ìṣẹ́jú mẹ́wàá ọlọ́run ni kò tajísáyé padà ó dìde ó fẹsẹ̀ ara rẹ̀ rìn wọnú ambulance ni wọ́n tó gbére lé ìwòsàn o ìròyìn tó sì jáde náà ni pé ó ń respond dáadáa sí treatment o pé lóòótọ́ ó kọ́kọ́ wà unconscious ṣùgbọ́n Ọlọ́run ti jẹ́ kó jáde kó padà sáyé. Wọ́n ní kọ̀pẹ́ tó fi padà sáyé. Àdúpẹ́ fọ́lọ́run. For the second time láàrin bí ọdún márùn-ún. Ẹ mọ̀ pé sẹ́lẹ̀ iná tó sẹ́lẹ̀. Ó sẹ́lẹ̀ ní ìró 2021. Ìró 2020 ni ṣùgbọ́n ọdún 2021 ni wọ́n gba. Bí ọdún márùn-ún sẹ́yìn. Ní Eric sì ti kọ́kọ́ ní irú tó sẹ́lẹ̀ ti kọ́kọ́ sẹ́lẹ̀ sí. Ó tó di pé Ọlọ́run gbádùá tó padà bọ́ọ̀lù. Àwọn èèyàn ti wá ń sọ báyìí pé Anu gba lakoko ori gba lekeji se Erickson si o ni fi ballu le bayi abibo ni kile yin ro ba se nro bi kaluku se nro na nu o e wo ojo ti lo laaro e ẹmọ ìjà tẹra wa wọn ti declare Florentino Perez kò tí ì sí official statement ló túgbọ́n pẹ̀lú tí ń bẹ ńlẹ̀ mọ́jà gbọ́ ò sí ń bẹ̀ Florentino Perez náà ní léwájú dáadáa nínú ètò ìdìbò eléyìí tó wáyé lánàá wọ́n ń ka ìbò lọ́wọ́ ìbò òkè ògùn àti ti ìbàdàn southwest tí àwọn àgbà máa ń lò náà ni à ń retí báyìí ìbò méjèèjì yẹn wọ́n ní à ń retí wọ́n ní jó kàábù ni southwest òkè ògùn yẹn bá ti sọ fún ọba ọba ń lídì tó ń lídì látàárọ̀ tó ti ń ṣe jàgí ní yòdò tó lídì wọ́n wà ní ẹjẹ́ wọn yẹn bá ti kó ìbò gbómọ̀ṣọ́ dé ìbò gbómọ̀ṣọ́ yẹn jókàlò náà wọ́n ọkọ̀ wò ó yẹn bá ti wò ó tún lè ẹ̀ńtọ́ wà nọmba tù lè bá rẹ̀ nọmba wán látògbò ìbò gbómọ̀ṣọ́ nù wọ́n wà máa retí òkè ògùn àti southwest wọ́n máa target ara wọn ẹni ọba jẹ́ pé òkè ògùn ni strong hold tiẹ̀ òun máa ní sùúrù pé ẹ jẹ́ kí tìbàdàn southwest ọkọ̀ wọlé náà ẹni ọba jẹ́ pé southwest ni strong hold tiẹ̀ òun máa ní ẹjẹ́ wọn ó kó tòkè ògùn dé náà wọ́n wàá hold ìbò yẹn torí tí ìbò méjèèjì báyìí dé ibi wọ́n ti máa mọ wínà àpínlẹ̀ ọ̀yọ́ dùn ìbò méjèèjì yẹn ní Florentino Perez ń retí báyìí òkè ògùn àti southwest bíbò yẹn báyìí dé nígbà tí ọba ìdọ̀sán wọn ó declare winner ó ṣe jẹ́ nìyẹn ọjọ́ ti lọ láàárọ̀ ṣùgbọ́n tó bá da ago méjìlá lọ́sàn-án ìkànnì splash 105.5 fm lórí ètò ta lọ́ta aláǹfààní àti ṣe àgbéyẹ̀wò ìpele ẹlẹ́ẹ̀kẹfà lámọ̀ wà báyìí àbí àti ṣe ẹlẹ́ẹ̀karùn-ún ẹlẹ́ẹ̀kẹfà group f là ń lọ ìdíje ife ẹ̀yẹ àgbáyé bákan náà àwọn ìròyìn míì tó bá tún jẹyọ nígbà tí ọba ìdago méjìlá aláǹfààní àti tan ìmọ́lẹ̀ sí gbogbo rẹ̀ dáadáa ìyẹn lọ́sàn-án tọ́ bó ṣe jẹ́ nìyẹn lápá abẹ yẹn iléeṣẹ́ kan ń bẹ wájú mi lápá abẹ òdú ni wọ́n wòye ṣàìmọ̀ fọlọ́kọ dj spider jágbọ́.
4: Lajiru FM 96.7.
3: All right. Orúkọ yín àti iléeṣẹ́ tẹ̀ ń sojú.
5: Ẹ̀ka ọ̀rọ̀ olótùú ẹ̀ka ọ̀rọ̀ gbogbo ti tún bọ̀ mí nínú ilé orúkọ mi ni Olúwàbù Sayomi láti ilé iṣẹ́ Design Bricks Homes and Property iléeṣẹ́ tá a ti mọ̀ ni iléeṣẹ́ tí ń talẹ̀ rọrùn tí ń talẹ̀ tó sí wàhálà sanwó ilẹ̀ gba ilẹ̀ kùdẹ̀mọ́ kọ́lé lọ.
3: Ok tá a bá ń sọ nípa Design Bricks Homes and Property ọdún ni yín lóòótọ́ ẹ̀yìn sáà ìmọ̀ fọlọ́kọ ó dẹ̀ ti pẹ́ gan ẹ̀yìn ṣùgbọ́n nínú oṣù tá a wà yìí ẹni oṣù yìí pàápàá oṣù kẹfà yìí ọ jẹ́ oṣù tí aláṣẹ àti olùdarí tí ó máa ń tó káràmásì
5: kankan
3: látàrí pé oṣù tẹ́ wọ ìpínlẹ̀ ọ̀yọ́ ni oṣù tẹ́ dẹ̀ ní àwọn customers tó pọ̀
5: gan jùlọ
3: tẹ̀wádìí ordinary customer àwọn customer tó pé wọ́n ti padà do nílé látara yín ìdí ni tó fi dàbí ẹni pé engineer tó sì ṣitú wọn máa ń kára másìkì oṣù yìí gan àwọn nǹkan kan wá ń bẹ tẹ́ ẹ tún fẹ́ ṣe nu oṣù yìí tọ́já pé n ò rí ẹran tí ẹ ń talẹ̀ tí ẹ ń ṣerú ẹ̀ rí ẹgbẹ́ adébẹ̀.
5: Alákọ̀ọ́kọ́ la dúpẹ́ lọ gbogbo oníbàárà wa bẹ́ẹ̀ tí mo wí pé oṣù june ó máa ń jẹ́ oṣù ìyàsọ́tọ̀ fún wa ní iléeṣẹ́ Design Bricks Homes and Property alákọ̀ọ́kọ́ bẹ̀ ni pé nínú oṣù yìí ni iléeṣẹ́ Design Bricks pé ọdún méje nínú oṣù yìí náà ni aláṣàtò ìdarí iléeṣẹ́ wa tó ń ṣe ọjọ́ ìbí ìdí náà ta fún wa ń pè ní celebration 2026 a ò fẹ́ kí ọ̀rọ̀ wa kó dàbejò tó kọjá lórí àpáta tí ò nípa ẹ jẹ́ káwa náà ká gbé ìgbésẹ̀ akin ká di onílé ká di onílẹ̀ la fún wa wò wípé aláṣẹ tó wá sọ wípé ó yẹ kí promo yẹn ti parí lọ́jọ́ sátọ̀dẹ̀ tó ń ṣe ọjọ́ ìbí wọn yẹn ṣùgbọ́n wọ́n ní àwọn kan ṣì wà tán ṣì máa gbọ́ wa lọ́wọ́rọ́ yìí àwọn kan wà tán gbọ́ wa ń gbà yẹn tó yẹ pé kò ká nǹkan kan mọ́ wọn lọ́wọ́ ìdí ni ta wá sọ wípé estate meta ni mo tori ti e wa laaro yi iwo baba to ngbo mi wo ya to ngbo mi landlord yen na awon na gbe igbese akini ton na fi donile ton fi donile iwo na ni duki arere ile okin kuta ko seyan to kowo sori ile to pada regret e ni le share the same reason some property anfani wa lati ra ile ko tu pada tu ta lojo waju anfani tu wa lati ra ile ko rebe sin ko ko be sin ko ile lo lori ile yen estate meta ni mo tori ti e wa lo wuro yi akoko be ni lono villa face one wa to wa ninu akufo olotu estate ti develop awon eyan tin gbe nibe kin se gbe gbe estate ta se si ti o sawon eyan nbe ati ta ni 2 million naira 2 million naira tele tele engina to si si tun ni kon wa mu ile ni 700,000 naira o la vin so wi pe discount to wa lori ile oju 80% lo ile tanda ni 2 million ta ni ke wara ni 700,000 naira ben olotu yato si yen mi o wa lori ofe lati son le kan na anfani tu wa wa lati son die die iwo to ba wa si le ise wa to son 700,000 naira to on outright payment e lori ofe lati gbe won bag of rice jade ni le share the same business property lono phase 2 wa to wa leyin lono villa phase 1 atinta ni 4.5 million lowo lowo ba che atinta ni 1.5 million
3: 1.5
5: one load of ela to wa mu ni 300,000 naira
3: eni suru london villa phase 2
5: ben olotu
3: ten ta ni 1.5 ni bi gbogbo osu bi meji seyin
5: ben olotu to wa leyin london villa phase 1 ninu akufu
3: elo le pe bayi
5: 300,000 awala le se ki tu wa sawa ise olorun ni
3: ojo melo lo ku ti de promo yi
5: a se soro yi ka so wi pe laarin ojo meta ni ni promo yi
3: e te si wa
5: ele to wa se me ni royal prime estate to wa ni osengere atinta ina ni 1.5 million naira tele tele won lori ofe lati wa ra ni 300,000 naira na ni so anfani wa wa lati son die die die ko de seyan to ba wonu ile ise wa any amount te ba deposit e lori ofe lati gbe ebun jade
3: any amount so then to tumo si pe pelu promo to wa lori re eyan tun le san die die
5: ben olotu laarin osu meta si osu mefa
3: eyin
5: le wo ile 300 ti anfani san die die tu wa laarin osu meta si osu mefa teyan ba plan ara e dada
3: o mo bo si lo ni definitely baba josu mefa le yan mo 50-50
5: lo so osu ben
3: eyan ni lenu
5: ben olotu
3: o ti set bayi
5: e ikunu wa ni e
3: bo wa ni iwo lo tun ku nbe to tun je
5: gbogbo ile wa papata lati nse promo e mo pe 12 locations la ni a lo ro fe lati bo so gbogbo e
3: ilu gbogbo ose to koja le nso ro pe won tun le negotiate
5: be ni do not do la shin last week
3: let say ni last week sugar bayi e ti a tu gate
5: bayi a tu a tu gate to wa wa ta fun ori
3: o office yin wa
5: e ka meji la ni su libadan a wa ni block 2 shop 20 ni joke plaza ninu bodija legbe former trans amusement park a tu wa ni suit 57c ninu press plaza ni egbe to hospital ni iwo road ere ba ni solo hotel pe wa tell you to be bawa son ori WhatsApp wa ni won yi akoko be ni 090 36 87 18 23 090 36 87 18 23 tabi 080 25 42 42 53 080 25 42 42 53
3: to bo se je niyan lati le se design bricks homes and property gbogbo nte ba ni te fe ba won so e kan si won office won do de mi obusayo mi do de mo nbo e kan si an office won eleyi ti won pe apejuwe re ta bi e pe number ele ti won pe an number tan pe yen ele pe pe ba mo ati di office won bo se je niyan lapa be yen e do ki iroyin ti wole bayi o eyin titi layo the controversial newscaster o ti wa
4: ise yi oju
3: ohun ati
4: ise yi ti oju
3: lameda lameda na ti wa
4: lameda nu
3: ta ba so nipa oluwa sina layo mi ogbe edenu o former ale sofa o na ti wa mi
4: olorun former ale so momo
3: o ti da
4: so lo so pe won o fi so momo
6: ìgbà ni mo fi ń sọ ọmọ tẹ́lẹ̀
4: òbí ìbéèrè ni
3: tí wọn bá bẹ má mọ àgbọ
4: mọ mọ fi béèrè wọn ó mọ fi béèrè béèrè béèrè
6: àgbàlé so yóò mọ dalérú
4: ó mọ fi béèrè béèrè béèrè
6: àgbàlé
4: so yẹ kó mọ fi béèrè béèrè béèrè
3: nǹkan kan ti mọ
4: ọmúra àjà sí wa ọmúra àjà sáwa
6: so yẹ kábàámọ̀ pa àfobìnrin.

0: kiyin o e ku ojumo e kaabo sori edo ki iroyin laaro yi ode odun bi se ba laafia lewa ba wa na ti se wa ni apa bi ojo aje eto ni ka ba won ri aje jeun ka ni lowo ka ni lapo ka mo ba won ni lorun bi ta jigbese lase lowo olohun eledumare oluwa sina alayo ogo ede ofo ma le so fa loruko ti emi je o e kaabo
1: to emi na kiyin o Glory Edokiro ifun ti aro to ni lagelu 96.7 FM okigaju kini won pe bi ta wa yo titi layo akinsola loruko temi
0: oya o e je bere ni papapa ka mo si lawe lawe oko ojo kan awon akori ta won we iroyin ojojumo ile yi ti an gberu fun toni o ninu iwe iroyin Daily Post iroyin kan be nbe to jade latenu undume eleyi ti oke si ijoba orilede Nigeria wipe nise ni ko faaye gba awon omo ogun ile America lati gba koso awon oke ti nbe ni agbegbe Mandara ni ipinle Borno lojuna ati le ri wipe eto abo ofese mule bo ti se ye ni apa abe yen
1: to e je lo tarata sinu iwe royin Nigerian Tribune fun ti aro to ni pelu akori ti nbe nbe nibi ti egbe oselu People's Democratic Party PDP ni ipinle Ekiti ti won ti bere si ni kigbe wipe nise ni awon agbofiro ni won nawo gan awon omo egbe oselu PDP ni ipinle Ekiti o won si nke si arolede wa Nigeria re Bola Tinubu lati tete dasi
0: imi iture punch n lo so di iroyin nibi ti Atiku Abubakar igbakeji are orilede Nigeria to tun je oludije dupo are labi ase egbe oselu African Democratic Congress ADC to ti gboriyin fun igbese eleyi ti awon eko eleto abo ile igbe lati dola awon ti won je abileko to nti awon omode ti on lo bi otale lo odurun 360 ti awon eko agbesumo mi Boko Haram ti on ko si ahamo eleyi ti on pada di titu sile ni ipinle Borno Atiku pe eku ise akin se ba se nferi o tumo si pe ijoba ko kawo gbera ko ma wo awon eyan re ran
1: lori oro ijinigbe yi to waye ni ipinle Oyo ni joba ibile orire won ni ile ise omo ologun ofurufu lawa Nigeria o na ni won mo ti ko ko ofurufu ara yara fefe e ti o ma wo bi kan se ri loke be ba gbo ti malu lo ti bo mo jaya mo sojo loju ona ati ri daju pe eto abo awon eyan ti won ko ohun o tete yara kaka ni o eyin ko yi ninu iroyin fun taro toni le ti gbegbo
0: awon adari esin nile Nigeria won ti ro ijoba apapo pe koda kun dabo tete gbe igbese kan mo kia lori isoro eto abo eyi to ndi fiagan nile yi o ati pe bo se di pe irin ajo igbaye gbadun awon mo orilede Nigeria ofe di aherepe won pe ijoba e wa nkan se si kara delu
1: to ijoba apapo orilede wa Nigeria ni won mo ti buwo lu wipe ako ofurufu bi manu ototo e ko firijogbon odo orilede South Africa e lo re mo ko awon orilede Nigeria to ti se to lati para sile e lo re mo ko won wa o eyin ko yi ninu iroyin fun taro toni le ti gbegbo
0: iroyin mi tun re o omo are orilede Nigeria tele ri to ti soju awon eyan kun arin gbogbo ipinle Ogun nile asofin agba eyun ojogbon iyabo Obasanjo o ti kowe o fi egbe oselu All Progressives Congress APC sile to si pe ni to ohun ohun odede lo oni n to fa o na ni pe ko si igbese bibo fun ra eni to da ninu egbe ohun be ni egbe ko tewo gba ohun to bo ti se ye wa ti pe ohun o ti e feran bi an se nse ohun ninu egbe oselu na ni pele Ogun
1: eni ti se akowa ipolongo fun egbe oselu ADC Malam Bolaji Abdullahi lo ti se lalaye o wipe eto idibo abenu ti egbe oselu ADC se laipe lajina nigba ta won ba se tan awon ko gbogbo oruko awon ti won yanyo ninu egbe oselu ohun awon ko oruko won bode eyin ka yi ekunrere re egbo ni sisentele
0: loju iwe keje ni The Guardian loko eroyin yi si won pe lori imurasile fun eto idibo gomina eleyi ti o waye ni ipinle Osun gomina won nibe Ademola Adeleke on lo mo ti ro gbogbo awon olugbe ipinle Osun pe ki won dakun mo kaya oke lori bo se je wipe awon eyan kan fe ma da iberu bojo sile fun awon eyan ni imura sile eto edibo to fe waye lojo ke ojo ke edogun osu kejo odun ta wa ye ohun o gomina pe e fi okan bale se ri emi gomina yin na ni yo tun pada jawe olubori ninu idibo ohun
1: to latari bi awon obi ati alagbato to fi mo ijoba bi won o se dake lori awon akeko ti won joko seto idowo ti wa eki e ti won si asekagbare kuro lawon ile eko girama ni awon ile adulawo e to korilede nigeria to ni apeju npembe won wole lago mewa ale awon mi wole lago mokanla won lago mewa bo nteromi won na won mi si joko seto wo lago mejo ajo wa eki na ti jare o won ni gbogbo iwe eto idowo ti awon akeko won o ba se won ni yo ti de gbogbo bi ti won ti lo re gba iyan won superfa lati bi wakati merin le ni ogun to ku ki eto idowo ohun ko bere o eyi ko yi ekun rara royan ohun yo de se ti gboyin ninu edo kiro ifutaro
2: to eyi ti won pe o n sai to ni ko mo jogoji ki mo o me ogun abi 20 ninu class
1: nje nkan ti se to idowo ohun ba se nkan ti se
2: o sele ngba ta wa se danwo
1: mo gbo ri
2: pe ya mi je o mo lo
1: e mo wo paper eyo kan eh won won gba won lo tun se ni won lo tun mi print ni monitor la koko o du photo
2: e bo ba lu na won ti on logbon ti an fi se idaduro re boya ni koja wakati kan gba na ati atunte ati kan wara won ti da pada
1: ana omo yi se o sele be lodun to koja lo na won wa nkan kan se si o tun sele lodun
2: yi a se idanwo loru lo
1: eh lasiko yi
2: abo ti wa nbi se
1: ko ye ko ri be o lasiko yi
2: o ijoba ipinle oyo ti so fun
1: o n soro
2: te ba ti se dago merin te ba ti ri se egbe
1: egbe o tun ti jo keji nu
2: egbefo
1: won mo da wahala le si alorun o
2: ba wa lorun won ko ba wa nbi
1: eh eh
0: odo e tun je abo sinu mi ninu iwe royin the punch on local si Money any tissue are nearly as of your baurile de Nigeria. Goswill a pabio. O soro o pabi o ya bi doe. Lana o joy ku. Nibi to tirogo gwa omorile de Nigeria. Waking woman soy reti no. Be lupe. Nito wo. Nibi toro de doi. Nishe luna ya te tiripe o shek pataki bayi. Lati bere a dua oloso su. Lati ri pe Olorun ba wa da si oro awon agbesunmo mi awon ajinigbe awon ti won sise ipani nipa aya to nti nira ni gbogbo orilede yo ni koda ngba to nwa ni ipo gomina o nse be ngba na o wa wi pe gbogbo awon ti je alati leyin ati awon ti nse agbateru igbesunmo mi lorilede Nigeria n lo di dandan ki oju won ko hande ka yo mo pa won ni pon mi oke rutodo nle yi
1: latari bi awon eyan kan ti won je oludije labi ase egbe oselu APC ni bi eto idibo abenu eleyi to koja lohun ti won si binu titi di asiko yi igbimo amuseye egbe oselu ohun ni won so bi pe won ti mu oruko awon ti won yege lo si odo ajo olomire leto idibo lewa Nigeria ta mo si INEC o kini to wa sele gan ni pato eyin ko yi ninu iroyin ta pe ledo ki futaro toni leto ti gbegbo
0: Eni to je akowe si ijoba apapo orilede Nigeria nile yi nigba kan ri. Eh, lawa osoro o. O ni ise ri oro ise kan ti an lomo nlorun. Ti an pe o wa di esun alagbara ti an fi pe o n ko owo orilede yi daapo. Ise ka mo geko ni awon ibudo eleyi ti ise igbesunmo mi ti waye ni ekun ila orun ariwa nigba na. Won pe a se ri gbogbo ti an so yen ehun oro oselu ni won fe fi ba ohun loruko je ni ko si ntojo mo wi pe ohun fi igba kankan se uwa ajebanu lorilede Nigeria lori oro oko sisan eleyi to waye
1: eto egbe awon akoroyin ni ipinle Oyo won ti ke si ajo wa eki o e fo pin si anjo ko seto idanwo lasale o ago mefa meje mejo mesan mewa le eyin o bo si o awo legba nipinle Oyo NUJ soro soke eyin ko yi ninu ro ifuta ro to ni se ta pe lero ki le to ti gbegbo
0: ayo lo soju oja ka lo re mu ise je nbe nigba ta ba pada de iyoku edo ki iroyin yo ma te si waju ikani lagelu 96.7 oke to gajo ke nle tin teti gbo wa nle ibadan
3: on lagelu FM 96.7
4: ká fi ọkàn ayọ̀ àti ìdùnnú ṣe àjọyọ̀ pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ jáde. Ilé ìwé United Secondary School Agugu Ibadan ti ọdún 1986 tí wọ́n ṣe ayẹyẹ ogójì ọdún tí wọ́n ti kẹ́kọ̀ọ́ jáde ní ilé ìwé ọ̀hún. Bí ètò àjọyọ̀ ọ̀hún ṣe lọ nìwọ̀nyí, àbẹ̀wò sílé àwọn ọmọ aláìníyá ní ọjọ́ kẹjọ oṣù kẹfà ọdún tá a wà yìí. Bákan náà lọ́jọ́ kẹsàn-án oṣù kẹfà ọdún yìí June 9, 2026 ni eré onílẹ̀jì yóò mọ gbìnàyà ní orí pápá ìṣeré United Secondary School Agugu Ibadan bẹ̀rẹ̀ látàgogo mẹ́wàá òwúrọ̀ 10 a.m. lẹ́yìn eré onílẹ̀jì lé. A ó mọ kórajọpọ̀ sínú gbọ̀ngàn United Secondary School Agugu Ibadan láti ṣe ìwẹ̀jẹ̀wẹ̀mú àti kíkó jáde àwọn ohun amáyé tó ń tẹ̀kọ́ dẹrùn fún àwọn akẹ́kọ̀ọ́ tí àwọn akẹ́kọ̀ọ́ jáde ọdún 1986 ti fi ìfọwọ́sowọ́pọ̀ ṣe àgbékalẹ̀ rẹ̀ ní ọjọ́ kẹtàlá oṣù kẹfà ọdún tí a wà yìí June 13, 2026 bẹ̀rẹ̀ látàgo mọ́kànlá òwúrọ̀ tí olórí tẹlẹ̀mùlápè ogójì ọdún òkéré ó tọ́ ká ṣọpẹ́ United Secondary School United We Stand.
5: Ọlọ́run bàbá lọ́lá.
6: Ogún kan ò lè lélẹ̀ kọ́lọ̀ ọmọ́sẹ̀. Ìjọ CAC Miracle City ló pe gbogbo ènìyàn títí bí ìpàdé àdúrà àfikàn kan oníwákàtí 7:99 hours prayer àdúrà ẹ̀rìmọ̀ ló kápá ogun kàbìtì. Bẹ̀rẹ̀ látago mẹ́sàn-án àárọ̀ ọjọ́ Monday June 8 títí dago mẹ́rin ìrọ̀lẹ́ ọjọ́ Saturday July 11, 2026 níbi tátí mọ takú ti Jésù Operation Push la pé pray until something happen. I have made it. Mo ti yege làkórí tọdún yìí 2 Timothy 4:7. Ìpè àwọn bàbá nínú CAC máa ṣiṣẹ́ àmì àtìyanu Pastor S.O. Ọládélé, Pastor E.O. Ọ̀dẹ́jọbí, Prophet Ezekiah Ọládèjì, Pastor G.S. Dada, Pastor P.O. Sódẹ́kẹ́, Prophet T.A. Adékúnlé, àṣẹ kìkì ọ̀rọ̀ ọmọ bàbá Miracle, Zion City District Superintendent, àtọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run mi ni ó ṣiṣẹ́ ìránṣẹ́. Àwọn akọrin Zion City Glorious Choir máa forin dábìrà èrò wìtìwìtì ní CAC Miracle City Sanctuary of Holiness Power, Zion City District, dàpọ̀ Láyọ̀dé Street, off Ọbáfẹ́mi Awolowo Road, opposite Solution FM, Òkè Àdó Ìbàdàn. 7:99 hours prayer. Èṣù ò lè kọ́lé ti Jésù.
7: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
8: S-E-L-E-R-R-I-E.
7: Sálárì. Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
9: T-U-R-M-E-R-I-C turmeric.
7: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
10: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
11: Ọ̀rẹ́, àfàìmọ̀ kó má jẹ́ àwọn àmì tí mò ń róye ẹ̀. Nínú àgọ́ ara mi ni ó hàn mí lè mọ̀. Kára máa tà mí bíi pé mo fomi atapara. Ara ń já mi jẹ, nǹkan máa rìn tàbí gbùn mi jẹ káàkiri ara. Ara ó máa yún mi, bàbá ń bari ẹ̀ ní ti pajápajá. Tó máa ń mú mi lọ́wọ́ àtẹsẹ̀. Ṣùgbọ́n irọ́ ló ń pa, mi ò ní bá wọn kúkú ọ̀wọ́wọ́. Mo rí pé alágẹmọ yìí kún kékeré, ó ṣe wọ̀. Ọ̀rẹ́, ó jẹ́ bẹnu ẹ̀ dákẹ́. Ṣọ́rọ̀ fọ̀ wá leléyìí àbí àárẹ̀ ara tó ń bá ọjà. Ṣé wọn ò gbọ́ nípa BNC capsule ni? Egbògi tó jẹ́ òun ni gbogbo èèyàn ń lò. Tó bá ń di pé ara ń ta ni, ara ń yán ni, ara ń já ni jẹ, nǹkan rìn tàbí buni jẹ káàkiri ara tàbí pajápajá tó ń múni lọ́wọ́ àtẹsẹ̀. BNC capsule ó wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn jákèjádò ìlú Ìbàdàn. BNC capsule wà ní Danax Pharmacy, Adamasinga, Tanimọ̀lá Pharmacy, Òkè Àdó, Aslam Pharmacy, Mọ́kọ́lá Roundabout, Boosty Pharmacy, Àpáta, Solution Pharmacy, Agbeni. BNC capsule wà nílùú Ìsẹ́yìn, Ọ̀yọ́, Ìkirè, Ìwó, Ẹ̀dẹ̀ àti nílùú Ògbómọ̀ṣọ́ tàbí nọmba 30 Adékọ̀yà House, Àǹfààní Road Roundabout, Ring Road Ìbàdàn. Iléeṣẹ́ Tẹ̀mítayọ̀ Tradọ Medical Nigeria Limited ló ń ṣe BNC capsule jáde. Láti mọ gangan ibi tí ẹ ti lè rí BNC capsule rà ládùúgbò yín, ẹ pé 08103369434.
12: Ǹjẹ́ òun wọ́n ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ? Ìdáàbòbò àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ, àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ́ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò dátà rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ lálòpẹ́. Ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀.

0: díje tó fẹ díje dupọ gẹgẹ bi igbákejì gómìnà lábẹ àṣẹ ẹgbẹ òṣèlú PDP nípínlẹ̀ Èkìtì Dèjì Ògúnsákin ló yọjú ọ̀rọ̀ síta nígbà tó ké sí àwọn ikọ̀ oníròyìn lópin ọ̀sẹ̀ tó kọjá lọ ní Adó Èkìtì láti ṣàlàyé fún wọn ibi tí nǹkan gbére dúró ó ní bí ètò ìdìbò ti ṣe ń súnmọ́lé bẹ́ẹ̀ ni ẹgbẹ́ òṣèlú PDP fojú winá àwọn ìpèníjà tó lágbára ní ìpínlẹ̀ Èkìtì o wọn ò jẹ́ kí àwọn gbádùn bíi ti wù kó mọ làwọn ṣe jáde torí pé àwọn èèyàn náà ká sí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ní ìpínlẹ̀ ọ̀hún pàwọn ni wọ́n wà nídìí àwọn wàhálà tó ń ṣẹlẹ̀ sí ẹgbẹ́ òṣèlú ọ̀hún o àwọn ni wọ́n wà ń bi nídìí oro tó rò fi ń ké o àwọn sì ti rí wọn báyìí làwọn ṣe ké sí àrólédé wa Nàìjíríà wípé ààrẹ gbogbo wa ni kálukú sì gbọdọ̀ dúró ní ààyè rẹ̀ ni kò wá yẹ kí ẹnìkan wá dúró gẹ́gẹ́ bí ẹni tí ó mọ dúkokò mọ ẹnì kejì wọn ni kò yẹ kó rí bẹ́ẹ̀ o ìdí táwọn fi bọ́ tàré o táwọn ń pe gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn àwọn òṣìṣẹ́ elétò ààbò wọn ní àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ti ń bẹ ní tìbútòrò ìpínlẹ̀ Èkìtì wọn jẹ́ kí wọ́n gbádùn wọn jẹ́ wọ́n rí mumi wọn ní àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n lọ lè nàka sí wọn pé eléyìí ẹgbẹ́ yóò dá wàhálà lẹ̀ wọn ni wọ́n bá palẹ̀ ń tọ̀ wọ́n eléyìí ẹgbẹ́ yóò dá wàhálà lẹ̀ wọn ni wọ́n bá palẹ̀ onítọ̀ wọ́n wọ́n ní kódà wọn lọ sílé ẹni tí ṣe olùdíje lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú PDP dókítà wọlé olúyedé ní ìkẹ́rẹ́ Èkìtì tí wọ́n sì kọ́ àwọn ọmọ ìsọta lọ́bẹ̀ lónìrànràn láti ba nǹkan jẹ́ wọ́n ní ọpẹ́lẹpẹ́ pé àwọn náà dúró kàkàràkà ni tí ì bá ṣe bẹ́ẹ̀ wọ́n ní àwọn tá à ń wí ìkọ́ ni àbá máa wí o wọ́n ní ìdààmú ìwà pọ̀ ìṣòro ìwà pọ̀ wàhálà yìí pọ̀ o làwọn ṣe bọ́ta o gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Èkìtì ẹgbàwẹ́ ẹgbàwá o òun náà ni ọ̀rọ̀ ọ̀hún lọ sẹ́tìgbọ́n ẹni tí ṣe ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà lórí bí àwọn òṣìṣẹ́ agbófinró bí wọ́n ṣe ń kí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún mọ́lẹ̀ tí wọ́n mú wọn ṣíkún o.
1: Nínú ìwé ìròyìn The Guardian, ìròyìn kan bẹ́ẹ̀ lójú ìwé kẹta ẹ̀ níbi tí ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ akọ̀wé sí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí tẹ́lẹ̀ rí ẹ̀yùn Babachi Lawa tí ó ti ṣe àpèjúwe ìwà ìbàjẹ́ kan tó ń ti àjẹbánu tí wọ́n lọ́mọ lẹ́sẹ̀ lọ́dún 2027 eléyìí tó ṣokùnfà bí wọ́n ṣe padà yọkúrò nípò gẹ́gẹ́ bí ẹ̀hún àwọn ikọ̀ kan láàrin gbogbo òṣèlú eléyìí tí wọ́n mọ̀ọ́mọ̀ fẹ́ kó òun ó kúrò nípò nítorí ìfẹ́nu ara wọn nígbàtí ó tún tẹ̀ ẹ́ síwájú láti máa bu ẹnu àtẹ́ lu ẹni tó jẹ́ olùdíje dupò ààrẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC Atiku Abubakar pé kò yẹ lẹ́ni tó yẹ kí ìlú ó dìbò fún gẹ́gẹ́ bí ààrẹ ilẹ̀ yìí o nínú ọ̀rọ̀ eléyìí tí ó dàbí ẹni pé Atiku náà bọ́ta láti wá fèsì pàápàá jùlọ láti gbẹ̀san lórí ọ̀rọ̀ eléyìí tí Babachi Lawa ti ń sọ síta láti bí ọjọ́ díẹ̀ sẹ́yìn ó ní Atiku náà ló ti fi ọ̀rọ̀ síta tó sì di ẹ̀bi ru ẹni tó ti jẹ́ akọ̀wé ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà tẹ́lẹ̀ rí náà wípé gbogbo ìgbà òun ni máa lo ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà láti ba nǹkan jẹ́ ní ilẹ̀ yìí àti pé gbogbo àwọn ọ̀rọ̀ tó lè dárúgúdù sílẹ̀ òun náà ni máa sọ̀rọ̀ nípe àti pé ṣe náà òun ni Babachi Lawa lọ fẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà kó túnbọ̀ tún pín yẹlẹyẹlẹ sí nírú àsìkò tó jẹ́ wípé ntílẹ̀ Nàìjíríà nílò ó ní ká dúró ṣírímú sójú kan níṣọ̀kan táfi lè borí gbogbo àwọn ogun eléyìí tí ó ń fin ilẹ̀ yìí lápè ní àwọn igun kọ̀ọ̀kan nílẹ̀ Nàìjíríà o nínú àtẹ̀jáde kan eléyìí tó wá fi síta lójú òpó ìkànsíra ẹni Facebook tiẹ̀ nínú èsì eléyìí tí ó ń fọ̀ lórí ohun tó fà á tó ìkọ̀wé wípé ohun ò ṣe ẹgbẹ́ òṣèlú ADC mọ́ òní Babachi Lawa ló ti sọ di mímọ̀ wípé àwọn èèyàn tọrọ ò bá yé òun fẹ́ kó yé wọn lórí ọ̀rọ̀ kan eléyìí tí ń lẹ̀ mọ́ ńlá lágbo òṣèlú tó di pé ìjọba Muhammadu Buhari ọgbà iṣẹ́ lọ́wọ́ ọ̀hún gẹ́gẹ́ bí akọ̀wé ìjọba ilẹ̀ yìí ngbà náà òní iṣẹ́ àkànṣe tí wọ́n pé wọ́n gbé fóun tí wọ́n pé kó ń lọ rí gé àwọn oko ní agbègbè ibi tí wọ́n fẹ́ dá àwọn èèyàn padà sí lẹ́yìn ìgbésùnmọ̀mí èyí tí wọ́n pè ṣe ló ń da owó rẹ̀ sí Buatu onírara o irọ́ ni àwọn olóṣèlú la bá ń díẹ̀ bẹ́ẹ̀ olótẹ̀síwájú wípé ṣe rí bọ́bá fi lè jẹ́ wípé èèyàn bá bọ́ọ̀ta láti ṣe àtìlẹ́yìn fún Atiku Abubakar wípé kó di olùdíje dupò ààrẹ ńlẹ̀ yìí tó sì rẹ́sẹ̀ walẹ̀ wàhálà ẹ̀kan ò jẹ́ kọ́ rọrùn fún ààrẹ Bọ́lá Tinubu láti wọlé sọ si ipo lekeji ni o koda bi igba ti o se alatako kankan rara oni o se ri bi o ba lo je wipe atiku o lo re di are oni nto fanu to nfi ku o ninu egbe oselu adc be ni pe atejade yi ele ti baba si lawa to ese fi lede yi o na ni o fi nse alaye lori nto mu koku o ninu egbe oselu adc o pe ise ri gbogbo awon oro ele ti awon eyan ti an fi wa tapo ala ti o vita ipo si aso ala ara ohun nigbati ohun fi wa nipo gege bi akowe ijoba apapo ile Nigeria labe Muhammadu Buhari oni nto sele ni pe bi aarin ohun ati aare ile yi to ti di ologbe ohun Muhammadu Buhari se gun nigba na oni ohun fu awon kan lori ni agbo oselu nle yi ngba na oni be ajosepo ohun ati Buhari lo je wipe o ti wa be lati odun 1971 oni koda lẹyin ti ajọsepọ yi o ni awọn kan tun wo pe tori pe oun je omo lẹyin Kristi to tun wa wa lati inu eya Kilba ni ekun ariwa nle yi o ni gbogbo eleyun ni fun lori o ni kan ninu oselu eru nba won gba na tori pe won ri bi en pe are Buhari o nmura fohun sile lati le bo si ipo to ga lorilede yi ngba na ni won wa ri pe iru imura sile ohun ona ti won gba ti Buhari fi nse yi bo nba pada fi le bo si be nkan ko ni rajaja fa won oni idinu ti an fi dogbon ti an pete ti an pa orisirisi ro ti an le orisirisi awon nkan mo nla to idi wi pe won pada yo ohun ku onipo la wa pe opolopo awon eyan ninu won odun si yan ti are Muhammadu Buhari to yan ohun sipo nigba na nitori iru eya to nti wa ati esin to nse oni gba won wa so si eti are Buhari gba na o la are Buhari o teti gbo esun won eleyin ne fi wa wo pe to bo la won se ra oda dudu ta won fi kun omokunrin tin be ninu aso funfun yi ni o fi wa gbe oro ageko wa ti an fi yo ohun ku onipo nigba na
0: to won ni egbe oselu Africa Democratic Congress ADC ni won ti se so wipe nigbati o ba te wa lorun nigbati a ba setan a gbe oruko awon oludije labi ase egbe oselu todo ta won sita fun araye lati ri o akowe ipologo fun egbe oselu ADC Malam Bolaji Abdullahi lo yoju oro e sita fun iko niroyin lasiko ti won takoto ebere sowo si ta ba wa gbagbe ta ba ti gbagbe ka ro wa leti o bipe ke mo se egbe oselu ADC nikan ni eti gbe oruko awon mo egbe oselu won eleyi ti won yoyo ni bi jiji abenu eto idibo abenu eleyi ti won se o won ni oro wuko egbe oselu All Progressive Congress APC Nigeria Democratic Congress NDC People's Democratic Party PDP won ni gbogbo awon oludije wo pata won e lanfani lati gbe sita won ni egbe oselu ADC won se lalaye pe se bi e ti so bi pe agbe sita ni kaka to ye ke mo ni pe e bere ni pe se ati fi oruko sowo si ajo olomire leto idibo le wa Nigeria boruko ba ti wa ni odo ajo olomire leto idibo wa Nigeria ewo ni e tun bere si kakiri ngo ba wa wuwa lowo ara wa ta se ta ga fun ara wa a wa gbe a le oruko bota le wa lanfani lati ri won ni se e gbagbe wi pe leyin ojo kefa eyi ti eto idibo abenu to ti pari ninu gbogbo egbe oselu gbogbo lorilede Nigeria won ko won aforuko egbe awon mo awon oludije labi ase egbe oselu awon ofisita fun awon eyan lati ri won ni leyin oruko awon ti won dije dupo are ninu egbe oselu kan soso o na ni awon eyan ti ri wi pe ninu egbe oselu APC eni to dije dupo are awon eyan ti mo ninu egbe oselu ADC eni to dije dupo are won lawon eyan ti mo NDC won lawon eyan ti mo PDP won lawon eyan ti mo sugbon gbogbo awon to dije dipo ipo gomina ile igbimo asofin agba ile igbimo asoju sofin ile igbimo asoju ti pinle won ni won lanfani lati ri wo o eni ti se alaga fun egbe oselu APC ojogbon natawe you watch that o na ni o nse lalaye bi pe se ri egbe oselu todo ta won won ni pe lati fi oruko awon eyan ti won je oludide labi ase egbe oseto todo ta won ni pe fi sister bako na ni eni ti se are fun legbimo asofin lewa Nigeria apa bi o o na lo ti ba awon ti won je omo legbimo asofin ti won pada lole lati lo re se eto idibo abenu sugbon ti won lule lati ba won soro bi pe e ja se suru o pelu bo se gbera lo si odo are Bola Tinubu iyen lojo ru Wednesday ose ti ado to yo to si lo re salaye fun won bako na lo mo se sori pelu alaga fun ilegbe ma soju sofin lewa Nigeria Basta Judin don na lo re salaye pelu ipo ti nkan se ri lojo bo Thursday lori awon ti won lule ni gaga bi oludije ati awon ti won wa ni ilegbe ma sofin ni le wa Nigeria lowo lo bayi to pada lo le wi pe awon to gbagba si lo tun loye among gba awon ede pada nche ni oju won koro won ni kilo se won won ni pe won adibo fun awon mo ni bo ni won wa ko oru won ko ti won si o ninu oro ti nbe nle yi o won si ni ajo olomire leto idibo lewa Nigeria lo ti mu ojo kerin ojo ketale ni ogun osu kerin titi wo ogbon ojo osu kanu odun 2026 yi pe won fi se eto idibo abenu gbogbo egbe oselu kokan won pari gbogbogbo ti nbe ni odo won won si da oruko pada si odo ajo olomire leto idibo lewa Nigeria loru oruko ti won fa kale ninu egbe oselu won amo titi disin won ti mu oruko lo si odo ajo olomire leto idibo lewa Nigeria ṣugbọn wa ara ilu won re ti oruko nta wi pe e je mo oruko ti nbe ni owo yin e je ri gbogbo awon egbe oselu to ku won sa fi oruko won fi si igbe aya won won lawon oni mu sita titi dasiko yi o
1: loju iwe keje the guardian e je mu papapa are orilede South Africa Cyril Ramaphosa oni o mo ti se atenumo re wi pe isakoso ohun koni yese lori igbese lati ri wi pe awon lo ohun to ba ofin mu lori iwolewode ni orilede ohun pelu atenumoro wi pe gbogbo awon eyan ti won lo ihale ati itaporogan to nti oro eleya meya eleyi ti won fi ngbogun ti awon eyan ti won je ari abi ajoji ni orilede na ni ijoba koroju si o ati pe ijoba ko faramo ba awon eyan bi o se n gbe awon orisirisi awon aiso iroyin ati awon ofege iroyin jade ni gbogbo awon aye kokan ni ti butoro orilede ohun nigba tin ba gbogbo awon eyan ile na soro ni ana ojo Aiku Sunday are Ramaphosa oni o se apejuwe re wi pe oniruru awon igbese o la won ti fe gbe be oni awon si koroju si awon igbese ati ihuwa si awon eyan kan eleyi ti o je wi pe ko je itewogba ninu eyi ta ti ri ki awon eyan ti jọbọ ofun lase ki won lo ri mo bere iwe ase lowo iwe ase igbelu abi iwe to le se idanimo pe mo je omo orilede South Africa bi be ko lowo awon ari ati awon omo onilu lai je wipe ijoba o fun won ni iru ase be won pe tabi ki awon eyan kan ki a dede kora won jo lati mo pe awon eyan kan won o leto si awon eto to je ti ijoba boya ti ilera abi awon nkan mi nitori pe won ki se omo nilu abi oro won ori bakan oni eni ti o lase ko leto lati mo wu iru awon iwa be abi ki awa pe amomo agboju agan abere si koju oro si awon eyan ti en ba ti je are ni orilede South Africa are ohun ko sai tun so di mimo pe o nbu enu ate lu iwe eleya meya abi ti pe ka mo pe tori pe enikan ki se omo ile eni abi tori pe enikan je ako abi enikan je abo la wa mo la n fi iya je oni rara iru eleyi oda ati pe gbogbo nkan ti awon eyan n te kaakiri lawon oju opo aye lu jara o pe awon aheso iroyin ati ayederu iroyin ohun lo kun be o are n lo wa pe ni tohun o gege bi ijoba orilede South Africa awon gbe igbese eleyi to ye ka awon gbe lojuna ati sakoso oro to ba ti je mo iwolewode ti orilede ohun lona toto ati bo se ye be la won o si se eto abo to peye si awon enu ala ni orilede ohun sugbon awon tawon ogbese ran ti won ki se asoju ijoba ni eka iwolewode ki won o mo fopo moyo ni orilede South Africa to fi wa je wi pe yoda gbogbo ajosepo awon ati awon orilede mi lagbaye ru
0: ko je bi ta ri mo fun ti aro toni lori edo ki o ago mejila losan toni ona ni gudugbe royin yo tumo de si eti gboyin titi wa di igba na titi layo akisola na loruko temi e ma ya se
1: oluwa sina alayo ogo ede ofo ma le so fa loruko temi nje ninu ire atayo ohun la tun pade odigba
2: edo ki royin lagilu fm 96.7
3: jọwọ e tẹti si ikede pataki awa akẹkọ jade ileiwe community grammar school mokola ibadan 1988 set eyi ni lati kede fun gbogbo wa wipe awa akẹkọ jade ti ileiwe community grammar school mokola ibadan ti ọdun 1988 n pe gbogbo awọn akin akẹgbẹ wa si ipade ori ate ayelujara ti a nse fun ekunrere alaye e pe awọn ero ibanisọrọ yi patricia igbenegu 0805-620-1696 Abosede Abiona 0803-376-9922 Funke Babadare 0803-216-3248 Olukede 1988 Pioneer Set ti Community Grammar School Mokola Ibadan
2: Lagilu FM 96.7 Oju oja apamowo atajere oja

0: se ru e lotutu ati lododo eti mo ka se pelu oto nu to ba so be o ma se be lowo lowo lasiko yi akoko ti to fun media cashflow ninu juju owo to le ni million lona ajota naira wa fun jije ati bi awon to ju ogo tan eniyan lo lo ma ni ipin lati je lose kokan ma se fa seyin ma jora re lenu gbogbo ayu to ba je duro fun anfani lati yi ipin si aye re pada bo se nta to tun ta si be la anfani re npo si Wednesday 24th of June jojojo ayo la pelu rire lala kan tun oya bere si ni lo ma ta pelu code e lori splash fm *347*1004*1#. Lori Lajelu FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cash.ng. Media Cashpot ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti cash yẹ? Mo ti cash yẹ.
1: Owó ni Monday mi wá bá.
2: Jẹun wọ́nà láti dáàbòbò àmúlò data rẹ̀. Ìdáàbòbò àmúlò data rẹ̀ wà lórí áàpù rẹ̀. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kó lórí fóònù rẹ̀. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safer mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí data rẹ̀ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ̀ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ láǹfààní lórí àmúlò data rẹ̀. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ̀ lálòpẹ́. Ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
3: Lajiru FM 96.7.
4: Omi Ali Ayika Madini Ahmed Ola Osebikan ti mo je baba loja fun egbe eleso ile Ibadan Lagelu ni mo wa yi o ni eto oju oja emi pelu Sade Ajala mo ma gbo eto oju oja daada mo wa ro gbo eyin araalu ateyin loja loja pe ke ma gbo eto oju oja daada
5: oju oja apamowo owo atajere oja.
6: Kí àlùyìn lọ́gbọ̀ ẹnu gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ràn wa ní kàn ní Lagelu 96.7 FM òkè gájòkè gbogbo ẹ̀yìn tẹ́ ń tẹ̀lé wa ní gbogbo ògbà gbogbo ẹ̀yìn tẹ́ ṣàmà ń wà ń bẹ̀ ni ẹ̀yìn ò gbọ́ ń wóróworó kankan. Èyí tó máa ń sọ nìyẹn wípé èrò mọ ibi tó ń lọ ẹ má ṣẹ́jú sí èrò ní kàn ní Lagelu ń bí àwọn tiwa yìí wọ́n ti lẹ̀ mọ́ wa ni pé kín ni gbogbo ibi tí Lagelu bá ń lo àwọn ọmọ tẹ̀lé ni lágbára lọ́wọ́ ọlọ́run a sì ní jọ kó kàn náà tó lọ́lọ́run ní ṣojú wa ní kàn ní Lagelu òun ló ń ṣáájú báyìí táwa náà ń tẹ̀lé kò sì ní mú wa wọnú gbòòrò lágbára ọlọ́run. A lọ sọ́jà a dẹ̀ béèrè kí ló ṣẹlẹ̀ nínú ọjà alfa epo pupa lọ́dọ̀ tí yín tá a mọ̀ sí palmoil èló ni ẹ̀yìn ta kiní yẹn wọn ló ti wálẹ̀ wọ́n sì ló nídìí tí ọ̀rọ̀ yẹn tó fi rí bẹ́ẹ̀ báyìí a mọ̀ lọ kódà lọ́dọ̀ aṣojú elépo gan la lọ tolú ó yà má wòran jẹ́ káwọn ará ilé gbọ́ bá a ti ṣe ń nájà yẹn láti lé wa ó yá.
7: Lẹ́mọ̀ mi kí lorúkọ yín o. Èmi ni aṣojú elépo ìpínlẹ̀ Ọ̀yọ́ Ìyáàfin Olúbáyọ̀ Ọlájì.
8: Ẹ pẹ̀lẹ́ mà bó o níṣẹ́ ẹ̀ ta.
7: A age n wa o
8: dupe lowo olohun
7: a dupe lodo olohun o
8: awon iso elepo kilo to fi jo pe eyo ni very bi joko si nbe gbogbo ta ma rin se bi epo ida
7: ah yo ma rin na ni ko gbodo ma rin
8: irin si ni o
7: ah ko gbodo ma rin yo ma rin se
8: so mo fese mule
7: a n fese mule
8: tori pe gbogbo e ni rin si
7: yo ma rin
8: o tun yo
7: o tun yo o yo o yo
8: o ga bo ni mami cheta bo le po bayi won le po ti ja wale
7: epo ja wale ko si ja wale tori o ye ko ja wale ju bayi lo asiko yi o ti ye ke po ma gbenu soke die die sugba bilu ti ri o mo gbogbo e foju po
8: o mo gbogbo e foju po
7: o foju po ko lo
8: ni ru nu osu ke fa ta wa yi
7: o ti ye ko gbenu oke
8: o ti ye ki epo pupa ko gbenu soke
7: ayo ti ye ko gbenu soke
8: amo wa ja wale
7: o ja wale o ja wale na la tun ni ra ba se ra yi a e bilu ti ri na lo jo ja wale bilu ti ri ni asiko e
8: dada ni ko lo oke gan ni
7: o di dada in gbe teyan ba ope to ba so di mefa sori ta ja ta de be lo ni ta ja meji to to dosu ke gita ja meji ebe n baba dosu keta n bi meji ori ayoku la aga o n ta o ta n be naa nu o to dodo ti n bo
8: o tutu o sese tun so
7: ko tutu o so me bi ti n to ti n fa nu
8: se ka wa so pe masi ko se yi ka so pe o wa fi pe awa ti awa n ra epo ni abi kini ka so tori pe jijawale ti e wi pe asiko lojo jawale o fe rorun fun awa tori die die awa ta le mo bera kile ro
7: yo ma rorun fun ana ni awa na gbadu akolo gagagagan do ba won lawon ju na na ko da koda koda kọlọrun ọba kọ fara de wa
8: ami ami
7: gbogbo kakaka kọlọrun ọba ni mu duro
8: ami ami lọwọ ibayi elo ni awọn kegi nlanla ibayi
7: kegi nlanla wash meta ka to se leya 50,000 la nra
8: meteta
7: 150 ni meta
8: sọdọ ni kẹyàn kọ meta pọ ni
7: bẹyìn ọba lagbara meta o le gbe kan o le ra kan wa
8: 150
7: ni meteta ka to se leya
8: leya ta se lo yi
7: ayo 50,000 la nra awa na baba fe to ta a ta 51
8: ẹni ẹni sẹ kọkọ ti ẹ kọkọ ni suru na ṣe aduru kẹgi ẹgbẹrun kan le fi ta le fe so fa wa
7: ẹgbẹrun kan ni boju bẹẹ lọ wọn ara
8: wọn ni rakẹ
7: owo tẹ ri n tada
8: aduro didi kẹgi kan
7: bẹẹni
8: báwo ló ṣe wá ń pè yín torí èmi ń ro àti gbé wá látòkò
7: gan-an
8: ṣèbọ́ kọ̀ lẹ́ẹ̀fì gbé
7: ayo
8: bó lẹ ṣe ń ṣe
7: àánú là ń jẹ báyìí ìlúlẹ̀ àánú là ń jẹ àwọn ó ti fojú ka pléètì rẹ wípé tá a bá mú bàmùbà irú búdú ẹyọ kan ẹni tó bá mú ogójì bọ̀ tó bá jẹ 1,000 náà ó ti tó
8: bẹ́ẹ̀ ni lọ́nà ogójì
7: lọ́nà ogójì
8: ṣùgbọ́n ọkọ̀ náà nǹkan sọ́kàn náà ò ní béèrè tiẹ̀
7: lẹ mú owó ọkọ̀ la sí mọ́
8: lẹ sí mọ́ lẹ dá ń gbà yẹn lẹ dá ń gbà yẹn
7: mú owó ọkọ̀
8: ní ìsìn báyìí wọ́n tún ló tún ti wá já wálẹ̀ sí ju torí 50,000 tẹ́ẹ̀ta kí a tó ṣe léyà ń lọ
7: kọ̀ já wálẹ̀ sí o lẹ́yìn léyà ìgbà tí gbogbo wọn ti roko a ti ra 52 táwa gan ra
8: ṣe lẹyìn iléyà
7: yìí ńgbà gbogbo tí wọn kó wa lé iléyà torí
8: ní ìgbò wa ni iléyà
7: táyọ kálukú ò tí ì padà oko oko míì ní ìsìn wọn ò tí ì sílẹ kan pé kí wọn roko wọn ó pè ká nìkan kọ ọmọ ti ìdoko ní ìsìn ìyẹn oko míì ní ìsìn anybody ò tí ì roko wọn ìdoko padà
8: wọn sì ń sọdún lé
7: wọn ti ń sọdún lé gbogbo tí wọn á kó dé wọn ti ta wọn á ti ra àwọn awọ gbìtàn wọn àbá ń tọ́ bá kù kálukú gbowó lé ni
8: kálukú gbowó lé ẹ ti wá tán ilé ìtẹ́ ẹ̀tàn 50 ẹ ti wá tán 52
7: báyìí 52 ni báyìí 52 53.
8: àmọ́ kíní ògán náà síbẹ̀síbẹ̀ ó sì gbéra ju tọdún tó lọ lọ.
7: ó gbéra ju tọdún tó lọ lọ kò sì tó gbéra ju tọdún tó lọ lọ torí lọ́dún tó lọ a mà tẹ pọ dé 300,000 mẹ́ta.
8: bẹ́ẹ̀ni
7: tá a tẹ yọ ọkàn lọ́ndẹ́ẹ̀dì ẹyọkàn tá n tan 52 tá n gbó pin wọn ata lọ́ndẹ́ẹ̀dì
8: lọ́dún tó lọ
7: lọ́dún àti ìwà amọ́tọ́dún iná bọ̀bá dinú agara o àti ìmọ̀ ń ta àtàtọ́ra ìdinú agara bá inú ìfọ̀la wa.
8: inú ìfọ̀la sì wà báyìí.
7: inú ìfọ̀la wa. inú ìfọ̀la sì wà.
8: inú àánú agara yẹn wá ń kọ́ epo máa pọ̀ ni.
7: epo máa ń wọ́n ni yọ wọ́n ni yọ wọ́n ni àyà inú agara yọ wọ́n ni.
8: ṣe bí ọ̀pẹ ni aráàgì ọ̀pẹ la ti ń rí epo.
7: bẹ́ẹ̀ni.
8: bí àwa náà wà lọ́pẹ́ ń bí. àbí bó òun ló wa jẹ́. àlọ́ ti rí bẹ́ẹ̀.
7: alọ́pẹ́ bí ìbá wa ṣe pa alọ́pẹ́ ohun tí a ń pa wá bí omi ń gojúmọ́.
9: bẹ́yà bá pa mi hámù náà téèyàn rè ébù sí òní ìtàn bẹ̀
10: ni. yóò tán o.
9: ẹ
10: tí èsì tún aṣọ mi.
9: ọmọ ọlá ń tà ń jẹ ni ọlá àgíríkì ọ̀pẹ ló kù tà ń jẹ báyìí. epo ìbá ti kọjá gbogbo nǹkan tá ń wí yìí ṣùgbọ́n gbogbo tí ń rìtáyà kálukú ló ra lẹ̀ tí wọ́n fi gbin ọ̀pẹ. ọ̀ka ọ̀pẹ kálukú sì ti jáde débi wípé agriculture ni òjì amọ̀ yìí.
10: agriculture ni òjì amọ̀
9: yìí. èmi òjì amọ̀ yìí o àbá ti mọ iye epo kálukú ẹ̀ lọ́jẹ́ kéko ọ̀dà bí ìgbà wípọ́ surplus. ságbògo tó ti wà látàyè bababa tọ́jà pé tí àwọn tí wọ́n oògùn ìdajì ọ̀run ni ń lọ.
10: màá mi ìdajì ọ̀run ti á jẹ́.
9: ìdajì ọ̀run ni ní gíga rẹ̀. ṣe lápè tí bá ṣe wípọ̀ wọ̀ rẹ̀ là ń jẹ ni epo ìbá ti wọ́n gòròrò lọ ṣùgbọ́n gbígbin agi kọ́sọ̀ òjì amọ̀ yìí. ni
10: tó jẹ́ pé àwọn àgbẹ̀ àròkọ bọ́dún dé
9: àwọn àgbẹ̀ bẹ́ẹ̀ ni
10: eléyìí tó jáládàáni tí wọn
9: ṣe ń dá ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ kálukú
10: jẹ́ kí ó tún
9: kálukú ra é kalẹ̀ lọ tí wọn fi ń gbin ọ̀pẹ ni wọn sì ti mọ̀ pé tọ́ba ti bẹ̀rẹ̀ sísowó dé bó ti jẹnu.
10: iṣẹ́ àgbẹ̀ ó túmọ̀ sí wípé baba ní káwó ọ̀nà òjìmọ́ nísìn tí àwọn tí ń repo tí wọ́n ń ná báyìí láti fi rí epo
9: bẹ́ẹ̀
10: ni pé nírú ìgbà kan tipẹ́tipẹ́ náà wọ́n pé ọ̀nà tó jìn yìí rẹ́rẹ́rẹ́
9: bẹ́ẹ̀
10: ni o
9: ibẹ̀ la ti rè é rà
10: ìgbọ̀n nísìn ìtòsí tó ti wà nítòsí
9: ó ti wà nítòsí gbogbo ibi tí aládàáni ń dá
10: oko
9: sí o ti yapa ọ̀jẹ̀ kíkálukú ọmọ ọ̀nà pọ̀pọ̀ mọ́ irú gbé ó ṣe jẹ́ ìníṣẹ́ abọ́ á ti wí pé bẹ́ẹ̀yìn ó ti ẹ̀ kó kú lọ́nà a dùn nísà a rè mọ ti ṣẹlẹ̀ nbẹ.
10: a pé tẹ́lẹ̀tẹ́lẹ̀.
9: tọ́ba ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n báyìí aládàáni ni a bá ti débẹ̀ báyìí wọ́n rí epo mú wálé.
10: tí ó sì jépo gidi o.
9: tó jépo gidi lépa agi kọ́sọ̀ gidi.
10: tó sì da. orí ń bà mí epo mi àmọ́ ara ẹ̀.
9: láéláé ipa agi kọ́sọ̀ ipa àfẹrọsẹ. tí ó tòrò kẹ̀kẹ̀kẹ̀.
10: tí ó da gan.
9: tí ó da gan.
10: ṣé òun náà sì wà lè pẹ́lẹ́ bíi ti àwọn bàbá ti wá àwọn epo tá a rí látara àwọn ọ̀pẹ tipẹ́tipẹ́ ṣé ti alágiríkọ́tọ̀ yìí náà ṣó lè wá pẹ́ ṣó lè bẹ́ẹ̀mí díje
9: tí wọ́n ní bọ́lá nù. bẹ́ẹ̀mí díje ni tí wọ́n ti jẹ́ oní tipẹ́tipẹ́ nǹkan nísìn náà ti kọ́ iṣẹ́ lọ́dọ̀ àwọn
10: alágiríkọ́tọ̀
9: alágiríkọ́tọ̀ ẹ̀rọ làwọn náà fi ń lọ.
10: pé kò lè rọrùn.
9: ọ̀rẹ́ ni wọ́n fi ń lọ wọn ọ̀bẹ wọn gbára lu inú omi mọ́ ẹ̀rọ ni tí wọ́n bá ti ń lọ báyìí wọ́n mọ fún wọn mọ dànù kẹ́ẹ̀gì ni.
10: àmọ́ ọ̀dọ́ ò lè ṣe bẹ́ẹ̀ pọ̀ ń di iṣẹ́ mọ́ ní ìsìn.
9: láéláé ẹni ẹ ń fẹjú sí gan pàápàá.
10: irọ́ ni
9: bẹ́ẹ̀
10: ni ọ̀dọ́ ni mò ń sọ o.
9: bẹ́ẹ̀ ni
10: tí wọ́n ti mú gẹ́gẹ́ bí iṣẹ́.
9: púpọ̀ jẹ́ pọ̀ rọrùn pọ̀. ọ rọrùn pọ̀.
10: tí èsì ṣe pé iṣẹ́ téèyàn rọ̀ ọlọ́pàá tí wọ́n máa ń sá lọ.
9: lọ́gbà gbọ́ra kò láéláé ọlọ́pàá kan bá fẹ́ halẹ̀ á pè tu pé tẹ́rù wa wo àkókò pé.
10: bẹ́ẹ̀ ni o epo
9: pupa ló wà nbẹ. o ti jẹ́
10: ọmọ wa tà lágbára lọ́wọ́
9: mi.
10: bó o ní sáwọn èèyàn wa ń bo ọjà yìí báyìí.
9: wọ́n ń rà á o àráàánú ọlọ́run gbà o.
10: ọlọ́run ṣe o.
9: àráàánú ọlọ́run gbà o. wọ́n ń rà á o à ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run.
10: mi ò pè kí ni àwọn gbọ́wọ́ lọ́wọ́ ni o. ẹ bá dé sọ wọ́n gbà mí kì í ṣe epo lèmi sọ o. àwọn ọjà míì wọ́n pe àwọn sàgbọ́wọ́ lọ́wọ́ náà ni àwọn ò rí nǹkan kan tà.
9: epo di dandan jíjẹ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀
10: àbí bẹ́ẹ̀ yẹn bá sàfẹ́ ẹsẹ̀ fọ́ báyìí
9: ni yọ́ọ̀sàfẹ́ kò sí kò sí téèyàn fẹ́ ṣe tí
10: tọ́ba
9: fẹ́ tọ́ba ti jẹ mọ́bẹ̀ ọjẹ́ mẹ́po ó ti jẹnu.
10: àánú ọlọ́run yóò sọ̀kalẹ̀ sórílẹ̀‐èdè
9: mi o.
10: ìmọ̀ràn wọlé wá fẹ́ fún àwọn ọ̀dọ́ tí àwọn kan wò pé irú àwọn iṣẹ́ báyìí
9: ẹ̀ iṣẹ́ abiyamọ ni kò sì wí pé èèyàn dédi rẹ̀ ibi pọmẹ.
10: ibi pọmẹ ibi ò lè pọmẹ nídìí.
9: àwa elépo àtọ́mọ́fi yan gan pé epo ti kọ́ lé epo fami sí i epo ti kọ́ lé epo fami sí
10: i
9: epo ti rán mọ́rin ìlú ìyókù epo ti bá lè. gbogbo ọmọ kálukú lọ́wọ́ àlùrẹ́ èbò láwọ elépo tó sì jẹ́ pé bí àwọn bá kú báyìí wọ́n pè hàn fẹ́kẹ́ wá sóró epo fún ìyá wọn torí epo ló gbà wọn délùú èbò. iṣẹ́ abiyamọ ni o iṣẹ́ abiyamọ ni.
10: ìlú ìbàjẹ́ lágbára lọ́wọ́ ọlọ́run
9: mi ò lójú.
10: kí lorúkọ ilé kan sí.
9: èmi ni ìyáàfin olúbáyọ.
10: lágbára lọ́wọ́ ọlọ́run ẹ máa tà.
9: àmì mi ò lójú
10: wọn. ètò tá a pè ní ojú ọjà ó ṣì ń tẹ̀síwájú ní kànlélágbèrè 96.7 FM òkè gájòkè. ẹ ṣeun ṣe wà ń bẹ̀ pẹ̀lú.
5: ojú ọjà àpamọ́wọ́ owó àtàjẹrí ọjà.
6: Tọ́ ìyẹlẹ́pọ̀ ó ṣàlàyé màmá ṣàlàyé wọ́n jẹ́ ká mọ bó ti ṣe ń lọ lórí ọ̀rọ̀ ìyẹlẹ́pọ̀ dé pé tọ́ ká tó ṣe léyà yẹn wọ́n pé ó tún ra fẹ́ dàbí pé ó gbéra díẹ̀ pé kò pọ̀ jù náà bíi 1,000,000 owó náírà ó ní àwọn kẹ́gì yẹn eléyìí tí àwọn máa ń rà wọ́n ní ṣùgbọ́n o bí léyà ti ṣe kí ni bó ṣe kúrò ńbẹ̀ tán báyìí o ló dà pé kinní yẹn tún ti ń léwó 1,000,000-2,000 ó tún ti fẹ́ máa dàbí ìgbà tó jẹ́ pé ó fẹ́ máa léwó sí i èyí tẹ̀mí mú nínú ọ̀rọ̀ yẹn tó kan àwọn ọ̀dọ́ torí gbà ta bèrè lọ́wọ́ wọn pé ọ̀fà àwọn ọ̀dọ́ wọn ní fẹ́ láìkí iṣẹ́ yìí o pé kẹ́yàn wà nú epo kọ́ mọ rin sìn láwọn elépo mọ rin sìn ni àmọ́ tí wọ́n bá tajà tán ń lọ́wọ́ rọ̀lẹ́ tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ń lọ ilé ẹ̀ ní sọ pépo ni wọ́n ń tà torí wọ́n mọ̀ kan gá ni tó jẹ́ pé aṣọ wọn báyìí tí ó ní ìtìgbà wọ́n níṣẹ́ táwọn ṣe nìyẹn àwọn níṣẹ́ gan àwọn láṣọ gan táwọn máa ń wọ̀ lẹ́nu iṣẹ́ nígbà tẹ́mi wá bèrè ọ̀rọ̀ lọ́wọ́ ìyá ìpẹ́ àfà àwọn ọ̀dọ́ ǹjẹ́ wọ́n wa ní dírẹ́sì bíbí àṣẹ iléèbó wọn ní kíni wọ́n ti pọ̀ ń díẹ̀ iṣẹ́ lóògùn ìṣẹ́ ṣó ti yé wa wọ́n ní wọ́n ti ń pọ̀ nídìí ẹ̀ báyìí gan gidi tó jẹ́ pé àwọn tó jẹ́ àgbẹ̀ aládàáni màmá pè wọ́n lágriculture àwọn agriculturist lèmi ó pè wọ́n jàre wọ́n ní àwọn yẹn tí wọ́n ti ń dá oko yìí ní oko tá a mọ̀ sí oko ọ̀pẹ tó jẹ́ ti agric gangan wọ́n ní wọ́n ti pọ̀ ń bẹ̀ débi igẹ́ tẹ́nìkan bá wá dúró pé sam òun ò sáà rí iṣẹ́ ni bẹ́ẹ̀ dẹ̀ rè ìyá ìyá yín ó wà lóko yẹn ìyá bàbá yín ó wà lóko yẹn èyí ò lè bèrè pé dáa owó tẹ kó bọ̀ láti ibi àgùnbánirọ̀ yìí kí la lè fi ṣe náà irú ilẹ̀ wo la lè rà ká máa mójútó gbogbo kinní yẹn eléyìí náà já wo àwọn tí àgbẹ̀ yìí làwọn bàbá wa ni wọ́n fi kọ́ kòkó wa sí àtàwọn nǹkan mèremère àwọn nǹkan mèremère tí wọ́n ṣe ń gbà náà ẹ má jà káwọ́ lọ́wọ́ ká sá máa dúró délé iṣẹ́ kan eléyìí tí wọ́n gbà wá táwa mú tà táwọn dé sọ́rùn èyí tó bá yẹ fún ṣíṣe ẹ̀jẹ̀ ká ṣe é lójú ọjọ́ ó di ìtọ̀ a fi ṣọṣọ gún ètò tá a pè lójú ọjà fún tààrọ yìí ìjọ mẹjọ lágbára lọwọ ọlọrun ọba ni ẹ tún pàdé wa lórí ètò yìí láṣẹ elédùmarè àmọ lọsànán ẹ má gbàgbé pé ètò tá a pè ní kí la rí gbọ ó sì ń bọ ní ìtìgbọ yín níkànnì yín náà ni o aago kan sáago méjì àbọ ni o fọláṣadé àjàlá tí èmi ń jẹ tẹ wá sí wá mọ mí sí àbẹni àbẹkẹ lórí ètò ọhún mò ń bọ láṣẹ edùmarè olúwa ṣínà láyò ògo èdè èyí dẹ mọ sí àlàní lórí ètò ọhún òun náà tó ń bọ lágbá lọwọ ọlọrun ọba títí wá dọsán òun lábúrò oníṣẹ nìkọọkan wa o ìjọ mẹjọ la máa pàdé lórí ètò ojú ọjà yìí bẹẹ bá ní tẹ fẹ bá fọláṣadé àjàlá sọ ẹ lè pé sórí ẹrọ ọba ẹni sọrọ sí 08100617416 08100617416 àwa mọ rírì yìí gan bẹẹ ti ṣe ń tẹlé wa.

*1004*#. Gẹ́gẹ́ ni gẹ́gẹ́ bí mo ṣe ń ṣàlàyé fún yín. Ó dẹ̀ ti yá wọn tó yé mọ́jì àgbọ̀ òsì ńbẹ̀, ó ti yá wọn tó yé. Ó ti yá wọn tó yé. Ta ló ní 50,000 naira ẹ̀ká bẹ́ẹ̀ látorí 50k. Mọ́rin lẹ́ǹtì mọ́ wàrà ro tá ń sọ yẹn. *347**1004*#.

0004*#. O ti kàwọ́ náà nu. O ń wojú fóònù rẹ pé sólè jẹ́ wọ̀sá. Ìwọ náà ni. Tọ́ bá rí lẹ́ǹtì ni o. Tọ́ wà ráró. Jẹ́ àṣẹ báyìí. Bọ́ bá ti sẹ́ndì kóòdù yẹn. Wọ́n á dá mẹ́sẹ̀jì padà fún ẹ. Tíkẹ́ẹ̀tì mélòó ló fẹ́ rà? Bọ́ bá jẹ́ yọkan bọ́jẹ́ méjì bọ́jẹ́ mẹ́ta ó ti wà ńbẹ̀. Ìwọ kàtẹ́ yọ fẹ́ rà. Lẹ́yìn ẹ wá dá mẹ́sẹ̀jì padà fún ẹ. Inú mẹ́sẹ̀jì yẹn 1-2 máa wà ńbẹ̀. Wọ́n kọ 1, wọ́n kọ 2. Níbi 1 yẹn wọ́n kọ sí pé ṣé transfer ló fẹ́ lò. 2 yẹn wọ́n kọ sí pé ṣé USSD code ló fẹ́ lò. Ṣùgbọ́n kó lè tètè rọrùn. Bọ́ ọ bá mú transfer yẹn, ojú ẹsẹ̀ ni wọ́n send báǹkì tó ti ra tíkẹ́ẹ̀tì fún ẹ. Tí wọ́n bá ti á send báǹkì yẹn fún ẹ, ìwọ tó bá jẹ́ wípé o ní owó lákàǹtì yẹn báǹkì àkàǹtì ẹ tó lè fi rà direct látorí fóònù ẹ. Báǹkì tí wọ́n send sí ẹ yẹn, ìwọ ló ní báǹkì yẹn in the next 30 minutes. O lè mú báǹkì yẹn kó o mú gbalé POS lọ. Kó o dẹ̀ mú cash lápò ara ẹ kó o fún wọn pé ọ́yá ẹ bá ń san iye sínú báǹkì yìí. Ojú ẹ̀sẹ̀ tí wọ́n bá ti bọ́ sán, ọ̀dọ̀ rẹ mẹ́sẹ̀jì ó ti dáhùn pé nọ́mbà rẹ ti wà eligible. Tó bá jẹ̀dẹ̀ yí pé USSD code náà ni, yóò fún ẹ ní kóòdù báǹkì tó o bá fẹ́ lò. Tó ìyàtọ̀ ibẹ̀ náà nìyẹn. Wọ́n bá dàbí ẹni pé gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí padà fẹ́ rú ọ lójú.

0: brings the professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
1: Hello people, my name is Femi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
2: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
3: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
0: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we will train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone
4: 0807-112-4000. 0807-112-4000.
0: New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity.
5: Ibadan Mega Crusade 2026. Ẹ̀yin ará ìlú Ìbàdàn, ẹ kú oríire o. Ìpèlà kan ti dé láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ìjọ God of White Calling for All Souls Ministries ń pè yín sí ìpàdé agbára lọ́jọ́ mẹ́ta, èyí tí ó máa wáyé ní ìlú Ìbàdàn. Tí àkórí rẹ̀ ń jẹ́ àṣẹ tó ń darí gbogbo ayé, Authority that leads the whole world. Èyí tí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹwàá sí ọjọ́ kejìlá oṣù kẹfà 2026. Ìpàdé yìí ó máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́rin ìrọ̀lẹ́. Ibi ìpàdé ni Iléèwé Ọba Kíyẹlé Memorial High School, Alubua, Bashonu Road, Ìdí-Àpẹ́, Ìbàdàn. Ọlọ́run láti ẹnu ìránṣẹ́ rẹ̀, Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel, ti ṣetán láti gba gbogbo ọkọ̀ pàdé pẹ̀lú ọwọ́ agbára àti iṣẹ́ ìyanu. Ọlọ́run yóò ṣe ohun tí kò ṣe rí nílùú Ìbàdàn nípasẹ̀ ìpàdé yìí. Arọ yóò rìn, afọ́jú yóò ríran, láìsàn yóò gba ìwòsàn, ìrètí yóò padà wá, ìbùkún, ìtúpalẹ̀ àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yóò wà. Ẹni tí Ọlọ́run yóò lò fún iṣẹ́ àmì àti agbára ni Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel. Ṣetán láti gba Ọlọ́run ìpè funfun fún gbogbo ọkọ̀ pàdé. Àwọn bọ́ọ̀sì ọ̀fẹ́ wà láti gbé ọwọ́ sí ibi ìpàdé láti Ìwòrò, Mọ́kọ́lá, Challenge, Ọjọ́, Ẹgbẹ́ra, Brewery, Ìgbàrẹ́ ti dé. Wá pẹ̀lú ìgbàgbọ́, ẹ sì gba ohun tí Ọlọ́run ti pèsè fún yín. Fún ìbéèrè, pé 08032803045 tàbí 09057137367. Ẹ tún lè tẹ̀lé wa lórí ayélujára Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel. Má ṣe padà sẹ́yìn, Ọlọ́run dúró dé ọ́.
6: Ǹjẹ́ òun wọ́n ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ? Ìdáàbòbò àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ, àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safer mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ láǹfààní lórí àmúlò data rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
7: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
8: S-E-L-E-R-R-I-E. Sálárì.
7: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
9: T-U-R-M-E-R-I-C turmeric.
7: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
10: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti ata ilẹ̀ pupa, olùyípadà ayọ̀.

0: Èmi ọmọ yín náà ni ó jọlí jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
1: S-E-L-A-R-R-I-E salary.
0: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
2: T-U-R-M-E-R-I-C turmeric.
0: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
3: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
4: Obìnrin.
5: Béèyàn bá ṣiṣẹ́ tó ṣe rí, tó ṣe fi hàn láwùjọ pé iṣẹ́ báyìí ni mò ń ṣe. Irú ẹni bẹ́ẹ̀ ti kúrò lẹ́nu yẹpẹrẹ láwùjọ. Ìdí nìyí tí àwọn agbóhùnsáfẹ́fẹ́ lóbìnrin Women Broadcasters Forum fi ṣetán láti ṣèfilọ́lẹ̀ ẹgbẹ́ wọn àti fífi àmì ẹ̀yẹ dá àwọn akọni obìnrin tí wọ́n ti kópa ribiribi fún ìdàgbàsókè iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ lọ́la. Èrò ipó, èrò ọ̀sà, ẹ bá wa níjẹ̀bútù retí wa. Àwọn obìnrin agbóhùnsáfẹ́fẹ́ lórí rédíò àti tẹlifíṣàn ẹ̀ka tipinlẹ̀ Ọ̀yọ́ yóò jáde tán bí ọmọ tuntun. Ògúnjọ́ oṣù kẹfà ọdún tá a wà yìí, aago 12 ọ̀sán làwọn obìnrin tó jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ẹ̀ka ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò máa fi tan balẹ̀ pẹ̀lú ìfilọ́lẹ̀ ẹgbẹ́ wọn fún gbogbo ayé rí. Àwọn ọ̀tọ̀kùlú ènìyàn láwùjọ, bàbá lọ́jà, ìyá lọ́jà, àwọn orí adé, àwọn lọ́balọ́ba àtàwọn ìjòyè. Àwọn obìnrin àkọ́kọ́ tó fi mọ́ àwọn kọmíṣánná tó jẹ́ alákòóso fọ́nrán tó ní ṣe pẹ̀lú obìnrin, wọ́n mọ̀ wà ní kalẹ̀ lọ́jọ́ náà láti mú kí ìfilọ́lẹ̀ ẹgbẹ́ àwọn obìnrin agbóhùnsáfẹ́fẹ́ nípínlẹ̀ Ọ̀yọ́ kó pin mire kó lárinrin jù. Flash Academy ní fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn láti gbàlejò. À ń retí yín.
6: Ẹ̀yin ọmọ lọ́wọ́ ìjọ́n, ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí káàṣì ẹ̀léra-léra lóní bá-tú-bá. Abẹ̀rẹ̀ látorí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́. Àwọn èèyàn tún gbẹnu sí yẹn lọ ní ìgbòrò ayé. Workersday Cashport yẹn gan lọ fáfá. Ká má wàá tí sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀nẹ̀kọ̀ẹ́. Káàṣì ẹlẹ́rìnjú àánú ti a. Ọmọ má lọ fà tí káàṣì ẹ̀ bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí Mid-Year Cashport tinú oṣù kẹfà yìí. Owó tó lé ní 1,250,000 naira 50,000,000 naira ni àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sẹ̀. Lórí Splash FM *347*1004#. Lórí Ládélú FM *347*1004#2#. Tàbí lórí wẹ́bsáìtì wa.

0: pe ti yin me lo gbogbo eyan bada ta bebe e ja ma nra wa leti pe gbogbo to lu wa dada dada ni ṣugbọn nigba ta daye ona kan tabi ona mi ta ngba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagwara ṣugbọn ninu gbogbo eya ara oju lo bara idi pataki re ti ajo charity year foundation se npe akiyesi gbogbo eniyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to nlo lowo lowo ni charity year eye care foundation anfani la gba le yi erongba ti won fi gbe kale ko munira dani 1000 naira pere lowo card ofese la yewo oju o reading glasses lo fe fun gbogbo en ba nilo e anise ofe la yewo fun gbogbo en to ba fe ma bi oro ku si ni pa oro oju rorun gbogbo olukopa to ni pe nija oju la se sagbe kale charity year eye care foundation nigba to tun wa gba bi to ti ra anu gba lai si ni ra owo ke lo tun duro se ori ran gara ko ma deni ti won nfa ni tete phone loju popo la fe ni o ma lo tara lo sayewo oju re ni number 94 opposite unity bank charity council building yana agbala bus stop nitosi olowo din fowo sanu shopping complex iworo ibadan lojoju ma ni o ago mesan aro sa ago merin role fun bere atalaye pe 09054448444 oju lo bara oni din do mo wa lagbari
1: ní West Midlands Open University amúkí ẹ̀kọ́ wà láròwọ́tó kó sì rọrùn lówó tí ò fani lápò ya ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́ ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2,500 naira fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems Computer Science Cyber Security Business Administration Finance Public Administration Marketing Economics Accounting Human Resource Management Mass Communication àti Educational Management bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama direct entry àbí o fẹ́ ṣàyípadà HNDC Degree University ó rọrùn pẹ̀lú WMOU kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Akron Avenue Ikeja Nìbàdàn àwà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Abẹ́òkúta .ICT Institute of Technology 52 Ijemma Agbadu Road ó tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167 tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria West Midlands Open University so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ ọ̀rẹ́ di mímúṣẹ.
2: Ìjẹun wo ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ̀? Ìdáàbòbò àmúlò dátà rẹ̀ wà lórí áàpù rẹ̀. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ̀ àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ̀ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ̀ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́ ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
3: Bọ̀sùn ṣé ò sí ó ṣiṣẹ́ ni ẹ wo ọ̀kadà tá a fi ṣiṣẹ́ náà ló ti daṣẹ́ lẹ́yìn àṣìrówó tún ṣe mo tiẹ̀ ti fẹ́ sọ fún yín tẹ́ ẹ bá rí iléeṣẹ́ búrẹ́dì tó bá dáńtọ́ tí wọ́n èèyàn lè bá wọn ṣiṣẹ́ tí wọ́n sì mọ fún èèyàn lówó gidi.
4: Ẹ ṣé bẹ́ẹ̀ ká wà ní ìwọ ni àbí apprentice ti ń kágolo.
3: Ẹ agbábẹ́ kalẹ̀ wò yìí ẹ lọ bèrè mímú sí lẹ́kọ̀ọ́ ẹ bí gbogbo nǹkan mọ̀ ṣe rí lọ́mọ̀ jẹ́ mọ̀ ṣiṣẹ́ ọ̀kadà.
4: Àjẹpọ̀ ò bá rí wo iléeṣẹ́ Better Life Bakery inú o ìlú mọ̀ká iléeṣẹ́ búrẹ́dì tí wọ́n ń pariwo páwọn nílò bẹ́ẹ̀kà tó dáńtọ́ tó sì lè darí ọ̀pọ̀ èèyàn lẹ́nu iṣẹ́ láti ṣe búrẹ́dì tó tàbí àkàrà jáde. Ká wá ní pẹ́ gba bẹ́ẹ̀kà ní ọ́n tòótọ́ owó tó kéré jù tí wọ́n ń san ní Better Life Bakery fábà bẹ́ẹ̀kà tó lè dájẹ̀ mú bẹ́ẹ̀kì iṣẹ́ tó dáa ní 150,000 lóṣù. Bákan náà wọ́n sì nílò àwọn abilékọ tàbí omidan tó já fáfá tí etí jú iṣẹ́ tó sì mọ̀ sí ọjà ráńpẹ́ tó lè bá wa tẹ̀lé mọ́tò búrẹ́dì bá wa tajà fáwọn oníbàárà. Owó tó ní tumọ̀ làwọn náà ń gbà. Wọ́n tún nílò mákẹ́tà ìyún alámòjútó ọjà. Tètè máa lọ Better Life Bakery tó wà ní Malete Mbàdàn ní Káwọ̀sì. Kó o lọ gbaṣẹ́ ẹni yára lògùn gbé o. Nọ́mbà yìí ni ẹ pè sí 0803-930-8173. Lẹ́ẹ̀kan sí 0803-930-8173.

0: mo kí yín olóòtú ẹ̀yin ọmọ Nàìjíríà, mo kí ẹ̀yin náà o. Ẹ dákun, kọ́kọ́ ń ṣẹlẹ̀ nínú mọ̀lẹ́bí mi báyìí. Àkọ́kọ́, mo fẹ́ mọ̀ bóyá mo ti react ju bó ṣe yẹ kí n react lọ ni, àbí mo bóyá àṣejù mi gan tó ti fẹ́ pọ̀ lórí ọ̀rọ̀ yìí. Ṣùgbọ́n gbogbo ìgbà tí ọkàn mi bá ti lọ síbẹ̀, inú mi ò kì í dùn rárá. Inú mi ò kì í dùn torí pé kíni, wọ́n ní ọ̀rẹ́ dání kò tó pọ́n, ara ilé ẹni gan ó ń dání. Àwà ilé ọkọ tí mo ti wà tó ti lọ síbi ọdún mẹ́jọ, èmi lè rò pé ó yẹ ká lè máa gbèrè ara wa jẹ́ bó ti wù kó rí. Ẹ má sọ pọ̀rọ̀ mi pọ̀ ò lọ́tù. Kan tó ṣẹlẹ̀ ni pé mo ní ọ̀rẹ́ obìnrin kan, ìgbà tí a lọ sìn rúùlú ní ìpínlẹ̀ Kaduna, lèmi pẹ̀lú ẹ̀ la pàdé kámpù gan láti pàdé, torí yàrá kan náà ni wọ́n gbé àwa méjèèjì sí. Àwọn ọmọ Ibo kọ̀ọ̀kan bẹ́ẹ̀ but Yorùbá wa mẹ́ta la jẹ́ Yorùbá níbi yàrá tí wọ́n fi wá sí. Ṣùgbọ́n èmi pẹ̀lú ẹ̀ gan ló dàbí pé ọ̀rọ̀ wa wọ̀ débi pé ńgbà tá a tún parí sáfíìsì Èkó náà ni èmi padà sí, òun náà padà sí Èkó, ó tún wá jẹ́ kí a máa ríra wa déédé. Ṣùgbọ́n kinní kan ni mo rí nínú ọ̀rọ̀ ọ̀rẹ́ mi, arẹwà ni o, bẹ́ẹ̀ ni ó rẹwà, ṣùgbọ́n ọkùnrin ò kì í pẹ́ lọ́wọ́ ẹ̀. Ó máa ń yà mí lẹ́nu tó bá introduce ẹlẹ́ sí mi lénìí wípé àfẹ́sọ́nà rẹ ni. Nígbà tó bá tún fi mẹ́ẹ̀ tó bí oṣù mẹ́fà, wà á tó ti fẹ́ lòmíì hàn mí, inú mi ò kì í dùn sí gbogbo ilé. Ìgbà tí mo fẹ́ ṣègbéyàwó, òun gan ló bẹ̀rẹ̀ sí mi débi pé ó forí ṣe fọrùn ṣe níjọ́ náà tí gbogbo èèyàn gan kí n pé ọ̀rẹ́ gidi ni ọ̀rẹ́ mi o. Jẹ́ mọ̀ pé ìkan lára àwọn ọ̀rẹ́ ọkọ mi nígbà náà wọ́n rí tí wọ́n dẹ̀ dẹnu kọ́ pé tọ̀ àwọn fẹ́ẹ́ fẹ ní ìyàwó tóun náà gbà. Ẹni yìí wọ́n jẹ́ èèyàn ọlọ́run gan, bẹ́ẹ̀ ni wọn kì í bínú. Ṣùgbọ́n nígbà tó yá, wọ́n tiẹ̀ ti ń ṣọ̀rẹ́. Nígbà tó wá fi tó bíi ọdún kan tẹ́ni yìí sọ pé tọ̀ òun ṣetán láti lọ mọ àwọn òbí ọ̀rẹ́ mi ló bá tún dọ̀rọ̀ rú. Mo lọ ọba kílódé, ó lóun ti jẹ́ ń tù jù, ó lóun ò láìkẹ́ ìjáre, èwo ni kọ́kùnrin wa kó má ní action, kó má ní kinní kan. Mo ní ṣọ́kùnrin tí ó wàá máa bẹ ìjà tí ó máa nà ẹ́ tí ó máa ṣe, ó ní kì í ṣe èèyàn lòún sọ. Ó ṣàwá gbogbo ẹ̀ sọ, àárín wọn dàrú. Mo ń wò ó, mo ń lọ. Tí mo bá bímọ bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi àwa bá mi sọ lọ́jọ́jọ́ ọmọ, a ṣe gbogbo ẹ̀ títí ìbùn títí mo fi bí ọmọ kẹta. Ìgbà tó yá, àròyìn nínú ẹ̀, inú mi dùn. Ǹjẹ́ ta ló ní oyún ló bá ní pé married man kan ni? Kíní ni ìbí mi nínú? Kí ni nǹkan tó ń ṣe? Gbogbo àwọn single man tó wá ń bẹ ńgbà yẹn, kò sí èyí tí òun gbà fún wọn wà responsible. Wẹ́ẹ́ kí n má fàrọ̀gùn, ó bímọ. Ẹni yìí gbalẹ̀ fún. Ó ti jọ ń gbarabọ̀. Ọjọ́ kan lẹni ìwọ ọ̀rẹ́ mi lọ tí ò sọ fún bó ṣe bá ọkùnrin míì ní inú ilé tó gbà tó ń sanwó nìyẹn. Ìjáṣẹlẹ̀ tó ṣe pé police station náà ti parí ẹ̀. Mo pe ọ̀rẹ́ mi pé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀? Ọ̀rọ̀ yìí gan ó ti fẹ́ máa sú ọkọ mi débi pé wọ́n ti ń sọ pé àwọn ò fẹ́ ká máa bá ara wa rìn mọ́ o. Mi wá mọ nǹkan tó ṣẹlẹ̀ ní ọjọ́ kan ìgẹ́. Ó wá, ó bá tún gbọ́kùnrin kan lẹ́yìn, ó wá bá mi. Mo dẹ̀ bàjá, mo fẹ́ràn pé kó jọ̀ kó má máa gbé ọkùnrin kankan wá bá mi nílé mọ́. Ṣé bí ilé ọkọ lèmi wà? Ọjọ́ wo lórí mi tí mò ń ṣèranù, tí mò ń sòṣì? Pé ìgbà tó wọn náà ò farabalẹ̀, báwo ló ṣe fẹ́ rí ọkọ gidi? Rẹ ọkọ ọkùnrin lénìí, ọkùnrin lọ́la. Mo ṣáà bá so ìtí jò tọ̀rọ̀ débi pé níbi iṣẹ́ tí ọ̀rẹ́ mi wà, ó tún ń fẹ́ ọ̀gá ilé iṣẹ́. Sẹ́kítìrì náà ń fẹ́ ọ̀gá ilé iṣẹ́. Àṣírí tú tán láwọn méjèèjì wọ́n nara wọn nílé iṣẹ́ bí wọ́n ṣe dá àti ọ̀gá o, àtòun o, àti sẹ́kítìrì bí wọ́n ṣe dá gbogbo wọn dúró nìyẹn. Mo yí bẹ́ẹ̀ tó ń ṣẹlẹ̀ olóòtú. Mo fẹ́ràn débi pé ìgbà kan gan bó bá pè mí, mi ò kì í gbé kọ́ọ̀ mi mọ́. Ṣùgbọ́n nígbà tó tún yá, ó bẹ̀ mí, a tún ṣọ̀rẹ́ wa lọ. Ọjọ́ kan mo pè jókòó, mo bá sòyìn tí jò tọ̀rọ̀. Mo ní ìwò tọ́mọ ìyá méjì bá wọnú ilé, tí wọ́n bára wọn sò tọ̀rọ̀, tí wọ́n jáde, wọ́n ní wọn bára wọn sò tọ̀rọ̀. Ṣùgbọ́n tí àwọn méjèèjì bá le jù jáde, a jẹ́ pé ò tọ̀rọ̀ ni. Mo ṣí láwẹ́ láwẹ́ láwẹ́ pé ta bá ní ká máa kà lé ní èjì. Ó ní iye ọkùnrin tí mo ti mọ̀ mọ́ ẹ̀. then lẹyìn igba yen igba to se igbe to lo fe married man gan na se bo mo kokun na lo je ki ma yi ma yen ti se tangan lati fi se iyawo keji ma yi de lo lowo o ba sa lo ndupe won ri pe ati igba yen ma se bakan bakan si emi o de riro lo ba dojo kan ni ori whatsapp mi ba ri teni kan send hello beauty ah ta lele mo kan sa wo pe ase ni igbadun kan kan beyen o ba ni okay o ba tun send data si mi o fi screenshot e ranse ah ba won ti yin si je mo sa da lo o ba ni mo ba ni bo ni mo ti mo ri o ba ni group kan wa ti emi pelu njo wa me pe be lo nti ri o nti mu number mi ba ni a se ko mo yi pe married woman ni mi ni o ba lo na married man lo o kan like mi ni eni sa npa mi sa tori bi 5000 data on lo sense mi ni gba yin sa bemi atakunrin a sa jo ma chat ore mi mo ba de so fun pe an kan bye bye bye ma ni o sele lo ba re ni pe amugun ni kin ma gba kin ma se ba ni a emi o le se oni ko se nkan kan ore lo ba sa bere si ni ma encourage mi lemi atakunrin yo ba ma soro oko mi de ni ise ti won se 2 weeks ni won ma wa si ile awon won si lodo wa ni ilu Ibadan tori leyin marriage mi ni mo pada si ni mo wa sodo ko mi ni Ibadan Eko ni mo ngbe tele tele igba to re mi na ni problem na lo je ko na ku tun pada wa si Ibadan a si ma rira daada sugbon kin mo fe fayo lokunrin yin na ba ma ba mi chat ise wo ni mo nse mi o so fun bi ti mo tin si ise o mo ni to sele ni pe mo wa se mi o ri pe but ohun mi gan lati ma si se 9 to 5 pe ka ni mo ri owo ti mo le ma fi se business ore mi na lo so fun mi gbo nkan ta ma so na wa ni okay ki ma worry ohun a wa nkan ti ohun a se jeje mo pe nigba mi ijo 25000 okunrin ya send si mi emi pelu e rira ojo 50000 na send e si mi ah ah mi o de se send fun mi fun ore mi nibe ta gbogbo ajo ma ma re mi nígbà tó ti ẹ̀dọ́jọ́ kan máa ní kí n jẹ́ ká ṣe fídíò kó a ṣàṣe ẹ ọmọ dáadáa sí ọmọkùnrin yìí lára o wọ́n bèrè pé ìyàwó ẹ̀ ńkọ́ ó ní àtìyàwó àtàwọn ọmọ pé ìlú òyìnbó ni wọ́n wà ó ga o pé ṣùgbọ́n òun máa ń lọ ní 3 times in a year ìyẹn ni pé 4 months ló máa ń lọ pé at least ibẹ̀ ló ti máa ń ṣe christmas and new year bẹ́ ẹ ṣe fáìn tó ìyàwó yín wà comfortable láti fi yín sí Nigeria o lo wa mo pon o kin so nirano pe sugbon bo n se ri mi ohun ko sha like mi ni e seun o okunrin yi ma send owo si mi o ti to bi osu meta tani kin je ka meet ma ni mi ko ti tasiko gba to sha wa ya lo ba ni pe kin jo kin wa ba un ni hotel kan kin ma worry o ma se mi dada ohun ko like mi ohun o le su ohun o le wo ohun o le se gba ohun o le sawo mo ba tun so fun re mi ore mi náà tún encourage mi pé kí n lọ then lọkùnrin ìwà promise ó ní kí n má orí pé wọn á fún mi ní 5 million kí n fi bẹ̀rẹ̀ business pé kí n lọ wá ṣọ́ọ̀pù náà then business ó ní mo fẹ́ máa ṣe mo ní drop shipping ó ní kò sí problem ó ní then òun expect owó kan òun báwọn kan ṣe contract but wọ́n máa san owó fún mi pé táwọn yẹn bá ti san owó ńkọ òun á fún mi ní 10 million sí that's 15 million mo sọ fọ́rẹ́ mi inú ẹ̀ dùn o kí n ṣàjọwọ́ kí n fún níbẹ̀ mo lo tún ṣẹ̀ṣẹ̀ ń wí lọkùnrin ìbá ní dandan kí n ṣàwà bá òun ní hòtẹ́ẹ̀lì yẹn mo bá ní kò burú ṣùgbọ́n kó fi owó drop ránṣẹ́ ó send 50000 sí mi nígbà tó di ọjọ́ tó ní kí n wá táìmù yẹn ọkọ mi ti ó ti ẹ̀kan bẹ̀rẹ̀ leave ní monday tó tẹ̀lé ní ìwà ọjọ́ tuesday ní máa yìí ní kí n wá nígbà tó di nǹkan bíi tó di saturday lọkùnrin mi bá ní wọ́n pè mí láti ibi iṣẹ́ wípé àwọn nǹkan kan wà tí ó ṣe pọ̀ mí lè ṣe ń bá ní à ṣé bó ti yẹ kẹ wà ní leave náà ó ní kí n jọ kí n jẹ́ kí òun lọ bó ṣàṣe lọ ní sí Abuja ní ọjọ́ tí saturday nìyẹn ó ní títí kí wíìkì yẹn tó kù òun máa ti dé tọ̀ mo fọlọ́run sì yín o ó ṣà lọ kí n má fọ̀rọ̀ gbogbo tó di ọjọ́ tuesday lọmọkùnrin ìbáni àmà ìdíá infact ó ya fọ́tò òun ti wà ní hòtẹ́ẹ̀lì ó ṣe gbogbo ẹ̀ kọ̀ọ̀kan bẹ́yẹn òun ti tan AC òun ti ṣe gbá ṣé mo sọ fún yín gbà yẹn kó ti fi 50000 ránṣẹ́ sí mi bá ní okay kó má worry mo ń bọ̀ o ba ni o ke bi time woni ma de mo ni titi 8 ma de awon omo nko mo ni ma pe sister mi ko wa ba mi duro ti awon omo nigba to di nkan bi 7 ba sha ni oke mo ti kuro ni se mi ogbe muto mu ni rara mi gbe muto jade gbogbo bi mo se nlo yen na la nsoro to de ngbo pe awon muto ndun ma okada nlo gbogbo en lo gba to yi mo sha de junction odo wa okunrin kan wa to ma nta barbecue be mi se yabe niyan mo ra barbecue orisirisi mo ra yogurt mo ra gizzard ewo mo sha ri pe ninu owo yen owo ti mo na o fe to 40,000 so bi mo sha se pada mo tun ra awon daily needs kan time mo ri pa need ni ile be mi se pada sinu ile niyan o e wa ju olorun ati ni igba ti mo pada sinu ile gan o se npe mi pe bawo ni mo ni mo ti fe de odo e mo ti fe de odo e o ni awon reti mi o reti mi igba ti mo denu ile ba bi mo se pa phone mi niyan ni mo ba te awon omo si repete barbecue kokan eja ni mo gbe le omo kokan lowo ti neighbor mi gan mo tun send kan si se mo je tete ni mo ni ko ma wore nje ji mo pe koju nkan bi 20 minutes ti mo denu ile lokan mi ba de dede ton de aya ti aya mi jam ni ki lo de o lo n fe se surprise ni pe nibo lati ri gbogbo ile n ba ni mugun kan ni o mugun bi ba o ni be ni pe o lohun fe fe mi n fe gba mi lowo yin ni pe in fact o n duro de mi lo hotel gan pe ko wo pe o send 50,000 niyan ni mo lo fi ra kini okun mi sha ni okunrin kan be mi soro mi so fa awon mi se kankan mo ni ko ma binu pe so mo pa awon okunrin o kin fe gboro nkan bayin o lo ga mo lo ti e wa dun mi ni pe o lohun fe fun mi ni 15 million pe 15 million yen bayi ni mi raye gba lokan mi sha wo le lo bo mo wa ri koju won change bakan bakan mo tun wa n bere lowo won pe kini nkan to sele oni ko si nkan kan e wo oro po o sugbon ase ore mi lo set me up pe lokun mi yen gbogbo bi won se send owo send gbogbo e ko seyin ore mi o to re mi de so fun oko mi wi pe emi nyale ati pe hotel bye bye bye ni mo ti fe lo meet alemi in fact won lo ko mi gan ti wa ni hotel yen tele tele bo igba to wa di pe won ni gbogbo be mi pelu bo yen se nsoro ni oko mi everybody ngbo igba to wa di pe mo wa ni pe mo nbo mo wa ni ati yen bere pe awon mo nko ti mo ni aburo mi kan lo nba mi duro si won lo ko mi se nbo wa sile pe ko n le duro pe ki n wa salaye ibo ni ti mo lo olotu oro ye dun mi gan o dun mi tore mi o ma dun mi to ti oko ti mo fe oko tun se pe lati emi pelu e ti nse ore ta ba ni aka ta mo igba ta ti mora bi igba ta se wedding o ti at least o ti le ni 13 years se ri e wa ni ko ye ko trust mi oro yi dun mi gan o titi di bi mo se nso e olotu inu si n bi mi oko mi be mi be mi titi in fact ore mi o le de odo mi mo o mo ti ku ti block oun danu ko le di odo mi mo and ko si gbogbo awon ti mo to ejo e fun boya ton je bi mutual friends wa ti won so pe olorun lo mu mi se mi o mo re eyan to je tele tele sugbo to ko mi gan gan gan ni o wu mi lati dariji won sugbo mi o mo bawo ni mo se le se abara nikan ti ru nkan bayi ti sele si iru igbese wo le gbe titi oko mi fi pari leave won ba e wo I enjoy ara wa rara tori nu ko sha nbi mi ni sha ti ma ti ri oko mi bayi nu nbi mi pe se won okunrin o le set me up pelu another man o ni ore mi lo se gbogbo e po kan fe ki o mo wi pe mi o kin se n to le trust mi to eyan no mo Nigeria bi itan igbesi aye mi se lo leleyi e jo kini mo ni se lori oro ti inu se nbi mi bi mo de se n ri oko mi nu mi o dun e jo e la mi loye e se o
1: mo ki gbogbo wa ni bi gbogbo ti e tin gbo mi ni dede asiko yi aisan ko ni se wa o itoju ara ni mo mu wa fun wa paapa wa ti a ba nse eyo lasiju tabi a ki ri eyo se dede ti o si fe faropa rose tabi o ti faropa rose ni eyi ti oloyibo n pe ni stroke e je ki a toju ara wa e le yoju si oloye Fatola Ojo ni ilu Lalupan ti o ba si je itoju inu ile le ba fe e pe oloye Fatola Ojo si ori number yi 08053 07 6236 tàbí 08148335976 tàbí ẹ̀yin kì í rí orún sùn dédé ìbá jẹ́ àìsàn àgọ́ ara mìíràn ló ń yọyín lẹ́nu ẹ yọjú sí bàbá wa olóyè Fatọ́lá Òjó ní ìlú Lálùpọ̀n fún ìtọ́jú ara lóríṣiríṣi tàbí kí ẹ pè wọ́n sí orí nọ́mbà yìí 08053076236 tàbí 08148335976 ọ̀ ní fẹ́ sàn ló gbà.
2: Àti orí la fi mọ bá ilẹ̀ kọrùn àwọn ìjòyè. Bàbá ń sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀tùpá tẹ̀tẹ̀lẹ̀ jayé orí yìí. KF Motels, Sàdánkàtà wọn. Full security for property and your life. With full air conditioner for all rooms, mini rooms, standard room, executive room with suit. Bákan náà ni títú adé hàn lúwà fún gbogbo ènìyàn tó bá fẹ́ ṣe ìnáwó. Tó ti gba ọ̀dúnrún èèyàn mẹ́ta ṣoṣo. 500 people. Tòun ti executive hall, conference hall, tẹ̀lé lò fún training, seminar, lecture and other activities. KF Motel, you can enjoy yourself, family, couple and your friends. Kódà àwọn tòkè òkú KF Motel ni wọ́n lọ́ọ̀jì sí. Báwo lẹ ṣe ń fẹ́ sí oúnjẹ tilẹ̀ yàbí tókè òkun pẹ̀lú ọtí ẹlẹ́rìndò tó mọ́kàn ní balẹ̀ lálàáfíà ní KS bar àti àwọn nǹkan ìpanu lóríṣiríṣi tí mú ẹ̀kẹ́ ní ṣe ṣọ̀kọ́ṣọ̀kọ́ tẹ̀rí tọ̀yàyà tàkúlẹ̀ tàkànlé òun àwọn òṣìṣẹ́ wa fi ń dá kọ́sọ́mà lóhùn àyè ìgbọ́kọ̀sí ń bẹ pẹ̀lú síkúrítì tó gá yàtà ààrẹ gbùngbùn ìlú ìbàdàn ó ní KS Hotel fi kalẹ̀ sí ní Total Garden Ìbàdàn telephone 07073992996 tàbí 08032513884 KS Hotel is the place that you can enjoy your life.
3: Ìrọ̀rùn dé gbogbo ẹ̀dá tó ń jí lójúmọ́lójúmọ́ tó ń ṣiṣẹ́ déédéé tó sì yẹ kó jẹun tó dáa kí n tó dáa panu. Kingdom Foods Nigeria Limited tó ń pèsè oríṣiríṣi oúnjẹ aṣaralóore lónìí ẹ má wulẹ̀ sòpò jìnnà mọ́ bẹ́ẹ̀ fẹ́ ra aláfún ẹ̀gbá gàrí funfun tó kan lẹ́nu gbírín gbírín fùfú tó funfun lẹ́lẹ́ tí òòrùn bànàbànà àkàrà bean snacks yellow pap ògì pupa tí gbogbo ẹ wà nínú àkámọ́ ọ̀rá lẹ́jẹ̀wọ̀n lẹ́jẹ̀wọ̀n bá fi nǹkan panu sẹ́nu tó kí ká fi tó dáa panu lẹ́yìn ó mú gàrí fi gàrí tẹ̀bà ká fi gàrí tó lókuta tẹ̀bà ògì tọ́lẹ̀ láwọn àkàrà panu tó tún ṣe mú gàrí. Kingdom Foods Nigeria Limited ló ń pèsè ẹ̀ máa fún jẹ tí ò ní ma tó tún hara ẹ lé mọ̀ oúnjẹ tútù tí Kingdom Foods Nigeria Limited ń pèsè ìní ọmọ ara òkòtò àánú multi service ventures ló ń sàpínká ẹ̀ tó ń tà bó fẹ́ rà lọ́pọ̀ tàbí lára tó ń tà òkòtò àánú multi service ventures ìní ó kàn sí ní KS Motel Shopping Complex Total Garden Orita Mefa Junction Ibadan telephone 08033304174 08033304174 Kingdom Foods Nigeria Limited ló ń pèsè ojú mi dá oúnjẹ pọ́n bẹ́lẹ́ tí wọ́n fi kẹ́míkà pẹ̀lú ẹ̀.
4: Wòlíì ẹ̀ tún lówó tó jẹ́ mẹ́ta.
5: Ẹ rẹ̀ sà.
4: Ẹ kò jọ méjì mẹ́ta sà.
5: Yes sà.
4: Ẹ káàbọ̀ fún mi tó.
5: Yes sà.
4: Ẹ̀yà mú ní ṣókí.
5: Gbogbo ojú àti etí tó lóore ọ̀fẹ́ àti gbóhùn wòlíì láàárọ̀ yìí. Mo wí gbogbo agbára tó tilẹ̀kùn àṣeyọrí mọ́ ẹ lórúkọ Jésù agbára náà parẹ́. Gbogbo agbára èyí tó dáyé rẹ dúró agbára náà parẹ́ orúkọ mi ò yí padà wòlíì Isaiah Olórántí tí gbogbo èèyàn mọ̀ sí abàmì wòlíì ní fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn. Mo wí lórúkọ Jésù gbogbo bí wọ́n ti ń pa ọ lẹ́kún Olúwa sọ fún mi wípé àwọn kan fi ọmọ pa àwọn kan lẹ́kún gbogbo ẹ̀yìn tí wọ́n ń fọmọ pa lẹ́kún mo wí lórúkọ Jésù èmi ò mọ tí wọ́n ní kọ́mọ rẹ ó mọ ṣe tó wá ń wò ọmọ tó yẹ kó o máa wò láwò dunnú tó wá ń wò láwò sọkún mo wí lórúkọ Jésù Olúwa tún ọmọ náà ṣe Olúwa tún ọmọ náà ṣe ìbànújẹ́ ni kí òbí kó máa wọ ọmọ ẹ̀ láwò sọkún ọmọ ẹlòmíín wọ́n jẹ́ kó máa mú gbókiri ni èmi ò mọ́rú tí wọ́n fi kan mọ́ ẹ ọmọ tó bí dáadáa èyí tó yẹ kó o máa wò láwò rẹ́rìn-ín tó wá ń wò ó tínú rẹ ò dùn mo wí lórúkọ Jésù gbogbo ọmọ tí wọ́n ní kí kó máa pò bí ẹlẹ́kún mo wí ẹ lọ di àrídunnú Olúwa sọ fún mi pé kí gbogbo abiamọ ẹ mú àwọn píkṣọ ọmọ yín wá sí orí òkè lọ́la kájọ fi gbàdúrà papọ̀ àkọ́kọ́ nìyẹn ẹ kejì ẹ mú irinṣẹ́ yín wá lọ́la kájọ fi gbàdúrà gbogbo ohunkóhun tó bá ń lò gẹ́gẹ́ bí irinṣẹ́ tó fi ń ṣiṣẹ́ mo bọ̀ ní ọ̀la ní orí òkè àánú ní fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn mú píkṣọ àwọn ọmọ ẹ àti àkọ́bí ẹ àti kejì àti kẹta mú píkṣọ àwọn ọmọ ẹ mo wá kájọ fi gbàdúrà ní aago mẹ́sàn-án láàárọ̀ ọ̀la ní fẹ́lẹ́lẹ̀ gbogbo ẹ̀yìn tí wọ́n ń fọmọ́ pa yín lẹ́kún loruko Jesu ofa ofa ikun ninu aye ome ofa na di erin
4: amen
5: ofa na di erin amen gbogbo alagbara to ni ko yagan ale eni to fi ti ofa gan bere igbesi aye e tan wa ta olofa gan ale mo wi loruko Jesu ofa na pare alagbara tin yu aye re lenu loruko Jesu ina oluwa gbe mi e lo ri ona lo pade mi lo la ni felele laaro la ni the temple of god prayer ministry je sare juwe re fun o gbugba wa ta ba nbo lati ibikibi e ja gbianju lati de challenge ti abade challenge e biri idi odo iyana felele legbe uba bank ti abade be ari awon lokada nbe e ja so fun won wipe felele straight end rainbow junction lanlo lodo abami wuli won agbe wa debe ni aro la
4: ori of ti o ba ori eni ti o ba tete get ona number wo ni ki won pe si
5: e se eni ti o ba tete get ona akoko e keji pe lati sin titi wago meji la loru ko kan ni e gbadua fun mi mo fe gbadua fun eyan 200 to ba lori ofe ati pe wole to ba n pe ti o lo mo tun pe eyan 200 sori 070 39 54 64 54 54 05 05 59 070 39 54 05 59
4: Eshe eku dide
5: yes sir
4: amari bawo
5: yes sir
4: lu ama gbowo yin se
5: ami jesus
4: e pele
5: yes sir
6: baba e je ki awon eniyan o mo yin
7: oruko mi ni musliudin alamade yakin ti o bayi mo si afa la lopon
6: e dakun kin le mu wa gege bi imoran ti o je anfani fa awon eyan wa
7: iti mu wa fa awon eyan ni oro nipa bi alijanu se mo yo awon eyan lenu
6: to bo la se mo pe alujanu yo eyan lenu
7: ba se mo pe anjanu yo eyan lenu en to re ba tin tasi tan wi oro sunu omo tin soro yawo oro tin tasi to ya to ti gbogbo eyan tawon eyan na ri pe oro yo bara mu mo iru eni be alijan lo yo lenu
6: ti a ba ri eyan tin da soro tin sa paper sa kankan e da ko se alujanu na ni o yo lenu
7: nigba mi o mo janjanu tori pe orisi meji ni e to je tanu opolo wa bi awon mo to mu kolu pi awon ti won se afato latara pe nto le kolu opolo ti o bo opolo je iyan na wa loto so mejeji na la ntoju sugbon e to le je talalijanu ninu isesi e ri pe yo yato ninu isesi ti ko mo da soro pi ki o mo fo so re pi ki o mo we en to ti dagba to ti to yawo nile ti o ni we ko ni fo so ta ma ni o fo so yo ni ko ti ya bi ko mo sun to je pe won gbiyanju ko ni jamu yen o sun loru o le sun lasan sugbon loru ko ni sun lati ko to je ka won yen sun won ni sun e mo mi da won yen lamu
6: ti eyan ba nje nu wuje wuje ti kan da soro ti o se kankan iyen ti ni o wa lujanu ninu nu
7: nigba mi a ma lo wa lujanu nu nigba mi a si ma janu opolo sugbon iyato laarin mejeji tan ba ti gbe dodo wa wa mo so mejeji na la ntoju
6: e gbo awon kan mu enikan wa nijo oni mo ni ki won pe number yin pe omo won to nse gangan won si pe number yin nigba ti ma ri eni to ni eyin bi ose biti mo ri pe ara re ti yato si bi won se mu wa do na se o mo ya ba na ni
7: telemi a mo ya bolo nba se ni ki nkan ye se si ni telemi a mo ya ale lo mi to lo ose meji ti o gbadun elemi osu kan elemi le osu meji osu meta sugbon bọ́dọ̀ ń bá ṣe fẹ́ sí ni kódà tí lẹ́yìn tó lọ́jọ́ márùn-ún rí.
6: ṣé àwọn tí wọ́n wá ń mọ ìmúkúmu táwọn mọ́ ìmúkúmu kankan yẹn ẹ máa rí ọ̀nà àbáyọ sí lọ́dọ̀ yín.
7: ọlọ́run àwọn ọmọ ní káràwọn náà tọ́jú pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run.
6: ká ní ọmọ mi ti wá mọ tó ti fẹ́ bọ́ sórí kí wọ́n ọlọ́run máa ń lò ní sábàbí náà.
7: ọlọ́run ní ká
6: Se àwọn nǹkan míì wà náà tẹ́ sí ń ṣe ìtọ́jú lórí àbí lọ́rọ̀ alálùjànú àti onígangangan dé nìkan ni.
7: So ọ̀rọ̀ àjẹnu ọ̀rọ̀ tó pọ̀ ni. Àjẹnu àwọn fa ìfọ́rí tí wọ́n wà ojútùú ẹ̀ tì gbogbo ògbìyànjú ni wọ́n ṣe wọn à ní ríyanjú. Àjẹnu àwọn fa ara ríro tí ó lágbára tó yẹ pé kódà won ni ri yanju gbogbo ogun ara ile oni oloko ni lo ajanu amo sababi e ajanu amo sababi ke yan ma ronun sun gbogbo ayo sun won ni sun ori lo sin daru koni sun o mo ti ri an to so fun mi pe won o so fo di odun meji o di odun meji olohun o sun
6: hmm
7: o di odun meji olohun ya jule ba inu kilo ma se loru olohun ma wa nkan si ni ori lo sin daru tori pa ajanu ni dalamu ibi san oju re lo duro si koni josun bo ba diju bayi koni sun ati lawon mi na to je pe ajanu ti won o nfe won ni left man lawon obirin ti o wo 40 30 40 years 50 years si o ni loko yo si fine
6: ti won si fokunrin lo ti o sa pe ohun o ni fi o
7: yo ti e ma ba won okunrin se to ba ku dede kan yoju le won na ni won ni ri fe to ba debi pe a fere na ni won ni ri fe
6: alujemo le yo le
7: ajanu ni o nfe ni ko si ni je lemi o bo nfe ta ti pade imo ye ru e to lo si padagbadu awon tan loko ko da ta lo bi marriage won pelu anu olohun
6: eduna eni to wa to ti loko to wa pepepepe ti ori omo bi eyin na to ma nda si e to ma ni gbona lori nkan ba o
7: se ba bi ko ma romo bi to ba pe anje lo se ba bi ko ma romo bi gbogbo okun tan ba lo fun ko le sise afi tan ba pada toju re dilan to kan gba toju e
6: e dakun e ba mi dakun number yen fa awon eyan ki wo le mo bi tin wo pe si
7: so number mi 08027 5864 08027 5864
6: Me kan si baba.
7: 08027 5864
6: E seun. Oko yin le kan si.
7: Oruko mi ni Musleudin Alamoli Yekin. Gbogbo aye mo si afa lalopon.
4: Eh. Awo. Awo lowo.
8: Tereren. Eja nla bo so mi omiru.
4: Eh.
8: Tereren. Eja nla bo so mi.
4: Ara re na ni. Ara re tin ru na ara.
8: Olumi de awo lowo de. So Olumide Awolowo tun de niyan bi mo se ma nde mo de dupe lowo Olorun mo de dupe lowo ile ise ti yin na de so ye de si touch mo dupe lowo yin fanfan ni ten fun wa awa no si boruko wa je
4: Olorun ni je o baje
8: ami nitori pe nkan ti mo ma nje ko ye awon eyan ni pe nkan to nse lojojumo yen monetize e iwo olowo to le fi monetize e sugbon to ba gbo information dipo ko ma lo data e danu wa keko eko le mi nko won ma guide e bo se ma se ohun na lo gbe wa debi tade eni kan bere pe ki lo nje networking mo ni quantity sales inu referral business ah mi fe se alaja yin gan o so fun won lati ni jo saturday
4: oni
8: alaja bi kadina abi yawo lara won team yin mo ni atu ti se yi se o oni se oni referral ah mi o se mo ni se eyin fara yin le da waye ki n se nikan lo referral yin latorun waye
4: fi so yi
8: now ni referral business itumo e ni pe juwe mi fun eni to ni owo to fe ra nkan ti mo nta ko gba commission itumo e niyan ninu esin won pe ni evangelism beni
4: okay.
8: Ninu business wise e ga lo si monetary wise bi marketing
4: finance
8: marketing won pe marketer iyen ni ile ise kan se ma wa lo ma ni ohun ni da won marketer ile ise radio ta wa yin sin won ni marketer ise referral business ni yan ko si business te fe dale ti ise po duro lori pe eyan kan lo ma be raja to ba se unje ta ti ero ba npo to nra unje lowo e wa tete ri se nbi e but to ba ta unje sugbon to ni ero to nto to unje nse ku okuta nba niyan so nko temi ni niyan business ti mo gbe dani akoko ohun ni pe video to nwo danu yen ma wo danu mo awon kan ni ka wa ma wo video lori channel awon iye ti social media handles owners ton ba nsan fa won awon a ma mu awon a ma pin 35% fa wa ipolowo 5 seconds 7 seconds 15 seconds la won olojumo ko ju 20 minutes lo lojumo ko ni ko ma lo wo video to ku sugbon lojojumo yen ma mu gege bi ise pe o ti n lo data re lati accumulate oro esa te awon eyan ba ri mi wa ni ah mi sawolowo e nsora o ko si nkan meji to je ki nsora ju pe mo ni ireti pe ton ba ni popopo loni o ya o e bere si ta mo ti mo paye iran mi ti change nitori pe mo ti sise ele ifokanbalẹ yen lo nje keyan sora bi n ba mu gari gan ma sora nitori ifokanbalẹ wa nbe ikeji ohun ni 45 ta bere njo Saturday
9: 245 fun gan ti e ni se o ma
8: eh se mo mo fe ke mo pe confirm ni nkan to lumide awo lowo ba nse mo wa register yin
9: okay tori mo wo pe mo se
8: mo wa fi eyan merin mo ma njere e ben eyan merin mo fi sabe yin awon eyan merin yen akoko pe e mi eyan merin wole e ti due fun withdrawal 3,000 awon tin mo wa fi sabe yin yen awon na ti wa mu yan wole
9: lowo eto
8: lowo yen fi wa ju 3,000 te gba lana yen lo
9: opopo mataka ma roro
8: esa ko si bi o se mi sise be ni nitori pe mo fe ke mo pe eni te ngbe dani yen confirm ni
9: okay
8: now ofin be ofin be ohun ni pe 4,500 to ba ti wole gbogbo eyan ti wo ba ma mu wole eyan merin pere lo need eni ko kan to ba de join the business yi o ma ni anfani o ma ra code to ma fi se iyen to ma fi activate the registration iyen ni emi nta
9: okay
8: o ti ye yin gege bi vendor ikan na awon vendor le ise yen lo sori chrome browser lo te prosper naija prosper p r o s p e r 9 j a prospernaija.com lo sibe wa ri mi as vendor nbe wa ra won omo ibo mi as vendor nbe wa re lo mi as vendor ba won ta sugbon nkan temi nse ni pe ti n ba ri eyan 1000 lati nkia mi lori code kan 300 naira na ma fun mi o mi pe 300,000 mo ri yen so networking yen
9: number yen
8: lo send lo send lagelu si mi ni WhatsApp 080 080 33 33 59 59 60 70 to ba ja won to fe join group mi 15,000 ni sugbon to ba je business yen nikan 4,500 naira ni ko send si WhatsApp message yen 080 33 59 60 70 WhatsApp message only 080 33 59 60 70
10: to eyan mi e kale ni bikibi te ba tin gbo mi e kale e ka ro e ka san mo dupe lowo olodun pe awa lawa eyin la si ba gbogbo eja nla wa sori radio abe okuta woman herbal care home emi ni kokoro nu eje and everything tell ero nipa e ma je ki be speaker iya wa e ka bo sori eto
11: e se olotu mo ki gbogbo le o emi omo yin na ni ore yin ololufe yin alaja jemilat lapekun ti gbogbo eyan mo si abekuta woman iye fun le ma so gbogbo gba fun yin ipe abekuta woman mi o kin so olohun eyan bi ti yin ni mi e mo wa authentic bi mo bold si mo ni confidence lori nkan ti mo nse ise mi ni ona mi ni asa mi ni be se mo se yin lo kukudu be na ni abekuta woman se mo nipa egwe ati egbo won bi mi sinu e mo jogun e lowo baba to bi mi lomo mo si tun lo si imo jinle ni Nigerian College of Natural Medicine lati mo nipa human anatomy be ya ara wa se gbodo ma ri on temi de ma nsalaye ti mo ma yanana ohun lohun ti a npe ni kokoro nu eje tabi awoka loshan loshan mo tin se ti pe teyin na de ti mo ohun to wa ma nfa ni opolopo gba ma rora yanana e eyin te ba ti wa ri pe nkan yin se yin lolokun ojokan e ma ja ti owo to ndun wa bonu aso e ja dide ka lo ba eni tolorun oba firan abini bi o yato sabiliti mo wa so bi pe mo ti wa ni ilu Ibadan bayi mo wa ni inu ogba
10: live and direct
11: be ni emi le ma ba mo wa ninu ogba Liberty Stadium ni ilu Ibadan mo l'office Ibadan yi o lode aje amo presently bayi mo ko fe se anfani nkan bi 50% fa awon eyan tori ileya mo fe ka fi ilera ara wa lafi ara wa ka fi jeran ileya ka fi je gbogbo yungba yungba ileya mi fe ke eyan kan ma bend ke eyan kan ma ninu run ohun eyin dun e wa dan ewe ati egbobo omo lisabi omo agbogbo akala le mi omo ekule agboro wuye wuye omo ba kiti baba ogbon igbon oogun ise isegun bi le nkan ti mo mo ni taba ti wa ni nkan ta npe ni kokoro nu eje yala ara yin ma ngbono lati nu ni nkan ma rin ka kira ara yin bi yoro bi aran ni e na ara yin e ni ri nkan kan mu nbe igba mi e ma joko lawujo awon eyan ba se nsoro en to ba ni arin won ni le joko sinu studio tori enu eni yan ma arun inu fun ni nkan yin tin jade sita ti nkan e ba pe laro odo mo birin adin pe kodo mo birin ma ri alada e mo ti o ti to age to e ko lo adin pe nkan e ma duro ti nkan e ba pe adin pe ko birin ma lanfani lati le so pe abiamo ni mi eni kokan kan lo nso mo fe ni kokan alawura lo nso mo amo ta ba ni aisan kokan ninu ara wa o ma da konun ko hole yi ta awon loyinbo npe ni interim infertile a je ka ma le so pe abi amo ni mi eyan ma loyun osu meji meta ko ni le duro tabi ki o ma ti e ma ni rara emi o se omo amo ogun aisan ogun arun to le fa ke ma le ba alomo pe o wa lodun abekuta o ma ni bi ta tin se ipate segun bile e ma gbagbe stand number 2 isokeji ni mo wa
10: stand number 2 isokeji
11: ibe le ma ti ba
10: ile Liberty Stadium
11: be ni stand number 2 ibe ni mo wa ti nkan e ba wa pe a din pe keyan ma ri pe ti nkan e ba rin kiri a rin wa sona fun bi pafe po a ni le po nkan ya do sona fun wa ti nkan e ba ya a lo to ba tu ya a tu pada a ma wa ma damu wa ni gbogbo bade bi pe elomi gbogba re la to kede le bayi kokoro ni elomi bi kokoro yen se nlo lo se nbo elomi kokoro yen tin se lati bi ogun odun de bi pe on go ti fe dabi onisegun ninu ile elomi de ni kokoro yo han lare o amo mama nyura ni to ba ti fomi kan ara bi konkan wahala de tabi opolopo gba iwe ka ma ri pe nkan alada wa ma do ti a ma dudu gege bi obirin a fe gbonse e mo ko nje ta nje lati inu short intestine to ba ti se gbogbo nkan e lo si large intestine o ye ka le toilet worowo la rojo keji to ba di jo keji a ni le gbonse a de nje jo ma run ose kan e ti gbonse ha e ma joko si le o e ma bo lodo abekuta o ma ni stand number 2 iso keji e ma gbagbe ti nkan ba pe la rodo mokunrin a ba omira to wa la rodo mokunrin je koni je ko le stand pokunrin ni mi ogun je ko birin mo pokunrin ni mi tawon baba wa ngbe lura laye atijo o wa lodo abekuta o ma iye fun le ni stand number 2 tabe yi te ba ri npe nkan ti pe lara yin o ti wa yi wonu isan o ti yi wonu egungun o ti di pe ka fe rin lati bi kan de bi kan ko di wahala ka fe bere mu nkan ko dogun ka fe bere lo gbadura fo olohun ko di jọgbọn ka ti ma ri pe opa la fi nse iketa ara e ti e mo bo se nse yin e ri pe ese ti yan ma ku gbọn jọ bi pe ko se je nbe apa kan ara yin bayi ada be ni pe ko function mo bi pe ko sise mo o ti fe di aisan ategun niyan e ma je o wole ko to di pe ma dide e tete dide ke ma bo ni stand number 2 emi gangan le ma ba e le pe mi sori ero alagbeka 08039716022 08039716022 tabi 08055776372 mama reti yan le so gbogbo nkan lori ero radio e wa sodo wa ke wa sayewo ke mo bi ta won nkan isako l'office mama reti yin
10: o da ya wa e se e ma fowo bo aisan mole o aisan ni bomi ke npa e so mi sita sare lo sodo abeokuta woman kin tu e sile

0: ayé ń yí lóòótọ́. A sì gba ìpè lórí àwọn ẹ̀ta àti ṣe ewo ní ń ṣe àti ọ̀rọ̀ ti àwọn bandits tí a ti sọ. A sì gba ìpè àmọ́ ẹ̀fẹ́bọ̀ ò ní jẹ́ kí n sùn tí n bá tètè yọwọ́ ọ̀sẹ̀ tí ẹ̀fẹ́bọ̀.
1: Bàbá wọn ò ní jí gbé.
0: Àmì o.
1: Àtẹ̀mí náà wọn ò ní jí wa gbé.
0: Àmì o.
1: Ẹ̀yin tẹ́ ń gbé tó wọn ò ní jí gbé o.
0: Àmì o. Ìjọ tẹ́ ẹ sọ pé wọ́n ti jí gbé rí ẹ̀rù gbà mí gan. Ẹ máa sọ ìtókò kan
1: yẹn. Ọ̀dà ẹ̀yin tẹ́ ẹ̀ ń gbọ́ mi fún ìgbà kọ́kọ́ orúkọ mi ni Joel Onyema. Àwọn èèyàn mọ̀ mí sí ẹ̀fẹ́bọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ àtẹ̀yìn tẹ́ ti ń gbọ́ tẹ́lẹ̀. Ṣé rí ẹ̀rí pé bí ọ̀sẹ̀ méjì tó kọjá mi ò sí nílé mi ò wá sórí ètò. Iye olùdarí àti aláṣẹ ilé iṣẹ́ Multistream TM Limited àwọn ló pè mí àtàwọn yòókù pé káwá wo ohun táwọn gbé kalẹ̀. Ìyẹn túmọ̀ sí pé abẹ́rẹ́ wọn ló kù ń dì. Irinṣẹ́ tí wọ́n fi máa ṣe àwọn ọjà ń sìn ó ti wà nílẹ̀ tó pé ilẹ̀ tí wọ́n rà. Ó dàbí ìgbà tí wọ́n bá kúrò ní ṣàfàìlẹ̀ lẹ́ ń bí lọ sí challenge.
0: Ẹ sọ bẹ́ẹ̀.
1: Mo sọ bẹ́ẹ̀. Ṣé rí ó wá fi mí lọ́kọ̀ balẹ̀ pé ilé iṣẹ́ tí mo bá tò yìí pé.
0: Kò le. Àgbọn ẹgbẹ.
1: Abẹ́ẹ̀ni. Ṣé rí ẹ̀yin tẹ́ ti ń dọ̀ lọ́rọ̀ tàbí ẹ̀yin tẹ́ ti ń gbádùn jìnjà ẹ máa wo kése kése lẹ́ tí ì rí. Wọ́n ní wọ́n ṣe mú ẹbọ lápò ni. Ó dà kí ọ̀rọ̀ mi kó má bàa pọ̀. Ṣé rí pẹ̀lú ògò ọlọ́run ẹ̀yin tẹ́ ti ń gbọ́ nípa jìnjà ó dà fún àgọ́ ara ẹ̀yin tí wàhálà kọ́ tàbí òmíràn ń dà láàmú ẹ wá dọ́ jìnjà wò mi ò kí ń sọ́jú báwọn lọ. N tí máa kọ́ sọ ni pé tẹ́ bá wá sí ọ́fíìsì wa jìnjà tá à ń sọ̀rọ̀ yìí ẹ láǹfààní àti lò lọ́fẹ̀ẹ́ ná. Lẹ́yìn náà tẹ́yìn náà bá fẹ́ di pé èmi náà fẹ́ di distributor èmi náà fẹ́ di ẹni tí ó máa rówó ń bi ilé iṣẹ́ yìí. Nítorí láìpẹ́ yìí àwọn ọjà kọ́ wà tí ilé iṣẹ́ máa gbé jáde tó pé ìtẹ́ àwọn àtẹ́rù pé ẹ ti rówó lónìí ẹ tí ì rí nǹkan kan ṣéǹjì lẹ́ tí ì rí. Bẹ́ẹ̀ ni mo fi gbogbo ẹnu sọ ṣé rí màá ní sẹ́mínà tá a ṣe lọ́la ní ọ́fíìsì wa tó wà lókè Àdó ní ìdojúkọ ilé epo AP. Sẹ́mínà ń dádé lórí pé ọ̀nà tẹ́yìn náà gbà lálàáfíà àti ọ̀nà tẹ́yìn náà gbà ní ọ̀rọ̀ torí wọ́n ní ìlera báyìí ni ògùn ọ̀rọ̀ torí ẹ̀ ọ̀la ní aago mọ́kànlá àárọ̀ la ṣe ìdánilẹ́kọ̀ọ́. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan tẹ́ bá wò ń ṣe rí pé ọdún yìí ó ti fẹ́ẹ̀ dá sí méjì. Ṣé rí gbogbo àwọn tó bá wá lọ́la tó bá wù yín láti darapọ̀ mọ́ ilé iṣẹ́ yìí tó bá wù yín o tẹ́ fẹ́ bẹ̀rù owó yìí náà tẹ́ máa rówó ní Friday èmi ò kí ń dọ́nu èmi máa ń sọ fún mi pé tí ń bá sọ̀rọ̀ tí ò bá ti rí bẹ́ẹ̀ ẹ pé ọ̀gá wa Désóyè Ọmọ́tọ́sọ pé ẹ fẹ́bọ̀ ìrọ́ ní pa o. Tí ẹ bá wá sí ọ́fíìsì wa lọ́la àkọ́kọ́ ni pé èmi á fún àwọn kan ní ẹ̀bù owó láti fi ṣe ìrànwọ́ fún wọn yẹn fún àwọn tó bá ṣetán láti dápọ̀ mọ́ ilé iṣẹ́ yìí ni o yẹn ni wọ́n máa ṣẹlẹ̀ lọ́la. Lẹ́yìn náà tẹ́ bá ṣetán láti dápọ̀ mọ́ ilé iṣẹ́ tí bá ilé iṣẹ́ níta ni kẹ́ ẹ ṣe tó bá di ọjọ́ Friday ọ̀sẹ̀ yìí pẹ̀lú ògò ọlọ́run ẹ rí àláàtì tẹ bá dẹ̀ sí ń bá bẹ́ẹ̀ náà lọ ẹ máa rówó tó gbọ́ bùkátà kí tí ò ń ṣowó ìwà nǹkan jẹ. Ṣé rí èmi tí mo ń sọ̀rọ̀ yóò bá ní ẹni tó bá máa dáṣọ fún yàn tọ́rùn ẹni jẹ́ ká kọ́wò ná. Ṣé rí tó bá dọ̀la ní aago mọ́kànlá àárọ̀ ọ́fíìsì wa tó wà lókè Àdó tẹ bá ń bọ̀ láti mọ̀ létí bí ń gbà tẹ́ ń lọ sí òkè bọ́là tẹ bá ilé kọjá ọjọ́ òkè Àdó síwájú díẹ̀ ẹ ti rí ilé epo AP lápọ̀t ẹ̀yẹ bọ́ọ̀lẹ̀ ẹ kàn sọdá sódì kejì signboard wa wọn kọ jìnjà àṣà rẹ̀ aago mọ́kànlá àárọ̀ ni sẹ́mínà wa bẹ̀rẹ̀ ọ̀fẹ́ ni sẹ́mínà ṣùgbọ́n owó tẹ́ fi bẹ̀rẹ̀ owó onùkẹ́ ẹ̀ mú dání tẹ bá sì fẹ́ ra oògùn jìnjà yìí náà ẹ máa rí lọ́dọ̀ wa tẹ bá sì fẹ́ ra ọṣẹ irú antiseptic soap náà ẹ máa rí lọ́dọ̀ owó lẹ́fìrà kì í ṣe ọ̀fẹ́ òun ò kì í fúnyàn ní ọṣẹ lọ́fẹ̀ẹ́ tẹ bá fẹ́ bẹ̀rẹ̀ owó n tí máa ṣe ni pé èmi á kún un lọ́wọ́ tẹ́yìn náà ó tètè mókè. So nọ́mbà tẹ́ pè mí sí tẹ́ bá ń bọ̀ lọ́la òun náà ni 08024 65 65 22 15 ẹ ti mú báyìí ọ̀rẹ́ ẹ tú mú 0

0: Iṣẹ́ oṣù àdúrà wa ni pé ọkọ ọba àdá ọba òní ṣá gbogbo òṣìṣẹ́ ọba lẹ́sẹ̀.
1: Ẹ
0: tẹ́ jẹ́ arìnrìn àjò ọkọ̀ òrè fo bẹ́ẹ̀ ṣe fi lélẹ̀ láyọ̀ àti àlàáfíà òun náà lẹ́ẹ̀bà ẹ sì gúnlẹ̀ ṣébùtú ayọ̀
1: ẹ̀ka
0: àsán lákọ̀tún gúdúgbẹ̀ ìròyìn lápé ìkànnì lágelú fm òkè tó ga jòkè ó lẹ̀ ń gbọ́ lọ́wọ́ báyìí ní ilé funfun báláwo fẹ́lẹ̀lẹ̀ níbi tí afẹ́fẹ́ rẹ̀ ìdùnnú tó dàpọ̀ máyọ̀ tó gbé ń fẹ́ yẹ́rí sí alá
1: lọ́sàn-án tòní
0: ààfin ọba adébáyọ̀ àkàndé alágbàlá ọ̀kín fẹ́lẹ̀lẹ̀ nìbàdàn ibẹ̀ lẹ ti ń gbọ́ wa o ọ̀kan òjọ̀ kan àwọn ìròyìn tó jẹ́ kàyéfì ti bí àtiríta dálé ayé ni o òun la tún mú wọ́ fún tòní tí ẹ bẹ̀rẹ̀ sí tẹ́tí gbọ́ báyìí ṣe mọ̀ pé tibi tirila dálé ayé níbi tí ẹlẹ́kún gbé ń sunkún
1: ibẹ̀
0: ni aláyọ̀ ló gbé ń yọ̀ àdúrà ti wà ni pé àbúrò ayé ó kéré òpin kò ní jẹ́ ìpín ẹnì kọ̀ọ̀kan wa o
1: ẹ
0: káàsán lákọ̀tún gúdúgbẹ̀ ìròyìn lápé ìkànnì lágelú fm lẹ ti ń gbọ́ wa tèmi tayọ̀ oyèládùn ààbò ọ̀rọ̀ ló kọ̀ mí ẹ jẹ́ àpégbọ́n káwọn bá àpégbọ́n jìnnìjìnnì bí ẹni ojú rámú ààbò ọ̀rọ̀ tó fọmọlúàbí tó bá dénú ẹ̀ yóò dòdìdí àní sọnù ká tó sọnú àtẹ̀yìn àtẹ̀mí àní fàkà kan jẹ kó sì ní jẹ́ bẹ́ẹ̀ kò ní talé wa
1: mẹta mẹta látẹwọ yìí bẹẹ ni àtẹwọ mọmọ jàdá sọ jílẹ torí èmi tó ń wò yìí ń efe tí gbórin o wọ́n bá ń gbọ́ àwọn backup ayé tí n bá ń gbé èmi àtẹ̀mí a mọ́ ní conflict lẹ́kọ̀ọ́
0: kan
1: tí èmi bá gbé yẹn wájú wọn sí pẹ̀lú bí a ti ń ṣe bẹ́ẹ̀ bí a ti mọ̀ mú àwọn gúdúgbẹ̀rù yòún lẹ́yọkọ̀ kan tayọ̀ wọ́n ní yinniyinni kẹ́ni lè ṣe míì ká mọ̀ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá àgbọ̀n ti ìpínlẹ̀ ọ̀yọ́ àwọn àjọ ààbò ara ẹni làbò lu civil defence àwọn òṣèlétò ààbò àmọ̀tẹ́kùn tẹ́mọ̀ gbogbo àwọn òṣèlétò ààbò yòókù wípé wọ́n kú akin ṣe tí wọ́n sì lọ rí gba mọ̀lẹ́bí alákòóso fún ẹ̀ka agbára ńgbà kan rí lóyè báyọ̀ adélábù tí wọ́n lọ rí gba àwọn mọ̀lẹ́bí wọn lẹ̀ yóò mọ ojú yín ṣe o finiti adìẹ sì mọ tokò ìmọ̀bọ̀ lẹ́mọ̀ lọ lẹ́mọ̀ bọ̀ àmọ́ sá ká tún wá mọ́ gbàgbé torí pé jedejede kì í jẹyọ kan mọ́ àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n bẹ ní agbègbè àkàtà àwọn ajínigbé ó pé ọdún mẹ́rin ọjọ́ mẹ́rin lé ní ogún báyìí eléyìí tí wọ́n ti ń bẹ lákàtà àwọn ajínigbé àwa rọ gbogbo àwọn ẹlẹ́kàǹkà ìjọba àwọn elétò ààbò wípé ẹ tún bá wa ṣiṣẹ́ kẹ tún tẹ pẹlẹ mọ iṣẹ́ tẹ ti ń ṣe lágbọ̀nbẹ wọn bá òkè yóò sì jójú yín ṣe o.
0: àmì àti àmì ẹ̀já bẹ̀rẹ̀ sí kó àbàrá bó ṣẹkẹrẹ kó máa pọtọ̀ fún ẹ̀ sílẹ̀ lọ́sàn òní ká máa fún yín láwọn àkórí ìròyìn èyí tó wádìí tá a pè ní gúdúgbẹ̀ inú ìwé ìròyìn the nation ibẹ̀ láti mú àkómọ́ ẹ̀ èyí tí ó ń bẹ ní iwájú tèmi o léyìí tó ń ṣàfọ̀mọ́ ọ̀rọ̀ di mímọ̀ báyìí wípé lẹ́yìn tí ọba kan ní delta lọ́hùn tó ti lo odidi ọdún 18 ní orí àlééfà rẹ̀ ó mọ̀ ti dágbére fáyé o gẹ́gẹ́ bí ọba ajẹ́ ti ekuoma kingdom ọba samuel chirindu ó ti wàjà ìròyìn bọ̀ lórí ẹ̀ lẹ́kùn kẹ́kẹ́ o.
1: ọ̀dà jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ kí n mú omi náà ní àhín gúdúgbẹ̀ ìròyìn ní o lọ́sàn tòní wọ́n ní iná ọmọ rárá náà ló ṣe bẹ́ẹ̀ ọbẹ̀lẹ̀ o ní agbọ̀n ibìkan ní ìpínlẹ̀ ọ̀sùn wọ́n ní ibùdó ilé ńlá tí wọ́n máa ń kó àwọn tó jẹ́ mọ́ bíi ike olówó iyebíye sí wọ́n nínú ọ̀hún sọ sẹ́ńbẹ̀ ó sì bá ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ kọ́bọ̀ òkè kọ́ mọ̀ fi sọ rẹ̀ sọ wa o.
0: àmì àti àmì ìròyìn kan rèé léyìí tí ó dami tútù sínú lọ́kàn léyìí tí ó ń pe ohun kọrin kan tó jẹ́ ọmọ ilẹ̀ wa nàìjíríà ṣùgbọ́n tó fi ilẹ̀ gẹ̀ẹ́sì ṣe ibùgbé tó ń gbé ní lọ́ńdọ̀nù lọ́hùn-ún òun náà wọ́n fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé ó ti dágbére fáyé kí ló fà á nígbà tá a bá dójú agbami gúdúgbẹ̀ ìròyìn fún tòní ibẹ̀ láti jà yín tán.
1: omi náà rèé o wọn ní òkété ṣe bẹ́ẹ̀ ó bóru mọ àwọn ajínigbé kan lọ́wọ́ ní ìpínlẹ̀ plateau tó ń ti ìpínlẹ̀ kaduna nígbà tí wọ́n ní àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọmọ ológun tí mo bẹ́ rí fún àmọ́tẹ́jú ọ̀yọ́ wọn ni wọ́n pin wọ́n lọ́wọ́ ìmọ̀ ajínigbé ní ìpínlẹ̀ plateau àti kaduna wọn ni èèyàn mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni a ṣe bẹ́ẹ̀ tí wọ́n jágbà lọ́wọ́ wọn àmọ́ sá àwọn èèyàn tí wọ́n wá ń jinígbé ọ̀nkọ́ bò lọ́rọ̀ wọn ti jẹ́ bá a bá dàrin gbùngbùn gúdúgbẹ̀ ìròyìn ẹ̀ mọ̀ gbọ́ o.
0: ó dá ẹjẹ́ ká tó tẹ̀síwájú lápá bí ká lọ sí ìpínlẹ̀ èkó látàrí bí ooru ṣe bẹ̀rẹ̀ sí máa mú báyìí wọn pe ijọba ipinle Eko ti

0: Ẹ̀rẹ́ ìpolongo láti gbin àwọn igi tí ó dín níbi 500 trees, ìyẹn ní tìbútòrò ìpínlẹ̀ ọ̀hún, láti túbọ̀ jẹ́ kí atẹ́gùn àlàáfíà, atẹ́gùn òtura kò mọ̀ fẹ́ nípínlẹ̀ Èkó.
1: Ọ̀dà ní àhín náà, wọ́n ní ilé ẹjọ́ kan rèé o, ilé tó fìdí kalẹ̀ sí ilẹ̀ Gẹ̀ẹ́sì, ìyẹn United Kingdom nù. Wọ́n ní ó ti mú ẹnìkan tí í ṣe ẹni ọdún 32, 32 years old man, Maxwell Ogunnaya. Wọ́n ní wọ́n ti gbé ìdájọ́ lé lórí, wọ́n sì ní wọ́n ti mọ́lé lákòóta wàyí látàrí bí wọ́n ti ní ọgbẹ̀mí ẹnìkan eléyìí ti ṣọmọ orílẹ̀ èdè Nàìjíríà, ẹni ọdún 31, Taiwo Ẹ̀kẹrin, lẹ́yìn ìgbà tí ó lọ ṣe ìkọlù sí nílùú London.
0: Kọ́bọ̀kọ́bọ̀ ṣe sọ ara sí ìpínlẹ̀ Borno. Wọ́n pe àwọn olùgbé ìpínlẹ̀ Borno tí wọ́n jẹ́ 44, tí wọ́n jẹ́ 384, 416, ó ní wọ́n ti gba ìdáǹdè kù lákàtà àwọn ajínigbé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ oṣù tí wọ́n ti lò nígbèkùn àwọn tó jẹ́ ajínigbé o.
1: Ọ̀dà omi náà rèé, wọ́n ní iná ọmọ rárá. Ọ̀dà ẹjẹ́ àṣẹ báyìí, bí ìròyìn ti ń tẹ̀ á lọ́wọ́ ní yàjóyàjó, ibi tí wọ́n ti kan, ibi tí wọ́n ká àwọn ajínigbé mọ́, tí wọ́n kó àwọn tí wọ́n jí mọ̀lẹ́bí Olóyè Báyọ̀ Adélábù, tí wọ́n jí wọn gbé, tí wọ́n kó wọn pamọ́ sí ilé ọ̀hún. Bí a ti ń báyìí sọ̀rọ̀, ìjọba ti ń ṣiṣẹ́ akí, wọ́n sì ń dáwó lásìkò bá a ti ń báyìí sọ̀rọ̀ yìí, kírúfẹ́ ìṣẹ̀lẹ̀ náà kò mọ̀ ṣẹlẹ̀ mọ́. Lára àwọn èèyàn wa tí wọ́n ń bẹ ní ọ̀hún, ẹja gbọ́ bí nǹkan ti ń lọ lágbọ̀n
0: bẹ̀rù. Ṣàlàáfíà ni ẹ kú iṣẹ́ takuntakun.

0: a different sport. I want to play the same university.
1: Oda, eja wo bayi ki lo ko agbegbe yen gan gan ni ayegun tori pe ayegun to bi die
0: ayegun lo mi lo pe won ni lako community
1: lako nibe ni sele ti sele se a lo ori ofi ati ba commissioner soro eku dede asiko yi commissioner ile ise olopa ipile oyo
2: commissioner
1: okay to re works
2: for show the abdulmajib mogbonjubola
1: I want going that dambi as in sorrow okay
2: order
1: so e ba wa soro die lori sele to sele nbe ati akitiyan joba ipinle oyo
2: Ami.
3: Àmọ́ so eléyìí ó kọ́ ọyàn lọ́gbọ́n ta bá nílé ta fẹ́ gbélé fẹ́yàn àbí ẹjẹ́ tí wọ́n fẹ́ gbélé fẹ́yàn yóò jẹ́ àríkọ́gbọ́n fáwọn èèyàn pé èèyàn ó ṣèwádìí ẹni tó fẹ́ gbélé fún dáadáa kó tó gbélé. So à ń wólé yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí à ń wó lọ́wọ́lọ́wọ́.
1: Ẹ kúṣẹ́ takuntakun.
3: Ẹ
1: ṣe gan ti fanfani ti ẹ fún wa commissioner fún iṣẹ́ òde àti ìgbòkègbodò ọkọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ Alhaji Mogbonjubola Mojeed ẹ ṣeun gan ẹ ṣe fún àkókò yín David Boilu ẹ kú iṣẹ́ takuntakun ṣé kò sí ọ̀rọ̀ ìpayà ìkáyàsókè kankan ní agbègbè náà báyìí.
2: Hello.
1: Oda ẹ jẹ ki a tẹsiwaju ẹ ri pe ibe ariwo pọ nbẹ awọn eyan gan wọn pọ nbẹ o jẹ ki gbogbo ẹ ori bakan ṣugbọn a fi n to ile titi awa gba ta si gbọ ni wipe ijọba ipinle Ọyọ ti gbe igbesi akin lati da ile iwo lulẹ ti komisanna fun iṣẹ ode ati igbokegbodo ọkọ Alhaji Abdulmajid Mogbonjubola ti wọn si n fidi ọrọ mulẹ pe ẹni tí àwọn tó wà láàbí kò tí ì ju bí oṣù méjì lọ tí wọn gbalé láti mọ pé iṣẹ mọ̀nà fìkì òun náà fẹ́ ṣe ń bẹ̀ kí lè wa mọ lọ sọ́dọ̀ gẹ́gẹ́ bí ìmọ̀ràn ni o
2: gbogbo ẹni nílé
1: onílé tẹ ti gbélé fún agents
2: pé kọ́ mọ abayín wá yàn sí ẹyin náà ẹ mọ tọpinpin bí nǹkan ti ń lọ nù lé yín o
1: tí ẹ wulẹ̀ mẹ́ni wọ́n gbalé fún
2: kó wọ́sà àti wọnú àwọn àkáǹtì náà kẹlù mí
1: èrè ajẹ́jú sì rí kọ̀ jẹ́ kí ejẹ́ǹtì ó gbélé fún èèyàn rí mọ́ àwọn tí ó lè san owó
2: tó bá rí pé ó lè san ni wọ́n ó gbé fún ó ti wá di òfò onílé òfò àlejò báyìí torí pé bí ẹni ń bá wo iye tóun fi kọ́lé ní ìsìn gbogbo ẹ̀ òdìbò ń sa ìjọba ò wò ìjọba ó sì tún fẹ́ gbogbo ògbésẹ̀ kóńgò ní láǹfààní sí àtìlẹ̀ àtìlé eléyìí tí ń gbé lẹ̀ mọ́ kí lẹ́yìn nǹkan ọmọ jẹ́bi gbẹ́rẹ́ pàkọ́ fún gbogbo àwa tí a bá jẹ́ onílé onílẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ bí ẹ bá ti ṣe ìpínlẹ̀ Ọ̀yọ́ náà kí lẹ́yìn orí bá ń lagbọ̀n bẹ̀rù ẹ jẹ́ ń fi yí ìkun kí a mọ̀ tẹ̀wájú lórí gudugbẹ̀ròyìn lọ́sàn-án tòní kanilá gílù 96.7 FM náà lẹ́ ń tẹ́tí gbọ́ ilé fún Bọ́lá Fẹ́lẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn wọn ni àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà wọn ni wọ́n ti nawọ́ gan àwọn afurasí mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí wọ́n jẹ́ pé wọ́n máa ṣe káràkátà nǹkan ìjagun olóró ni o tí wọ́n sì gba ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ìjagun padà lọ́wọ́ wọn ní ìpínlẹ̀ Abia ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀.
1: Ó dáa o ẹ jẹ́ kí èmi náà mú ọ̀kan kan yìí tó ń bẹ ní iwájú tèmi yìí ṣe mọ̀ wípé àwọn àkòrí yẹn òun náà là ń fún yín lọ kó tó di wípé àṣàyàn lọ sí òkè lọ́hùn pàápàá jùlọ lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé eléyìí tó ṣẹlẹ̀ tí wọ́n gbé amọ̀lẹ́bí tó jẹ́ ti alákòóso fún iná mọ̀nàmọ́ná tẹ́lẹ̀ ní Nàìjíríà olóyè Adébáyò Adélábù pàápàá jùlọ ẹni tí ṣe àbíkà wọn lóbìnrin ìròyìn ló fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé iná alágbára ṣọṣẹ́ o ní ìpínlẹ̀ Kwara eléyìí tí wọ́n pe ojo ilé kan ń bẹ̀ níbo gan ni ọ̀rọ̀ ọ̀hún dédú nígbà tá a bá dojú agbami gúdúgbẹ̀ròyìn ibẹ̀ láti jayín tọ́ bẹ́ẹ̀ ó ní àwọn tó jẹ́ olùgbé ni agbegbe oja kan ni ipinle ogun o ni won ti kigba jari lori ipo ti oju ona to lo si oja on wa won ni o ti di koto ati gegele koto re o
2: gegele re o omaraye le
1: omaraye le
2: asodunrin e ja mo lo si odo obosun baba ti padade gudugbe royin yo mo te waju elebe we ku kale

0: in Ibadan today. There's a young boy dreaming about a bright future, playing football and making his family proud. But every dream needs the right platform. That's where Reliance Future Football Academy, RFFA, comes in.
1: Ni Reliance Future Football Academy, ṣiṣetọju ìdàgbàsókè ẹ̀bùn àwọn agbábọ́ọ̀lù níṣẹ́ wa. Kò mọ lórí pápá nìkan o. À ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa bá a ṣe ń jẹ́ akínkanjú, ọmọlúàbí tó ń tẹpa mọ́ṣẹ́ pẹ̀lú àfojúsùn.
0: With expert and professional coaching, comprehensive football training, academic excellence and career guidance, RFFA is where your child, aged between 14 and 16 years, becomes a complete athlete.
1: Bá a ṣe mú ìdàgbàsókè bá àwọn ọ̀dọ́mọdé agbábọ́ọ̀lù, bẹ́ẹ̀ la mú àǹfààní àti gbábọ́ọ̀lù kàwé lókè òkun wá sàrọ́wọ́ tó wọn.
0: Admissions are now open. Training season runs from June 1st, 2026 to May 31st, 2027. Visit us today at B30 Grand Mall, opposite Arisekola Albarika Shopping Complex, Bodija, Ibadan, or call 0806-246-8928 or 0915-015-4131. Visit www.rffacademy.org.
1: Reliance Future Football Academy. Ìpìlẹ̀ àwọn ògo ọjọ́ ọ̀la.
2: Obìnrin ṣe bẹbẹ. Ẹgbẹ́ àwọn obìnrin oníròyìn àtàdarí ètò lọ́lọ́kan òjọ̀kan lórí rédíò àti tẹlifíṣàn gbédé o. Women Broadcasters Forum Nigeria and Diaspora ń pè yín síbi ìfilọ́lẹ̀ ẹgbẹ́ àwọn obìnrin agbóhùnsáfẹ́fẹ́ tó halẹ̀ pẹ̀lú ayẹyẹ fífi àmì ẹ̀yẹ fáwọn akọni obìnrin tó ti kópa mánigbàgbé fún ẹ̀ka ìgbóhùnsáfẹ́fẹ́ nílẹ̀ yìí. Sátidé ogúnjọ́ oṣù kẹfà aago méjìlá ọ̀sán lápótúkọ Ayọ̀ máa hù. Orí Adékalẹ̀ Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn, Ọba Rasheed Adéwọ̀lú Ládọjà Arusa 1 àti Ẹ̀kẹrin Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn, Ọba Muritala Adébáyọ̀ Àkàndé MFR. Olórí Olúfunkẹ́ Oníkẹ́pọ̀ Àkàndé ni yà ń kalẹ̀. Àwọn ìyálọ́jà bàbálọ́jà ládélàdé wọ́n wà níkàlẹ̀ pẹ̀lú wa. Ẹni àyẹ́sí pàtàkì ọjọ́ náà láyà gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ẹnjiníà Saminu Mìnì ni Olúfunkẹ́ Mákindé. Ká sì máa ṣe àtúpalẹ̀ àkòrí ipa táwọn obìnrin kó fún ìsọdọ̀tun ẹ̀ka ìgbóhùnsáfẹ́fẹ́. Olùdánilẹ́kọ̀ọ́ wa ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ ọmọbábìnrin Bùnmi Lábìyí Splash FM Academy nílé funfun Báláwú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn láti máa gbàlejò.
3: Gbogbo yín là ń pè ó.
4: Ìbàdàn, get ready, heaven is about to touch the city of Ibadan. Lord of White Calling for All Souls Ministries present Ibadan, Elder Crusade, theme, authority that leads the whole world. The city of Ibadan shall experience a 3 days prophetic house of power, deliverance, and the moment of signs and wonders, where the lame will walk, the blind will see, the sick will be healed, hope shall be restored, breakthrough and words of prophecy. Come and experience the miracle working power of God as the servant of God, Prophet Odedoyin Olaumi Ezekiel, will be live in the city of Ibadan on Wednesday 10th June to Friday 12th of June 2026. Venue Oba Akinyele Memorial High School, Anlubua, Basharon Road, Idiakwe, Ibadan. Ministry is Prophet Odedoyin Olaumi Ezekiel. There will be a free buses for all from Iworu, Mokona, Challenge, Ojo, Egbeda, Brewery. Come and experience the authority of God that transforms life, restores destiny, and reveals purpose. For inquiries, call 080-3280-3045 or 090-5713-7367. Follow us on all social platforms at Prophet Odedoyin Olaumi Ezekiel. Ipadon, your moment has come. Don't miss this mega crusade. Heaven is calling. Will you answer? Answer.
5: Bọ̀sùn ṣé òsì ó ṣiṣẹ́ ni. Ẹ wo ọ̀kadà tá a fi ń ṣiṣẹ́ ọ̀nà ló ti daṣẹ́ lẹ́yìn. A sì rówó tún ṣe. Mo tiẹ̀ ti fẹ́ sọ fún yín tẹ́ ẹ bá rí iléeṣẹ́ búrẹ́dì tó bá dáńtọ́ tí wọ́n èèyàn lè bá wọn ṣiṣẹ́ tí wọ́n sì mọ fún èèyàn lówó gidi.
6: Ẹ ṣé bẹ́ẹ̀ kà wá níwọ ni àbí apprentice ti ń kágolo.
5: Ẹ agba bẹ́ẹ̀ kà lẹ́ ń wò yìí. Ẹ lọ bèrè mímú sí Lẹ́kọ̀ọ́. Ẹ
6: bí gbogbo káwa ni pẹ́gbà bẹ́ẹ̀kà ni ó ń tòótọ́ owó tó kéré jù tí wọ́n ń san ní bẹ́tà láì bẹ́ẹ̀kì fábà bẹ́ẹ̀kà tó lè dájẹ̀ mú bẹ́ẹ̀kì iṣẹ́ tó dáa ni 150,000 lóṣù. Bákan náà wọ́n sì nílò àwọn abilékọ tàbí omidan tó jáfáfá tí èyí ti jú iṣẹ́ tó sì mọ̀ sí ru ọjà ráńpẹ́ tó lè bá wa tẹ̀lé mọ́tò búrẹ́dì bá wa tajà fáwọn oníbàárà. Owó tó nítumọ̀ làwọn náà ń gbà. Wọ́n tún nílò mákẹ́tà ìyún alámòjútó ọjà. Ètè máa lọ bẹ́tà láì bẹ́ẹ̀kì tó wà ní Màlété ń Ìbàdàn ní káwọ̀sì. Kó o lọ gbaṣẹ́ ẹni yára lògùn ń gbé o. Nọ́mbà yìí ni ẹ pèsè 0803-930-8173. Lẹ́ẹ̀kan sí 0803-930-8173.
7: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà láròwọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ ṣàyẹ̀ ìyípadà HND sí Degree University. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A, Ọba Accra Avenue, Ikeja. Nìbàdàn, a wà ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta, .ICT Institute of Technology, 52 Ijema Agbadu Road. Ó tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
8: Àkókò iṣẹ́ agbára yẹn tún ti kò. 72 hours ju June edition.
9: Ọmọ ayé ni ẹ máa wà lẹ̀ lọ.
8: Gbogbo ẹ̀yà tí èdè. Ó yẹ ní Mẹ́síkà. The CSC Covenant of Mercy. Má jẹ́ ẹ̀mú àánú. Lákọjọ́ Friday 12. Saturday 13. Àti Sunday 14th June 2026. Àkórí ti rán fún olóyè mẹ́ta. Ìwé ojú padà sọ ní orí afẹ́fẹ́. I will rebuild the Vora Fire State. Ẹ̀mí yóò sì bá kòkòrò ajẹrun wí nítorí rẹ̀. Oṣù mẹ́fà tó kù ní 2026. Ọlọ́run ti sọ bẹ́ẹ̀ kó gbogbo ẹni bá fara hàn. Wọn ò ní í ṣàṣe dànù mọ́. Nípasẹ̀ fi olólórí ọ̀pọ̀ ọ̀rọ̀ ṣẹ́ àtàwọn ọ̀rọ̀ olórí ẹ̀mí Jasper. Bí wòlíì ẹgbẹ́ ẹ̀tọ́ ìwé ojú bàbá sọ ní orí afẹ́fẹ́ yóò ti máa sọ tẹ́lẹ̀. Lọ́jọ́ Friday 12 àti Saturday 13 wákàtí àdúrà mi sì láàárọ̀. Mẹ́ta ọ̀sán pẹ̀lú ìṣòro. Ọjọ́ Sunday 14th June aago mẹ́jọ àbọ̀ òwúrọ̀. Lẹ́ọ̀kọ̀ kọ́ pàdé pẹ̀lú ìṣòro kọjá. Sọ́jọ́ Monday tá a máa ṣe orí ọ̀fẹ́ láti Ìbàdàn. Tó bá jẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun, ọ̀sẹ̀ ìjẹ́ ni kẹ́ máa bọ̀ ní kìlómítà 80. Mercy Camp Lẹ́dí yẹn. Nípasẹ̀ àánú, a máa lé ẹ̀mí ẹja nínú jáde.
10: Lajiri FM 96.7.

0: lẹje
1: oh go se dare
0: sori ta ti
1: ala ni mi owon
2: ti adura ba gba tan agbara aladura gan eka
1: be ni
2: elomi o bere fun ipo giga ngo ba de be to wa ri pe an ti an wa sale se lo nwo won bi era eru gan ba
1: tese oni to le
2: tese go ni to le
1: ti won ti o ri igbega ikoja
2: awon yo si mo bi pe ibi to pe o ve lo yi ipo ola ati orisirisi dojuko ti e na o aarin awon ero to ko wa sale to
1: ko so ese re to le
2: ni sale ese re to rese ara re wale o oke to nlo yen ti won ba ti o soke tan ti ire de ero po nbe de bipo pe egba
1: ero ipo loke o ero ipo loke
2: rara
1: awon die lo wa
2: aye lo po eyan perete abi oye a je pe en ba wa nlo ru be na kokoko ko di eru gboya me ru re abi oyo oni ile sumo data oko nlaya
1: alalaye lagelu
2: a beke beke
1: alani lani
2: oko oye toto yi
1: oga
2: seri
1: koni baje
2: aga ola re ti won gbe fun nipo ola yi
1: veni
2: oga roro ni
1: alaga kan ko de ni jabo
2: kini je be
1: ba mi sami
2: mi o wa fe gbo pe ese mi o to le
1: ala ni koko ba mi sami
2: ami
1: tori pe mi o ni jabo o ti wa nbe
2: ba so se sa mo ju si eti aga joko eyan godo ye oboro bo le ni
1: won le fiyan si po lake eyan ma joko se ti aga
2: ah subu kan teyan ba da subu fun re oda dupe keyan koko mo bo ko fi agbangba kini kan gban
1: sori ni ti wa yi ko si subu nu oro
2: rara
1: ati duro
2: rara mi o le subu
1: laye
2: rara
1: o lo gbe wa soke a de le subu
2: mi o le subu
1: a da le no le
2: feyinti jesus ni mo feyinti jesus ni mo feyinti mi o le
1: se wa ti baba jolo studio ni abi o
2: se baba obi sori
1: tori pe oro re yi o awo su mi gba
2: mi generation ti baba obi
1: ah
2: baba obi ran ni olorun ran wa
1: nigba yen
2: igba te wa pe number 2 fun second generation ti ba sa won ikale wa o ti ke mi na o ti le wa si album ti o ti mo to bi idaje ele ti baba ti se
1: olorun wa
2: pelu ohun yen na ni ohun
1: kan olorun wa bi awon ara ile yi to wi
2: o ko olorun won da kuko ko
1: lo wa bi won tori bawo ni omo olomo se ma logo ti
2: e to ya fara odo
1: se wa ma koju bo
2: wọ́n
1: ní
2: wọ oko ọbẹ̀ kọ ọkọ ọgbọ́n bẹ̀rẹ̀ jẹun bí mi ni ọkọrin àbọ̀ ọbẹ̀ kọ orin mi
1: èmi ò lè kọ
2: iṣẹ́ orin ni wọ́n rán mi iṣẹ́ orin lórí rán mi èmi ò mọ̀ pé nǹkan tí bọ̀bọ̀ yẹn rí nìyẹn tó fi pariwo iṣẹ́ orin lórí rán mi iṣẹ́ orin lórí rán mi ṣùgbọ́n èmi ti tètè wọlé kó lùwà rẹ̀ ọmọ wa jẹ́ pé
1: ó padà rogo ẹ̀ lò
2: àmì
1: ní agbára ní
2: ọwọ́
1: pẹ̀lú àtìlẹyìn àwọn olóríire gbogbo
2: bàbá wa adégétọ̀ sọ
1: pé nìyẹn padà rí ògo wa lò níbi orin gan
2: àròyé làwọn ó ṣe là wọn wá mú iṣẹ àárọ wọn mọ
1: ok
2: wọn ní àròyé ni wọn ò ṣe là pẹlú télọ tí mo
1: kọ pẹlú télọ tí mo àròyé ni wọn ò ṣe là àròyé ni wọn ò ṣe là pẹlú télọ tí mo kọ
2: n gbèmí náà ò bá kọ ábọọmù mi wọn wà mú orin mọrọ mi náà ó ṣàròyé láwọn pẹlú orin láì bàbá òbí
1: ọlọrun
2: fi rán mi wá sí ilé ayé yìí
1: okay
2: oh my god ogun sẹsa
1: ogun tiẹ ti tẹ
2: lọjọ tí wèrè bá mọ pé aṣọ ara àwọn ya
1: ogun ti sẹ lónìí báyìí ogun ti sẹ
2: ogun ti sẹ lónìí
1: ọlọrun bá ti bá
2: mi jẹ ogun yẹn lálẹ ọlálẹ hù
1: ami
2: ami
1: ami fire fire fire fire fire
2: oh my god ṣé o tún ti dáná sun ètò àdúrà rẹ tọ́tà ti fáyà fáyà
1: ẹ wo
2: bẹ́ẹ̀
1: bá fẹ́ fọkọ tí àwọn kan wà tó yẹ pé òṣònú ayé ni wọn lè wà bẹ́ẹ̀ lọ́gọ́rùn-ún ọdún ẹ má lọ sí
2: ẹ o tó
1: bá jẹ́ wípé ẹ̀yin ò fẹ́ gbèsè ayé olóṣònú ẹ má lọ síbẹ̀ o ẹ jẹ́ kí n kọ́kọ́ já yín tán tẹ́ ẹ bá rí àwọn èèyàn kan wà tó jẹ́ pé wọ́n ò gba awẹ o wọ́n ti jẹun lẹ́nu gbọ́n ẹnu ò sì dùn wọ́n wọn ò sì ní òórùn burúkú lẹ́nu àmọ́ ẹ wá tún mọ́ wọn ẹ wá rí tó ń jáde lẹ́nu wọn yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn kì í sọ̀rọ̀ ní lójórí bẹ́ẹ̀
2: wọ́n yà yorùbá máa ń sọ ẹnu tá a bá dì ní márùn-ún
1: yóò mọ̀ ọ́n ní ẹ bá ti ń fura sí wọn lójú ẹ bá jọ náà bẹ́ẹ̀ sádọ́nù dànù àwọn yẹn ni wọ́n ń pè ní ìgbàgọ́ kìláàgọ́ ogara ba go kra go go se la wa le wa a le won ti mo ta je la
2: wa ko
1: ye yin
2: ai gogo ro no ki la be je ai gogo ro
1: a le won ti mo nkan ta je ta won mo mo so pe e won fo wa la wa ma so ro mani e lo I wo che wo ti gbale ni koko lo gbale eh ibi atoko mi wa do bere la la la ni awa koko jo si awada kan
2: olorun lo si
1: ara wo wa tuka awo wa rerin
2: en to olorun
1: awa gbagbo pe olorun ba yo se daada si wa baba je pe ru eyin ti continue sago ni eleyi ta wi pe onigba go kra go go tawon ma wada gogo ti no ba yo ba yin da si
2: to je pe akase ni daddy abi mommy
1: akase teyin o ba ti ko sibe Olorun ba yo yondo oko to da.
2: Eyin na e ti erura.
1: E jo sawada.
2: Erura. E ti e sawada
1: kan. E le se awo orin ninu le yin.
2: Iru awon wa. O ti ni ojo ti. O ti lojo ti mo so fun abeke.
1: Yes ke.
2: Mo ma won fe da wa la le ko si je pa wada lai pari enjo na.
1: Be ni o ma nwa be si won la le kokan.
2: Mo re.
1: Sugba ke so lodun merin o.
2: Mo re je.
1: Elomi wa be lodun edogun
2: ni. Bale lagbole wa.
1: O so be.
2: Gbo bale agbole wa si re mefa mefa nyawo won. Temi o gbodo yato.
1: Iyen lori mi
2: se mo koko ti mo ji ni.
1: O gbe kini jade.
2: Ile ati bere ojo na nu.
1: Ki lo sele?
2: E ki le pe.
1: Ki lo ke be gbogbo nkan iwe ja.
2: Ba se je wo ma wa ki.
1: So ti lagelu.
2: Je wo ma wa ki.
1: So flagelu. Mo o ti ku lori eleyi o ti di so
2: of lagelu. Ma ta ni eleyi nibi kan.
1: Eh.
2: A ti ni so.
1: So flagelu.
2: Ah tori pe ko je ki dile yo gbadun.
1: Ebi o ko se o ti ti su mi. O ti e ti su emi ki lo sele.
2: O ti da.
1: Olorun ba lo gbe awa kale be oko mi. Fi ma yen le.
2: O
1: ya ja
2: ki.
1: O ye ni.
2: Akiyan o eyin eyan wa.
1: Yes.
2: Ni pe e tun ka bo sori akotun eto ke lari gbo nikan ni lagelu 96.7 okay to gajo ke ni afin funfun ti oba adebayo akande alagbala okin to kale si felele ni badan nibi ti ati mo wi
1: yes.
2: Ti ye to lori telem
1: beni
2: ke lari gbo tun de loni eto tin to le tolu tin tu awujo se seri tosan yi olohun ti ba gbo
1: ti okan ba so pe olohun
2: ti won ba fi
1: ke mo pe nkan wa nbe
2: ti won ba fi royin e fun yin
1: oh
2: a je pe
1: eyin gogo le like ki lo de to
2: fun yin tori pe ke
1: gbo nigba si radio wa lori phone yin
2: fura lara yin tabi ke bo lori Facebook
1: abi o
2: te gan wa lagelu FM 96.7
1: e de ma re mi atoko mi
2: e ri
1: anko lawo
2: wa lai o wonu ara
1: wa won kan fi wo pe ki lo sele
2: be se je pe
1: ololo mi kan na ni
2: emi
1: o mo ke yan je toko ti yawo ke wa bere pe ki lo ti omi aso won se papo seyin o mo wi pe toko ti yawo ti oluwa ba ti so po bayi
2: keni ko mo se ya won ni o ti keni kan ba prognose gan
1: ninu ki ayi ko ninu le wa
2: mati mu bo
1: e ma gbojubo
2: ma gbojubo
1: e ma gboju e ma bere pe bawo lo se je
2: esu seyin
1: eye sa fi be le
2: esu seyin
1: oye yin
2: esu seyin to ba dun yin e fi plaster le
1: o ko ma so be ma so be
2: to ba wa le e le gbe lo hospital kan fogun si kene pe kene
1: so le to ma gbe lo hospital won ma nawo ko si ogbon kan ma nawo
2: to ba lo re temo won kan ba fogun si ni yo si ma bo le
1: ti wa si me ko
2: eh
1: o ye ko kokon gbo mi gbona kan
2: na o lo dispensary go ba ku
1: kokon emi te
2: kokon ah be won ma toju eyan lo fe lodun ajoba
1: oh
2: e fi wa je ilewo san labode won sa ri ti e kokon ba wa nkan
1: si
2: pe pe bi o ngba ti ti e se pe o ni oju ogbe ti o han de ibi ndun
1: won wa gbo kokon gbo kokon de
2: a le so ngbo yo te ko de be na
1: ya lo kom o ya ikani lagelu 96.7 Oke gajo oke ni won pe bi ta wa yi felele ni le fofo balawu ibe yen la wa de wa la kale se olorun ba lo fi wa kale sibe eto ki la ri gbo eto yin ati eto wa o tun ti kale ka olorun oba o si ti so fun wa wi pe ohun o ba wa se o si ti wa n kale loni adupe o akin ka bo loruko oba adebayo muritala akande MFR baba ti anu ko olorun oba ko je ki baba ololẹ yi pe ati awon loga to nbe ni kan ni bi ta wa yi loruko titi layo akishola to je olotu eto kilarigbo o la tun ki kabo losan to ni pe e seun e ku aduro ti wa si ku fe te ni si wa ni gbogbo igba oya e bo sibe Facebook wa niyan e bere sin like ke ma share ke ma fi eroyin ke fi sowo si wa kokuku ni baje fun gbogbo wa ma se edumari aki gbogbo awon olojo bi pata wi pe aku odun aku iyedun lagbara lowo olorun oju yo ma rodun awon kan opin ose oni won sojo bi ti won lara won o na lati ri princess Aderonke Sunshine ojo Saturday to lo yi ohun lo sojo bi ti e ohun ati baba wa ninu oluwa baba di ofe fun pastor solution man Saturday to lo yi o na ni baba se ti won dignes come la fe erogbo ti won se odun won ni ojo kefa osu kefa
2: gbogbo yin
1: pata laki ati awon ti won tun se ojo bi loni na wi pe Olorun ba yo di odun lade fun yin e si ma ri nkan reka lojojumo ojo aye yin ebi yogun olagba lowo Olorun e dagba iwa ni dagba ya for lashadi ajala loruko temi emi ni abeke
2: number 1 o ko mi
1: chori number 1
2: o ru ba
1: wo ba
2: ori pe ti e yi ti leke gbogbo
1: kilo
2: o gbianju ati sunmo ko para wa
1: iya
2: abeke na ni
1: iya emi la beke legbe oko mi ala ni ade oko mi ekun ni ṣùgbọ́n kò kí n fààyàn jẹ o kò ra ma n lọ jẹjẹ
2: mo fojú jẹkun lásán ni mi ò lè pẹ ẹran jẹ
1: mo sọ fún yín pa fẹ́ ṣàwó ń bí nínú ilé tiwa yìí ọlọ́run dè máa fún wa ṣe pẹ̀lú àtìlẹyìn ẹ̀yin olórí iye gbogbo tẹ̀ ń gbọ́
2: wa yìí o mo mọ
1: ẹ jẹ́ lọ sọ́dọ̀ ọbọ̀ sọ aláyọ̀dé
2: ẹnkí ẹ olúwaṣínà aláyọ̀ ògo ìdírí ọ̀fọ́ máa lè sọ fà àlàní ẹkùn ọkọ̀ àbẹ̀kẹ́ láàfin nbẹ yẹn náà ni mo jókòó sí tí mo ti ń lo dáhùn
1: bẹẹ ni ọlọrun bò nínú ẹkọ
2: àmì ẹyin ní kẹẹ darapọ mọ wa lónìí kẹẹ tún jẹ àjọ ṣe kájọ rìn kó lè bá àtúnkù mú bí ìdodo ẹfọ ẹtí mọ pé tó yóò ní kọjá bẹẹ láì jẹ parí ọgbọn kan tàbí ìmọ kan dìmú nbẹ ó yà ó ẹjá wo lójú ọjà ká padà dé tá a bá padà dé ìgbà ẹlẹmọ nǹkan tá a fẹ rí gbọ lórí ètò kí la rí gbọ lọsànán ni ẹ kú kalẹ.

0: Arigbọn Leto lori Lagelu 96.7 FM. Ẹ máa bá wa ká lọ.
1: Lagelu FM 96.7.
2: Ìrìn àjò umrah láti ṣàlékún imani kálẹ̀bàjẹ́ ayéjìrì àlìkìámọ̀ tún ti wá ṣí sílẹ̀ nílé iṣẹ́ Aljanna Travels fún gbogbo mùsùlùmí tí kìí fi umrah ṣeré láti wá bá a ṣe umrah oṣù keje tá lọ ní July 21 tá padà dé ní July 30. Ìfowókọ́lẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí báyìí, ìparí oṣù yìí ni ó sì kásẹ̀ ńlẹ̀. Tó bá dẹ̀ jẹ́ umrah maulud lẹ fẹ́ bá wa ṣe, èyí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026, ká fowókọ́lẹ̀ lójú ọjọ́ ló parí ẹ̀. Ọ̀kan sì tún wá ní umrah December, èyí tí ó wáyé nínú oṣù kejìlá ọdún 2026. Ẹ tètè máa bọ̀ wá sí Aljanna Travels tó wà ní Nevada Plaza 140/142 Liberty Road, Elewure Bus Stop, Ibadan. Kó tó kásẹ̀ ńlẹ̀ o, ṣe mọ̀ pé gbogbo ètò ni Aláwù ń bá wa tò tó ń gúnrégé ní Aljanna Travels. Èyíkéyìí umrah tẹ fẹ́ bá wa ṣe ní Aljanna Travels, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pè 0904-444-4945. A wà lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook àti Instagram @aljannatravels.ng pẹ̀lú Aljanna Travels. Ìfọ̀kàn

0: ìjọba òhalẹ̀ mọ́ báyìí wọ́n kàn fún ọ ní lẹ́tà ni pé kò yọjú sáwọn bẹ́ẹ̀ sì ni ò lẹ́rú òfin ilé àbó ni ṣe ọjà dáná dáná ni.
1: fóònù mi náà lèmi ń lò fún gbogbo kò sí pé kinní lẹ́yìn ọ̀bẹ àtàwọn síbi tá a fi ń jẹun
0: tí ń bẹ nínú. ẹsẹ̀ báyìí pé tọ̀bọ kí yín bí o ẹ káàsán o ìyàwó mi jíṣẹ́ fún yín o àbẹ̀kẹ́ o jíṣẹ́ yín fún mi o mo dẹ̀dẹ́ wọ́n bọ̀ sọ tí wọ́n bọ̀ sọ láàrin ìṣẹ̀lẹ̀ méjì mẹ́ta.
1: ìkànnì àbẹ̀kẹ́ ọlọ́run ṣé bó pé èyí tá a jọ tọwọ́ bọ̀ yìí.
0: Tí wọ́n nìkan tọwọ́ bọ̀.
1: Oní títí ikú tí ó fi yà wá ni.
0: Tí wọ́n nìkan eléyìí ọ̀nà bí tó wá yà sí yìí. ọ̀nà bí aládàá lọ ni.
1: Zero. Tọ́ka
0: sọ fún ọ pé àdáwà náà ni lọ́jọ́ náà.
1: Sóbìnrin rere. Sóbìnrin rere àti pé ẹ máa gbọ́ o. ọ̀rọ̀ tó wà lẹ́yìn tẹ́ mo fi ni o.
0: mo
1: fẹ́ kẹ́ ẹ bá ń dá sí.
0: kí
1: ni mo ṣe tíjọba òfin a mọ̀ pé
0: kí
1: DSS o mọ̀ kọ̀wé sí
0: mi. ṣó o ti dé bẹ́ẹ̀ ni.
1: kí ni mo ṣe.
0: a ní ṣó o ti dọ́dọ̀ jù.
1: ládùúrú ẹrù tí ń bẹ́ wájú ìjọba bó ṣe pọ̀ tó. zero six kí ni mo ṣe tẹ́nìkan ò ṣe rí.
2: hello.
1: hello.
2: pẹ̀lú ẹ pé so.
1: ẹ káàsán.
0: ala ní ìtẹ̀mí fúnra.
2: ọlá ìdè adébáyọ̀ ìyálà rẹ̀ tó ní o.
0: ẹ ṣe jàre màámi.
2: abẹ́kẹ́.
0: máa.
2: ìwọ nìkan jẹ́ ọ̀rẹ́ máa lọ jẹ́jẹ́.
0: òun náà ni.
2: toro ti wí fún kọ̀gbọ́n tó yorùbá ti gbọ́. àwọn tó fún àwọn tó lè jù báyìí lọ wọn bẹ́ẹ̀ nìkan síjọba òun wọn. àbẹ́ eléyìí gangan ọ̀rẹ́ ńlá ni. ìpáláyà ni gbogbo eléyìí fún lù.
1: ṣé lọ́ọ̀yà lẹ́yìn ni.
0: torí káyẹ̀
2: máa ń bọ̀ sí ọ̀gbẹ́ bóyá. gbogbo tí ò bá ṣẹlẹ̀. tó ọlọ́sẹlẹ̀. tẹ́wọ́n tó wá tó bí abẹ́ ìṣòyẹ fún ibẹ̀ gbé bí bílù ṣe wà. ó yẹ kí payà tún mú lù. ọ̀rọ̀ máa bí ọ̀rọ̀ náà kó lọ kó lọ dájọba lẹ́yìn.
1: mi ò dẹ̀ tí mi ò tí dé bí fún mi ní plan tí mo ní fún ìlú yìí.
2: àní ó yẹ lọ lọ́yọjú bí ọ̀là ni lọ́yọjú bẹ́ẹ̀.
1: mo ń bọ̀
2: mo
1: ń bọ̀
2: ẹkú ètò.
1: ẹ ṣe ó yà ẹ lọ lọ́yọjú bẹ́ẹ̀ àlà ni lọ́yọjú bẹ́ẹ̀ ló. ẹ káàsán.
0: ẹ jẹ́ kó yọjú.
1: hello ẹ káàsán.
0: bákan tàwa lè ba lè lé. ẹ káàsán.
3: ẹ ló ṣe ń gbọ́ mi.
1: à ń gbọ́ yín orúkọ yín láti bo.
3: orògbòdì kan ti tẹ̀lẹ̀ ló kọ́ mi saheed atahoko.
0: ẹ ṣeun
3: mr lani. Ọlọ́wọ́
0: ọlọ́wọ́ ọdán.
3: ọlọ́wọ́ ọdán. ìmọ̀ tẹ̀mí tiẹ̀ fẹ́ gbà ẹ̀ ni wípé ìyìnbá ní tírí máa já irin náà la fi ń sun.
0: àbí.
1: ìtumọ̀.
3: mọ́ lọ́bì kan kó wá tún mọ́ ọ̀tẹ̀ pé ẹ ní wéèrè.
1: èmi náà rò bẹ́ẹ̀.
0: ẹ wo ẹ jẹ́ mi ò kó lé ná èmi àtàwọn jíbọ́lá.
3: ẹ máa bọ̀ wá bá mi lé.
1: mo dẹ̀ láwọn ọmọọṣẹ́ tó pọ̀ lẹ́yìn.
0: ẹ jẹ́ kẹ́mi èyí tẹ́ ẹ ràn
3: ẹ máa bọ̀ ẹ wá bá mi
0: àwa ó kúrò lé.
3: mo tẹ̀ náà nu.
0: o tẹ̀ náà nu ẹ̀.
3: àbí bó o ní.
0: bẹ́ẹ̀ ni wọ́n ní ó ṣe lónìí ṣùgbọ́n jẹ́mi àtọmọ ó kú òde ná àbí nǹkan tí mo sọ yìí o. wọ́n lọ
1: sí wàhálà kò sí wàhálà
0: kò
1: sí wàhálà. kò sí wàhálà.
0: ṣèjọba ti yọ̀ wá sí
2: mi.
1: ẹ káàsán
2: yọ ni. àbẹ̀kẹ́.
0: màá sa.
2: àbẹ̀kẹ́. àtọmọ ẹ kọ́kọ́ lọ pamọ́ torí ọkọ yín ti fẹ̀ ó ti fẹ̀ sófin kò ń sáwọn dss nìkan náà ń wá o àwọn àmì ìgbọ́n ń wá àwọn sójà gan ti ń wá
1: kọ́ńtà
2: tọ́pọ̀ mú o wọ́n ń wá wọ́n ń gbé ìbọ̀ wá mú gbogbo séètì lọ́yọ̀ ni.
1: lẹ́sù sí gbogbo ará yé nínú nígbẹ̀rẹ̀
2: pàpà. mọ ń wọ o ti fẹsọfin ìròyìn ìfẹgbẹ tó ń gbé káàkiri o mà pé wọn ó yàtọ fún àwọn ọdaràn
1: kan. òfin wo ló dé ìròyìn òfegè tẹyin ń sọ yẹn.
2: lọ wá sẹsẹ ìròyìn òfegè lọ.
1: hello ẹ káàsán ẹlòmíín náà tún ti wà ń bẹ.
4: ẹ mọ káàsán.
1: yẹ sà orúkọ yín láti bo.
4: lórí alani. alani o.
1: èmi ń gbọ yín.
4: lórí bí ẹnu rẹ ọba lè gbóde jíjí tó bá ń lọ kọjá.
1: adà fún yín ẹ mọ̀ pé mo ijó wọn bá bá mi ni.
4: mo fẹ́ sọ̀rọ̀ pé téèyàn bá mọ̀ ń pẹ́ tó dẹ̀ dá yàn lójú.
0: àbí.
4: tí ó sì máa ń tí ń ṣe lórí tí ó ń gbó lé lórí.
0: àbí.
4: ọlẹ́tọ̀ àti kí fún tẹ ló wá fẹ́ máa dà láàmú.
0: àbí.
1: kí fún ìjọba.
0: ó kì fún wọn bàjẹ́.
4: tó ń yé wà wá jẹ́ iṣẹ́ yẹn débi pé ìwọ máa mọ̀ pé téèyàn bá jẹ́ iṣẹ́ wọn níbi tó máa ń sọ lẹ̀ sí. ìmọ̀ níbi tí máa ń já.
1: tó
4: wà dẹ̀ jẹ́ iṣẹ́ yẹn débi tí ọ̀là mi.
0: oni o je ise ti o la mi gidi
4: wa ba won fa
0: ji wa ba won fa gan abi
4: o mo pe ise ti won gbe dani o oga ni won tun je si bandit
1: ah ah ah ah
4: o iwo o mo hello
1: lesu te kini lori phone
0: ko mama
4: ko
0: mo ah ko mo be ya la ya won ni won
4: lawon gbe won fe face ni
0: won fe
4: bi kan won lo lo se ni iwo finish gbogbo din je lu ni
1: ah finish ibo
0: o ni kaluku sa mo le ri mu mi
1: e bo bugun ni finish
4: come on condemn re ibi o ni rank de ni
0: e se on daddy
1: rank kini
0: ki le poruko yin sa
4: won wa bo pa ji won wa mu
1: ki le pe number le yin ki lo ko yin
0: ki le poruko yin sa
4: o
1: mu
4: yes
0: lati aye toro
1: o mu yes olohun o je ri ika e fe ki te elomi o mu yes
0: baba awon bandit ti
2: hello
1: come on so be
2: aye
1: hello
2: e ka san
0: o
2: yes sir side yourself o lo npe lati se
1: e seun
2: yes sir ah ngba wa la ni po lori social media
0: ah to eyin na
2: te sugbon ko di koko ko so we ni ko so bi en to gbadu ti e ko ba di koko o tun doka de kendera yi
0: abi
2: o ye ki ala ni lo face warranty
0: eni
2: se wari oro yin e fa point meji keyo ti mo underline pe nje o fi ke ti e wa fun pe ta ba awon tin se ru nkan ba lo social media nje o fi ke mu order ka ala ni ti repeat e die meji order bi ti asko yi wari tori ojo ere ni ke sere ki o fi ati diya ti o dogbi o wa fun won tori eto gidi le mu wa lo so yi
1: Adi so fi lola ni nsin ko muru wa yi.
0: O ti da.
1: O sese de.
2: Adi pe bi ose meji seyin. Wo so pe ago mesan anybody ti godo wole o. Ti se ni a mu pe mi lati ago be pa ro le.
1: Ti se Oluwa.
2: Ti se ni a mi pe lati ago be pa ro ko sai di ma bo wale owo ni ago be mesan ti godo wole mi ni suru ro yi dai.
0: Lokan gbogbo le ti ka oke.
2: O ti so gbogbo a ti suru ro yi dai ti ra ti o ti o fi do di po ko mu mo. So ala ni lo fe si ese so.
1: Lori Facebook awon eyan ti ten kan kale be ni pe DSS n wa wa ka mo kanti won ka lori
0: won ti e fe fun won ni owo ni o
1: the flex akin ye mi mi o ko ti ye mi lati Bayern Munich ni Germany won wa nbi won awon na n gbo wa ketekete alaja yin Olayinka e seun lati San Yonbadan be ni won ni alani oni information sonu lo sodo awon DSS
0: o ni lawa o
1: ki o lo tawon laya pe kini won fe se wo ni ti tawon laya tajoba laya mi o ti gboju gboya de be yen abeke ku awon omo re ku o lodo re o alani ni o je gbe olomo sanu mi the flex again mi ni but alani olowo edan anti abeke please stay away from this o he must face it alone se ti mo ba ko dollar wonu le ki se mi atabeke lana te bi ni ko stay away koko mo jade Mosura omo lara basola e seun Adunni Adesogbe ni won ni okay won ba wa soro ko lo wa awon na tun lo sibi ti bosun lo lekan
0: abi o
1: Florence Okorocha e seun lati omi adi o nbadan Ogunleye Victoria Omidiji won ni won ki wa na ni e se Asiwaju Fakunle Akintoba Olaleye e seun Iyabo Adegoroye won ni Alani ma fori wori o un ti taye se to muje kende le se ko ma muje o abodeerin olukemi abeke ati alani ti e le subu e se won la won gbadun wa
0: ojoba fe fun 11 ni bayi
1: a njo rin sola o ye ki won ti gbebun ka ajimi to ba jo re
0: rara won ri wo gangan
1: ti won so me yen Abdulrazak agba okay agbarere la Abdulaziz lati Ilorin Afonja e se pelu opolopo awon eyan ti won fi oro sowo si wa lori Facebook a lanfani lati debe ni bi aye ba wa nigba mi a tun tenubo nkan to jomo tori pe o se pataki niru asiko yi opopolopo awon eyan ni won oro ohun ti o nsele ati awon eyan to je pe awon molebi
0: won
1: si
0: nkan
1: ti
0: kan
1: e wa mo gberoyin kiri pe won mo tin gbemi awon omo kan ti won be ni ahamo nigba ti e ri
0: e sa fe blow na
1: e ri
0: blow ki blow mo wa
1: towo ofin ba wa teyin eni joba fi awon to ye ko ba wi le won ba yin wi e ti gbagbe pe eyin gan da luru ju awon ta pe won da luru
0: yen o ti eye ke eyan ma ni imo lara nkan ti arayoku re to la koja
1: gege
0: bi eyan like iseran
1: ko to do meye loro ro dada
0: e won ja da lu iru ko ni baje o
1: to ibi na ni a ri mo lori ki la ri gbo losun ni o tun di lola ni dede ago kan lagbara lowo olohun eledumare nigba ta tun jo pade lori eto yi titi igba na oluwa sina alayo ogo ede ofo ma le so fa loruko temi nje
0: oda fola shade ajala loruko temi ti mo nje ipade tun dola lagbara lowo olohun ire o

0: 71 03 03 69 69 74 74.
1: Lẹ́ẹ̀kan sí ìwọ̀sùn ọba.
0: 08071 71 03 03 69 69 74 74 àti 070 62 81 78 78 06. Zero 070 62 62 81 81 78 78 06 06. Tẹ bá ń sọ̀rọ̀ nípa ilẹ̀ oko, torí bí Nàìjíríà ṣe rí nísìnyí alágbẹ̀ má bínú o, ẹlòmíì ọmọ bẹ̀rù pé fọkàn balẹ̀ ilẹ̀ tó bá ti fún ọ, ó ba bẹ́ẹ̀ níbi ò ní bá. Tó bá ń sọ̀rọ̀ láti bí díẹ̀ pẹ́ dé Èkó, Badagry.

0: le kole laye talaku ojus kelebe lo to sin lele ti e lori epe eda to ba rogun si lowo to ba fi dogun faaji ati se kari mi ko mo gbagbe pe briki kan igo kan ni o abe mo owo tin ba faaji lo o kere
1: o ni temi 500,000 to promise mi lana nko
2: baby mi mo ti di sile fun e erure
0: pelu atotonu mi se o
3: 500,000 wo le lodo obosun king kini wo fe fi se birthday fobirin
0: I like ka si ese gbese aye re o
2: igbese aye ari mi lola ni mo ngbe asori mi o pe
0: ori re pe o lo ni maragidi ni
3: obosun king estate o ti wa laye to derun lati kọlẹsi inda ti wo be kini salon bo ba nile to je oju mi dara lati kọle boso king estate ni ko ti ra oju taye lo wa lo re fi gbe pele 500,000 ni plot kan amasa to bara le kan ni plot kan edin won be lori e boso king estate wa ni bako apata ere ambadan aye wa bo fe sanwo le lemeji tan suwa ni crispo building mobi bus stop odwona apata ambadan telephone 0706281 7806 tabi 0007103 6974 kan si boso king ko donile oroke ti
4: To, lori eto wa Bosukin Properties Quarter Hour ni bi ti mo ti pa le jo olùdásílẹ̀ ati alese ile ise Bosukin Properties ti gbogbo aye pe n bo sun oba e ti salaye ile oko kaakiri gbogbo ile yoruba oni bi ti le po si ile to n gbele mi 100 acres 1000 acres ṣùgbọ́n àwọn tó ń ṣe estate wọ́n fẹ́ kàn sí yín wọ́n fẹ́ ralẹ̀ lọ́wọ́ yín tó bá sì ralẹ̀ ilẹ̀ ilé ni bàbá báwo ni fẹ́ estate.
5: Èdè máa gbọ́ ẹlòmí akàn wọlé oní obìnrin lọ́wọ́ onílùú gba lójú so possible ni oògùn wọlé ó lọ mọ aralẹ̀ aralẹ̀ fake adi wàhálà sí ẹ lọ́rùn tó o bá fẹ́ ralẹ̀ ilẹ̀ tó bá fi kọ́ estate pé mi bọ̀ sun ọba máa wá ilẹ̀ fún nígbà nínú ibi tó wá fẹ́ sí gbọ́ntì mi lọ́wọ́ within 72 hours máa falẹ̀ lé ẹ lọ́wọ́ tó sì nílùú wàhálà ń bẹ́ láì bẹ́ẹ̀ ni ilẹ̀ wà tí máa yàtọ̀ sílẹ̀ ní kọ́kọ́ mo ní létí mo yí o bá fẹ́ ra lé lọ́wọ́ mi o fẹ́ ra lé ni àbò fẹ́ talé o fẹ́ ra lẹ́ ni àbò fẹ́ talẹ̀ àbílẹ̀ mi wà tó rí tara rárá.
4: ẹ̀ǹbá yẹn talé.
5: Dáadáa.
4: Èyí fúnra yín tún ń talẹ̀.
5: Mo tún ń ta bẹ́ẹ̀ ni tàbílẹ̀ mi wà tó rí ta ilẹ̀ mi wà tó rí ta wá ìmì bọ̀ sun ọba rí abájọ lájọ àdéhùn lájọ ní láti wọ́n bá ti tó àti nígbà tí nítorí má ti bèrè láti lè fún mi wà lẹ́ẹ̀wọ̀n ọ̀rà kí akẹ́lá gba ọlọ́run ni kò sí tó bá fẹ́ rà ó fẹ́ ra bọ́ngálò ni ó fẹ́ máa gbọ́ máa tún máa jẹ́ àti ọ̀kan fún ọ lónìí mo ní hostel tí mo fẹ́ tà hostel alógbòmọ̀ṣọ́ bẹ́ẹ̀ ni náà ní eléyìí lautech 40 rooms 40 toilets 40 kitchen 40 bedroom self contained gbogbo ẹ lọ 20 rooms 20 toilets 20 kitchen 20 bedrooms so ó wà bẹ́ẹ̀ tí máa tà fún ẹ so máa mi ilé epo wà tí máa tà fún ẹ ilé epo wà stamba bá ti bẹ̀ pé bí wọ́n ṣe wà lẹ́kọ́ tí máa wà sí máa ta ilé epo wà tí máa tà fún ẹ bẹ́ẹ̀ ni máa talẹ̀ fún ẹ má gbọ́dọ̀ tó wọ́n wà nílùú èyí bò tó ń bẹ̀rù nàìjíríà tí o ti táwọn fàfà mi yẹn ti gba ẹ lójú mo kọjá tí o tọ́ mú yẹn ti tó ń kó wọlé tó ń kó wọgbọ́ àwọn àmì ẹtí mo tó ń sẹ̀nà ó sì nílé ìbò tí mi ò tiẹ̀ rí wọn rí rárá tí wọ́n ní wá balẹ̀ wọn bẹ̀.
4: tí
5: o bẹ́ẹ̀ sọ́dún kò sí bàjẹ́ máa gbọ́ tó wá jòkó lè bọ̀ pé wọ́n gbọ́dọ̀ délé gbẹ̀yìn náà ni ó wà sí ọmọ pẹ̀ ní bàbá lẹ́nkù lé ni ní bàbá jókòó sí bọ́sùkọ̀tà bàbá ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ pé mí gbogbo nǹkan ní ò bọ̀ sí ọ̀run fún ọ ìyàwó ọmọ wa gbọ́ ìyàwó mi wáyé ìyàwó mi alájẹtán ni yóò ṣe èròjà máa ń yẹ sórí woman yẹ london yẹ 100,000 odi owó bọ́sùkọ̀tà ló ti gbé sórí lẹ́yọ̀sì méjì ó tu wá tu tí láà wọ́n pẹ̀lẹ́ lajú gúra inú ẹ̀ ń dùn níbi nàìjíríà ṣùgbọ́n nísìnyí ó gbọ́ wọn ní bíríkì kan ìgò kan wà láìní ìsìngàn ìgò kan bíríkì márùn-ún ni ó dìde ó bí àkànṣe ó tó búlọ̀kù márùn-ún ní ìsìn bí lu ṣe rí ní ìsìn ronú ààrẹ kò ṣe.

0: rí mi láti challenge
1: office pọ̀
0: ṣùgbọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ yán dá mọ́ láti challenge àbí láti dùgbẹ̀ wọ mọ́tò àpáta ó bọ́lẹ̀ ní odu ọ̀nà àpáta ní ó du ọ̀nà ilé epo mobi tàbí lẹ́yìn bófàsì odu ọ̀nà ẹ ó ṣàmù ọdún wọn bẹ pé bèrè bọ̀sùn ọba ń bẹ̀ ní christmas building lódú ọ̀nà lọ́nà àpáta ó ní dàpáta o bẹ́ẹ̀ ni odu ọ̀nà ló ti bọ́lẹ̀ odu ọba ìmú bọ̀sùn ọba àdìtú bá fẹ́ rí mi o 08 0 0 7 1 0 3 0 0 7 1 0 3 6 9 6 9 7 4 0 8 0 0 7 1 0 3 6 9 7 4 tàbí 0 7 0 6 2 8 1 7 8 0 6 0 7 0 6 2 8 1 7 8 0 6 ara anu gba o ara anu gba
1: to tita jome jo tell you ma gbo hun wa lori eto yi eto bo sunke baba ti kota wa wole akunmi lo ko
2: ìyẹn fẹ́ni tó bá mọ tó ń ṣe ni o bí kan bá lè kọ́lé láyé tálákùn ojú sikelebe lọ tó sì nílé tiẹ̀ lórí ìpẹ́ ẹ̀dá tó wú bá rogún sí lọ́wọ́ tó bá fi dogun fàájì àti ṣe kárí mi kọ́ mọ́ gbàgbé pé bíríkì kan ìgò kan ni o àbẹ́ mà owó tí ń bá fàájì lọ ò kéré.
3: o ní tèmi 500,000 tó promise mi lánàá nǹkan.
4: bèbí mi mo ti di sílẹ̀ fún ẹ ẹrù rẹ.
5: pẹ̀lú atótónu mi sí ọ 500,000 owó lẹ lọ́dọ̀ bọ̀sùn king kí ni wọ́n fẹ́ fi ṣe bẹ́ẹ̀dẹ̀ fóbìnrin.
6: àìlákàsí yìí ṣe ìgbésí ayé rẹ o.
4: ìgbésí ayé ari mi lọ́la ni mò ń gbé. aṣọ́rí mi ò pé.
6: orí rẹ pé o ò lóní mọ̀ràn gidi ni.
5: bọ̀sùn king estate ó ti wà láàyè tó dẹrùn láti kọ́lé sí iná tí wọ́n bẹ̀ kíní sálọ̀nà. bó o bá nílẹ̀ tó jẹ́ ojú mi dára láti kọ́lé. bọ̀sùn king estate ni kò ti rà. ojú táyé ló wà lówó rẹ fi gbé pẹ́ẹ́lí. 500,000 ní plọ̀tì kan o. àmọ́ sátẹ́ o bára lé kan ní plọ̀tì kan. ẹ̀dínwó ń bẹ lórí ẹ̀. bọ̀sùn king estate wà ní bàkó àpáta ayẹyẹ ńbàdàn. ayé wà bọ́ fẹ́ sanwó lẹ̀ lẹ́ẹ̀mejì. tàṣí wọn ní crispo building mobi bus stop odu ọ̀nà àpáta ńbàdàn. telephone 0706281 7806 tàbí 0071036974. kà sí bọ̀sùn king kò dọ̀nílẹ̀ orókè tí rọ́pù mẹ́.
7: Lagilu FM 96.7.
8: Bẹ̀ta ti ń dọ́là ní ṣáìdì sítì ọ̀fọ̀ òbòdì Ìbàdàn. Torí rẹpẹtẹ. Torí rẹpẹtẹ. Wítúná bẹ́ẹ̀bù una chikito. Uno tepu wa. Chi chi chikito duru. Ne idikwa idikwa idikwa be hugo. The mama of all languages. Talk am for Yoruba, talk am for Hausa, talk am for Igbo. Chai! Igo de waka come una domot. Anytime we 2:30 o'clock of afternoon. Waka go jam 3 o'clock of afternoon. Monday waka go jam Thursday. Torí rẹpẹtẹ with the chi-chi-chiquito 3-1 baby. Yummy torí na on top Lagelu 96.7 FM.
9: Continue.
8: Filẹ̀ mẹ́kúnná no touch that dial. Ilé tukọ̀ ni aka.
9: No.

0: naira wa fun jije ati bi awon to ju 100 eniyan lo lo ma ni ipin lati je lose kokon ma se fa seyin ma jora re lenu gbogbo ayu to ba je duro fun anfani lati yi ipin si aye re pada bo se nta to tun ta si be la anfani re npo si Wednesday 24th of June jojojo ayo la pelu rire lala ko tun O ya bere sini lo ma ta pelu code e lori Splash FM *347*1004*1#. Lori Ilajelu FM *347*1004*2#. Be lo tun le sabewo soju opo website www.cash.ng. Mi die cashpot ni ju. Akoko yi pada riri re ti de o. Show ti cash e. Mo ti cash e. Cash e.
1: Ìrìnàjò umra láti ṣàlékún Imani. Kẹ́lẹ̀ bá jẹ ayéjìrì àlìkíámọ̀ tún ti wá ṣí sílẹ̀ níléeṣẹ́ Aljanna Travels. Fún gbogbo Mùsùlùmí tí kì í fi umra ṣeré láti wá bá a ṣe umra oṣù keje. Ta lọ ní July 21, ta padà rí ní July 30. Ìfowókọ́lẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí báyìí. Ìparí oṣù yìí ni ó sì kásẹ̀ ńlẹ̀. Tó bá dẹ̀ jẹ́ umra Mawlud lẹ fẹ́ bá wa ṣe. Èyí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026. Ká fowókọ́lẹ̀ lójú ọjọ́ ló parí ẹ̀. Ọ̀kan sì tún wá ní umra December. Èyí tí ó wáyé nínú oṣù kejìlá ọdún 2026. Ẹ tètè máa bọ̀ wá sí Aljanna Travels tó wà ní Nevada Plaza 140-142 Liberty Road Eléwúrẹ́ Bus Stop Ìbàdàn. Kó tó kásẹ̀ ńlẹ̀ o, ṣe mọ̀ pé gbogbo ètò ni Aláwù ń bá wa tò tó ń gúnrégé ní Aljanna Travels. Ìrọ̀rùn ni visa umra pẹ̀lú return ticket. Àwọn bọ́ọ̀sì ọlọ́yẹ ló ń gbé wa kiri ní Makka àti Madina pẹ̀lú ilégbèé ìrọ̀rùn tí ò jìnà sí Haram tó fi mọ́ sí yàrá ọ̀fẹ́. Èyíkéyìí umra tẹ fẹ́ bá wa ṣe ní Aljanna Travels. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pè 0904-444-4945. A wà lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook àti Instagram at aljannatravels.ng pẹ̀lú Aljanna Travels. Ìfọ̀kànbalẹ̀ ni umra lílọ.
2: Ìjẹun wọ́nà láti dáàbòbò àmúlò dátà rẹ. Ìdáàbòbò àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kó lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ láǹfààní lórí àmúlò dátà rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ lálòpẹ́. Ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀.

0: All right, country families, now welcome back to Lagelu 96.7 FM Okegajoke, the Oga at the top radio station. We don't come and we get plenty to leave for now this afternoon. I don't hear some. I thought it's someone I hear. Oh yeah, we're gonna call to put on a mouth on top of the matter. Make we sabi what we feel about the things that we say we read this afternoon. May God Almighty help us on top of this kind of things with the shelley for our missing. Oh yeah, who did there? Shook your mouth on top of the matter. Hello, the caller.
1: Pa sere ni lori awon tade labuya ni lori awon omo ina to lu ko won o tori pe ibanuje ayeraye ni lo nje ki mo je si o toju obiro awon adanwo ni olohun o la wa nbe yo sanu wa yo gba awon omo ikale fun wa o e ku eto yala re lori lati eyin bi ama o ki to dur
0: oi yala ya wa e se oya who dey dey again shook your mouth so just talk your own. Nobody go talk to go beat you talk your own okay Number one, I will take colors now 091-23-70-8675. Hello, the caller.
2: Hello, hello.
0: Hello, ma.
2: Ekweto koni baje o.
0: Mi o.
2: Mama Shikito.
0: Oi.
2: Mama Adebisi loruko mi o.
0: Kila yi, ma.
2: Grandma Adebisi loruko mi.
0: Ah, ekabo, ma.
2: Era, sheri awon ti.
0: Ah. Network grammatic courty. Oh, the grammar and joke could to bat come up. Hello, the caller. And network is not courty, not the editor. Check only. She network you, Daniel, Vikilo, Shelley, 091-2370-8675. Oh, your number T, and if you get you are Kia Kia. Oh, yeah, hello.
3: Hello, ma'am.
0: Yes,
3: ma'am.
0: I'm Aseo.
3: Olorun wa pelu e o.
0: Ami mo dupe o.
3: Ah, Olorun ma ko wa yo ni Nigeria yi wo Olorun.
0: Me ti e mo won ale.
3: Dedabia ma me gbadura ni wo Olorun. Danu wa o ba yo wa ke ninu ku yi ba fa ama yi ri na gbara Olorun.
0: Ami.
3: Ta ma yi kon ba wa laye atalafia, ko ma fara pa.
0: Ami.
3: Ah, ko ma fara pa o ko Olorun ba wa se. Gbogbo to je ibanuje okan gbogbo bi alaye ni ile aye ikolo ba wa so dero lori awon mo yi o ta gbegba ope
0: amen
3: e wo ku se awe ma terun gbobi owo o
0: ase o ami o
3: le we ni je egbe na gbara lo so ma to po o
0: ami o
3: eh le o se e ba eh ladele ni baje o
0: ami kile o ami mi kide de ange yan mi ba ni na ara ni badon yi o king o ase o
3: okay yes ma o da ma
0: yes ma Oh yeah, who did you again? But someone will look this one. You won't talk your own. That's why I won't talk your own. So hello, the
2: hello.
0: Caller. Hello, ma.
2: Grandma, Debbie, see you quick, Pada.
0: Hey, sorry, ma. I'm going to cut you. You're cutting me.
2: Benny, Olorun a wa awon omo yin ri o.
0: Ami o.
2: Gbogbo ona bayo lati jade fun awon omo yin lalaye okan. Olorun o la fun wa o.
0: Ami.
2: Mo wa ni je mi ati yin gbe lagbara Olorun ati
0: gbe ti to gbo mi o.
2: Gbogbo wa ni bo so wa gbogbo Olorun ani lani yara o.
0: En to ba
2: be Grandma Debbie si o lati gbo loyin.
0: E se gan ni Grandma Debbie si God bless you my yes ma. Eh. En to ba ji ti to gbe ti e ma ti ba. Se owo iru ati owo ata ti mo nta ni mo fe fun. Era ko ma ji mi gbe mi o ti e di jeun lataro bayi mo nilo iranlowo owo.
4: Hello ma.
0: Hello.
4: Ah ni oruko Jesu. Wa o le ji mi gbe fun wa o.
0: Ami Jesu.
4: Ora wa gbadun yin o ti yin o le ta o. Eh le damu.
0: Ami.
4: Ba mi ni sai da ta kan.
0: Comrade ni.
4: Eh seun. Ah eh ri nkan. Kọlọ n ṣàánú wa lórílẹ̀-èdè wa yìí
0: o.
4: Àti ẹwà gbọ́ ìròyìn tí a ṣe láǹfààní.
0: Ọ̀gá ọ̀gá.
4: Àfi àwọn ìròyìn payà lọ́pọ̀lọpọ̀ gbà. Ìbára fẹ́ kúrò ní gbogbo eléyìí
0: báyìí. Ẹ̀wà yé mi rárá rárá
4: ni. Ẹgbẹ́ oríṣiríṣi ìròyìn tá a ṣe àmọ́ gbọ́ ẹ̀wọ̀n ń bọ̀ o. Wọ́n ń lọ wọ́n para wọn o. Wọ́n ṣe gbá o. Ẹ wo ẹ pé tó ma.
0: Yes, sir.
4: ẹba nkan ja o.
0: Wọ́n á gbọ́ sà, ẹ ṣe gọ́ sà, ó yàbọ̀ tuntun bá mi ṣe ilé tó wà níwájú mbẹ́. Torí ẹni yẹn fẹ́ sọ, jẹ́ kẹ́ni yẹn sọ̀rọ̀ ká wá máa lọ ilé ìwọ́ wà lára ẹ̀. Ẹ lódì kọlà.
5: Hello, I'm happy to
0: see you. Yes, sir.
5: Good afternoon.
0: Afternoon, sir.
5: Yeah. Mr. Tulelo sọ̀rọ̀.
0: Ẹ káàbọ̀ sà.
5: Títa àwọn ọmọ tí wọ́n fi sílẹ̀ yẹn, àwọn fámílì Adélábù, àwọn ìpànyẹ́ o. Gbogbo àwọn ọmọ tí a wá fún ìṣàn kó lọ láti ẹgbẹ́ ẹ̀ wọn kó wọn síbẹ̀ lọ ní èbúdí tí lè ti dìde wọn ti fòfin ojú bọ ọlọ́run adé ẹ̀dá ọlọ́run ajá dáadáa.
0: Ó dà ṣé pé wọ́n ti ẹyin èèyàn mi wọ́n ní wọ́n ti kò ṣèlú bọ̀ ṣé wọ́n kò ṣèlú bọ̀ lóòótọ́ toró máa ń da tábà máa sọ ká wà ṣọ lóòótọ́ náà wọ́n ní wọ́n kọ́ àwọn ọmọ tiwa lọ àwọn tiwa wà nínú igbó kìjikìji láti bí ọ̀sẹ̀ mẹ́ta. Wọ́n ní àwọn ilé ìtọ́ kó lọ ọjọ́ méjì ni wọ́n lò níbẹ̀. ẹ jẹ́ ká máa gbàdúrà ká dẹ̀ ní lọ́kàn pé láìpẹ́ láì jìnà àwọn ọmọ wọ̀nyí o àtàwọn sí tíṣà wọn o gbogbo wọn pátápátá àti tíṣà àti àwọn ọmọ wọn á dé bá wa láyọ̀ àtàlàáfíà tó jẹ́ pé a máa wọ gèlè a máa wọṣọ a máa régun a máa wé gèlè a máa lọ sí orí ọ̀tà a máa lọ sí chọ́ọ̀chì a máa lọ ṣe thanksgiving a dẹ̀ máa ṣèdúpẹ́ lọ́wọ́ ọlọ́run gan. Ó dá mo kí gbogbo yín o wọ́n ní gbé mi wọ́n ní gbé yín o lágbára ọlọ́run àdúrà ni o ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣọ́ra o igi ewu ń bẹ lóńgẹ́ o lóńgẹ́ gan ewu ni o torí tọ́ bá ní kò sí ewu lóńgẹ́ ẹ jọ ẹ jẹ́ ká ṣe bó ṣe yẹ ká ṣe ṣe kó ba lè rí bó ṣe yẹ kó rí ẹ jẹ́ ká já ọwọ́ kúrò ní nǹkan tí ò dáa. Orúkọ mi ni Chikito mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tẹ́ ẹ gbọ́ wa ọlọ́run bá mi á wà pẹ̀lú yín ẹ ṣé tẹ́ ẹ ń gbọ́ wa màá fà yín lé àwọn ìbejì lọ́wọ́ travel with the twins àbíṣẹ́ ní nǹkan tẹ fẹ́ sọ fún wọn kí n tó yíyá. Má jẹ́ kọ́ kí ni.

ọmọ akọrin ètò travel with the twins ni ẹ mọ gbọ o pẹlú tayelolu àtọmọ kẹhìndé ọmọ ogun tóye ìbàdàn nílé olúyọlé ọmọ fi tó o ṣeun ẹbọ ọmọ balógun ọdẹrin lọ nílẹ ìbàdàn oyin ladùn lórí ètò travel with the twins àkọ́kọ́ ọrú ẹ nílùú adúláwọ̀ níbi tá a ti ń sọ̀rọ̀ travel and tourism where hospitality meet culture ni pẹ̀lú most famous swiss nínú african tourism ẹ jẹ́ ká wá rìnrìn àjò káàkiri ayé ká wá gbọ́ nípa ìrìn àjò àjọṣepọ̀ àṣà àti ìtàn wa ètò yìí ló jẹ́ mọ́ 5A's tó ń bẹ nínú travel essential látòrí accommodation tó fi accessibility attributes activities at attractions tó wà nínú tourism pátápátá ẹ mọ́ bọ̀ wá darapọ̀ pẹ̀lú àwọn atọ́kùn yín ambassador taiwo àti kẹ́hìndé ọmọ ogun tóye the most famous twins in african tourism nù a ní ẹ mọ́ lọ síbi kankan ẹ mọ́ yín kú níbẹ̀ rárá ẹ mọ́ gbọ́ wọn travel with the twins èmi ọmọ yín olólùfẹ́.

0: bayi asiko ti to lati gbenu si mid-year casper tinu osu kefa yi ogbo to le ni million lona dota naira 50 million naira ni awon olori ire to le ni 100 tun ma fi se ifaje ni gbogbo ose omo ya ma le body mole gbe body e anfani wa fun e lati gbope lori gbogbo games wa to bata to ba se tasi ni wa se gbenu si si o wednesday june 24 yi ma tun po leti gan pelu seke dugbe owo lotun lo si lori splash fm *347*1004#. Lori Lagelu FM *347*1004#2#. Tabi lori website wa www.cashier.ng. Pẹ̀lú mid-year cash flow tinú oṣù kẹfà yìí, àsìkò oríire mi ò dé dé. So ti cashier, ọmọ mo ti cashier.
1: West Midlands Open University. Amuki ẹkọ wa laro woto, kosi rorun lowo ti o fani lapoya. Eto igbaniwole nlo lowo lowo, o si le bere rin ajo eko re pelu owo to kere to egberun 2.5 naira. Fun abala eko kokan course unit, yan ninu awon eka eko to ni igbelewon kaakiri gbogbo agbaye bi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication ati Educational Management. Bi lo sese pari ilewe girama, direct entry abi o fe sayi pada HNDC Degree University o rorun pelu WMOU kan si wa ni ilu Eko ni number 1A Oba Accra Avenue Ikeja Nibadan awa ni White House Adewumi Street Felele Labiokuta .ICT Institute of Technology 52 Ijema Agbadu Road o tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704-700-0167 tele wa lori ikan ibanidore at WMOU Nigeria West Midlands Open University so afojusun nipa eto eko re di memuse.
2: Ìjẹ́ òun ọ̀nà láti dáàbò bo àmúlò dátà rẹ. Ìdáàbò bo àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ò wúlò mọ́ kó lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ láǹfààní lórí àmúlò data rẹ pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́kà ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
3: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.

ẹ kúrò lẹ o àsìkò iṣẹ látàárọ ìròyìn àgbáyé lamúwasí tí gbọyìn láti kàn ní lágbélé 96.7 fm ilé ìfúnbalá fẹlẹlẹ nílẹ ìbàdàn àbídèmí àkàndé lóníròyìn yín ṣáájú ẹgbọ́ kókó tó wà níròyìn náà. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti wo ilé eléyìí tí wọ́n fi tí àwọn ajínigbé fi mọ̀lẹ́bí olóyè Adélábù àti àwọn ọmọ rẹ̀ pamọ́ sí. Àjọ eléyìí tó ń ṣe ètò ìdánwò aláṣekágbá iléèwé oníwèé mẹ́wàá Yonwa Eck ló ti di ẹ̀bi bí ìdánwò náà ṣe ń fanlẹ̀ jọ ru ìjàmbá ojú pópó àti àfẹsẹ̀múlẹ̀ ètò ààbò. Àwọn èèyàn tí wọ́n ń ṣe ìwọ́de tako ìmọ̀ṣẹ́ ìrìn àjò wọ orílẹ̀-èdè South Africa ó ní wọ́n ti ṣe kìlọ̀kìlọ̀ pé kí àwọn tí wọ́n ń ṣe ọmọ orílẹ̀-èdè náà fi ìlú náà lẹ̀ lẹ́yìn tí ààrẹ Ramaphosa tó kìlọ̀ fún wọn. Nínú ìròyìn eré ìdárayá ìfarapa ńláńlá méjì ló ti ṣẹlẹ̀ nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Morocco ṣáájú ìfigagbága wọn àkọ́kọ́ kojú orílẹ̀-èdè Brazil nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé tọdún 2026 ìròyìn rèé lẹ́kùn.

ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti wó ilé eléyìí tí àwọn ajínigbé lò láti kó ẹni tí àbúrò lóbìnrin fún alákòóso nígbà kan fún ẹ̀ka agbára nílẹ̀ yìí olóyè Báyọ̀ Adélábù ìyún abilékọ Bùsáyọ̀ John Paul àti àwọn ìbejì rẹ̀ pamọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ló fi òtílé wípé ìgbésẹ̀ ọ̀hún lòdì gbígbé láti fihàn wípé kò ní sí ìgbàláàyè fún ìwọ̀daràn pínrin bíi ti wuli ọmọ ní ìpínlẹ̀ yìí ìmọ̀ọ́dà ilé ọ̀hún wó òun náà ni ẹni tí í ṣe alákòóso fún iṣẹ́ òde àti ìrìnà nílẹ̀ yìí ìyún Abdulmajid Mọ̀gbọ́júbọ́lá léwájú pẹ̀lú ìbáṣepọ̀ pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ òṣèlétò ààbò nílẹ̀ yìí abilékọ John Paul àti àwọn ọmọ ìbejì rẹ̀ lọ́kùnrin tí wọ́n jẹ́ ọmọ ọdún méjìlá Peter àti Paul òní wọn jígbe ní ọjọ́ kẹta oṣù kẹfà lágbègbè Eléwúrà Ring Road nílẹ̀ Ìbàdàn lákò tí abilékọ náà ń kó àwọn ọmọ ọ̀hún lọ sí iléèwé wọn wàyí o àwọn òṣìṣẹ́ elétò ààbò òun náà ni wọ́n ti ṣe akin tí wọ́n sì gba àwọn èèyàn múlẹ̀ lẹ́yìn eléyìí tí wọ́n mú méjì nínú àwọn ajínigbé náà balẹ̀ tí wọ́n sì palẹ̀ àwọn yòókù mọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti wá tẹ̀wájú nínú ọ̀rọ̀ wípé iṣẹ́ ìwádìí alágbára eléyìí tí àwọn ṣe náà ló fi hàn wípé ilé ọ̀hún ni àwọn ajínigbé náà fi àwọn

àjọ eléyìí tó ń mójútó mímọ da ilẹ̀ nù ní ìpínlẹ̀ èkó ó ní wọ́n ti bu ẹnu àtẹ́ lu bí àwọn èèyàn tí wọ́n ń da ilẹ̀ nù lọ́nà tí ọ̀tọ́ ṣe ṣe ìkọlù sí àwọn òṣìṣẹ́ wọn láàkó eléyìí tí wọ́n ń ṣe ìtọpinpin kí àyíká kó wà ní mímọ́.

alága ìgbìmọ̀ tó rí sí owó náà nínú ilé ìgbìmọ̀ asojúṣòfin ilẹ̀ yìí James Faleke ló ti ṣàlàyé ọ̀rọ̀ wípé ìlàkàkà láti gbé orílẹ̀-èdè Nàìjíríà gòkè àgbà òun náà ní bẹ nínú ìṣedéédé àwọn òṣìṣẹ́ ọba láti rí dájú pé wọ́n ń tẹ̀lé ìlànà bó ti tọ́ àti bó ti yẹ bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n wà nínú ìfọnpinpin látọwọ́ àwọn olóṣèlú Faleke ló fi ọ̀rọ̀ yìí léde lọ́jọ́ Àìkú Sunday nílùú Abuja níbi tí wọ́n ti ń ṣe àkójáde ìwé eléyìí tí àkójanu ilé-ìgbìmọ̀ asojúṣòfin Oscar Okoroko láti fi ṣe àyájọ́ 100 ọdún eléyìí tó pé lókè pẹ̀ tó ń ti ayẹyẹ ìfẹ̀yìntì lẹ́nu iṣẹ́. Asòfin ọ̀hún ló ṣàlàyé ọ̀rọ̀ wípé bó tilẹ̀ jẹ́ pé àwọn òṣìṣẹ́ ọba ó náà ní ọ̀pá pùtẹ̀lẹ̀ ìdàgbàsókè láwùjọ gbogbo wọn gbọ́dọ̀ rí dájú wípé wọ́n ṣiṣẹ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ ní ìbámu pẹ̀lú òfin eléyìí orílẹ̀-èdè Nàìjíríà là kalẹ̀. Faleke wá ṣàpèjúwe Okoro gẹ́gẹ́ bí olùfọkànsìn dáadáa àti ẹni náà eléyìí ti ń tẹ pamọ́ṣẹ́ tó sì ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí àwòkọ́ṣe rere fún àwọn.

àjọ tó ń mójútó ìdánwò aláṣekágbà ìwé mẹ́wàá ìyàn WAEC ló ti ṣàlàyé ọ̀rọ̀ wípé bí ìdánwò náà bó ṣe ń lọ ti kọ̀ kí wọ́n tó bẹ̀rẹ̀ rẹ̀ nínú ilé tí wọ́n ṣe lọ́dún 2026 ó náà ló dá lérí ìjàmbá ojú pópó ilé ìtọ́ṣẹlẹ̀ sí àwọn òṣìṣẹ́ àjọ náà pàápàá jùlọ ti bí mẹ́ta nínú wọn tó fi gbẹ́mí mì àjọ WAEC ló fi ọ̀rọ̀ ọ̀hún léde látẹnudẹni tí ṣe adarí wọn ìbára ló sọ̀rọ̀ ìyàn Mòyọ̀sọ́lá Adéṣínà mẹ́ta nínú àwọn òṣìṣẹ́ àjọ WAEC òun náà ni wọ́n jáláìsí nínú ìjàmbá ojú pópó lójú ọ̀nà Gombe lọ sí Yola nígbàtí ọkọ̀ wọn kọlu ọkọ̀ akẹ́rù kan ní ọjọ́rú Wednesday àjọ WAEC tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wípé àwọn òṣìṣẹ́ ọ̀hún òun náà ni wọ́n ń kó àwọn ohun èlò ìdánwò láti ìpínlẹ̀ kan sí ìpínlẹ̀ míì kó tó di wípé ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá náà ṣẹlẹ̀ èyí tó fà á tí ìdánwò náà tó fi ń lọ ńlẹ̀ jọ bí ìgbín nínú ọ̀rọ̀ àjọ WAEC wọn ni iṣẹ́ ìwádìí alágbára eléyìí táwọn ṣe ló fìdí rẹ̀ múlẹ̀ wípé àìfẹsẹ̀múlẹ̀ ètò ààbò tó ń ti ìjàm̀bá ọ̀hún ló fà á tí ìdánwò náà tó fi ń lọ ńlẹ̀ bí ìgbín. bẹ́ẹ̀ni bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ìròyìn àgbáyé lẹ́nu tẹ́tí gbọ́ ọ láti kàn ní Lagilé 96.7 FM. ní báyìí nínú ìròyìn ilẹ̀ òkèrè omilẹ́gbẹ́ àwọn olùwọ́de eléyìí tí wọ́n ń pèpè tako ìmọ̀ wọlé sí orílẹ̀-èdè South Africa lọ́nà tí ọ̀tọ́ ó ní wọ́n kóra wọn jọ ní ìlú tí ń bẹ nítòsí ìlú Johannesburg lẹ́yìn tí ààrẹ orílẹ̀-èdè náà sí Ramaphosa ti ṣe ìlérí wípé òun ò ní fààyè gbà kí àwọn èèyàn kan máa wọlé jáde sí orílẹ̀-èdè náà lọ́nà tí ọ̀tọ́ àmọ́sá tó ṣe kìlọ̀kìlọ̀ wípé kí ẹnikẹ́ni mọ̀ ṣe hùwà kọ̀tọ́ sí àwọn ọmọ ilẹ̀ òkèrè orílẹ̀-èdè South Africa ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn eléyìí tí wọ́n ń ṣe ìwọ́de tako kí àwọn ọmọ orílẹ̀-èdè míì mọ orílẹ̀-èdè náà lọ́nà tí ọ̀tọ́ ni wọ́n ń kóra wọn jọ tí wọ́n sì fi gbèdéke ọgbọ́njọ oṣù kẹfà lẹ̀ fún àwọn àrí láti fi ìlú náà sílẹ̀ àwọn èèyàn ọ̀hún tí wọ́n gbé oríṣiríṣi àkọlé dání tí wọ́n sì ń kọrin kọjá ní agbègbè Kwatema nílùú eléyìí tí ó jìnnà sí ìlú Johannesburg òun náà ni wọ́n ń pèpè wípé kí ìjọba kó gbé ìgbésẹ̀ akin tó lágbára kojú

àwọn èèyàn tí wọ́n wo orílẹ̀-èdè náà lọ́nà tí ọ̀tọ̀ bó tilẹ̀ jẹ́ pé ìwọ́de ọ̀hún ń lọ lọ wọ́ọ́rọ́wọ́ ẹni tí í ṣe ààrẹ wọn ní orílẹ̀-èdè South Africa Ramaphosa lẹ́yìn tó ti fi ọ̀rọ̀ náà léde ó ní àwọn èèyàn ọ̀hún ni wọ́n ń fò télé ọ̀rọ̀ wọn wípé ó dùn mọ́ àwọn bí ààrẹ Ramaphosa ṣe ti mọ̀ wípé ìmọ̀ wo orílẹ̀-èdè South Africa lọ́nà tí ọ̀tọ̀ ẹsẹ̀ ńlá gidi ni àwọn èèyàn eléyìí tí wọ́n léwájú nínú ìwọ́de alágbára náà ó ní wọ́n ti rọ ààrẹ orílẹ̀-èdè Ramaphosa ààrẹ orílẹ̀-èdè South Africa Cyril Ramaphosa láti tẹ pẹlẹmọ akitiyan rẹ̀ láti jẹ́ kí àwọn èèyàn ọ̀hún kí wọ́n fi orílẹ̀-èdè South Africa sílẹ̀ lákòótán nínú ìròyìn eré ìdárayá ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àgbọ̀jẹ̀ lọ́kùnrin ti orílẹ̀-èdè Morocco ó ní wọ́n ti ní ebù ẹ̀yìn pẹ̀lú bí méjì nínú àwọn agbábọ́ọ̀lù wọn ṣe ti ní ìfarapa bí wọ́n ṣe ń gbaradì láti lọ rí kojú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Brazil nínú ìfigagbága wọn àkọ́kọ́ eléyìí tí ó wáyé lọ́jọ́ ìsinmi Sunday ẹ̀wẹ̀ àwọn agbábọ́ọ̀lù méjèèjì ọ̀hún láti rí Abdul Samad Ezzanzouli àti Nasir Masroi èyí tí àwọn méjèèjì ó ṣeéṣe kán mọ̀ kópa nínú ìfigagbága náà àwọn agbábọ́ọ̀lù méjèèjì ọ̀hún ni wọ́n farapa nínú ìfigagbága lóresọ̀rẹ́ eléyìí tí orílẹ̀-èdè náà gba kojú orílẹ̀-èdè Norway èyí tó parí sí àmì ayò kọ̀ọ̀kan nínú ìgbáradì wọn láti lọ rí kojú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Canada Mexico tó ń ti ilẹ̀ America nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé Ezzanzouli òun náà ni wọ́n yọ ní abala àkọ́kọ́ nínú ìfigagbága náà lẹ́yìn tó fi ẹsẹ̀ ṣèṣe tí Masroi sì gba ìṣẹ́jú 29 péré nínú ìfigagbága náà lẹ́yìn tó ti ní ìfarapa níbi ìjìká rẹ̀ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Morocco òun náà ni wọ́n mọ̀ lọ́kìtìpí pẹ̀lú àwọn orílẹ̀-èdè bíi Brazil Mexico tó ń ti ilẹ̀ United States of America.

ìròyìn àgbáyé ọ̀hún kò ní ju báyìí lọ nírọ̀lẹ́ tòní àmọ́ ká tó mọ ẹlẹgbẹ́ kókó tó wà nínú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ti wo ilé tí àwọn ajínigbé fi àbúrò lóbìnrin Adélábù àti àwọn ọmọ rẹ̀ pamọ́ sí. àjọ tó ń rí sí ìdánwò aláṣekágbá ìwé mẹ́wàá WAEC ló ti dẹ̀bi bí ìdánwò náà ṣe ń fanlẹ̀ ru ìjàmbá ojú púpọ̀ àti àìfẹsẹ̀múlẹ̀ ètò ààbò. àwọn olùwọ́de ní orílẹ̀-èdè South Africa tí wọ́n ń pèpè tako àwọn àrí tí wọ́n wo orílẹ̀-èdè náà lọ́nà tí ọ̀tọ́ ó ní wọ́n ṣe ìwọ́de alágbára pẹ̀lú bí ààrẹ ilẹ̀ náà Cyril Ramaphosa ṣe kìlọ̀ fún àwọn ọ̀dọ́ ìbílẹ̀. méjì nínú àwọn agbábọ́ọ̀lù ikọ̀ àgbà ọ̀jẹ̀ lọ́kùnrin ti orílẹ̀-èdè Morocco ni wọ́n ti ní ìfarapa ṣáájú ìfigagbága wọn kojú orílẹ̀-èdè Brazil nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé tọdún 2026. fún àwọn ìròyìn yìí àti ìròyìn míì sọ wáwájú ẹ kàn sí wa lójú ọ̀pọ̀ ìtàkùn àgbáyé wa pẹ̀lú www.lagilufm.com ẹ lè fìfẹ́ hàn sí wa lójú òpó x wa pẹ̀lú lágilu fm 967 ẹ tún lè bá wa dọ́rẹ̀ẹ́ lójú òpó facebook wa pẹ̀lú lágilu fm 96.7 túndé ọláwúwo olóòtú ìròyìn yìí pẹ̀lú ìrànlọ́wọ́ chinwe chochi abidemi akande lóníròyìn eṣinwó tẹ́ǹgbọ́ wa ẹ̀mọ́ yìí kúrò ńbẹ́ ètò ṣọ́ọ̀bùmọ̀ pẹ̀lú káyọ̀dé adéọ̀sùn náà balẹ̀ sórí agbègbè ẹ̀kú kalẹ̀.

0: adájọ́ kẹni ilé olóyè ọ̀dẹ́ ń gbé 96.7 sani sani frequency tí ti wá o ẹ̀sìn tẹ́ ń bọ̀ wá.
1: Kálímọ̀dé yìí àbọ̀lọ́rí ọmọ sàlámì lágẹ̀lú FM 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.

0: èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí ọyá ẹ̀sìn pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
1: sẹ́lẹ̀rì
0: bọ̀dá mi ẹ̀sìn fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sẹ́lẹ̀rì ọyá lópin ìgbìyànjú ẹ̀sìn pẹ́ẹ̀lì turmeric
2: turmeric turmeric
0: ẹ káre pálí ohun ìṣẹ̀bẹ̀ Maggi chicken flavour kan fún yín
3: ohun ìṣẹ̀bẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti ata ilẹ̀ pupa olùyípadà ayọ̀

0: gbọ́ngbọ́n.
1: Akabalance ló jẹ́ kí n máa bò dágbà.
0: Ó yá wá jẹ́ kí n já ẹ sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú? Bẹ́ẹ̀ ló fi ayọ̀ kó ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní Yuya Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport, ilé tó gbóná títí di Iléyẹ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí àkókò ti tó fún Mid-year Cashport nínú oṣù June. Owó tó lé ní 1,150,000 wà fún jíjẹ, àti bí àwọn tó ju 100 ènìyàn ló ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò jẹ ọjọ́ ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1# lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.kase.ng. Mid-year Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
2: Akoko iṣẹ́ agbára yẹn tún ti kọ̀. 72 hours of God June edition.
3: Ọmọ ayé ni ẹ máa wọlé lọ.
2: Gbogbo ẹ̀yà tí èdè. Ó yẹ ní Mẹ́síkà. The CSC Covenant of Mercy. Májẹ̀mú àánú. Lákọjọ́ Friday 12, Saturday 13, àti Sunday 14th June 2026. Àkòrí ti rán fún olú ẹ̀mẹ́ta. Ìwé ojú padà sọ ní orí afẹ́fẹ́. I will rebuild the Devorah Fire Sea. Ẹ̀mí yóò sì bá kòkòrò ajẹrúrú wí nítorí rẹ̀. Oṣù mẹ́fà tó kù ní 2026. Ọlọ́run ti sọ bẹ́ẹ̀ fún gbogbo ẹni bá fara. Wọn ò ní iṣẹ́ àṣẹdànù mọ́. Ẹ máa ṣẹ̀fí ọlọ́run lórí ọ̀pọ̀ ọ̀ṣẹ́. Àtàwọn ọ̀rọ̀ àwọn olórí ẹ̀mí ìjà sùn. Bí wòlíì ẹgbẹ́ ẹ̀tọ́ ìwé ojú bàbá sọ́jú orí afẹ́fẹ́ yóò ti máa sọ tẹ́lẹ̀. Lọ́jọ́ Friday 12 àti Saturday 13 wákàtí àdúrà mi sí láàárọ̀. Mẹ́ta ọ̀sán pẹ̀lú iṣẹ́ òru. Ọjọ́ Sunday 14th June aago mẹ́jọ àbọ̀ òwúrọ̀. Lẹ́ọ̀kọ̀ pàdé pẹ̀lú iṣẹ́ òru rẹ kọjá. Sọ́jọ́ Monday tá a máa ṣe orí ọ̀fẹ́ láti Ìbàdàn tó bá jẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀sẹ̀ ìjẹ́ ni kẹ́ẹ̀ máa bọ̀ ní kìlómítà 80. Mẹ́sì kàǹpilẹ̀ dé yẹn. Nípasẹ̀ àánú a máa lé ẹ̀mí ẹja nínú jáde.
4: Amílàbọ̀.
5: Wọ́n sì yóò fẹ́ ọ. Sonia tomato sachet. Òótọ́ ni o. Mo fẹ́ràn Sonia tomato sachet gan. Ó rẹ̀ dòdò, ó ki, ó dùn. Tí n bá fi sebẹ̀, jollof rice tàbí spaghetti, àwọn rẹ̀ á tó yò. Oúnjẹ mi á dùn sí. Sonia tomato mix ń jẹ́ kí oúnjẹ dùn.
6: Ìbàdàn Mega Crusade 2026. Ẹ̀yin ará ìlú Ìbàdàn, ẹ kú oríire o. Ìpè kan ti dé láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ìjọ God of Fight calling for All Souls Ministries ń pè yín sí ìpàdé agbára lọ́jọ́ mẹ́ta. Èyí ó máa wáyé ní ìlú Ìbàdàn tí àkòrí rẹ̀ ń jẹ́ Àṣẹ tó ń darí gbogbo ayé. Authority that leads the whole world. Èyí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹwàá sí ọjọ́ kejìlá oṣù kẹfà 2026. Ìpàdé yìí ó máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́rin ìrọ̀lẹ́. Ibi ìpàdé ni Iléèwé Ọba Kíyẹlé Memorial High School, Alubua, Bashọ́run Road, Ìdí Àpẹ́, Ìbàdàn. Ọlọ́run láti ẹnu ìránṣẹ́ rẹ̀ Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel ti ṣetán láti bá gbogbo ọkọ̀ pàdé pẹ̀lú ọwọ́ agbára àti iṣẹ́ ìyanu. Ọlọ́run yóò ṣe ohun tí kò ṣe rí nílùú Ìbàdàn nípasẹ̀ ìpàdé yìí. Arọ yóò rìn, afọ́jú yóò ríran, láìsàn yóò gba ìwòsàn, ìrètí yóò padà wá, ìbùkún, ìtúpalẹ̀ àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yóò wà. Ẹni tí Ọlọ́run yóò lò fún iṣẹ́ àmì àti agbára ni Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel. Ṣetán láti gbọ́ Ọlọ́run ìpè funfun fún gbogbo ọkàn pàdé. Àwọn bọ́ọ̀sì ọ̀fẹ́ wà láti gbé ọwọ́ sí ibi ìpàdé láti Ìwòrò, Mọ́kọ́lá, Challenge, Ọjọ́, Ẹgbẹ́dá, Brírì, ìgbà rẹ ti dé. Wọ́n pẹ̀lú ìgbàgbọ́ ẹ sì gba ohun tí Ọlọ́run ti pèsè fún yín. Fún ìbéèrè pé 08032803045 tàbí 09057137367. Ẹ tún lè tẹ̀lé wa lórí ayélujára Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel. Má ṣe padà sẹ́yìn, Ọlọ́run dúró dé ọ.
7: Ǹjẹ́ òun ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ? Ìdáàbòbò àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ò wúlò mọ́ kúrò lórí fóònù rẹ, àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safer mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ilé-ìwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ̀ pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ̀ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
4: My IBDC meter unit don't finish now. See bad time, yo. To go kill buy token now go stress me well.
8: Why you dey worry like that? Just use iRecharge.
4: iRecharge? How that one take work?
8: Simple. Download the iRecharge app from App Store or Play Store and pay your IBDC bill or buy prepaid token instanter. You can also dial *6606*1 at on your phone.
4: Sharp like that.
8: Even better. Your IBDC meter now gets permanent bank account number. Just do one bank transfer to the account number and receive your token or pay your bill within seconds. Or visit www.irecharge.ng. Make you start today.
9: iRecharge. Convenience. Accessibility.
10: Oyadelu FM 96.7.

0: jẹ́ ohun ọ̀nà láti dáàbò bo àmúlò data rẹ. Ìdáàbò bo àmúlò data rẹ wà lórí app rẹ. Yọ àwọn app tí ó wúlò mọ́ kó lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn app wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn app tí o kò lò mọ́ kí o lè rí data rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ láǹfààní lórí àmúlò data rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́kà ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
1: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
2: S-E-L-E-R-R-I-E. Sálárì.
1: Bọ̀dá mi, ẹsí fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
3: T-U-R-M-E-R-I-C turmeric.
1: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
4: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti ata ilẹ̀ pupa olùyípadà ayọ̀.

0: tomato sachet.
1: Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
2: Jẹun wọ̀nà láti dáàbòbò àmúlò data rẹ̀. Ìdáàbòbò àmúlò data rẹ̀ wà lórí áàpù rẹ̀. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kó lórí fóònù rẹ̀. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí data rẹ̀ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ̀ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ láǹfààní lórí àmúlò data rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
3: Mornings with Lipton Tea have a way of connecting us. One cup, one half far at a time.
4: You won't believe what happened yesterday.
1: Seriously. And good morning to you too.
4: Sorry, I forgot. Tea before tea.
1: All right then, spill.
3: With Lipton Tea, warmth does more than fill a cup. It brings people closer. Lipton Tea is for togetherness.
5: Bọ̀sùn ṣé ò sí ó ṣiṣẹ́ ni ẹ wo ọ̀kadà tá a fi ṣiṣẹ́ náà ló ti daṣẹ́lẹ̀ yìí a sì rówó tún ṣe mo tiẹ̀ ti fẹ́ sọ fún yín tẹ́ ẹ bá rí iléeṣẹ́ búrẹ́dì tán bá dáńtọ́ tí wọ́n èèyàn lè bá wọn ṣiṣẹ́ tí wọ́n sì mọ fún èèyàn lówó gidi.
6: Ẹ ṣé bẹ́ẹ̀ka wà ní ìwọ ni àbí apprentice ti ń kágolo.
5: Ẹ agbá bẹ́ẹ̀ka lẹ̀ ń wò yìí ẹ lọ bèrè mímú sí lẹ́kọ̀ọ́ ẹ bí gbogbo nǹkan mọ̀ ṣe rí lọ́mọ jẹ́ mọ ṣiṣẹ́ ọ̀kadà.
6: Àjẹpò báriwo iléeṣẹ́ Better Life Bakery inú o ìlú mọ̀ká iléeṣẹ́ búrẹ́dì tí wọ́n ń pariwo páwọn nílò bẹ́ẹ̀ka tó dáńtọ́ tó sì lè darí ọ̀pọ̀ èèyàn lẹ́nu iṣẹ́ láti ṣe búrẹ́dì tó tàbí àkàrà jáde. Káwá ní pẹ́gbà bẹ́ẹ̀ka ni ó ń tòótọ́ owó tó kéré jù tí wọ́n ń san ní Better Life Bakery fábà bẹ́ẹ̀ka tó lè dájẹ̀ mú bẹ́ẹ̀kì iṣẹ́ tó dáa ní 150,000 lóṣù. Bákan náà wọ́n sì nílò àwọn abilékọ tàbí omidan tó já fáfá tí etí jú iṣẹ́ tó sì mọ̀ sí ọjà ráńpẹ́ tó lè bá wa tẹ̀lé mọ́tò búrẹ́dì bá wa tajà fáwọn oníbàárà. Owó tó nítumọ̀ làwọn náà ń gbà. Wọ́n tún nílò mákẹ́tà ìyún alámòjútó ọjà. Tètè máa lọ Better Life Bakery tó wà ní Malete Mbàdàn ní Káwọ̀sì. Kó o lọ gbaṣẹ́ ẹni ní ara lògùn ń gbé o. Nọ́mbà yìí ni ẹ pèsè 0803-930-8173. Lẹ́ẹ̀kan sí 0803-930-8173.
7: Ọ̀pọ̀lọpọ̀ bùkátà la fẹ́ gbọ́ ṣùgbọ́n bí ẹ̀dá ò bá ti lówó lọ́wọ́ ẹ̀dá ò lọ́gbọ́n nù owó gan-an lọ́ba ọgbọ́n ọgbọ́n.
8: Akabala tó jẹ́ kí n máa bùkátà báyìí.
7: Ó yá wá jẹ́ kí n já ẹ sí i. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú bẹ́ẹ̀ ló ń fi ayọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní Yuya Cashport sí Valentine Cashport Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport ilé ìtúgbóná títí di iléyẹ Cashport pẹ̀lú àgbò ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú tó bá sọ bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí àkókò ti tó fún mid-year cashport nínú oṣù June. Owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà wà fún jíjẹ. Àti pé àwọn tó ju ọgọ́ta ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò jẹ ojú ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ìlàjẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashier.ng. Mídíẹ̀ Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
2: Ìjẹun wọ̀nà láti dáàbòbò àmúlò data rẹ̀. Ìdáàbòbò àmúlò data rẹ̀ wà lórí áàpù rẹ̀. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kó lórí fóònù rẹ̀. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí data rẹ̀ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ̀ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ láǹfààní lórí àmúlò data rẹ pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́ ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
0: Emi omo yin na ni o joli jani mo wa nita bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya e speli celery
9: s e l e r r I e salary
0: ah boda mi e si fe so speli na di salary oya lopin gbiyanju e speli turmeric
10: t u r m e r I c turmeric
0: e kare pali ohun ise be Maggi chicken flavor kan fun yin
11: ohun ise be Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo

0: Gagelu 96.7 Oke Gadoki.
1: Gbogbo Ìbàdàn tilẹ̀ dúró wò. Ẹ̀dìdé lẹ̀ wá bá Jésù àkìrìsóre. Ó tún ti dé bí ìṣe rẹ̀. Ẹ̀mí àwọn wòlíì yóò tún náwó agbára. Lọ́jọ́ Friday 27 February 2026. Gbogbo ẹ̀yìn ará àkárọ́gbẹ̀dọ̀. Amúlùkù Ọlọ́run ṣògo tó fi dórí ta perin. Kò ní dá kó jókòó sílé lọ́jọ́ Jímọ̀ tó parí oṣù yìí. Tètè gbéra lẹ̀ wá bá Jésù àkìrìsóre. Nínú ìpàdé àdúrà tá a pè ní. Dá ogun ayé mi dúró. Níbi tolúwa yóò ti máa lo ikọ̀ rẹ̀. Wòlíì àgbáyé ni. Prophet Emmanuel Sọládóyè. Àtọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run tó kù. Gbogbo ọ̀nà ló já sórí òkè ìtẹ̀síwájú. Tó wà ní ìyànà Akíkẹ́mi. Gbẹ̀dọ̀ àkárá ní Ìbàdàn. Láti ibi gbogbo tó o bá ti ń bọ̀. Wáyè kó dọ́lọ̀ ń ṣògo àkárá. Sọ fẹ́wọn onímọ́tò àtọlọ́kadà pé orí òkè ìtẹ̀síwájú tó wà ní Gbẹ̀dọ̀ ló ń lọ. Máa bọ̀ lọ́jọ́ Jímọ̀ tó parí oṣù yìí. Òwúrọ̀ kùtùkùtù láwọn ti bẹ̀rẹ̀ àdúrà. Wá wo bógun ti iṣẹ́ bìdè tí já bí ìmọ̀nà wà. Gbogbo èyí tẹ́ fẹ́ ṣègbélé àdúrà. Orí òkè ìtẹ̀síwájú ti wà ní ṣíṣí sílẹ̀. Ìwọ ni o máa jókòó lé. Wá bá Jésù àkìrìsóre. Lọ́jọ́ Jímọ̀ tó parí oṣù yìí ni o. 09052874926 ni kẹ́ máa pèsè kẹ́ fi gbàrí àdúrà. Ọlọ́run wòlíì Emmanuel Sọládóyè. Olórí kó o máa

àpapọ̀ wòlíì Akuchi Gabriel Olayinka fìdí rẹ̀ kalẹ̀ ká. Sílùú Òró tí a mọ̀ sí Land of Mercy tó wà ní àdójúkọ Tolúwani Sọ́mẹ̀ òpópónà Àjàṣẹ́ Epo Agbíọlá Òró nípínlẹ̀ Kwara. Kò gbọdọ̀ mọ̀ rí bẹ́ẹ̀, owó Ọlọ́run farahàn ní gbogbo ọ̀nà.

darapọ̀ mọ́ wa lórí àwọn ẹ̀rọ ayélukára bí ajere wa lórí Facebook, Instagram, Twitter pẹ̀lú orúkọ Prophet Akpuchi Gabriel Olayinka Eyinju Eledumare. Ẹ jẹ́ kí n máa fi tó yín létí pé ẹ tún lè pe wòlíì fún ìsọjí níbikíbi.

0: 7.
1: Mornings with Lipton Tea have a way of connecting us. One cup, one halfa at a time.
2: You won't believe what happened yesterday.
3: Seriously. And good morning to you too.
2: Sorry, I forgot. Tea before tea.
3: All right then, spill.
1: With Lipton Tea, warmth does more than fill a cup. It brings people closer. Lipton Tea is for togetherness.
4: Ìjẹun wo ọ̀nà láti dáàbòbò àmúlò data rẹ̀? Ìdáàbòbò àmúlò data rẹ̀ wà lórí áàpù rẹ̀. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ̀, àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí data rẹ̀ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ̀ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀.

0: tẹ́. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí káàṣì léraléra lóní bá tu bá. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́. Àwọn èèyàn tún gbẹ́nu sí yẹn lọ ní ìgbòrò ayé. Workers Day Cashport yẹn gan lọ fàfà. Ká má wàá tí sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀ kọ́ ẹ̀. Káàṣì ẹlẹ́yinjú àánú ti a. Ọmọ má lọ fà tí káàṣì bá ti ṣàdéhùn. O máa sẹ́ẹ̀tì yẹn. Ó di ṣe ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year cashport tinú oṣù kẹfà yìí. Owó tó lé ní 1,50,000 naira 50,000,000 naira ní àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọọ̀yá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ta tó o bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀dúgbẹ owó lọ́tún lọ́sì. Lórí /FM tẹ *347*1004#. Lórí Lágelú FM tẹ *347*1004#2# tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng. Pẹ̀lú mídíẹ̀ Cashport inú oṣù kẹfà yìí, àsìkò oríire mi ò dé. So ti káàṣì ẹ̀, ọmọ mo ti káàṣì ẹ̀. Iṣẹ́
1: kékeré owó ńláńlá.
2: Lágelú FM, jàgàbá àgbogbo rédíò, máa rún wọn tó.
3: Lágelú FM 96.7.

0: láàfíà ọlọ́run kó máa bá gbogbo tí tó ń gbọ́ mi lákòókò yìí. Mo kí ọkùnrin mo kí obìnrin àìsàn tí ó gbóògùn ọlọ́run ò ní fi sẹ́ni kankan yín o. Orúkọ tèmi ni Bàbá Eégún.
1: Tí mo wá láti àjàṣe ẹkú tọnu tí mo ti wà níbi ìpàtẹ tewétegbò àlàáfíà tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní inú Liberty Stadium ní ọ̀sán sàmí ibẹ̀ la wà. Tọ́ bá ti wọnú ọgbà sọ pé star number 12 ló ń lọ ẹ̀kọ́lẹ̀ star number 12 ni Bàbá Eégún wà olójú.
0: Ọlọ́run ọba ò ní gba ojúlọ́wọ́ gbogbo wa o. Tí wọ́n bá ní ojú ń yọ̀ yẹn lẹ́nu nǹkan kan ló ń fà á. Bóyá àwọn tiẹ̀ ti ní akọ kòkòrò mẹ́rin ní ara tàbí oníkòkòrò inú ẹ̀jẹ̀ tàbí ìfúnpá gíga nínú ara rẹ ó lè ṣàkóbá fún ìrìnà wa. Bóyá àwa máa rí bí kurukuru àbí kò máa rí bí èéfín bí èéfín àbí kò máa rí bí ọyẹ́ o rírà tẹ́lẹ̀wọ́ rẹ o dá 1000 naira mọ̀ yàtọ̀ sí 500 naira. Ẹlòmíì ò lè rìn lálẹ́ bí ẹ mọ́tò bá kó sí níbi ìrìnà tiẹ̀ bó ṣe ń jásí kòtò ni wọ́n máa jásí gegelete. Ẹlòmíì ò lè ka nǹkan tó wẹ́ ẹlòmíì ò lè ka mẹ́sẹ́ẹ̀jì mọ́ bẹ́ẹ̀ ni ẹlòmíì ò rẹni tó ń bọ̀ lọ́ọ̀kan àfìgbà tó bá súnmọ́ yóò tó máa sọ pé àsílágbájá àṣewọ̀ ni o dá òsánmọ̀ yàtọ̀ fún alẹ́ ọmọ ló ń fa ẹlòmíì káàkiri. Níṣẹ́ ni ó tiẹ̀ dàbí wípé aláǹtakù ọ́ ta gàgá síbi ìrìnà tẹlòmíì tẹlòmíì ọ́ máa rí bí okùn níbi ìrìnà tiẹ̀. Ẹlòmíì tiẹ̀ wá la ojú rẹ̀ kalẹ̀ kò fi rí nǹkan kan mọ́ rárá. Ẹlòmíì ò dákọ́lọ́ aṣọ tó wọ̀ mọ́ ẹlòmíì ò rí nẹ́rí nǹkan tó fẹ́ jẹ ẹ máa ní jẹ́ńjẹ́ ọ̀tá yín. Ẹkún àárọ̀ ẹkún ọ̀sán ẹkún alẹ́ gbogbo tí tó ń gbọ́ mi lákòókò yìí ẹ máa ní rógun ẹkún bẹ́ẹ̀ yẹn bá ń sun ẹkún àṣunjù a máa ṣàkóbá fún ìrìnà wa. Ìfúnpá gíga kéèyàn

0: ojú kìí jẹ́ kí èèyàn rìnà dáadáa. A ti ẹ̀ ń pe kòkòrò kan ní ayọ́kẹ́lẹ́ fọ́jú. Tí kòkòrò yìí bá ti wọnú iṣẹ́ tó ń gbé ẹ̀jẹ̀ lọ síbi ìrìnà ni, tó bá pẹ́ tó bá yá kurukuru ni ẹ̀dá ó máa ní. Àbí wọ́n ti ẹ̀ ń rí nǹkan funfun láàrin ojú tiẹ̀ bíi pé ó léwó ó lé funfun láàrin ojú. Àbí ìwọ tó jẹ́ pé orí ó máa fọ ní gbogbo ìgbà, abala orí kan yóò máa fọ ẹ́. Bórí bá ti ń fọ ni láfọ́jú, ó lè ṣàkóbá fún ìrìnà wa. Bẹ́ẹ̀ ló bí ìbá jí láàárọ̀, kí ń ṣe ní ọ̀dà bíi wípé kùrukùru bojú ọjọ́. Oòrùn bá tiẹ̀ ti rìn jáde síta, ẹlòmíì ò lè lọ ibì kankan mọ́. Ìṣe ní ọ̀dà bíi pé wọ́n lẹ láìlọ́ọ̀nù, bẹ́ẹ̀lómíì níbi ìrìnà tiẹ̀. Ìrìnà tẹlòmíì tó bá ti ń wo iná áfọ́ká lójú rẹ̀, ẹlòmíì ò tiẹ̀ lè wa ọkọ̀ alẹ́ mọ́. Bẹ́ẹ̀lómíì tiẹ̀ ṣe lásán, bóyá ọfà asakatú ló bà ọ́ lójú ni, àbí ọfà àfòtá ló bà ọ́ lójú, àbí ọfà bàbà ló bà ẹ́ lójú. Tó ò fi rìnà mọ́, bóra ńlẹ̀ wá yọjú sí ọ̀dọ̀ bàbá Ègùn. Tí ọba kọ́kọ́ dé ọ̀dọ̀ wa, a kọ́kọ́ ṣe àyẹ̀wò ní ìlànà tìgbàlódé àti ìlànà ti àwọn baba ńlá wa. Wọ́n pa sí ọ̀rọ̀ sínú ilé ayé gbogbo ẹ̀yin tí ojú ń yọ lẹ́nu lákòókò yìí, pé ẹ ní fọ́ lójú inú, ẹ ní fọ́ lójú ìta. Ọ̀pọ̀lọpọ̀ ẹyin bàbá mi ẹyin ìyá mi tẹ la ìrìnà ti yín kalẹ̀, tẹ́ ẹ fi rí nǹkan kan mọ́. Ológun ọdún wà, ọlọ́dún mẹ́wàá wà, tẹ́ ẹ ti wá rora yín pin pé ẹ lè rìnà mọ́. Ẹ padà, ẹ̀yin kọ́ lọ́lọ́run. Àdúrà ń gbà nílé iṣẹ́ bàbá Ègùn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ta ti tọ́jú tí wọ́n ti la ìrìnà ti wọn kalẹ̀ tí wọ́n fi rí nǹkan kan mọ́ tán délé iṣẹ́ bàbá Ègùn. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, lọ́dẹ̀ tún mẹ́lòmíì wá. Ẹ̀yin náà gbìyànjú, ẹ má bora yín mọ́lé, ẹ má bora yín pa o. Àìsàn tí ò gbóògùn, Ọlọ́run bọ́bọ́ ọlọ́jọ́ òní kò ní sọ yín sínú òkun ayé o. Ìwọ́n ti wá lọ sí àyẹ̀wò, wọ́n ń pè lórúkọ kan fún ẹ. Bẹ́ẹ̀ lálẹ́ wa yẹjú sẹ́mi bàbá Ègùn. Tí wọ́n náà bá dé ọ̀dọ̀ mi, ọ mọ̀ pé Ọlọ́run bá fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ. Èmi sì fara ní ìyẹn lórí owó, torí pé mi ò gbàdúrà kọ́ Ọlọ́run fara ní mí. Gbogbo tó ń gbọ́ mi lákòókò yìí, ojú inú yín kò ní fọ́. Títa ò ní fọ́, ojú yóò ní relédè yìí. A yàtọ̀ ọmọ tọkọ nínú ilé yín o. Èyíkéyìí tọ́ bá ti rí pé ó ń ṣe ẹ́ nínú àìsàn ojú tó ń yọ ẹ́ lẹ́nu, gbéra ìdílé wa yọjú sí bàbá Ègùn olóòtú ojú. Àìsàn níbo mi mọ́ra kí n fa aláìsàn wí, túmi síta kí n fi ẹ́ sílẹ̀ àìsàn wí. Àìsàn tí ó fọ yín lójú, adániwáyé kò ní gbé ba yín o. Ẹ délé, ẹ má bora yín mọ́lé, ẹ má bora yín pa. Tí wọ́n náà bá délé iṣẹ́ bàbá Ègùn, ọ mọ̀ pé Ọlọ́run ọba ó ń fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ.
1: Bàbá Ègùn tí mo wá láti àjàṣe ẹkú tọnu, tọ́wọ́ bá ti wọnú ọgbà, sọ pé star number 12 ló ń lọ. Ẹ kọ́lẹ̀, star number 12 ni bàbá Ègùn wà olójú.
0: Ní ilé iṣẹ́ bàbá Ègùn, àwọn ò kí ń kàn kan sínú ojú o. Gbogbo ohun tá a bá máa fún ẹ, ewé àtegbò wa, ẹnu lẹ̀ ti máa lò ó. Àwọn ò kí ń kàn kan sínú ojú. Irinṣẹ́ ti wà ńlẹ̀, irinṣẹ́ ìgbàlódé. Tá a fi máa ṣe àyẹ̀wò láti máa mọ irú àìsàn ojú wo ni o ní pẹ̀lú òbí lọ́dọ̀ Ọlọ́run. Àdúrà yín gbà. O sì lè pè mí sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 08065896839. Ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí 08065896839. A ní wọnú òkùnkùn.

so je mo ki wa pe e ka lele bi ti e tun tin gbo nla le yi mo ki ka bo sori eto wa eto yin eto lawujo eyin agba ile ise radio elero ami o njinjin ile ise radio ti lagelu ikoni merin den ni 80 to ndo to le meje oke to gajo ke ta wa kale sile funfun balawun o pona felele ti nbe ni ilu ibadan mo se ba folo moju ba fe eyan o moju ba lowo akoda mo se ba lowo aseda etun aba wa se lale ya le da se o egun le wa ba wa se o sa oja e wa ba wa se ilokunrin ilobirin e mo tun wa ba wa se lale a le da se ni o adase ni hun mo be ni ba kan o gbodo hun mo moju ba folohun oba kan o moju ba fe yan loko olotu eto yi eto yi eto wa eto lawojo eyin agba adesina o ma lawode o ma agba to mo se agba to ma gbe kale oro agba to mo mura agba e se adupe oju oni ti loko amoju ero elomi na ko DJ Spider aku se opolo oju oni ti yin o oba mi oke yo ba mi gbe yin ga e depo giga o pelu ase olohun awon kan je eyan laye eyin na o je eyan yo ri be yo se be to loko awon ti ajo ntuko eto lawojo eyin agba japo japo omi ade o lowa o o se gudugudu meje yaya mefa bakan na ni Ismail Akere baba olomo tonton a ro pe eyin na ma ba won moju to omo ni eraye e ba ti se ko mo lana adukọ Olorun ba ni wo omo na pẹ̀lú àṣọlọ ajọ ń ṣe ọmọ láwùjọ àgbà náà ọmọ tá a bá bí lásìkò tó ń ṣe láwùjọ àgbà ọmọ àwùjọ àgbà ni ọlọ́run bá wa wò tó mo kí bàbá mi peter agboola nílùú fìdítì ẹ ṣe mo dúpẹ́ ojú òní tiyín olúwa ń bẹ lélẹ́sọ ọ̀tún lánìkọ̀yẹ o olúwa lélẹ́sọ à ń bọ̀ ikọ̀ wa ń bọ̀ ikọ̀ akọni ìgbà wáṣẹ̀ ọ̀ ń bọ̀ ikọ̀ láwùjọ àgbà à ń bọ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run ojú òní ti wá a máa lọ rí a máa bọ̀ rí òkúrúgbà lóògùn àkànwò yẹ́rẹ́ o aráyé ẹ mọ́jẹ ń wà náà nira ìnira ọ̀dá o etí gbogbo tààtúnjọ jẹ̀gbẹ́nu ètò alẹ́ yìí ẹ̀yin náà ò ní bá wọn wà náà nira torí nǹkan mìíràn kọ́ ìnira ni ọ̀dá ẹ̀kú kalẹ̀.

so lẹ́ẹ̀kan sí mo kí wa káàbọ̀ sórí ètò wa ètò yín ètò gbogbo ayé ètò tẹ́ tí ń jókòó dé káàkiri àgbáńlá ayé gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé iṣẹ́ rédíò ti lágilú ni mo kí o ẹ kú àdúró ti wa ẹ kú ìgbádùn wa àwa náà ò ní í jayín ń tàn mọ́ abálájọ tọwọ́jà wa tó fi ń rókè lálá àwakọ ọlọ́run ọba ni mo kí gbogbo àwa ọlọ́dún igun nílẹ̀ ìbàdàn o ọdún àjíǹde jésù orí kọjá lọ ọdún ọ̀túnú àwẹ̀ ọkọjá

0: ngba ti a se nbo lati polo oja a ri pe ogurugba loogun akan o ni egun odun egun ti bere lati nu osu yi mo ki iya mi oba bere sango agbaye eh iya ke oba le obe to je pe okun eni Olorun o je ki emi eyin ogun fun wa bakan na ni ma ki baba mi to je pe awon ni oluwo sesin ka fata ne ile ibadan baba mi odegbola ijo ni ti yo akumura ati gbogbo oloje ka fata melo la fe da ko gbogbo yin eni mo ki o so e ma ja se ikan oda e ma ja se ikan osun a ta lo n ton ti opo omo la kiji lekun jaye ti oni pada wa sunkun igba ti o sunkun si ile nikan omo basiko e ko n ton ba to laye to mo ba won se daru lai ni mo wi pe esan ni nke ale yi ile mo wi pe ogudugba kan o ti mo ba soro e gba pe wuli ni mi ti mo ba soro e gba pe ojise iranse olorun ni mi e gba gbolohun soro nbe nbe abi o si nbe ale yi la pabi ta ya binu e ja pada toju ojade e ku kale
1: on Agilu FM 96.7
2: o ba le bagge o wole pelu steez Bitters, bitters, jatun labi opo yogun. Gentleman on the body system, obo tarigi. Akonse bitters, ito ba orishirishi aiso bi a dota aninu agwa ara wo yaja. 50 bitters, besti bobo bere to dati emo. Imuli awon boys, tofe kwe lori e, tofe shenomara. 50 bitters, wafu mbogo sisi ologe, omoge to sexy. Bobo ati baba tofe wa fully active in the other room. Tabiko molo omoge wale komale shenoma. David, na sise sise, ki ati son ton afe dogun. Ewo, ayikba yeti koja o. Step up, kwe lo 50 bitters, ko sunrayo. Ko funge bi eto, nimi kibi, nimi bobo, ati ni bakuga. 50 bitters is produced by the 50 Waves Limited. SNL Ka Kiri Bobo Bitimotin Taja Tontojulowo. Office address Iwani, Lot 3, Light and Craft Building, Lashorun Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 bitters. Nabdaki Tolote.
3: Jẹ́ẹ̀tì gbọ́.
4: Mẹ́kínni.
3: Wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó ọ̀nà tàbí ra tókè.
4: Láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC.
3: Pẹ̀lú ìlànà iRecharge. Lójú ẹsẹ̀ ni o.
4: Báwo la ṣe lè máa lo iRecharge?
3: Ẹ dánlóòdù iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ sí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra tókè sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀. Tàbí kẹ tẹ *6606*1#. Kẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní ṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùnwọ̀n kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀.
4: Lẹ́gbà IBEDC tókè yín. Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí. iRecharge, sanwó iná ní rọrùn.
5: Ibadan Mega Crusade 2026.
6: Èmi àwọ̀ yìí.
5: Ẹ̀yin ará ìlú Ìbàdàn, ẹ kú oríire o. Ìpèlà kan ti dé láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ìjọ God of White Calling for All Souls Ministries ń pè yín sí ìpàdé agbára lọ́jọ́ mẹ́ta èyí tí ó máa wáyé ní ìlú Ìbàdàn tí àkórí rẹ̀ ń jẹ́ àṣẹ tó ń darí gbogbo ayé. Authority that leads the whole world. Èyí tí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹwàá sí ọjọ́ kejìlá oṣù kẹfà 2026. Ìpàdé yìí ó máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́rin ìrọ̀lẹ́. Ibi ìpàdé ni ilé ìwé ọba Kíyẹlé Memorial High School, Alubua, Bashorun Road, Ìdíàpẹ́, Ìbàdàn. Ọlọ́run láti ẹnu ìránṣẹ́ rẹ̀ Prophet Odedoyin Olawumi Ezekiel ti ṣetán láti gba gbogbo ọkàn pàdé pẹ̀lú owó agbára àti iṣẹ́ ìyanu. Ọlọ́run yóò ṣe ohun tí kò ṣe rí nílùú Ìbàdàn nípasẹ̀ ìpàdé yìí. Àrọ yóò rìn, afọ́jú yóò ríran, láìsàn yóò gba ìwòsàn, ìrètí yóò padà wá, ìbùkún, ìtúpalẹ̀ àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yóò wà. Ẹni tí Ọlọ́run yóò lò fún iṣẹ́ àmì àti agbára ni Prophet Odedoyin Olawumi Ezekiel. Ṣetán láti gba Ọlọ́run ìpè funfun fún gbogbo ọkàn pàdé. Àwọn bọ́ọ̀sì ọ̀fẹ́ wà láti gbé ọ wá síbi ìpàdé láti Ìwòrò, Mọ́kọ́lá, Challenge, Ọjọ́, Ẹgbẹ́dá, Bírì, ìgbà rẹ ti dé. Ó wá pẹ̀lú ìgbàgbọ́. Ẹ sì gba ohun tí Ọlọ́run ti pèsè fún yín. Fún ìbéèrè pé 08032803045 tàbí 09057137367. Ẹ tún lè tẹ̀lé wa lórí ayélujára Prophet Odedoyin Olawumi Ezekiel. Má ṣe padà sẹ́yìn. Ọlọ́run dúró dé ọ́.

Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú? Bẹ́ẹ̀ ló fi ayọ̀ kún ọkàn àwọn èèyàn láìsí ìdádúró kankan. Láti ní Yuya Cash

0: ṣèwúwẹ̀. Lótìtú àti lódodo, ẹ ti mọ ká ṣe pẹ̀lú òótọ́ ọ̀nù. Tó bá sọ bẹ́ẹ̀, ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí, àkókò ti tó fún Mídìí Cashflow nínú oṣù June. Ogún tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà wà fún jíjẹ, àti bí àwọn tó ju ọgọ́ta ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò jẹ ọjọ́ ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.cashflow.ng. Mídìí Cashflow ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
1: Akoko iṣẹ́ agbáyé tó ti kò 72 hours of June edition.
2: Ọmọ ayé ni ẹ máa wọlé lọ.
1: Gbogbo ẹ̀yà tí èdè. Ó yẹ ní Mẹ́síkà. The CAC Covenant of Mercy. Má jẹ́ ẹ̀mú àánú. Lákọjọ́ Friday 12, Saturday 13, àti Sunday 14th June 2026. Àkòrí tí wọ́n fún olè mẹ́ta, ìwé ojúmọ́ lásán ní orí afẹ́fẹ́. I will rebuild the devourer fire sea. Ẹ̀mí yóò sì bá kòkòrò ajẹrun wí nítorí rẹ̀. Oṣù mẹ́fà tó kù ní 2026. Ọlọ́run ti sọ bẹ́ẹ̀ fún gbogbo ẹni bá fara hàn. Mo ò ní iṣẹ́ ṣe dànù mọ́ o. Nípasẹ̀ fi olólórí ọ̀pọ̀ ọ̀rọ̀ ṣẹ́ àtàwọn ọ̀rọ̀ olórí ẹ̀mí Jásìmù. Bí wòlíì ẹ mẹ́ta, ìwé ojúmọ́ bá sọ ní orí afẹ́fẹ́ yóò ti máa sọ tẹ́lẹ̀. Lọ́jọ́ Friday 12 àti Saturday 13, wákàtí àdúrà mi sì láàárọ̀. Mẹ́ta ọ̀sán pẹ̀lú ìṣòro. Ọjọ́ Sunday 14th June, aago mẹ́jọ àbọ̀ òwúrọ̀. Láàkọ̀ kan pàdé pẹ̀lú ìṣòro kọjá. Sọ́jọ́ Monday tá a máa ṣe orí ọ̀fẹ́. Láti Ìbàdàn tó bá jẹ ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀sẹ̀ ìjẹ́ ni kẹ́ máa bọ̀ ní kìlómítà 80. Mercy Camp Lẹ́dín yẹn. Nípasẹ̀ àánú, a máa lé ẹ̀mí ẹja nínú jáde.
3: Javis PL iCare Foundation ló ń lọ́gùn tátátá wípé tí yín mélòó gbogbo èèyàn àbàdà tágbègbè. Ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni. Ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lura wa, ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kẹ́sàgọ́ ara. Ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara. Ìdí pàtàkì rèé tí àjọ Javis PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara sàsà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PL iCare Foundation. Àǹfààní ńlá gbáà lèyí. Èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání. 1000 naira péré lowó káàdì ọ̀fẹ́ sì làyẹ̀wò ojú o. Reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹni bá nílò ẹ̀. Ànísẹ́ ọ̀fẹ́ làyẹ̀wò fún gbogbo ẹni tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú. Rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú. Láti ṣàgbékalẹ̀ Charity PL iCare Foundation. Nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á nùgbà. Láìsí nira owó. Kí ló tún dúró ṣe? Orí ìran gara. Kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó. Láfi ni wọ́n máa lọ tààrà. Lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite Unity Bank, Charity Council Building, Ìyànà Àgbàlá Bus Stop, nítòsí olówó tí ń fowó sanú Shopping Complex, Ìwòrò Ìbàdàn. Lójoojúmọ́ ni o. Aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́. Fún béèrè àtàlàyé, pé 090-5444-8444. Ojúlọba ara, kò ní dín dúró mọ́ wa lágbárí.
4: Ọ̀yá Ìlú FM 96.7.

0: Alagba olóògbé alagba lakan Ladebo
1: awon ni won se record re ewodun ti won ti se o ibo le nlo leyin aye ore to ba ma be ko wi fun mi ile aye nlo pelu ife ku fi aye ojo ori eniyan nlo die die ilu kan to wa to jaye lo ko mu mi debe eh ye olorun ogo me lo ninu wa e la ngbo orin ta nrunu le lori awon ti an se bi awon ti won se kai nje won ti e ni ronu wi pe iku ode lojo kan oguru gba kan won le ko duki ajo kini mo fe ko duki ajo sisi kini mo ngo ise ngba mo mo pe mi ki mo ni wo gba awon ti an ko duki ajo ina baba nda ko awon eyan kankan kankan ti an ti ko duki ajo e ja ajo lo foju wo ka lo bere duki ati an ko jo ngba na nje njo ni tu mama ko ni tu mama o afenti ba nda mu are loku olorun o so pe ka ko duki ajo kene o ko anabi to ko duki ajo to ni gbogbo e to gbogbo e dokuta to di gbogbo e to karuna wo to oke o to mo awa to ye pe ki wo to nkan lo wa mo pe karuna eh ba re da so eh ke bi o ba wa cha na bi olo eni olodun lo na olodun lo sada to ogurugba logun akawo ke soro awada ibi ta dedu e a pe akese ara wa si nkan kan gbogbo awa agent ati ke atika oro wa lo yin bayi o enje akoba fun araalu ise aye ise daada ni o tori pe en de wahala elomi to fe gbale en de wahala eku eyin ti ma bi ile wa ko si n to buruke eyin o sise kiatika tabi ko se agent pe mo fe mo n gbale mo n tale mo rale sugbon o awon ti e ba gba ile won iru eyan wo ni landlord te fe gba ile re te fe fi rent fa won eyan se si wadi ogurugba kan o wa ko lele nisin o wa lo n fe fi rent o wa pe caretaker tabi agent mo fe fi ile rent nje se wadi emi gangan nje mo se wo mi awon tenant gangan te wa fe gba sinu ile se se wadi won se ma se owo won opolopo na lo je pe tori owo ta wo gba lowo kiatika 10% na ni o a gba 10% lowo kiatika a gba 10% lowo tenant a ni se wadi iru eyan wo ni tenant ta fe gba nu ile ti o fi disu ti o fi di bilisi soju oja ya ka ma tesiwaju oju oni ti o eyin okan awa ta wa je landlord landlady egbe landlord egbe landlady e tutu po o oju ta si fi mu awon nkan yi oju to je pe eyin o wo pe ko si wahala wahala po o ikan lo de leyi o ti won jiyan gbe inu ole kan won gbe lo agbo ole si nibe ibi won gbe lo ibi an kole si ni mo fi ki bo dupe pupo a si ki commissioner of police ile ise olopa oju oni ti e se gudugudu meje se aya mefa if you see something say something to ba ri nkan so bode ba o ba le so bode lo fi to eni to ba je alaga landlord ati landlady fi to won leti pe mo sakesi nkan bayi sugbon won mo pe mi mo wi won mo pa mi won mo se gba won mo sawo eni ma ba nkan je o lo fi je pe eyin o mo wi pe iru wahala to sele yi ile ise olopa le ku eyin te wa ladugbo na o gbogbo eyin te ba wa legbe ebe tori ke se pe ni fura ke se pe ni sakiesi abe te jo n gbe to je wi pe e mewa ni EFCC o wa gbe e mewa won wa ngbe latabuja te si mo se pe mo si owo e eyin te jo wa laye go nbe ni mu wi o e mo si owo e eyin landlord landlady ki bi ki ati ka ba fe gba yan nu le bi ka pe ki ati ka nko wa ki ati ka gan ko le ba loro tenant to fe gba sinu ile ile fe ba loro nbo ni ti nbo ibi ti ti nbo e ma ji oro yin loju en ti an ba fe gba ile eni osan wo wadi to ba mo pe lo to lo n fe fi le rent oni osan wo te fi lo se wadi e lo se wadi nbi to n tin ti nbo iru eyan wo ni e ma je landlord ti o won o fe fi le rent o lo se wadi o fake ni o fake news ni o wa fun yin fake information ni o wa fun yin ah a lo si oju oja ah ko si ah a tu e ba n si oju opo le nigba na oro ti okan gbogbo ilu ni n ta gbe le lale lawuju agba ni agba o si ni wa loja ko ri omo tuntun owo awon eyan to ti wa loju opo e seun adupe po lowo yin Alhaja Fatima Lasisi Eseun Alagba Adegbe Mikael Adupe o Adebaje Yusuf Oladimeji Imafoji Peter Eseun Adewumi Kazim Adekas Eseun Bakana Aziz Latif Omalara Yakom Omo Oba Fashina ni Iruwa Eseun o Bakana ni Ya Ibeji Losogbo Adupe lowo yin Ya Ibeji Elegusi gbogbo yin la dupe lowo yin o 091 237 86 75 sa ni sese lori aro se gbogbo wa la ni sese abi gbogbo wa ko oro bale kan ba lele yi to ba ni okan loni to ba pada kan to ba di lola Alhaji Marufu Mokinyo Obiri ni oran yan. Hello. Hello.
2: Hello.
1: E mo ka leta.
2: Komo ku bi do Adegun Adebayo ni oruko mi lati Adeleye.
1: E mo ka le.
2: E ka le o.
1: Yes sir.
2: Aku bi do Olorun de bi do Alade o.
1: Ami sir.
2: Won bo lo ke won bo nle ti won ni ki a mo da ma de mi fi oju ni oku ti a mo mu to
1: be ni gbogbo ara ni o ti koja oju gbogbo ara
2: je ko si ni
1: be
2: e da ko gbe si n fu wa gbo bo se n lo bo se n bo nkan to n du mo awa ara ilu ni ilu ni awon mo ti n mo ni so ni
1: ami aseun
2: pelu gbo oju ti emi na
1: se gbogbo wa la loju se lori iru oro bayi tori pe ti an gbe awon ti an gbe yi lo se mo wi pe arin nu ilu ni ta won kan ti ko le si ti an si n gbo koda won ni gbogbo n ta won ti n ko le otun to ko le o se ti n koja lo ti an so la won gbo awon oteru ti fogbo lo nkan bo de ni tori bajina tuni ti an gbe kale bo la won si fe soro
2: gbogbo ni doctor ló sì bá jiná tù gbogbo ẹ lọ ka ọ gbà mí lọkàn jẹ ìgbà tí mo dúpẹ ìgboro tó wà lélẹ tí wọn jẹ pé gbogbo wọn kò wá sí àwọn eléyìí tá à ń rò bóyá bí
1: ẹṣeun bàbá mi ẹṣeun bàbá mi àwọn ojúṣe kan wà tó jẹ pé gbogbo wa ni ìwọ tó ọba ń pè ò lè sọrọ ní landlord association meeting irú eléyìí ló fi mọ pé wọn sọrọ o mo ranti ijo ti a lo si a lo a soro enikan ta wa nbe hello e ka le sa ara ye ma je wa na ni ra doctor
2: ami wa mi ni ra
1: ami sa
2: la ti e mo wi ai la
1: eshin eshin
2: e di ati awon ile bo wa ni san yo face
1: san your face
2: Abatiri kawi jade ni o. Ona sala yi o. E wo ru bi kan ti lo ka awon ile ti o ti awon mo kan ko le. Ona ara adugbo ti ma ri won ko ma n gbogbo. O si se kan. Iwa kọ́ alẹ́ fún aláti ní ọ̀tọ́ ìyẹ́ tàbí ohun tí ó fẹ́ dá wà láàlẹ́ lágbègbè káyọ̀ sọ́kọ́ àwọn agbófinró.
0: Ẹ ṣeun.
2: Àwọn arò àwọn agbófinró wa náà.
0: Aa
2: ní ìta wá sọ ìgbẹ́ kan sí ìjọ ní wá tó lágbẹ́gbẹ́ ló wá sọ. Àkórí ẹ̀ mọ́ o.
0: Ẹ jẹ́ ní ti yín bàbá. Ẹ ṣeun ọ̀rọ̀ náà là ń gbọ́ yìí. Ẹ sọ̀rọ̀ táwọn wà ń bẹ̀. Ẹ sọ̀rọ̀ mọ́ márùn ún mímú. Hello.
3: Hello, ẹ pé tó.
0: Ẹ ká lẹ́ sà.
3: Ọ̀pọ̀ inú ọkùnrin jọba.
0: Àmì àṣẹ.
3: Ẹni rìn sọ́wọ́.
0: Àmì àṣẹ o.
3: Ẹni sọ̀nù tọmọtọmọ, àá náà lè sọ̀nù.
0: Àmì àṣẹ ìdúró. Àmì àṣẹ
3: ìdúró. Orúkọ tèmi ni Ọjí ọmọ West.
0: Ẹ ṣe.
3: Wọ́n pè láti United States of Kili Fakere.
0: Ẹ ká lẹ́.
3: Ẹ
0: ṣeun ṣeun.
3: Inú mi tiẹ̀ dùn wípé ọwọ́ tiẹ̀ bà lára wípé ọwọ́ bà lára kò tí ó gbọ́n ní ọkú.
0: Ẹ ṣeun bẹ́ẹ̀ ni.
3: Inú mi dùn.
0: Bẹ́ẹ̀ ni.
3: Because ẹ wá wo ìṣúgbẹ́ táwọn ìjọba náà tún gbé ẹ mọ láìkí ẹ. Ewé bá tó wà ládùúgbò yẹn tó náà bá jẹ́ oníṣẹ́ ẹbí á mọ̀ ẹ pé yẹ ní òun ṣe nǹkan tí yọnu. Gbogbo àkàrà ètè mọ bó ṣe máa jáwọ́ ńbẹ.
0: Bẹ́ẹ̀ ni.
3: Àwọn tó bá ti mú ẹtàn tó ń já ṣèdájọ́ fún wọn dájọ́ tó tọ́ mo nígbàgbọ́ pé kíní àmà dínkù díẹ̀ díẹ̀.
0: Yóò dín
3: kù. Àwọn tó dẹ̀ bàlẹ̀ ní kóòtù tó ń tọ́lọ ìdájọ́ òdodo kọ́ sí lórí wọn. Ó jọ ẹ máa bí tòmọ̀ tó yẹ lómi.
0: Ẹ ṣeun ẹ ṣeun. Ẹ kú ojú òní tì yín pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ẹ̀yin náà ẹ̀ ní rá ṣáájú ẹ sì kéré òkú délé. Alhaji Isiaka Rajẹ Ẹlẹ́gbàwò Mọ́gàjìlẹ́ Ẹlẹ́gbàwò Ariyin o. Alhaba Yusuf ọmọ pé ó ti ráyè pè wọlé ni ó pè wọlé. Tó gẹ́gẹ́ bá a ti ń sọ. Ta ń wà ń bẹ̀.
4: Ògúrúgbà ló gbà kan o.
0: Ara yẹ mọ́jẹ wà nù nira.
4: Yín kò ní ṣe yín kò ní ṣe ẹ̀mí yẹn. Àràbá ni látòjò olóòtú.
0: Máa ọ̀gá. Ṣé wòlíì ni mí?
4: Gbogbo ẹyin sọ̀rọ̀sọ̀rọ̀ wòlíì ni yín.
0: Ó ti parí. Ó ti parí.
4: Ibi sẹ́yìn káàkiri gbà ni ìtọ́lọ ni ẹyin kó kálukú pé tiẹ̀ gbà ló yàtọ̀.
0: Ẹ ṣeun.
4: Ṣé rí lórí ọ̀rọ̀ àwọn ẹgẹ́ǹtì yẹn ni èmi fẹ́ sọ sí.
0: Ẹ sọ lórí
4: ẹ. Òótọ́ ọ̀rọ̀ gbà lẹ sọ. Ṣé rí àwọn gan-an ọ̀pọ̀lọpọ̀ tí ń ṣẹlẹ̀ yìí gan àwọn gan náà wà rárá tó dálẹ̀. Nígbà tí wọ́n bá ń gbé yàrá lẹ́ẹ̀fún ẹlòmínì 500 800 lórí iṣẹ́ kíni. Ó dẹ ní ṣéwádìí iṣẹ́ ti ṣe. Tí ó dẹ yóò rí bẹ́ẹ̀. Ṣé rí àwọn ẹgẹ́ǹtì ó yẹ kí ìjọba gbé iye tí orílẹ̀-èdè ń gbélé lẹ́kọ̀ọ́ nù o àwọn ni wọ́n sábà fi tí wọ́n kún o. Tó ti yé kónkálùkù náà dẹ̀ mọ àwọn tí ó bá mọ gbàlé àtàwọn láńlọ́ọ̀dù. Gbogbo tí bá ń bẹ ní ẹ̀gbẹ́ lé oníkálùkù kónikálùkù yá máa ro. Kẹ́mọ́tì tó bóyá tí wọ́n bá ti dàwọ́ ẹ̀ padà parí oṣù ni. Kẹ́lómi tó ẹ pẹ́ níbọ̀dí ó lè máa roko ẹ̀gbẹ́ lé rẹ o. Lágé lónìí bàjẹ́ àlàfáàní látọ̀
0: ìkànnì mẹ́rìndínní ọgọ́rùn-ún tó ń dó tó lé méje òkè tó ga jòkè tá a kalẹ̀ sílé funfun báláwo ta lọ́wà lójú òpó. Ẹ kalẹ̀ o. Ẹ kalẹ̀ o.
5: Ògúdùgbà.
0: Mò ń jẹ́ bàbá mi o.
5: Èmi ni mò ń pè láti Abáfẹ̀.
0: Abáfẹ̀.
5: Bàbá Ìjẹ̀bù Ògúnlànà. Ṣé ẹ rí ilé yẹn? Tó bá jẹ́ láyé àtijọ́ ni tó bá jẹ́ láyé àwọn àmì wọ́n máa pọ́ǹpù lé yẹn.
0: Wọ́n ti wò.
5: Lẹ́yìn yẹn gbogbo àwọn aládùúgbò tó wà níbẹ̀ yẹn pátápátá.
0: Wọ́n ó kó gbogbo wọn.
5: Wọ́n máa kó gbogbo wọn pátápátá.
0: Bó ṣe rí nù.
5: Nítorí kí àbá pọ́mọ ìyájà ẹ̀yìn ìjọ àjọba.
0: Bẹ́ẹ̀ni.
5: Tó yẹ ìṣìn ẹ jẹ́ ká sọ tọrọ nítorí. Tí ẹ bá ṣe lé tó bá dá ìdáhùn àwọn alòmíì ní àkíkí ló máa ṣe òun ló borí lẹ́ẹ̀dẹ̀ yẹ àìbọ̀ fágbà òun ni ìjọ máa yegun òun ló ti ṣẹlẹ̀ yìí. Èmi tí mò ń sọ̀rọ̀ I'm now 85 years of age.
0: Bàbá mi o.
5: Láyé ìdẹ́mọ́ láyé àwọn olóṣèlú ìṣe ni wọ́n máa lọ gbé pákó sẹ́yìnkù láwọn èèyàn tó máa lọ gbókò ẹran síbẹ̀. Ìsàlàṣàkámù gbé nígbà yẹn. Oyè sì ní agbolé ìkẹ́ olú. Tòun yẹ yín sìn.
0: Àgbọ́yé.
5: Nípa ìgbé ìlú ẹ jẹ́ ká mójú kọ̀rọ̀ ẹ kí ṣe nǹkan tí ìjọba lè mú lọ́wọ́ pé ọmọ ìyá mi ló wà bẹ́ẹ̀ ẹnìkan ló wà bẹ́ẹ̀. Tẹ́ ẹ bá lẹ́ni tó gbóhùn látòbó àdúgbò ẹ̀ pé wọ́n tẹ̀ gbóhùn wọn sọ̀rọ̀ yẹn. wọn lọ kó gbogbo pátápátá.
1: Kí wọ́n tọ̀ wò díẹ̀.
5: Pọ́ọ̀kẹ̀lọ kọ́kọ́ lọ kó wọn ná.
1: Gẹ́gẹ́ bí ìmọ̀ràn yìí.
5: Wọ́n máa bọ́ o, wọ́n máa yè ní o, wọ́n tẹ̀ fojú káṣá òfin. Tó yẹ yín sìn.
1: Àgbọ́yé.
5: Nípa ìdé yìí, ọ̀rọ̀ púpọ̀ ìrọ̀ ló mú wá.
1: Ẹ máa dé tó bọ̀. Ẹ ṣeun, ká lè fún èèyàn péréte míì náà láyè kí wọ́n fi dá sí i. Ọ̀rọ̀ ni ẹwà landlord and landlady ẹsẹ̀ mọ̀ pa níṣẹ́ tá a ṣe báhun. Iṣẹ́ pọ̀ o, alàgbà Akínbóyè Ògún nìran wọ́n wà ń bẹ̀ lójú òpó Àdùnní Adé Ìṣógbélé. Ẹ ṣeun, ara yẹ ẹ má jẹun wà náà nira o, ìnira ọ̀dà àmì àṣẹ o. Ẹ ṣeun.
6: Àwọn tí a ti kàn àti landlord ọwọ́ wọn lọ́wọ́ tóbi yẹn níbà ẹlòmíì tó wọ́n gbà ní ó lè mọ̀ jalè tí wọ́n lé ẹgbẹ́ tó tọ̀ owó tí wọ́n bá gbà lọ́wọ́ rẹ̀ ìní ó mọ̀ lójú kankankan.
1: Bẹ́ẹ̀ni
6: àwọn tí ọlọ́run wá mú ilé ẹ̀sìn tí wọ́n bá jẹ́ tó yẹ kí ìjọba ó ṣe kí wọ́n mọ̀ fẹ̀ ni wọn tàgbà wọn mọ̀ pa wọ́n lójú ẹ̀sẹ̀ kò ní ìdí sáàgbé wọn lọ ní ẹjọ́ kan. Torí ilé ẹ̀sẹ̀ báyìí àwọn ọmọ méjì akéjà góòlù tí wọ́n mú jọ́kẹ̀lẹ́ àná.
1: Bẹ́ẹ̀ni àgbà
6: mọ̀lẹ́mọ̀lẹ́ púpọ̀ ní kò ní mọ̀lẹ́ ọ̀rọ̀ wọn sọlẹ̀ sí.
1: Àmọ́ bí wọ́n
6: gbé adájọ́ wọn sí. Orúkọ mi tí mi fi owó yà láti ọ̀yọ́
1: aláàfin. Ẹ ṣeun. Ìpè kankan ò lè wọlé mọ́. Ṣùgbọ́n gẹ́gẹ́ bá a ṣe sọ gbogbo àwa láńlọ́ọ̀dù pátápátá lálejì kí á ti kà ká tó gbá yàn án lé ẹjẹ́ á ṣèwádìí o. Àwa ti wọ́n ti fẹ́ gba èèyàn ládùúgbò tí a rí tí mo lá gbà ọ́. Ojú rẹ mo sì ń wò ó ní kí n ló dé bọ́lá àgbà ọ́ ni ngbẹ́ mi sọ pé a mọ́ gbà ọ́ kò ju ọ̀sẹ̀ kan rẹ lọ ni a mọ̀ pọ́ lọ jalè o. Àwọn méjì tí a lọ já ṣọ́ọ̀bù ní àdúgbò ọjàgbó nígbà náà kọ́lọ́run ọba kọ́ máa ṣàánú wa. Ibi tí a rí mọ ní alẹ́ yìí ni ẹ tún pàdé mi tọ́ bá di ní ọ̀la pẹ̀lú àṣẹ ọlọ́run lórí ètò yìí ètò wa akọni ti ìgbà àwáṣẹ. Alhaji Marufu Abiola ojú òní tì yín bẹ́ẹ̀ náà ni Alhaji Kabiru Jalaruru àti Alhaji Nuruddin Owóèké ni Akoyoyo. Mo kì yín púpọ̀ jù ẹ ṣeun. Bàbá mi Elder Akunle Dagun dúró Bàbá Ujẹsà ẹ ǹlẹ́ ń bẹ̀ ń wò ó Barista Daniel Aramide ní UK ẹ ṣeun. Ayo Nisa Messing Store ní apá aná mo kì yín o. Bákan náà ni ìyá àjọkẹ́ Alágbò ní ìyànà ọlọ́dẹ ìjọba àbílẹ̀ Èdó. Alhaji Sanje Ológunfe ẹ̀yàn ń challenge ẹ ṣe àdúpẹ́. Bákan náà ni mo kí olóyè Isiakaraji Ẹlẹ́gbàáwò Mọ́gàjì ilé Ẹlẹ́gbàáwò nu ti ilé Toko. Alhaji Rashidi Iyọlá Ogunṣẹ́ ẹ̀kú àdó ti wà. Bákan náà mo kí olóyè Ayinde Délésolú Babalọ́jà Òjé má ṣe àtúnṣe òjínjọ Sátidé ẹ ṣeun o. Alhaji Ramani Eléyìn Gold Ààrẹ Mùsùlùmí Akíngbilé mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín. Olóyè Ismail Ajibọlá Santo 1000 Mọ́gàjì ilé Tájò Akakọ àti Alhaji Abdulrakim Endurance bàbá mi Ààrẹ Mùsùlùmí gbogbo ti Bódìjà àwọn alógùnúgbà yọjú sí mẹ́kọ̀ ayé náà ni ó sí o. Bàbá Ọpẹ́ Bàbá Olómi ní apá aná ẹ ṣe àti Alhaji Gani Ẹ̀dá Bello mo kí gbogbo yín pátápátá ti ilé Toko. A máa lọ lálẹ́ yìí Ọlálẹ́mí àti yín látún pàdé lórí ètò yín ètò wa ètò tí ò pé méjì akọni ti ìgbà wáṣẹ̀ níṣẹ́ rédíò ti lágilú. Ẹ pè mí sórí 08 31 5909 08 31 5909. Ṣáàkùn ò ní fòkó foríṣọ́gẹ́ ajá kan ò sì ní jìn kó jìn bólóńgbò lẹ́sẹ̀. Ògúrúgbà lóògùn àkànwó lóòkọ̀ mi aráyẹ méje wà náà nira ìnira ọ̀dọ́run ayọ̀ láṣù ọ̀kọ̀ọ̀kan láàjì àní dìmọ̀ ayíbírí ó dàárọ̀ o.
7: Olajide FM 96.7.
8: Ẹ kú dédé àsìkò yìí o, gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi nílé lóko. Orúkọ tèmi ò yí padà o, ọmọlára Bọ́sẹ̀dé Adebanjo si gbogbo yin mo si iya ara le mi je. Mo ni alejo pataki kan nile loni, onisegun agba si gbogbo eniyan mo daada. Baba Ibaruba ti gbogbo aye mo si oba Isun Ara. Mo di adugbo Omolete ni Ibadan, leyin ile Baba Adedibu, opposite People's Girls Grammar School. Mo ri awon eniyan ti won ro ketiketi. Idi ni yi ti mo fi so wi pe a gbodo se iforowanilenuwo fun baba yi. E ba nki awon eniyan ka bo.
9: E ku dede akoko yi gbogbo eti to ba la nfani ati ma gbomi gege bi atokun ti wi baba Ibaruba lo ko mi gbogbo eyan si ma pe mi ni oba Isun Ara ise la se debe o odun ni mi mi isa imo foloko gbogbo awon eti to wa si n gbomi ri o mo wi pe ki se tuntun ni osupa loju orun ki n to tesi waju e kokko gbo ero bani soro 080 33 88 10 08 tabi 070 18 21 11 11. O ti pe ta tin fa oyinbo je nbo ko fo be ni ko ni fo elewe are mo la wa o itoju gbogbo ara aye pata la siyan laayo ise ta mo ta ko ta daye ba ta si wadi ijinle si na lo so wa do lokiki taye fi npe wa ni Baba Ibaruba loni a tun jo soro lori awon kankan abi meji e wa nkan fi ledi abi ke fi dile nkan alaafi ara wa ko ni gbandanu gbu bi elubo.
8: Baba ibi ti mo ti fe bere gangan ni wipe kini Yoruba npe ni elewe aremo
9: e se atokun be yan ba tin ja ewe to nsogun efori ogun narun ogun maropa marose ogun inu lilo ogun laku egbe ka ma rin ko ma tin gbangban bi eni fe subu ka ma rin tage tage ka ma mi loke loke ki to o ma po tabi ko mo salai to ko di wipe oju nsu abi nkan la go lori eyan ati gbogbo n to je mo n ta fi lalaafi alaye ta wa n fe wi ategbo ti bile awon baba wa se iru ewe ni won pe ni elewe aremo awon ti won se ona balaafi a o ti wa ni jebe.
8: Baba eje ka sare wo awon esan ti nda emi awon eyan legbodo lakoko yi tabi ti nso awon eyan di arugbo osan gangan
9: e se atokun opolopo esan ni nso awon eyan di alaabo ara telomi si ti darugbo koja ojo ori e lakoko aisan kan be ti an pe nlaku egbe awoka losan losan fasan fasan awon aisan to ni se pelu inu eje to je pe kokoro inu eje ni yo ti kagbako ti o mo ko ba eje ara eda eyan ti awon san tin be lara ofin ni raye rin de bi to ye ko raye rin de ni o ba di pe eni to ye ko rin buso meji pelu erin ni o ni le da opo na meta rin ti o fi mo mi gule gule elomi isire won mo fa wonu moto won mo gbe bigba ti an ba nwo apo ewa ni elomi to ba rin die yo mo mi gule gule elomi o si mo so wi pe egbe kan dun ohun to ba fowo kan abi ti o ba fowo kan aisan kokoro nu eje ni itu tawo kan ran si npa o si lateyin wahala ti ko onu eje dale opolopo yin o ma so pe apa kan ori nfun awon yeyeyeye ni gbogbo igba elomi isire to je wipe yo ma ri nkan bi kurukuru abi pe ifi abi ile ti fe su losan gan elomi a si ma pariwo wipe to n ba sun ati didi o ma wuwo bi igba ti won ba gbe gige duka ori ibusun gbogbo n ta n so yi aisan ni arun ni ati ka toju e nigba telomi n ba n lo awon ore re o ma duro de ni ese elomi o si se jakute debi pe bubo bata le ko ni mo bowo bata ko ni mo elomi yo mo te okuta mole ko si ni mo ko n to okuta mole aisan ni ta gbodo moju to bo ba ti di pe eyan sun loru eyan ji eyan se yo bi igba merin marun mefa kile o to mo o gba furasi opolopo okunrin si ni o se dede nile mo opolopo ejo be la ti ri lori ayelujara lori mo mawoan eko mi o se dede eko mi o se dede elomi se kan sun lo won ati e ma fe elomi se yeye awon baba ti ati han bi awa atawa ta n soro yin na awa na o salai mo moju to ra wa awon baba awa o loko won lodo won si soju se won lodo awon iyawo won elomi nu won gan o ni iyawo eyo kan meji meta merin abi ju be lo tawon iya na o si mo wo ta n tori nti han fe wo n ta ti wa nle opolopo omokunrin lo je bi pe nkan didun to je ati bo ti lora re atopolopo aisan to ko nile igbonse abi le ewe abi bi ti won o toju daada nlo ti so elomi di lakurete ti o le pe pepepe mo opolopo elomi lo je wi pe apa kan re bayi atese kan yo mo gbon ri bi ba si tin gbon be afi ka moju to tori pe bomi mara ki npa loruko ta npe ais tun mi le ki nfi ele loruko ta npe arun o iwo na o tu sita ni pe nkan bayi nse mi o bo ba dodo wa baba ibaruba oba isan ara ni eyin ile baba adedibu lo adojuko people's girls school to wa ni molete ni badan ibe la wa ta nfa wo oyinbo njeun ko fo ko si ni fo opolopo awon eyan wa nile nigeria ipapa nle yoruba ni won ma ba se teni eleni nse je ise temi tin se lati ogoji odun atodun merin ti mo wa lenu re yi lawon kan o kan gbe bagi won mo kiri garage ni worodu loja aba layeye ni moko ni bere ati kaakiri pe awon ni baba ibaruba o baba ni ka won ba won mero wa si molete mo ni ah eleyi ero to wa gan ati idan lo ntan aran yan kankan nse o awon ti an si re seru ise be towo to bi meji okunrin meji nu won towo to afimu won danrin na ni asifin ajofin ile ise wa osisi lori oke isale l'office wa wa ibi ta wa lati du ati wa na la wa telefonu wa na n telefonu wa a so ogun mi to koja ewe are mo kara o ya gaga keyin o lu aye pelu igbadun eni ti o ti iku lo ni gboke ohun ati gboke yin awon ru awon omo ita ati wa kilo fun kilo fun kilo fun ti won o gbo lowo ba meji nu won baba ibaruba o pe meji office wa o si pe meji ko si lori oke isale lo wa leyin ile baba adedibu ni molete ni badan telefonu wa o si yato te fi n pe wa lati jo yi ohun na la nlo tawon eyan fi n pe wa 08033881008 egbon yun le kan si 08033881008 tabi 070182111 070182111 baba ibaruba leyin ile baba adedibu ni molete ni badan o doju ko people's girl grammar school ni bela wa boro ba doro la ku egbe abi nti won pe ni to sugar abi ki fun pa eyan o mo ga aboro oju abeti olohun mo je arogun roparose abaro mo legun abawoka awon to wa do wa ti mo awa ti an wa ba na si mo awon ti n wa sodo wa bi won na ba de loni iwo na ri wi pe ero ogbalode la akoko fi sayewo fun o to jero ogbalode eleibo ngba ba se yun tan la mo bi ta isan lugo si la wa bere ise to ba ti lo ba se ni olu ko si tin je po ndegbe on worin bi moto tin ko gede ko si tin je po taputu nle ogbodo taputu ni won mo ki o pe baba ti bere si taputu ti an ba ni baba oni gba baba oni gba baba ibaruba ni won pe be o alaafia ara wa ko ni gbadanugu bi elubo
10: baba iru awon eyan wo gan ni kun won mo wa sodo yin
9: eseun atokun eni ti o ba ni gbagbo ninu iwe ategbo ma wule wa eni ti o ba ni lo ogun ta ba fun ko ma wule wa eni to je pe to ba de ayin ti o ni se ba ti ni ko se ko ma wule wa o awon ti o ba lo ogun ba se ni ki won o lo awon to ni gbagbo ninu iwe ategbo awon ti won o si ni ki won o se ti won o le soro jade pe bayi ni se mi ta si sayewo fun won ta si fun ologun won tara won o si ya e ma bo leyin ile baba adedibu ibi kibi te ba ti de badan eleyin lo molete awon eyan wa lati ilu oyinbo eleyin re molete be ba de molete e bere ile baba adedibu ni adojuko people's girls grammar school la wa 08033881008 tabi 070 18211 070 18211 aisan oni kain woroko bi awo gangan o aisan oni teyin woroko bi opa alu e ni burin burin jiju esin ni popo oju ate ti oni relede yin ami le kankan o kende nle fuya ke wa jade soro ara yin elewe are mo ni wa o baba ibaruba oba isan ara awa loko awoka awa loko la ku egbe bi aisan aile se dede lodo obirin ba si foju kan wa yo mere sa ni o 08033881008 tabi 070 18211 070 18211 alaafi ara wa oni gbadanugbu bi elubo a mo reti yin pelu ogo olohun oba ese kupo.

lọ́dún tí rẹ́kọ̀dù yìí jáde. Àwọn olórin tó

0: lásìkò yìí ìbẹ̀rù bojó òun ni kálukú fi ń rìn ìbẹ̀rù bojó ni kálukú fi ń ṣe àwa ń pọ̀ gílọ́gílọ́ nílé wa nílẹ̀ wa nílùú wa lórílẹ̀‐èdè wa àwa di pé à ń suspect ara wa nígbà yẹn kò rí bẹ́ẹ̀ ọmọ yorùbá lè lọ ilẹ̀ haúsá ó lè lọ ilẹ̀ tàǹpín ilẹ̀ fúlàní ó lè lọ ilẹ̀ ibo ibo àwa sílẹ̀ yorùbá bẹ́ẹ̀ là ń fẹ́ra wa láàrin ara wa tí ò sí dààmú tí ò sí nǹkan kan ṣùgbọ́n ní ìsìn ta bá rí mọ́tò tó wọlé wọn ní àwọn fúlàní ló wà níbẹ̀ fúlàní àwọn yorùbá lè kò sí ìfẹ́ kankan mọ́ láàrin wa ìfẹ́ ti sọnù ìfẹ́ ti parẹ́ ọkùn tó yẹ ibi tá a bá nàìjíríà yín dé rèé o.
1: wọ́n mọ yayé wọ́n tún bá jayé.
0: téèyàn bá lọ báyàn ṣe nǹkan tó bá ti ń di aago márùn-ún èèyàn máa wo fẹ̀fẹ̀fẹ̀ ni ó ń lọ lé nìyẹn.
1: ọmọ balógun tó ń dá wà.
0: kójú má ríbi gbogbo ara pátápátá òun náà lo oògùn ẹ̀.

Yorùbá tí wọ́n ní ìran tó dáa fún orílẹ̀-èdè yìí tí wọ́n ti lọ láàrin ọdún 1965 títí wọ 1985-87 tí wọ́n bá wẹ̀yìn wò wọ́n á máa wò ní pé ṣé Nàìjíríà wa náà lè ṣá Nàìjíríà tá a jà fún àbí wọ́n ti kó àwọn èèyàn tá a filẹ̀ bẹ́ẹ̀ kúrò tán ti kó àwọn èèyàn tuntun síbẹ̀ torí ta bá ń sọ pé Nàìjíríà ò da Nàìjíríà ò da kò sí tó ṣe Nàìjíríà àwa èèyàn tá a wà ń bẹ̀ nìkan rọ́lù àwa èèyàn tá a wà ń bẹ̀ nìkan ti ṣe greed ojúkòkòrò a ti wọ̀ bí aṣọ greed òun ló mú ọ̀pọ̀lọpọ̀ ìdààmú tí ó ń bá wa gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ló mú wa greed òun ni àwọn olóṣèlú ń wọ̀ bí aṣọ tó fi jẹ́ pé ìmọ̀tara ẹni nìkan ni wọ́n ní greed òun ni àwọn adigunjalè ní tó fi jẹ́ pé tiwọn nìkan ni wọ́n mọ̀ wọ́n mọ̀ bóyá àwọn pa breadwinner ilé ẹlòmíì greed òun làwọn ajínigbé ní for whatever reason tí ó ti ẹ̀kan mi tí mi ò fẹ́ mọ̀ Uncle Toye Ajagun Eka Lele kan si ibi ta ba Nigeria yin de. Folarin Adejimi Eka Lele.

Uncle Toy Ajagun náà ṣe ni. Gbadé Gabson. Ẹ kalẹ̀. Ẹ bá mi kú ìtọ́jú Uncle Toy. Ẹgbọ́n mi sọ jí ọmọ Abọ́yadé Lọ́yọ̀ Aláàfin. Ẹ bá mi kú ìtọ́jú Uncle Toy. Abẹ́ẹ̀ ribita bá Nàìjíríà wọn dé.

nígbà tá a yẹrojú nígbà tí ìlú ráyè. Nígbà yẹn lọ́hùn níta ń pè ní ìdígunjalè ó ní ò sí wọn. Kìí ṣe pé kò sí ṣùgbọ́n kò ń ṣe tó wọ́pọ̀ bẹ́ẹ̀. Kí wọ́n tó gbé òfin àbí kí n pè ní decree kalẹ̀ against ìdígunjalè 1971 after civil war. Wọ́n ṣègbè decree kan kalẹ̀ against kinní kan firearms kinní kan wọ́n ṣàṣọ òyìnbó tó gùn. Nígbà yẹn náà dẹ̀rẹ̀ wọ́n kọ̀rọ̀ sí ń tà ń pè ní ìdígunjalè wọ́n kọ̀rọ̀ ojú sí ń tà ń pè ní ìdígunjalè. Ẹni tí wọ́n bá mú wọ́n máa fẹ̀yìn ẹ̀ tàgbà ni. Ṣé ẹ ti gbàgbé kẹ̀yìn sókun. Ebenezer Obe kọ orin nípa lace kẹ̀yìn sókun version tí wọ́n nìyẹn. Bàbá Ògúnde kọ kẹ̀yìn sókun. Adelola Akinsanya kọ kẹ̀yìn sókun. Salau Wọ́rọ̀ ṣe kẹ̀yìn sókun bíi version mẹ́ta. Gbogbo eléyìí torí ìgbà yẹn ní tó bá ń ṣẹlẹ̀ ńlù ni wọ́n fi ń kọrin. Mi mọ̀ mi ò tí ì gbọ́ mi ò tí ì rí ó ṣeé ṣe kó ti wà láti bí ọ̀sẹ̀ mélòó bí ọ̀sẹ̀ mẹ́ta àbólé tí wọ́n ti lọ jí àwọn ọmọ gbé àti àwọn olùkọ́ wọn ní Yawọ́ta àti Aoru Esiẹ̀lẹ̀ ní oríire local government. Mi ò rò pé àwọn olórin kankan mi ò tí ì gbọ́ o tó bá wà ẹ má bínú bọ́ mi ò tí ì gbọ́ bóyá ni olórin kankan tẹ̀ ti sáré wọ studio láti ṣe record kò rí bẹ́ẹ̀ látijọ́ láyé àtijọ́ bó bá ṣe ń ṣẹlẹ̀ ń yàjò yàjò wọ́n máa torí ẹ̀ wọ studio. Torí ẹ̀ ló fi jẹ́ pé àwọn bàbá wọ̀nyẹn tí wọ́n ṣeré jùjú highlife fuji sakara tẹ bá ń gbọ́ àwọn orin wọn bí ìgbà tí wọ́n fi history pamọ́ sínú music wọn ni. A sọ ọdún a sọ oṣù a sọ ìgbà tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ n tó mú ìṣẹ̀lẹ̀ náà wá wọ́n á ṣàlàyé ẹ̀ ńbẹ́. Láì ka yunifásitì ń gbà yẹn ẹ mọ̀ pé orí àwọn bàbá yẹn pé through music apala ṣáàrú náà lẹ fẹ́ sọ ni àbí àyìnlá lẹ fẹ́ yọwọ́ ẹ̀ sẹ́yìn àyìnlá ọmọ wúrà àbí àyìnlá adégétọ̀. Àsìkò ìgbà yẹn ló yẹ kémi ti wájàre bí mi ò ti ẹ̀dá báǹdì lẹ̀ bóyá máa ti bá ọ̀nkú tó yẹ lùlù àbí kí n ti bá ọ̀nkú tó yẹ tagìtá àbí bàbá ìdò wa ní máṣáà máa ti bá wọn play àbí kí n ti join Ebenezer Obe mo rò pé ká nípa ayé ìgbà yẹn mo wá music ni máa play. Ìgbà yẹn ló yẹ kémi ti wá kí n ti bẹ̀rẹ̀ sí ní katáìn mi kémi àti ọ̀nkú tó yẹ kájọ máa ṣe ṣàwáwù bí wọ́n ṣe ń lé ní 80 kémi náà máa lé ní 80 àbí kí n máa tẹ̀lé wọn díẹ̀ díẹ̀ kí n máa bí 79. Tẹ́ ọ̀ bá ń rí gbogbo tó ń ṣẹlẹ̀ ńsìn a kàn máa mí kanlẹ̀ nítorí àgbà máa ti dé pé bẹ́ẹ̀ ṣe ń ṣe ìlú yín ẹ̀yìn náà ló.

0: Ibà ṣe ń gba arrangement. Ẹ̀rí pé Nàìjíríà ò yípadà àwa tá a wà ńbẹ̀ là ń yàtọ̀ ní wà lérò ní ìṣe.
1: Ilé ayé orí bó ṣe já o.
0: Bàbá mi Délé Adégòkè ẹ kalẹ̀. Ẹ̀rí ń tà sọ Nàìjíríà yín dà báyìí. Ẹ̀rọ tí ayé ìgbà tẹ́ ń ṣiṣẹ́ níbi tẹ́ ti ṣiṣẹ́ ṣé First Bank ni àbí Bọ́ḿbẹ́ àbí National Bank àbí Continental Bank àwọn bank tó wà láyé ìgbà nìyẹn. Tí ẹ̀yin àti dádì mi tẹ́ bá máa exchange record láàrin ara yín. Tó jọ bí ẹni wípé ta bá wọ ẹ̀yìn wò bí ẹni pé ayé dúdú ń gbà yẹn. Àṣé kò dúdú, àṣé peace ló wà, àṣé àlàáfíà ló wà.
1: Ayé yìí ọ̀rẹ́ bí kankan àwọn èèyàn inú ẹ̀ là ń yàtọ̀.
0: 20 years after tẹ́ tó ń ṣe orin Uncle Toye tí mo lò lẹ́ẹ̀kan. Àwọn ni wọ́n ṣe lé.
1: Ilé ayé
0: yìí. Wọ́n ti ń rawọ́ ẹ̀bẹ̀ ń gbà yẹn. Ẹ ṣí 20 years mọ́ 1973-74. Ó gbé wa lọ síbi 1992 wọ́n ti ń rawọ́ ẹ̀bẹ̀. So 92 ń gbà yẹn gan sí 2020 kí la wà yìí 2026. Ẹ rí pé ó ti wá yí bí òkòtó ni. It's a spin.

0: fẹ́. Ẹ lè ṣe program àgbálẹ̀ tó ta lẹ́yìn ní Facebook yìí.
1: Jọ̀wọ́ ṣàmọ̀nà wa o, torí ilé ayé ò ṣe dágbé.
0: Ṣé Nàìjíríà tí àwọn bàbá wa fi lè rìn? Ìwà ìbàjẹ́, ojú kòkòrò, àfèmí àfèmí, àti fi dalẹ̀ ayé rú, àti fi balẹ̀ ayé jẹ́. Èmi ni mo gbọ́n jù, mo gbọ́n tán, àti fi ba nǹkan jẹ́ fúnra wa. Ṣé kò wá yẹ kẹ́rù máa bà wá, káyà wa máa já? Àwọn ọmọ táwa ń bí àtàwọn ọmọ ọmọ tó ń carry on lẹ́yìn wa, kí ni Nàìjíríà tí wọ́n máa fi? Ẹ jẹ́ kí gbogbo wa máa sá lọ òkè òkun. Ìlú ò ní torí ẹ̀ tán, Nàìjíríà ò ní torí ẹ̀ tán. Báwọn èèyàn ṣe ń lọ òkè òkun tí wọ́n ń jápa bẹ́ẹ̀ lè ra máa pọ̀ sí ìlú. Táwa ló fẹ́ rọ́wàsì fún wa àbí tó fẹ́ ṣe ìwàásù fún wa pé ká ronú pìwàdà? Ta ló fẹ́ bá wa sọ̀rọ̀ wípé ká ní ìrònú pìwàdà tó tọ́? Wípé tí ìlú bá máa da, tí Nàìjíríà bá máa da padà, ó bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ èmi àti ìwọ. Torí pé àwa náà níjọba, ìjọba ni wá, àwa là ń yan ìjọba sípò, àwa náà gangan là ń yan sípò gẹ́gẹ́ bí ìjọba. Ìjọba máa sọ pé that change begins with you. Ìṣèbíkà kan máa sọ lásán. Onímìnira.

0: tí má pọ̀jù ó lè lálejù.
1: Solution ló kù láti wá sí.
2: Wọ́n ní bá a ṣe ń ba lọ, àwọn nǹkan yẹn máa ṣẹlẹ̀. Ẹni kó ti ṣẹlẹ̀, ó ti ṣẹlẹ̀ sẹ́yìn dáadáa dáadáa. Prophets làwọn olórin.

bẹ́ẹ̀ kí wọ́n lélẹ̀ alẹ́ yìí. Ìkan lára àwọn tí wọ́n jẹ́ ògo. Bí àwọn kú tó ìṣẹ́jẹ́ ògo juju, ògo Ìbàdàn, ògo juju music nígbà yẹn lọ́hùn. Níbi 54-55 years ago. Tí àwọn Olúọlá Kazeem tí wọ́n jẹ́ ògo ńlá kan. Ìbàdàn bí 32-33-35 years ago. Ogo kan ni Yinka James Adonai nílùú Ìbàdàn lọ́wọ́lọ́wọ́ yìí. Ogo náà dẹ̀ ti ń tàn láti over 20 years ago. That is to say, Akinwọ́de Alẹ́, ẹ̀yin tẹ́ jẹ́ fans Adonai, ẹ̀ ń jọ interview wọ̀nyí púpọ̀.